iṣẹ́ rẹ̀ tí kálukú abágbá ṣe ni ó di bùsùn ni ó di fánù fún kálukú wa. Ìgbà yìí làwọn mọ̀láìka méjì kan tí kan ń jẹ́ wọn ń kárí tí kejì ń jẹ́ náà kírú wọn ò wà dé.

gasan osisi osisi ni won ma npe.

Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo olùgbọ́rọ̀ mi nínú oṣù kẹsàn-án, mo gbàdúà lórúkọ Jésù. Ọlọ́run ó san gbogbo ìyá yín padà. Ohun gbogbo tẹ́ ẹ ti là kọjá láyé tó dàbí ìpọ́njú, ìnira, ìjì tàbí ìdààmú. Mo bẹ Ọlọ́run Ábíráhámù, Ísáàkì àti Jákọ́bù, ó máa san fún yín padà. Lóṣù kẹsàn yìí, Genesis chapter 9, verse 1, ó ní Ọlọ́run sì bless Noah. Ọlọ́run sì bùkún Noah àti àwọn ọmọ rẹ̀. Ìbùkún Ọlọ́run tẹ́ ó fi gbàgbé ìpọ́njú láyé. Ìbùkún Ọlọ́run tẹ́ fi gbàgbé òsì lórúkọ Jésù adarí rẹ̀ sí yín. Tó bá yẹ pé ní Genesis chapter 9, verse 1, tó bá jẹ́ pé rẹ̀ ni Ọlọ́run ti yí májẹ̀mú padà fún Noah, tó sì súre fún, tí àdúà náà sì mú Noah, òun àtọmọ rẹ̀. Gbogbo àdúà tí mò ń ṣe lónìí lórúkọ Jésù yóò ṣe mọ́ yín lára. Ìgbà tó dé Genesis chapter 9, verse 9, ó ní Ọlọ́run fìdí májẹ̀mú náà múlẹ̀ lórí Noah, pé gbogbo ohun tóun ti sọ fún Noah pátá, òun fìdí ẹ̀ múlẹ̀ nípa àmì ńlá kan tó ń pè ní Osùmàrè. Mo gbàdúà o, mo fìdí májẹ̀mú àdúà yìí múlẹ̀ fún yín. Ẹ̀jẹ̀ Jésù mo fi ṣèdí díẹ̀. Mọ́mì lórúkọ Jésù, àdúà ti yín máa gbà. Ta ló ń gbò mí, àdúà yín máa gbà. Àlóṣù kẹsàn-án la wà yìí. Mo

0: pẹ̀lú ìkọrọdù pẹ̀lú ìfàmì òróró yàn tún iṣẹ́ òwò alágbára ńlá láti máa gbàdúrà fún gbogbo oníkojúkò ènìyàn. Agbo méjìlá òrùdọ̀ ọdún kẹjọ iṣẹ́ òwò alágbára ńlá yóò máa wáyé ẹni gbogbo èèyàn máa láǹfààní láti máa gba ìjọ òróró kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́ táwọn ẹgbẹ̀rún kan ogún tó bá wọ́n tún máa gba oúnjẹ lọ́fẹ̀ẹ́ táwọn ọmọ iléèwé tún máa gba báyọ̀ méjì méjì tí bàbá àdúrà yẹn kẹ́ 47 ti gbàdúrà sí lọ́fẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí ló ń bọ̀ láti ìkòròdú garage ẹ̀wọ̀n mọ́rú wa tàbí micron tó ń lọ sí ẹ̀rọ ẹlẹ́gbẹ́ ẹ̀ sọ̀kalẹ̀ ní bẹ́gà bus stop ẹ̀ sọdẹ́sọ ní kejì títì ẹgbẹ́ ọ̀kadà kẹ́ ẹ sọ fún wípé church bàbá àdúrà yẹn kẹ́ 47 lẹ́ lọ àgbẹ̀ yé bẹ́bẹ̀ ẹ tún lè gbé tẹlifọ́n nọmba yìí 08066481455 owó ọjọ́ Friday yìí ni o jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi Ọlọ́run pè yín ẹgbẹ́ ìgòrórò kan ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbogbo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ o agbogbo mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain ní ọ̀gànjọ́ o agbogbo mẹ́ta àbọ̀ sí agbogbo márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok ẹ máa pàdé mi lórí TikTok lórí YouTube àti lórí Instagram ní bàbá àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí ń bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dímọ́ tàbí ẹni tí ń wá ire kan mo fẹ́ lọ gba ẹ̀tọ́ kan

Friday.

0: Abewa Express Road Lalafia Lagos Ibadan Express Road wa Lalafia on gbe po yenu pe nkan kan sele ni Sagam di ba ko sun to jo mbe ta le fi ni re mule o mi o pe o sele o amo ta bi soro do mbe ta le fi de mule o elo sa
1: elo e ka o do ba lo e so me ku sa te ko mi yi ton e gbeda do ba ta ko si di mo road ni pa n ba to fu ko ta gba on fo ku o be en kiri kon si ba re do ba ti di mo ba wa se ta ku mo jo road to le wole ba me to me ku wole be en kiri o ta me ta en mo to ma ko su me du du mo to ma to ma ko ti ta la ma wa en and I want your
0: room.
1: Then come up on my way and go to the room. I'm for me, but don't go for time.
0: Ilé-iṣẹ́ Bond 929 Bond apá kíní pẹ̀lú ọmọ yàdí olúwarí fọlánú ìpàdé Mr. Pilot Ìlàjì Mòmúlà ti pé o Alhaji Wahab Ogunjú olólọ́dẹ Bẹ́dá Morípẹ́ ń gbé ọjọ́ àti pé o Alábàkàwọ̀dẹ Alábànjọ ṣe bẹ́ẹ̀ kí n ṣe Ìbàdàn. Torí àwọn Ìbàdàn ń bú mi gírí gan láàárọ̀ yìí o Alhaji Akin Mogunla tún kọ́ sí tèmi pọ̀ jù.
1: Ìgbàmọ́ra
0: bí kí mi àwọn ọlọ́pàá kò kẹ́lọ bá Ìbàdàn jà. Kò sí máàmù ní Ìbàdàn tó tó mi. Ní gbogbo Ìbàdàn kò sí máàmù tó kéwú tó mi. Kò sí máàmù tó gbọ́ tó mọ̀ túmọ̀ kéwú. Kò sí máàmù tó gbọ́ lárúbá tó ní gbogbo Ìbàdàn gbogbo Ọ̀yọ́ ní pàápàá ṣe Ìbàdàn. Ọlọ́run jẹ́ mi yín ogun jàre. Ṣé wàá gbọ́lẹ̀ wà?
1: Ṣé wàá gbọ́lẹ̀ wà? Ṣé wàá gbọ́lẹ̀ wà? Ṣé wàá gbọ́lẹ̀ wà? Ṣé wàá gbọ́lẹ̀ wà? Ṣé wàá gbọ́lẹ̀ wà? Ṣé wàá gbọ́lẹ̀ wà? Ṣé wàá gbọ́lẹ̀ wà? Ṣé wàá gbọ́lẹ̀ wà? Ṣé wàá gbọ́lẹ̀ wà? Ṣé wàá gbọ́lẹ̀ wà? Ṣé wàá gbọ́lẹ̀ wà? Ṣé wàá gbọ́lẹ̀ wà? Ṣé wàá gbọ́lẹ̀ wà? Ṣé wàá gbọ́lẹ̀ wà? Ṣé wàá gbọ́lẹ̀ wà? Ṣé wàá gbọ

0: Àwùsùn bí láì mi náà ṣe tán ni Rọ̀jín bísí láì ràmọ́ ni. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Alihamdulilah tó jẹ́ kárí jímọ̀ àkọ́kọ́, jímọ̀ olóyin, jímọ̀ aláàbò, jímọ̀ alálùbáríkà, jímọ̀ ọjọ́ àkójọ tó jẹ́ jímọ̀ àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án ọdún 2026 olúwo ṣe o. Èní náà ni ọjọ́ kẹrin nínú oṣù kẹsàn-án ọdún 2026 kárẹkẹrẹ. Ngbò la fún bẹ̀rẹ̀ ọdún iná àti ráàpẹ́ ìlàwó lọ̀ kọ́ máa ṣojú ìwọ̀n alágbára Ọlọ́run. Àwa tá a rí bẹ̀rẹ̀ oṣù yìí àárín òpin yóò ṣe òní fún wa jẹ́ ọjọ́ àkójọ ire owó ẹ̀mí fífún àlàáfíà yóò jẹ́ tiwa lágbára
1: Ọlọ́run.
0: Wákàtí ni àbí Olúwa jọ̀wọ́ dákun má gbàgbé àwa. Olúwa jọ̀wọ́ dákun má gbàgbé àwa. Ìwọ sálà wa ó máa pè lójoojúmọ́. Ìwọ sálà wa ó máa pè ní ọba rẹ̀. Ọlọ́run ọba má gbàgbé wa, má gbàgbé wa ó. Ìwọ làkè pè lówó lọ́sàn-án lálẹ́ lóru. Gbogbo àkígbà pépè ẹ̀bí àdúrà wa Ọlọ́run jẹ́ kó tẹ́wọ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín o. Ẹ wá fún àwárí, ẹ jẹ́ kí àánú kó fọ̀hún náà yé wa. Gbogbo tá a bá dáwọ́lé kò yọrí sí gbogbo tá a bá ìre ni kó jẹ́ fún wa. À ń ké pè yín fẹ́ ṣe pẹ́pẹ́ tá à ń gbàdúrà wa àmọ́ ju ti wa o. Bíbí yín náà rè bí sára balógun kókó núwèé ròyìn ó ń tẹ̀síwájú láàrin ní ẹ̀gbọ́n mi.
1: Sísítà mi, báríkà ìjùmọ̀ fún gbogbo olólùfẹ́ Bond FM 9.9 Life and Direct náà ni a tún ti kalẹ̀ gẹ́gẹ́ bá sọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé àti ní àlàáfíà ara. Sísítà mi ṣe mẹ́nuba oṣù tuntun náà láwa yìí ọjọ́ kẹrin oṣù kẹsàn-án ọdún 2026. Ẹkí rẹ̀ kì í pẹ̀lú ọjọ́ kejìlélógún rábìlì àwà 1448 mọ́ fi rírí ànábì pa wá lẹ́kún o. Mọ́ fi rírí ànábì pa wá lẹ́kún. Ànábì táàrí tà ń jẹ̀rán rẹ̀. Mọ́ fi rírí ànábì pa wá lẹ́kún. Kókóró èlé sẹ́bọ̀ ó ń tẹ̀ síwájú fún tààrọ̀ yìí omi bẹ lámù. Ismi Marudin Olúyege. Akéde tó látàrí àná wà pẹ̀lú wa. Akọ́ni ní kéwú. Mọ́ gbà kọ́ mọ́ bì. Ọlọ́run lọ́bẹ̀ ẹlẹ́sàn. Yàrá ìròyìn wa náà àdúpẹ́ lọ́wọ́ yóò. Yàrá agbára àdúpẹ́ lọ́wọ́ yóò. Àti àmì gáàdà bọ́.

0: jáde náà àjọ ọkọ mọ. Olúbọ́dún ló sẹ́nà lọ́wọ́ tí ròyìn dọ́dọ̀ wa láàárọ̀ yìí abíyá ló kó pépà sí o ìyá wíjì orí jágbà káwọn mú ní ọkọ̀ kejèjì fún tààrọ̀ yìí àtòótó yìí ó di ìyá mẹ́tò láti fàtò orí ogun láìpẹ́ àjọṣe papọ̀ náà ni. Ó yà jùlọ kí wọ́n yẹ jẹ.
1: Ìròyìn The Punch náà kó ojú mú bákan náà Daily Trust ní ẹ̀ka àárọ̀ láàárọ̀ tèmi kọ́kọ́ ní ìwé ìròyìn máa tẹ̀síwájú ǹjẹ́ jẹ́ mọ̀ pé látàrí ìbò 2027 èlé ìṣẹ́ta kò bí àti gbọ́ngbọ̀n tó sọ pé bó tiẹ̀ jẹ́ pé gbogbo gómìnà bíi ọgbọ̀n ló fi sí yóò ní pé ààrẹ Bọ́lá Ahmed tún yóò tún wọlé lẹ́ẹ̀kan sí 2027 o.
0: Àtọkẹrẹ báyìí lójú ti mẹ́kún sun iléeṣẹ́ ìdúrà náà gbaradì fún ìdìbò gbogbo ọdún 2027 wípé ìpàgọ́ Lémidé fún ìdíkan tàbí èkejì yóò wà ń kalẹ̀ ìyẹn nìkan kọ́ òkú nígbà wípé à ń forúkọsílẹ̀ ní lọ́nà ìgbà àtàwùsí double registration ó sì ti kú kò ní sí inú ìwé tọ́ pé a fìdìbò iṣẹ́ ńlá ni wọ́n ṣe o.
1: Òbí sọ fún àwọn alátìlẹyìn ẹ má jẹ kán dún mọ̀rúmọ̀rú ẹ má jẹ kán gbomi lójú ẹ má jẹ kán fún yín ní wàhálà ṣé rí 2027 a ṣe ní gbangba lásán.
0: Bákan náà ẹ lẹ́wọ́ Nàìjíríà ti gbé òṣùbọ̀ sàdákátà fún wípé àpẹẹlẹ òṣìṣẹ́ tó mú sẹ́rẹ̀ lọ́lẹ̀ lórí ìfilọ́lẹ̀ tí wọ́n pè ní Accra dán sàkalẹ̀ pé kó máa lu bẹ́ẹ̀ o.
1: Látàrí ètò ààbò tó mẹ́rin jẹ́ mọ̀ pé Sunday máa sọ láàárọ̀ tó ní gbogbo ọ̀nà ló máa gbogbo agbára tó àwọn bánínà máa ṣá o láti dẹ́kun àwọn àbàjá àfẹ̀míṣòfò tó ń dún mọ̀rùmọ̀rù kí tàwọn kọ́ńkọ́n kó lè ṣe kí ni ètò àtìlẹ́yìn ṣègùn alárẹ́
0: mi. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé sọ olúwa kìkì iṣẹ́ ó ní ẹ má gbọ́n tí wọ́n sọ irọ́ ni wọ́n ń pa o pé bí ká sàn lóore owó ìrànlọ́wọ́ pẹ̀ tó pé wọ́n dá padà ó ní sùn táàtì mọ̀ lọ́jọ́ tó sàn jáńgẹ́lì tá gbúrò rẹ̀ lọ.
1: Ní ìpínlẹ̀ Èkó bí ẹgbẹ́ òṣèlú ADC máa fọyín láàárọ̀ tèmi ó ní kò sí mímí kan tó lè mọ àwọn ẹgbẹ́ náà láwé olúborí o àtipo gómìnà ni o àtipo alága ìjọba ìbílẹ̀ nípa ilé ìgbìmọ̀ asòfin ó ní gbogbo ẹ̀ pátápátá ADC ni ó wọlé yín tẹ̀pínlẹ̀ Èkó bí ẹgbẹ́ òṣèlú mi ó ní kẹ́ máa gbáradì láti kúrò
0: mbẹ́. NSA kí o ṣe ọjà jagun lẹ́wọ̀ Nàìjíríà fún àṣeyọrí lórí ìgbógunti àwọn
1: gbogbo ẹyin gómìnà ẹyin lọ́mẹ́ka tó yẹ pé tẹ bá fẹ́ ṣe paléètì ẹ máa fáwọn èèyàn ní ọ̀kadà ẹ fún wọn kẹ lè fi ṣe ó ní ẹ má fún wọn mọ́ o ǹjẹ́ mọ̀ pé ọ̀kadà náà ń lò láti fi gbé àwọn èèyàn láti já àwọn èèyàn gbé láti kódà àwọn tẹ́rọ́rìsì ò náà ń lò ju.
0: Àwọn aṣáájú ní òkè ọ̀hún kí ẹ̀ kíyèsí fíntìrì ló ṣe nígbẹ́rẹ́ pàkọ́ o ó ní bẹ́ẹ̀ bá sì gbàgbé ó ní kíyèsí ìṣàkóso ara sọ́jọ́lá mẹ́ẹ̀tì o nígbà tí alàgbà gbúlọ̀ jò látàwọn àbẹ̀ gan wọn sọ pa boko haram ààrẹ ń gbórí ìdábòlẹ̀ wa nàìjíríà kan kù ṣẹ́ o.
1: Ǹjẹ́ ìmọ̀ yín pé ìjọba ń ṣe tẹ́takuntakun lọ́wọ́lọ́wọ́ báyìí látàrí àwọn kíni àwọn àkànṣeṣe kan tó yẹ pé àwọn ẹgbẹ́ kò ń bẹnu àtẹ́lù pé nígbà tẹ́ ti wà lórí àlééfà kí ni nǹkan tẹ́ ṣe wọ́n máa ti taari àwọn àkànṣeṣe síta báyìí ẹ máa gbọ́ làbárè láàárọ̀ tí.
0: Adìẹ tí láàárọ̀ fọgbọ́dọ̀ ẹ̀ sórí pẹpẹ ní ìpínlẹ̀ River wọ́n ránṣẹ́ ìbánikẹ́dùn o mẹ́tàdínlógójì 37 ló dágbére fáyé nígbà tí a gbọ́ pé wọ́n fi nǹkan tó dàbí olóró wọn fi sínú ní ìpínlẹ̀ Rivers o.
1: Ó dáa tó bá jẹ́ ìpínlẹ̀ ṣùgbọ́n láti gómìnà ìpínlẹ̀ Rivers máa bọ́wọ́ lu owó rọ̀gùn lọ́gbẹ́ ètò ìṣúná pé tí wọ́n bá bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá ń gbọ́ gbogbo tó wà ní ìpínlẹ̀ Rivers náà ni yóò máa jẹ mùdù ó tún gbó ṣùgbọ́ sàdákàtà fún Yẹsi Wike o.
0: Bẹ́ẹ̀rù bá parí tó bá kọ́ nǹkan tá à ń gbé ká o àwọn ẹ̀ka pínlẹ́ká discos tó ní púránù wọ́n ní pàdánù báyìí ó ń lọ bí bílíọ̀nù 2.8 ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ la fi gbádùn náà ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ wa nàìjíríà ẹ fẹ́ràn dá sí gbèsè yìí o.
1: Ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn tó jà takuntakun tó lo gbogbo agbára wọn láti sin irú ìlú ṣùgbọ́n tó dágbére fáyé àwọn àjọ àwọn ọlọ́pàá nílẹ̀ wa wọ́n máa ti ṣe kínní kan gbogbo tó jẹ́ bí wọn ọ̀rọ̀ má dòǹdófò kan bíi bílíọ̀nù 2 ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ náà ná máa taari sí gbogbo àwọn ẹbí wọn.
0: Alákòóso fún ìdábòlẹ̀ wa Nàìjíríà àti NIA wọ́n ń ṣe ìtọpinpin o lórí àwọn tó fẹ́ dìtẹ̀ ìgbàjọ kò pẹ́ yìí wọ́n ní ìtọpinpin sí ń lọ lọ́wọ́lọ́wọ́ o wípé lẹ́sì ò ní lọ ìyà o.
1: Ṣé ẹ bá wo bò tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ní oṣù tó kọjá ẹ mọ̀ wípé ààrẹ wa ó fọwọ́ sí orí wàhálà kò fẹ́ wàhálà kò dẹ̀ fẹ́ rògbòdìyàn torí gbogbo ẹ̀kọ́ ó ṣe lọ ní ìrọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni yóò ṣe rí 2027 o.
0: Bọ́mọdé méjì bá ń gégi ní bó àwọn àgbà ló máa ń wo ibi tó máa wó sí o àwọn ikọ̀ G100 tó rọ̀ mọ́ ti alátakò olóṣèlú ẹ̀ wa Nàìjíríà bí wọ́n ṣe ń kóra wọn jọ rí ìtàgéni o ògbóǹtarì inú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara tí ó díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Kwara ní ọdún 2027 dókítà Ọmọlájà Bọ́láníwá ló pe àkíyèsí bẹ́ẹ̀ o.
1: Látàrí gbogbo tá a béèrè tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀ fún wa àwọn akẹ́kọ̀ọ́ ifásitì ìpínlẹ̀ Ondo máa ti bọ́ síta àti àwọn tó ń bẹ sílẹ̀ wọ́n máa ti bọ́ síta pé àmà nígbà o àjọba náà tó bá ṣe nǹkan tá a fẹ́ o.
0: Àjọ NFOS máa pe àkíyèsí kan láàárọ̀ yìí ẹgbẹ̀rẹ̀ mú kó owó 300 billion naira ó dín díẹ̀ ó lè pẹsẹpẹ láti tari sí àwọn akẹ́kọ̀ọ́ ilẹ̀ wa Nàìjíríà táwọn òbí wọn àtàlágbàtọ̀ rówó láti fi rọmọ lọ sílé ìwọ́n ní akọsára sí ìjọba àpapọ̀.
1: Wọ́n ní ẹ̀wọ̀ gbọ́rọ̀wọ̀ bẹ́ẹ̀rẹ̀ wa bẹ́ẹ̀ ríṣẹ́ wa ẹ dákun gbogbo àwọn ilé ẹ̀kọ́ tó ti dẹ àwọn ilé ẹ̀kọ́ tó tẹ̀mìtì gbogbo àwọn yíká káàkiri tí mò ń gbé ìgbésẹ̀ láti bí awe láti ní ọ̀kun kan tó di pé a rí ìparí oṣù ẹ̀ rí pé ìgbọ̀tún yóò dé bẹ́ẹ̀ o tá a sọ bẹ́ẹ̀ gómìnà wọn ló sọ ẹ máa gbọ́ láàárọ̀ tí.

0: sáájú ní ìpínlẹ̀ Kogi wọ́n mọ̀ wọ́n bọ̀ ní wọ̀ o. Wọ́n ní ọgbà tí ọ̀kan sọ̀rọ̀ yọ kẹta sáré alákẹ́ ló ń ṣe ìkìlọ̀ bẹ́ẹ̀ pé ọ̀nà táwọn ọba ẹjẹ́ lu gángan wọ̀lú tí wọ́n fi ń wá kùsà ní orílẹ̀-èdè wa jẹ́ ó kù díẹ̀ káàtó bí ìpínlẹ̀ Niger ṣe mú àwọn Chinese ọ̀tọ̀ọ̀tọ̀.
1: Àwọn mìíràn tí a lọ máa ń sọ láàárọ̀ ọ̀tọ̀ ló láwọn kan dùn pé àṣẹ ìwà ṣàtìlẹ́yìn fún APC ni wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí o tí ìbò bá 27 ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ní ẹgbẹ́ òṣèlú APC náà máa ṣàtọ́nà rípa tó takuntakun tó ń kó fún àwọn mìíràn tí a là o.
0: Àtẹ̀kọ́bọ̀dọ̀ ní fa Peter Obi Fálànà ADC àdúgbàjárì síta wọ́n nílé sálẹ̀ kìlẹ̀ wà jẹ́ Emerson lórí ìbò ọdún 27 ìpèkùn àjọ kan ni o.
1: Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé NECO àwọn ìbéèrè tí wọ́n máa ń bèèrè ní NECO tó bá ti ń ṣèdánwò NECO wọ́n ní àwọn ìbéèrè kankan tí ẹ mọ̀ yí pé ẹgbẹ̀rún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà ń ta fáwọn akẹ́kọ̀ọ́ àti àwọn òbí o mínísítà ló sọ o bó lọ̀rọ̀ ṣe jẹ́
0: bọ́ọ̀ṣọ́ tọ́yẹ pé a ní ní orílẹ̀-èdè angola àkókò bàjẹ́ wọ́n ní ìdáàbò tó jẹ́ kó pé yọ wà lórí ẹ̀ bákan náà angola náà kan sára sí ìjọpọ̀ lórí àwọn okò tán nílẹ̀ wa nàìjíríà.
1: gbogbo ọlọ́mọ pátákútákún ta ni tí gómìnà ìpínlẹ̀ èkó tí wọ́n gbé lórí àwọn tó ń fipá báyọ̀ lò pọ̀ àti ìyàfìyà jẹ́ àwọn obìnrin jẹ́ mọ̀ pé ọ̀rọ̀ náà ó mà tuntun kù sókè dáadáa sí dẹ́kun ìwà ìbàjẹ́ náà.
0: bákan náà ní ìpínlẹ̀ Delta wọ́n ní àwọn ọlọ́pàá kò sítọ̀ kan tí ń tọ́jú àwọn egbògi olóró tí ń tọ́jú ẹ̀ sí tramadol ní orí náà lo wọ́n náà sì mú àwọn afurasí mẹ́fọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lánàá òde yìí.
1: bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ kò sí ń tẹ̀lé ṣe ààrẹ bọ́ọ̀lùmọ́ ó tún wọlé lẹ́ẹ̀kan sí tí ò ti ẹni sí mímì kankan tó máa mì wọ́n mínísítà wo ló sẹ́gbọ̀ láàárọ̀ yìí
0: o. fọ̀túnwọ́sì fòsíwọ́tún làwọn fi mọ o àwọn àjọ dlea wà àwọn ẹ̀ṣọ́ ààbò ara ẹni tààbò olùsí ọlọ́jọ́ máa ṣiṣẹ́ papọ̀ ni lórí ìdáàbòbò àti gbógun ti gbòógì olóró.
1: ìjẹ́jẹ́ mọ̀ pé ńgbà tí ìṣàkóso ìjọba lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ kwara tó ti wà lórí àlééfà ní ọ̀rọ̀ bí owó ṣe ń wọlé bó ṣe ń jáde àti ètò ìṣúná wọn hàn búrẹ́kẹ́ sí dáadáa látàrí pé kí ni wọ́n náà gbé ìgbésẹ̀ kan láti pé ìrọ̀rùn dé bá
0: àwọn tó bílíọ̀nù ta ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ márùndínlọ́gọ́rùn-ún ni.
1: iṣẹ́ ni mò ń ríra mi lọ́dọ̀ mi kọ́ o kódà gómìnà náà mọ ẹnà ó náà tún rí rẹ̀ lára mi kọ́ o ẹni tó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin ọ̀yẹ́ sẹ́nẹ́tọ̀ gọ́nú àpábí òun máa sọ nígbà tó ń gbósùgbà sàdákàtà fún iṣẹ́ takuntakun tí gómìnà ṣe ní ìpínlẹ̀ Akwa.
0: ní ìpínlẹ̀ Ògùn iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá sọ̀rọ̀ tó tó ọ̀rọ̀ méjì kan wọ́n ní tọkọ ìyàwó olùrànlọ́wọ́ náà lẹ́jẹ́ o kó léṣe àmọ́ pa nípa ìfọlọ́fọsùkò yẹn.
1: ó dá ìjẹ́mọ̀ pé ètò ọrọ̀ ajé wọ́mà tí ó ti kè dáadáa o látàrí pé kí ni àwọn ẹ̀tọ́kọ̀ àti àwọn àgbékalẹ̀ ìjọba àpapọ̀ tí wọ́n gbé ó ti jẹ́ ká mọ̀ yí pé ètò ọrọ̀ ajé wa ó ti ń lọ sókè.
0: a ti ilé ẹjọ́ bọ̀ sọ̀rọ̀ o ìjẹ́ ẹjọ́ pé lóòótọ́ sí ìbò ọ̀jẹ́ àwọn afọ́bọ́jẹ́ ìṣẹ̀ wọ́n ní àfàrò ìkíni wọ́n ní ọ̀rọ̀ tó rọ̀ mọ́tọ́ lẹ́jọ́dé fún ti sáré oníṣẹ́ wípé kò ní ilé ẹjọ́ o wípọ̀ rẹ̀ làwọn ọmọ àṣẹ.
1: bó tilẹ̀ jẹ́ pé à ń sọ pé àṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kan tún lè wọlé lẹ́ẹ̀kan sí àdẹ ṣàtìlẹ́yìn fún ìṣàkóso wọn lọ́ba yìí àwọn mìíràn tí àlàó máa tún sọ láàárọ̀ tèmi wọ́n ní ẹ̀dákun ààrẹ bá owó nà lórí aṣíwájú àwọn tó ń tì mọ́lé láì gba bẹ́ẹ̀lì ẹ̀ wọ́n ní kí ló dé ariwo lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan kí ààrẹ kó ṣe kí ni kó gbà wọn o.
0: kókó ló lè ṣe wọn lẹfẹ̀ẹ́ ó ń tẹ̀ síwájú.

0: protection that pays today. Call 0700 AXA Manta to get a motor insurance that pays. AXA, you can.
1: Ah, Sade! Si o komi. O bi yara igbalejo mi ati yara idana mi se mu. Se wa dabi titun.
2: Mami!
1: Sugbon duro na o. O se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin.
2: Hypo ke.
1: Awon kokoro efoju ri ki igba lero. Tori na lawa na se gbo ma pese abo lojojumo pelu hypo.
3: Ma gba fa awon kokoro efoju ra abobo ile re pelu hypo.
4: Ẹjọ̀wọ́ ẹ fetí sí kéde pàtàkì yìí láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ Nàìjíríà, ìjọba ìpínlẹ̀ Èkó, àwọn alábàáṣiṣẹ́ lórí ìdènà ibà. Fẹ́ bẹ̀rẹ̀ ṣíṣe àwárí àwọn àyè tí ẹ̀fọn ti ń fà ìpẹ́ ní àwọn ìjọba ìbílẹ̀ Ìkẹjà àti Ìkòròdú. Àwọn òṣìṣẹ́ tí wọ́n kọ́ yanjú tí wọ́n á máa wáṣọ ìdánimọ̀ tó ní àmì ètò ìdènà ibà. Wọ́n máa ṣe àbẹ̀ agbègbè yìí bẹ̀rẹ̀ láti oṣù kẹjọ, tí wọ́n sì máa padà wálẹ̀ kan lóṣù márùn-ún pẹ̀lú fífí oògùn apẹ̀fọn Baolafisai tá a ti lù lóǹtẹ̀ sí àwọn àyè tí omi ń dárogún sí pẹ̀lú àwọn àyè mìíràn tí ẹ̀fọn ti ń pamọ́ kí ẹ̀fọ́wẹ́ má baà dàgbà débi tí wọ́n máa tan àrùn ibà ká. Fífí oògùn apẹ̀fọn Baolafisai yìí kò léwu fún ènìyàn, ẹranko, ẹja àti ohun ọ̀gbọ̀wọ́. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí wọ́n ṣiṣẹ́ dé gbogbo àwọn ẹ̀fọn ti ń pamọ́ láìsí ìdíwọ́, kí gbogbo ẹ̀ lè lọ ní mẹ̀lọmẹ̀lọ. Ẹ máa sọ pàtì àti ohun èlò tí ẹ ò nílò mọ́ tó lè di omi nù. Bákan náà ni kẹ́ ẹ máa bo ara wa àgbá dóró tí ẹ̀ ń pọnmi sí dáadáa. Ẹ má ṣe fàyè gba dídùn omi sójú kan kí ẹ sì jẹ́ kí àyíká yín wà ní ìmọ́tótó ní gbogbo ìgbà. Ó sì ká máa sun abẹ́ àwọ̀n tí a ti fi oògùn apẹ̀fọn sí lálaalẹ́ fi dáàbòbò ara bí wa kí gbogbo wa sa ipá wa láti mú orílẹ̀-èdè Nàìjíríà jàjàbọ́ kúrò lọ. Ìjọba àpapọ̀ Nàìjíríà, ìjọba ìpínlẹ̀ Èkó àti àwọn alábàáṣiṣẹ́ wọn lórí ìdènà ibà ló mú ìkéde ìwáṣẹ́ tí gbọ̀yìn.
5: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Ní ti àfi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsàn akẹ́kọ̀ọ́ alápọ̀ fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn tìlú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn lọ́wọ́ láti débi tó wà, pẹ̀lú àwọn ètò mọ́dàndúpọ̀ wa tó yọrantí. À ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.ng láti mọ̀ sí. Sanlam Alliance, gbé ìgbésí pẹ̀lú ìgboyà.
6: Fẹ́mu ọ̀gá ni wọ́n jẹ́, olúwa ló ti rí ẹwà àbákùkọ̀ bọ́ndẹ̀ fẹ́mu pa wọ́ọ̀dù àṣà ìṣe.

0: de wa le jira
1: kilo na bayo la ba ba de pe idan to ba da na lolu abi kilo na bayo la
0: ro ko tun gbeke ni na abala ti bi abala to abala to bo la se se pelu gbese won tan ba le won ni to manager ba le ko san gbogbo ise
1: ino duro
0: ma no no yo duro ni
1: gbe be to ni se
0: to so ba le oko lo ni so ba ti de ra klabi wa won na ti ola je o le ma fu lo kila la ni bo la se se gbese si o
1: kilo na bayo kini mo ran te le gba elegun ma so ti so gbe la ton ari oro si atawon ka mu na wa na ona ton na de ani soki soki
0: Você não tem nem você.
1: Você
0: pode ter um galo de velho. Eu sou a garota de velho assim, como você é uma dona. Cate guarda o nome, mano. Na verdade, eu estou nele. Você, meu nome é. Olha o que eu posso
1: fazer. 0098933388.
0: 0098933388.
1: Latari pe kinu ta ba so ebo 2027 ta ba so ebo osuru APC o ni ipa re ni o ipo gomina ni ati awon ko kaakiri ebo osuru APC yo joju gori o wa ni baba wa so to n ba te ni ko ma so goni to n ba so ni ipele aduna bi pe ko sai se ni gbogbo awon okan ya lohun ebo osuru APC ni ko fun o ngba ti alagba musa to so di mo ni ojo alamisi ana ngba to lori mo mawuro kan lo ma so la ro ni se ri oro ti obi ati gbangba so ti won bi pe gbogbo awon alatileyin won won ma satileyin fun lati e kan wole ni 2020 gege bi are ati gba keje are o ni ko oro ana ni oro ti o duro ni ke danu bi omi sowo ngba na ni peter obi ati pason wa so laaro ti ni won ni se mo wi pe igbekele awon egbe oselu apc kan ma pe ko si nkan to le mi awon o ni bo te je wi pe egbe oselu apc na won pinle bi ogun ototo na ni won ti sakoso o ni yo danu lo ko da won loju pe 27 aya gbe ipinle ogbon yi o na ni egbe oselu apc yo ta bo luboru tori pe kini o ni ngba ton wo te ba gbagbe ngba ti alagbagbo lo jonathan lori alifan 2015 gba yin o ni bo se je to pe egbe oselu won lo po ni àwọn ìjọba ní àwọn ìpínlẹ̀ káàkiri ó ní ẹ̀yìn ọ̀rẹ́ yẹn báyá gbogbo ìpínlẹ̀ ọgbọ̀n yìí òun náà ni ẹgbẹ́ òṣèlú apc yóò ti jáwé olúborí torí pé kíni ó ní ìtàn ìbá gbàgbé nígbà tí alàgbàgbé lọ jonathan tó ń wà lórí àlìfáà 2015 ó ní bó ń ṣe jẹ́ tó ẹgbẹ́ òṣèlú wọn ló pọ̀ ní gbogbo àwọn ìjọba ní àwọn ìpínlẹ̀ ó ní ẹ̀yìn ọ̀rẹ́ yẹn kọ́ wọ́n fìdí wọn jáde wọ́n yọ wọ́n ní ipò àríwọlé ó ní tó bá rò pé yẹn náà ló máa tún ṣẹlẹ̀ kó lè ṣẹlẹ̀ mọ́ ò ní 2027 torí àwọn aráàlú ti pọ̀ wọ́n ti já sí wọ́n ti mọ gbogbo ọ̀nà wọ́n mọ̀ bí àwọn èèyàn ṣe ń jìyà bí ètò àbò ṣe mẹ́ẹ̀ kò wá dúró sí bẹ̀ẹ̀ jẹmọ̀ kó má sọ láàárọ̀ tẹ̀ pé ní ìpínlẹ̀ gbogbo ọ̀nà ọ̀nà máa gbà tẹ ẹgbẹ́ òṣèlú APC tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó fi wọlé torí iṣẹ́ tó takun ṣùgbọ́n àwọn akọ̀ròyìn yóò máa bí wọ́n léèrè ó nígbà tẹ sọ ló ní àwọn ọ̀rọ̀ òkè ọ̀ya wọ́n máa lè fẹ́ ṣe pé kán sọ pé àwọn fẹ́ dúdàkọ ẹgbẹ́ òṣèlú APC látàrí ìṣàkóso wọn ó ní kò sí tó jọ ní tẹ́ ìmọ̀ ni pé a wọlé bóyá wọn kọ ẹgbẹ́ òṣèlú APC yóò wọlé ní ìpínlẹ̀ kan ó ló dá lójú torí pé kí ni gbogbo tó wà ní òkè ọ̀ya náà pàápàá jùlọ ní ìpínlẹ̀ kaduna ẹgbẹ́ òṣèlú APC náà wọ́n dẹ̀ rí iṣẹ́ takun tí ààrẹ Bọ́lá Ahmed wọ́n ṣe ní ìpínlẹ̀ náà ó ní ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ kan ó ti dúró wáńwá o wọ́n dẹ̀ ti ṣetán láti ṣẹ̀tìlẹ́yìn sí ẹgbẹ́ òṣèlú APC láti jagorí yálà ipò ààrẹ ni o ipò gómìnà ilé ìgbìmọ̀ aṣòfin káàkiri ní 2027 nínú ìwé The Punch mo ti rí kà láàárọ̀ tèmi.
0: Bẹ̀rẹ̀ bá ṣe ń fòrójú máa tò ní kájọ́ mú kọrọ̀ ìròyìn tí ó ṣe ń láǹfààní là ń tari síta nílẹ̀ṣẹ̀ rédíò Nàìjíríà ń fi wà pẹ̀lú àǹtí mi láàárọ̀ yìí. Níwẹ̀ Nàìjíríà ti bọ̀ láàárọ̀ The Guardian náà tún gbòòrè pé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́ra ẹni tó máa gbọ́ o. Wọ́n ní bẹ́ẹ̀ yẹn bá ń gbóyán bọ́ọ̀lù yọ lọ tàbó sọ̀kò sáàrin ọjà yọ lọ. A sọ pé kẹgbẹ́ alátakò kọ́ mọ́ pé ìjọba tó wà lórí àlééfà sí àkíyèsí ṣùgbọ́n pẹ̀lẹ́ lápapọ̀. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olu Bọ́lá fi ṣiṣẹ́ ló pe àkíyèsí. Ó ní àwọn gbogbo ìtọ́nà tí ló fìfo MT ni ìtọ́ jẹ́ pé wọ́n ń taari síta. Bí pé owó ìrànwọ́ pẹ̀tù pé táwọn bá ti dórí àlééfà pé wọ́n da padà wọ́n ní ẹ̀wọ̀n lẹ́nu. Wọ́n ní káwárin ìgbọ̀rọ̀wò ìrètí ìsọdọ̀ torí ní òpó agenda tí a sọ ti tó kán ṣe àgbékalẹ̀ rẹ̀ wípé ó ti kálé ó kakò wọn ní bẹ́ẹ̀ bá sì tún pé àwọn owó tọ́jọ́ tó ń wọlé sórí èdè wa nìyá àtàmú sí rẹfẹ́nù wípé wọ́n ń tari ẹ̀sìn wọn níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì tọ́jọ́ ayé ní kò pẹ́ ní gómìnà babájídé olúborí akíntíṣẹ́ ti pe àkíyèsí ó ní tá a bá ń sọ nípa ìdáàbò

0: ìtàn àwọn àfẹ̀míṣòfò àwọn bandits àwọn gbogbo àwọn tó ń dùnmọ̀ rumọ̀ tó ń kó lè dùn àfi sẹ́yìn tẹ̀gùn àlàáṣẹ bákan náà àwọn tó yẹ pé ní àwọn agbègbè kan tó yẹ pé iṣẹ́ láàbí ni wọ́n ń ṣe tó ń fi alùpùpù ẹ̀jẹ̀ ká dẹ́kun ẹ̀ bá fún wọn mọ́ kò ní sí ọ̀nà àbáyọ láti máa fi ọ̀kadà láti máa fi ṣe ẹ̀bi ẹ̀ wo ẹ lọ ka ìwé ìròyìn daily trust láàárọ̀ tèmi.
1: ètò lónìí òṣèlú òṣèlú náà ló ní ètò àríṣẹ́ làríkàríkà bàbá àrègùn tó kálukú bá ṣe lónìí ọ̀rọ̀ tán láàrin ọ̀dà lẹ́yìn wọ̀lá sí ìlú ìlọrin tó súnmọ́ àdìjá náà tó ta kété sínú ìbàdàn náà súnmọ́ àdìjá náà ọ alátakò kan tá a lè pè ní g100 tó kàn ń ṣàgbékalẹ̀ rẹ̀ wọ́n ti ṣàpèjúwe wọn wípé bí rí orí ìtàgé lásán ni òun ní ipa pàtàkì náà lè kó fún orílẹ̀-èdè nàìjíríà àwọn àgbọ̀lá sọ ẹ̀tọ́ ojú ògbóta ìgbìmọ̀ ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ kwara dókítà bashir ọmọlájà bọ́lárin wa ló pe àkíyèsí bí wọ́n ti ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú ìlọrin kò pẹ́ kò pẹ́ yìí ó ní àwọn akọ yìí wọ́n fẹ́ fi tipa bí wàtí wọ́n fẹ́ fi tipa bá já nǹkan gbà ni tí ò sì jẹ́ ìdàgbàsókè kankan tó máa jẹ́ wa nàìjíríà wọn ni bọmọdé bá wa kan yà náà gba fìtàn balẹ̀ mọdé ọba bá tán yọ bùtàn ni dókítà bọ́lárin wa ti fìgbà kan jẹ ọmọ iléègbọn aṣojú ilẹ̀ wa nàìjíríà láàrin ọdún mẹ́ta sẹ́yìn bákan náà wọn ni aṣíwájú bọ́lá mẹ́rin tinubu ìṣàkóso ìjọba wípé kárìn ìgboro wò a rí i pé ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà ti ń fò lọ́kẹ̀ lálá àwọn àti àtúntò tó gbé orí èdè wa nàìjíríà ó dúró ṣinṣin ni wọn ni ìyá débi òdo wọn ni ẹwọ òkú ojú ọ̀nà títí márosẹ̀ bí tó ìjọba àpapọ̀ ṣe ní orí èdè wa nàìjíríà àwọn tí wọn ṣe fún àwọn akẹ́kọ̀ọ́ tó yẹ pé òbí wọn àti alágbàtọ́ wọn orí ká mú kọ́ láti lọ sí ẹ̀kọ́ láti lọ fún ẹ̀kọ́ tó jẹ́ pé wọn taari ẹ̀yàwó fún wọn tá a mọ̀ sí lẹ́fọ̀ débi òdo ẹ tún wá wo àwọn okòwò jáde ilẹ̀ wa nàìjíríà ẹ tún wá àwọn olókòwò tó yẹ pé wọn á dáṣẹ́ sílẹ̀ ilẹ̀ wa nàìjíríà ẹ wo àwọn àjogúnbá àwọn nǹkan tó kù díẹ̀ kó tó pa sọ́jọ́ láàbẹ̀ tuntun tẹ́wọ́ gbọ́ ọ̀pá àṣẹ ní ọdún ọjọ́ ti tẹ́lẹ̀ wọ́n ní g100 wípé àwọn alátakò gbáà ni ò wípé wọn ò sì ní lọ síwájú kẹfọ́ máa ṣe orílẹ̀-èdè wa nàìjíríà lórí gbogbo tẹ́wọ́ gbé káàkiri dókítà bọ́lárin wa tọ́ yẹ pé náà fẹ́ díje fún ipò gbọ́n ní ìpínlẹ̀ gbogbo jọjọ ti sẹ́ wọn ti gbé ṣùgbọ́n sàdákítà fàṣíwájú láàmẹ́ ti ní pé aṣáájú dáadáa ni wọn tẹ́gun ó sì kọ adé ilẹ̀ lérí àṣẹ orí àṣegé yóò jẹ fún wọn nídìí gbogbo ọdún 2027 kókó orílẹ̀ sẹ́wọ́n dẹ́fẹ̀ ó ń tẹ̀síwájú.
0: kókó inú ìwé ìròyìn ó ń tẹ̀síwájú ọ̀tí nílé ṣé wa bond 92 ní ọ̀rọ̀ ẹ̀kọ́ ni mo tún fẹ́ kà báyọ̀ látàrí pé njẹ́ jẹ́mọ̀ yìí pé wọ́n ní àwọn tó ń ṣe ìdánwò lẹ́kọ̀ọ́ wọ́n ní àṣírí mìtù nígbà tí mínísítà tó ń rí sí ètò ẹ̀kọ́ dókítà túnjà lásán máa sọ tó ń ṣàlàyé ó ní àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ́kọ̀ àti àwọn àtẹ̀jáde tó ń gbé jáde àti pé àwọn tó ń ṣe ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣe ìdánwò nẹ́kọ̀ọ́ ń jẹmọ̀ pé àṣírí ìdánwò ìbéèrè yìí ó máa tù wọ́n ní kódà ẹgbẹ̀rún mẹ́ta yẹn 3,000 ilé ẹ̀kọ́ ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ ti aládàáni lọ́rọ̀ lórí ètò ẹ̀kọ́ àti àwọn májèlé pẹ̀lú àwọn òbí àwọn alágbọ̀tọ̀ pátápátá ní bàbáde mọ̀ ó ní jẹ́ ẹ̀mọ̀ yìí pé ká máa ṣe màkàrúrù ní ilé ẹ̀kọ́ ní àsìkò ìdánwò ká máa gbégún ká máa gbogbo nǹkan tí ò síbẹ̀ ká máa kó síbẹ̀ ó ní gbogbo láti pé àwọn ìbéèrè tó máa béèrè wọn láwọn kó ti rí wọn ti lọ jágbá kan wọn bẹ̀rẹ̀ sí fún àmọ́ta fáwọn akẹ́kọ̀ọ́ ní ẹgbẹ̀rún mẹ́ta ó ní gbogbo ẹ̀ ló ti orí tí àwọn ọdún mélòó kan náà ti ń jà takuntakun bá ká máa ṣe màkàrúkù nínú ìdánwò wọn ti jà kí gbogbo ẹ̀ kó lè dópin ní ìṣùgbọ́n lọ́wọ́ báyìí àwọn ti tẹ̀sẹ̀ kan náà bọ̀ ṣòkò kan náà pẹ̀lú àwọn tó ń ṣe iṣẹ́ láàbì àwọn tó ń ta ìbéèrè fún àwọn akẹ́kọ̀ọ́ kó tó di pé ìdánwò ó wọlé ó ní gbogbo ẹ̀ pátápátá náà máa dẹ́kun ó wá gbogbo àwọn òbí alágbàtọ́ àti àwọn tó jẹ́ ọ̀gá ní ilé ẹ̀kọ́ tó jẹ́ ti aládàáni àti ìjọba ní ìpàdé lóòrèkóòrè ni wọ́n máa ṣe o pẹ̀lú àwọn ẹlẹ́nudọ́rọ̀ láti rí pé ètò ẹ̀kọ́ oṣù ìṣòro oníṣẹ́ rí gbogbo wà bàjẹ́ a gbọ́dọ̀ dẹ́kun ó gbọ́dọ̀ dùn àfi sẹ́yìn tegun àlárí pé ètò ẹ̀kọ́ kó lè kún régé dáadáa nílẹ̀ wa nàìjíríà nínú ìwé ìròyìn punch mo ti rí ká láàárọ̀
1: tèmi. kókó inú ilé sẹ́fọ́n ẹ̀fẹ̀ náà ló jẹ́ pọ́ ń tẹ̀síwájú tí ò sí ọbọ̀ òjẹ̀lú èdè nísàn láàárọ̀ ti tòní wọn láti ilé ẹjọ́ bọ̀ sọ̀rọ̀ o wípé àwọn afọbajẹ ìtọ́jẹ́ pé ọ̀rọ̀ ọmọ ti ìṣẹ̀ Lekki local council development ní ìbẹ̀jù wọn jẹ́ kó dúró o ní bàbá ní gbé ní ojú bí ọba jùmọ̀ kò sí bàbá tó yẹ pé yóò mú yẹn. ìbàṣí ìbàjẹ́ àbúkà ìbùkà ìbùkà sí àkíyèsí wọn ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́jẹ́ pọ̀ àkọ́dá lọ sí ilé ẹjọ́ lórí ìtọ́rọ̀ fi foríkorí àtìlẹ́yìn yẹn fún ọmọ Ibrahim Adébọ̀ Alé Sálíù wọ́n gbà táwọn fúkúlùkù wọn rí pé wípé ọmọọba Wàsíù Gbadébọ̀ Nupelu Adégoroyè wípé lọ́jẹ́ pé à ń gẹ́ bí àwọn tó jẹ́ pé ọ̀rọ̀ wọn ti òní sẹ̀sẹ̀ láàdì o wọ́n ní ìgbésẹ̀ lọ́jẹ́ pé àwọn gbé ní kò pẹ́ pẹ́pẹ́ àwọn afọbàjẹ́ náà sì wà ń kalẹ̀ pé yídájú òdo kó lè ba àwá o lọ́jẹ́ pé àwọn àjọ ọlọ́ba náà sì tún fún wọn sì tún fi òun tẹ̀gú lọ́jẹ́ pé àwọn gbé ìgbésẹ̀ lórí ẹ̀ kan nílé ẹjọ́ bọ́ọ̀ wípé ọ̀rẹ́ lọ́jẹ́ pé àwọn ò mọ̀ sí o ẹbí ìwé ìlẹ́sàn sì gbé láàárọ̀ ti tòní pé Adégoroyè Kúlé House wípé wà pẹ̀lú wọn gidigidi òkúta bá sì tó nípa àwọn ìtọ́rọ̀ tilẹ̀ níbi àti ìpínlẹ̀ Èkó judicial division wọn náà gbèsè náà níwọ̀n ìdínísàn láti ẹ̀ náà kà lọ́rọ̀ yìí pé bá wa torí fún jésù àtọ̀rọ̀ èṣù èkó kúrò ní ilé-iṣẹ́ wọ́dẹ̀fẹ̀ ó ń tẹ̀síwájú.
0: ìrọ̀rùn ti dé àlàáfíà ilé ẹ̀ máa jọ ẹ̀ máa jọ orin tí fùbárà gómìnà ìpínlẹ̀ rivers tó máa kọ́lé o nígbà tí ó ń bọ́wọ́ lu owó rọ̀gùnrógbó owó ọ̀tọ̀ ìṣúná 2026 ìyẹn tí lọ́nù kan ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ 1.85 trillion naira

0: drops and syrup. Adidi se fun awon ikoko ati awon wewe bi won se ndagba. O ni awon vitamin to se pataki ninu fun idagba soke, abo ara ati opolo to ji pepe. Nafdac fun delu. Afrabite je oja Afrabchem Limited ti won se Panda Paracetamol.
1: Nígbà tí wọ́n bá kí orí kan pẹ̀lú níbi ayẹyẹ akẹ́kọ̀ọ́ jáde ní ohun kan ṣoṣo lè máa ń bọ̀. Ṣùgbọ́n bí a bá fetí sílẹ̀ dáadáa, ẹnu àgbọ́ ìlú àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òbí tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà mi ni bàbá àti àwọn àwọn aláìsàn tí akẹ́kọ̀ọ́ lápá fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ohun kan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí pẹ̀lú iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn wá lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mọ́dàndúfò wa tó yọrantí, a rí dájú wípé àwọn àkókò ìwúrí yẹn kò yí fún ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti rà sí. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú

0: agbára ọlọ́run ni ìgbani.
1: 35/37
0: akọ́wọ́jọ́ road
1: bẹ̀gbẹ́dà Lagos ń pe gbogbo ènìyàn
0: nínú ìsọjí ọ̀nà àbáyọ fún gbogbo ìṣòro.
1: Gbogbo Friday àkọ́kọ́
0: nínú gbogbo oṣù
1: ló máa ń wáyé
0: láàgọ́ mẹ́wọ̀n
1: lẹ́dọ̀júmọ́ gbèrè
0: tóṣù yìí àṣepapọ̀ mọ́ marathon prayer
1: àdúgbò
0: bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́fà àárọ̀
1: títí dàgọ́ mẹ́fà alẹ́.
0: Àgọ́ mẹ́wọ̀n alẹ́ láàrú
1: sọ́ọ̀rù
0: ìyanu dọ́bùdọ́bù ń dúró dé ọlọ́ṣù yìí.
1: Ọlọ́run oníṣẹ́nu
0: kí ló ń gbọmi lójú rẹ
1: tí ń bà ẹ́ lẹ́rù
0: kí ló ń wá tí ò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́.
1: Ọ̀nà àbáyọ ti dé ẹ máa bọ̀
0: wàá fò fáyọ̀
1: ayé máa bá ẹgbẹ́ gbọ́pẹ́.
0: Pásítọ̀ Elúwa
1: àwọn ni district pastor
0: òní àgbáyé ni
1: prophet M.I.
0: Ọlágúnjú
1: oníyípa gbogbo ènìyàn lálejò
0: gbogbo ogun máa ṣẹ́ nípa àṣẹ
1: Ọlọ́run lẹ́nu wò.
0: Ọlágúnjú
1: sọ́nà superintendent
0: Pitson
1: mọ́ṣáláì wá o
0: fún ìtọ́ni
1: 03-453-5963
0: ìwọlẹ̀ rí kàn.
2: Olórí ẹbí náà rí.
3: Congratulations sí gbogbo Akinsọ́yà ọmọ Elégigbò mẹ́kùn ẹkú oríire o ti yíyàn sí olórí ẹbí tuntun Alihaji Chief Yaya Adisa Musa Adékan Akinsọ́yà. Káàbọ̀ sípò olórí ẹbí tuntun.

ayẹyẹ Farul Islam ìyára Mùsùlùmí gbogbo lòdìmù. Eléyìí tayẹyẹ rẹ̀ máa milẹ̀ títì ní 6 September 2026 ní Chrisland College ìlú ìdìmù. Lábẹ́ Chief Imam ìlú ìdìmù Fọ̀dí Lọ́tú Sheikh Ali Imam Tajuddin Ọlálẹ́kan Adéolú pẹ̀lú àtìlẹyìn bàbá wa Israel Majesty Ọba Nuhu Asoraka Ọláìwọlá Adéfimi hàn àbínú gbagun. Má darí kan di second tí àwọn Lagos State Muslim Community náà fòǹtẹ̀lú gbà. Alága ọjọ́ náà Honorable Prince Idris Balogun Olú ọmọ Káfàtà gbogbo ìdìmù the Executive Chairman Egbe Ìdìmù LCDA Ọ̀mórí Adé àtàwọn ọlọ́rọ̀ ló ń bọ̀. Màá sálàm.

0: chocolate. John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Jọ̀wọ́ ẹ fetí sí ìkéde pàtàkì yìí láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ Nàìjíríà, ìjọba ìpínlẹ̀ Èkó àti àwọn alábàṣiṣẹ́ lórí ìdènà ibà. Fẹ́ bẹ̀rẹ̀ ṣíṣe àwárí àwọn àyè tí ẹ̀fọn ti ń pamọ́ láìpẹ́ ní àwọn ìjọba ìbílẹ̀ Ìkẹjà àti Ìkòròdú. Àwọn òṣìṣẹ́ tí wọ́n ti kẹ́kọ̀ọ́ yanjú tí wọ́n á máa wáṣọ ìdánimọ̀ tó ní àmì ètò ìdènà ibà. Wọ́n máa ṣe àbẹ̀wò sí agbègbè yìí bẹ̀rẹ̀ láti oṣù kẹjọ, tí wọ́n sì máa padà wá lẹ́ẹ̀kan lóṣù fún oṣù márùn-ún pẹ̀lú fífi oògùn apẹ̀fọn Biolafisai tàti lò lóǹtẹ̀ sí àwọn àyè tí omi ń dárogún sí pẹ̀lú àwọn àyè mìíràn tí ẹ̀fọn ti ń pamọ́ kí ẹ̀fọn wẹ́wẹ́ má baà dàgbà débi tí wọ́n máa tan àrùn ibà ká. Fífi oògùn apẹ̀fọn Biolafisai yìí kò léwu fún ènìyàn, ẹranko, ẹja àti ohun ọ̀gbìn. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí wọ́n ṣiṣẹ́ dé gbogbo àwọn àyè tí ẹ̀fọn ti ń pamọ́ láìsí ìdíwọ́, kí gbogbo ẹ lè lọ ní mẹ̀lọmẹ̀lọ. Ẹ máa sọ àwọn àpàtì àti ohun èlò tí ẹ ò nílò mọ́ tó lè di omi nù.

0: oats. Much more goodness.
1: Now in a new pack.
2: Koko nu wero yo nte siwaju laaro to mo kiye ko ojumo odun ama fun yin se uruko awon ni pastor to yin alabi JP lati epark won ni ilera se pataki ijoba ngbiyanju sugbon o ah ilera ko la nso tori oro oro ni oruko e la so na mo na dio
3: bo se ti bo se
2: ti o do egbeda wa bogunji o ni ohun kin pe ki ti gbe o gbere fun wa
3: bale awusa ope bi won ni ka won ni gbogbo oloye abugariu abiodun sodik
1: one na mo na mo na
3: ipe ko mo wodu won lo ba de mi ti n gbe odi to tun mo kan se ka fun la pe fo ni na ni onugbogbo to ipe ko ajo kan
2: ibayi won la ba nji ota ro la ri tin na
3: mo ba lo na mo na mo na o to won ni ke o ba do re olorun ba yo fe se
2: ero ipe di o kari olorun a se gbogbo e ni ra ro ma a ri tin na ba bo leye ba n ba e salaudin oko le a ima lo po e lo ye ru na gbogbo ni ade ka to so na ri ko to
3: gbogbo apatapata akola jima to aba mama wole ola aba wole ola kujo lai kan lo sa do ayan se nda olotu le kan si
2: hod hod wa e tun ba niye edu gbaji fun re aba agba lagba lati mo we lon lo
3: baba trumpet
2: eh trumpet o ba fa di bari ka si se wa ade olopun ade o se ngan latale an olohun akun alere mi sala ba logun loruko mi koko nu were
3: mi olu egina loruko temi je emurase tun ati re gan la
4: mami te ba ri bi mo se fo ile igbonse yen ewo o mo gidi gan ni
5: ele mo loju looto sugbon lilo hypo toilet cleaner to ba ma pa awon kokoro efojuri to wa nibe
6: be ni o ma gba fa awon kokoro efojuri da bobo ile igbonse re lojojumo pelu hypo toilet cleaner
7: hypo
8: àwọn ọjọ́ kan wà tó jẹ́ wípé ọba ọjọ́ ni ọjọ́ tí ò ṣe fi wé àwọn ọjọ́ kan lásán ọjọ́ kẹrin oṣù kẹsàn september 4 ọjọ́ ńlá tàbí ẹni ńlá bẹja ńlá bá sọ lómi àrílẹ̀ omi ọjọ́ kẹrin oṣù kẹsàn september 4 lọ́jọ́ bí yín bàbá wa kádínà james ọmọlàjẹ ọdún bákú bàbá ètò jp mfa member governors advisory council dac lagos state tí wọ́n tún jẹ́ national leader the mandate movement òní ìgan lẹ pé ẹni ọgọ́rin ọdún lórílẹ̀ èpè happy 80th birthday to you sir ọdún bájún pèrègùn amáwọ̀ tútù jáde ọdọọdún ni ṣàkóńrúwé ọdọọdún ni pèrègùn wà ọdọọdún ni lanṣu lógúnlógún ọdọọdún lẹwà ń wà àmọ rírì iṣẹ takuntakun yín nínú ìṣàkóso ẹgbẹ òṣèlú all progressive congress apc nípínlẹ èkó àti jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá jùlọ nínú ìṣàkóso tó wà lóde lọ́lọ́ báyìí àwòkọ́ṣe rere nìyín bàbá ètò fúnra ẹ kádínà james ọmọlàjà ọdún bákú jp mfa ẹ kú ayẹyẹ orí kádùn ẹ ti ṣọdún èyí ẹ ó tún ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lórílẹ̀ èpè nínú ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà tó péye ìgbà ọdún ìṣẹ́jú kan ni happy 80th birthday to you sir many happy returns olùkíni ni gbogbo conference 57 state mandate lga lcda coordinator

0: lọ títí láíláí kó tọ́wọ́wẹ́rẹ́ kó mọ̀ náà kó má ṣe wá náà lọ láíláí.
1: Gbogbo ìrìn àjò ẹ̀dá láyé ọlọ́run ọba àlá ni mo bá wà lára àwọn tó gbà fọlọ́run ọba ṣe aláàwọ̀ agbárò ẹja jọ gbọ́ lọ́run ọba ga aláàwọ̀ agbárò ẹja kí ànúbùwà muhammad salala aníwọ̀sálà ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣeré. Èmi ò mọ tí ẹlẹ́sẹ̀ kan ṣe fún àwọn ọ̀bàdàn táwọn ọ̀bàdàn ní ẹlẹ́sẹ̀ kan ò ní lọ láìjẹ̀yà èèyàn ẹlẹ́sẹ̀ kan ẹtún ní ò ní lọ láìjẹ̀yà ìbàdàn alhaji akeem ogunmọ́lá ẹpẹ́lẹ́sẹ̀ kan ò ní lọ láìjẹ̀yà èèyàn ẹlẹ́sẹ̀ kan ẹtún ní ẹlẹ́sẹ̀ kan ò ní lọ láìjẹ̀yà. Iléeṣẹ́ bond 92.9 mo fẹ́ kí gbogbo ẹ̀yin olórí ìlú kẹ́ ẹ gbọ́ kínní ẹ dákun gbogbo ẹ̀yin olórí ìlú mo fẹ́ kẹ́ ẹ gbọ́. Sa.
2: Mo ṣe ń bá yín sọ̀rọ̀ nísìnyí inú mọ́tò ni mo wà but observation kan tí mo rí ilé ẹ̀kíní àti ìkejì mo fẹ́ sọ fún yín ṣẹ́rí bọ́ọ̀sì náà tí mo sọ ìsinmi àzúrì ló ṣẹlẹ̀ sí kẹ́ẹ̀kan gbọ́ kẹ́ẹ̀ fíú rẹ̀ àwọn tó bá wà ní sọ̀nàndì yẹn àbí tó wọ́n wà lérí àyẹnìkẹ́ jẹ́ pọ́n wọ́n kàn fáànù kan tó mọ̀ sọ fún ìdẹ̀dẹ̀ náà ń sìn mo ṣe ń bọ̀ ń sìn mo gba ọ̀nà ìdí àràbà ó gbọ̀nà ríbi àràbà yẹn mo jáde sí ẹ̀wọ̀n sádìkù mo bá àwọn ndla níbẹ̀ but àwọn ndla tí mo bá níbẹ̀ yẹn mo ṣe rí ọmọ nípa hausa ni wọn pàtó mo wọ́n mo ní ìdáhùn ní yàrá ìkè ń sọ fún ọ̀nà yẹn wọ́n lè dà wọn but mo gbọ́ mọ́tò jẹ́ private náà ń dájú wọn ọ̀dà kan máa ṣe àdúró tẹgẹẹti point mo sọ fún mi ọpẹ ní ọlọgbọn ní nǹkan tó mo lè sọ fún mi dẹwà jẹ ń dájú mi sọ mi wọn sọ fún bàbá yẹn pé let him go sọ láwùsọ fún pé ó jẹ kó máa lọ tẹgẹẹti ẹ nítorí wọn fẹẹ yẹn pé ní ṣe tiri bó ṣe ń lọ yẹn bó ṣe ń lọ àwọn haúsá náà lọ ṣe ń ṣe kíni lọ ṣe ń ṣe mate wọn ní èkó ń bì tó dè ti àṣẹ pé ní kò yẹ kó dé báyẹn that number one. Number two ni pé ní tẹ bá ń bọ̀ láti island tẹ bá ti dé mọ́ṣáláṣí tẹ ti kọjá àjò òru tẹ ti dé olóṣà tẹ bá fi débi regina mundi àwọn bọ́ọ̀sì kan máa wà mí lẹ́yìn tí from 3 o'clock, 4 o'clock, 5 o'clock, 6 o'clock ọmọ dúró ọmọ di mọ́tò yẹn mú ní driver side báyìí ọmọ tọrọ owó lọ́wọ́ yín wọ́n lè tóbi mẹ́rin tóbi márùn-ún bẹ̀ yorùbá làwọn yẹn mi mọ̀ bí yábàdàn lọ tó wá ní mi mọ̀ lọ́dún tó wá but ọmọ máa dúró dúró pé ní kẹṣẹ́ àfáwọn olówó kẹṣẹ́ àfáwọn olówó.
1: Ìbàdàn owó ti wá ìbàdàn owó ti wá.
2: Pé ní mọ̀ fún olówó mọ́ mi mọ̀ nǹkan tí kì ní ẹ̀lẹ́ results. Ṣé gẹ̀ẹ́tẹ̀ mo ní kí n pè ní observation yẹn. Kẹ́mọ̀ nǹkan but mo rò pé ní ìtumọ̀ no need mo ṣe lè mí gbé tẹ́gẹ̀ẹ́tì ẹ̀ ní sáré àdánsára tó ẹ̀ but mo kàn ní kí n kàn sọ fún observation yẹn so tí ó bá yí pé ní mo ṣe ń lọ yẹn anything can happen.
1: Bí wọn ò bá fún ọ lérò wọn á máa bèrè lélẹ ṣe rí àwọn ọmọ ráìsì àtẹyìn wò ládùúgbò yín tí wọn dúró síwájú ọkọ tí wọn ń dọgbọn ju gíláàsì ọkọ mu tí wọn so mọ yín tí wọn ṣe bí ìgbà tó pé àwọn ń tọrọ mo fẹ́ kẹ́ ẹ fúra o àwọn kan wà lórí afárá ìyànàpájà nígbà kan mi mọ̀ bí wọ́n ṣì wà ń bẹ̀ nígbà táwọn làmátà tí wọ́n di afárá yẹn tí wọ́n di apá ibì kan pa àwọn ọmọ kan ṣe bí ìgbà táwọn darí ọkọ̀ wọn máa tọrọ owó nígbà wọn ti sí méjì mo tún padà bá wọn bẹ̀ ẹyin NURTW ìyànàpájà musaf tọ́lání obama serious tọ́lání obama pàápàá jùlọ tọ́lání serious mo lè ní èyí lo lórí àwọn ọ̀dọ́ ní gbogbo ìyànàpájà yẹn musaf lóòótọ́ ọ̀gá ni yín state officer ni yín state officer ni obama ọ̀gá ni yín ẹ̀yin alágàpọ̀ olóríire ẹ̀dá gbogbo yín mo fẹ́ràn yín gan ẹ̀yin náà sì mọ̀ pé mo fẹ́ràn yín mo sì ẹ̀sìn fẹ́ràn mi ẹ dákun ẹ bá mi rí sí àwọn ọmọ tí wọ́n wà lórí afárá ìyànàpájà tí wọ́n dúró bẹ́ẹ̀ ń dúró pé wọ́n ń tọrọ owó tó gba kọfírí tó bá dọwọ́ déré bókun bá bolẹ̀ wọ́n á dára o bẹ́ẹ̀ bá fáwọn lẹ́rọ̀ ẹ fáwọn lélẹ̀ o mo ti kúrò lórí ẹ̀. Ọ̀rọ̀ dárákùn yẹn sọ bàbá wa aláìlú àìsẹ́ imperial majesty ọba rinwan aremu oṣù ọ̀lálẹ́ akiolu ẹgbẹ́ otí àsúrì sọ pé àwọn ndla wọ́n wà dúró lọ́nà wọ́n mọ bí wọ́n ti ń tẹgbọ́ gẹ́rọ́ wọ́n mọ bí wọ́n lọ o wọ́n ní lọ bẹ̀ ibi ó yẹ wọ́n lọ wọ́n dúró láàrin ìlú wọ́n máa tẹ ara ọkùnrin wọ́n máa tẹ ara obìnrin wọ́n aláwọ̀ wá egbòogi olóró ṣèwádìí ọ̀tá arákùnrin yẹn sọ nígbà tí wọ́n sọ náwó nì alákàwọ́ kàṣúà nàìgírí ṣéèkù èmi kẹ ẹ mọ pé seriki haúsá mi haúsá original wà láìkàlà gbẹmí náà ṣe máa sọ sí wọn nìyẹn o wọn ni hi oya go gawa àbí tìfídẹ ní àkìlà haúsá lọ o wọn á ní kó máa lọ to ba jausa yo lo ti o ba jausa ba yin ba si wo won da oko eduro won yo gbonu oko ewo ibere mi wo re o fun wo lo gba awon ndlea laye lati do loju popo ma da oko duro olopa o da wa duro ro se ti o da wa duro vi a o da wa duro ti bi o da wa duro to won da wa duro beska to won da wa duro eh mano o da wa duro fijila jo da wa duro forest o da wa duro eh igbo are yo da duro ambassador wa ti jo onitebo mi baptist abi lidia ma ave lidia ti jiye gan jiye fi ade ati rere oluwa e guest auxiliary won be le da lo loju popo e wa gbo o ndl no so wa bo su gbo bayi o fun won lo gba won laye ibere mi nu ti o fin ba won laye to fin baba alaluwa baba wa ni mo are mo so lale akelu kabiyesi o baba tun da ko bi ogun obi onisaja ti bi saja kabiyesi o edekun gege bi oba ile yoruba iya ogboro je awa mi loju yin o awuse lo ngogo oba di emi ajasa oba ile ti lo ayobo baba wa his majesty rahim alibo ali afoso edakun edami lohun lori oro yi iya ogboro je wa o iya ogboro je awa mo yoruba o awon ereje kon be to nje wa ya o to nje wa ya o se ngbo mi o da eje ku nbe oro meji kon be ko to ri pe mo fe fun mi sori afefe laaro toni ki wa bo soju popo alagba ko lajo ma pe mi ni ajo lati ona songo da gbo won ri awon kankan ore mi maruf adio college mo fi automobile o fi nkan won se si mi lana awon ti won ti gba awon arakunrin kan mo ibo kan to soro nipa awon trace nilu abekuta ase an sere ni ebere mo bere lo ngugbe yan ara songo ijebu ode abekuta mo we bafo ni bi ti trace ni se gbugbo ipinle ogun se le so ase yori kan ti trace ti se lodun yi pe oko osu bibi kan o bi last ma se ma se ase jori leko kosara si won pe trace gbe ojule ogun lona awon trace ye mu ada ala mo boko ba subu won ni gbe bishop akiroko ba di mo lo ti jo ti mo lo se gbe yawo ni ilogbo emi mi be bo a ri trace rara awon ta ri nse ni won da bi igba to pe e mo awon ti ma fo bo lode ni party awon ti ma fo bo lode bo se da dara dara dede won ti e loye en to le se ani yawo yawo si ki won fe pe lati mo gbe won bo lati source ni won pada n gbe omo buri e fese ni awon to ba ko aso e sowo won le ni mewa atolopa ati civil defense won ba ko aso e lowo to gbe igbe yawo ti fe pa ninu won ba kro ko jo mo so yi a di fresh o amu ke ma ni lara ke ma gbo lowo ke ma ni oko awa ko lara ke ma ni eto oro aje ti baba wa renew hope asiwaju olamide tinubu baba yi se ko le ba da loke en ko joko ipile ogun awon ta ba soke yi do bori abate ni je tracy won si ma ba gbo eto oro aje ilu ije abajo ta lo je wo iresi won oedu edu owo be ba ma da wa lo ti kun asahun tun da wa ko la mure tin da ko fa ba tin kanje tun ko je wole ko je jade lati pile kan si mi a gbogbo awon le se tan ni pile ogun yen bo ba kerun won jade ni ba won si gba egbe lona gorun lowo lawon tresi ohun e ba nu to ba ko ase ko ni won anira wa lara ni la yo le ni na jale baba wa o baba o ko lo ni le o ajo ni le ni o e de le le wa wallahi lai mo fe para sori oro mi mi mo boye master case awon ti won ma pin eru ka ti won ma pin letter ka dispatch rider lagba te po ti won awon kon lo keke akoko re won ma ko enu oko express boko ba si ko lu won won pa wa ko lo je bi ebe akoko nu awon le ise ti won lo won mi be daruko ni o awon ise ti ma pin je ka pe ka won ma ba ara epo egbe irin fa awon omo lomo bi o ba si bo se je awon omo lomo to lojo ola egbe ekele won lowo ko ma gbe kele awon oju na kini ijoba ipinle eko so lori kagun keke lawon oju na loju oju popo wa papa lo loju na ma wo se bi lagos ibadan express road bi osodi apapa express road se keke ko to lo kuno osodi apapa express road lagos abeokuta express road ati nubi oti o ati tabi oti o ati ona maryland lo si ikorodu se keke to lati ma gun lawon ona yi igba won ni jamba ko ri sele lawako lawa keke onu ko enu awako ni onu ko enu trailer ebi mo lo awon nkan ta gboro mutu tonu o ibi mo wa lo re mo sa case nkan kan awon mo tun gun re keyi atawara to wa lu popo kada e mo tun wa nse ni won wa wo aso iboju mask eja fura o pansa fura pansa janu aja fura ajaji onile ti ofura o le ni o pada ku eni to nwa keke ti won lo npin onje ka emi o pe ko ye ko foju pa mo e se ti won wo mask wonu awon adugbo won wo maski aso iboju kakiri ilu ade won won ran a de ri olopa to ma da duro pe ogbe ni si oju e bo ba daran ati pe eni ba ti mura baye o ye ke mo pe ohun to gbe eru ese ni eru ofini eru to lodi so orilede Nigeria ni eru esu ohun lo nbe ninu lori keke ati alukugo kadai to fi boju o onise bi ni won le pa wo pe tori orun ka won ma ba dudu ise to yan laye to ba ti devila to bo waju ori e face cap e yara le e ma si oju ago ti mo ba si wi o e wi fun mi o bi n ba wi re eso o e tegun keke yi tegun alukugo kadai ten boju oye ni idi pataki te bi nse be e da ko e salaye fun wa o e ma gbo tenu o emi o pe ko boju mu laarin ilu loju momo losan gongo lale e boju ele idi spasider e igun eke e bi pin onje e da ko se iresi to lo ha bo wa oka amala to lo gbe fun yan lo mu e boju la firi oju eyin oju nikan sa mo se buruku to ti se sa mo bo se je sa mo bo le ni e to o mo ko da ajaju ya le o da payan laye anji yan gbe yi samu wo ni se bi kon lo wa ko wa wonu adugo lati wa ti se ba woni se mi e dakun iyen ni kokko ni oro laaro ilori eto bona osiri ah bo ba ni omi ji oju mi nbere anu e baba eru gba mi lanu mu woko mu nlo si odo alaji tafasego ni state council nyo asu dobi lanu mu wa woko agege lata agege kin le wo ladoje mu ba ku ladipo nbi mu o koja pwd ni mori awon eso asobode custom lo devu oko si ena kan lo ba jara isi lati nu si ena sinu oko custom pickup lo so anu mi mo boye eyan ri o ni waju odo awon air force base mi o boye ri o gbogbo awa ta wa na oko ka lo ni pe ah gbesere yi ti won ti ja ni igba ta koja o ti le ni 25 bags lati nu si ena e dakun ofun won lo tun gba custom laye pe tori mi ni pa wo fun baba wa si waju lame tunubu won ti dogbon mu oro boda ni lile yen won ti mu wale gan won ti de ko le ba tu alara kire si o le ba wale ni amo ita won ara bi tun fe ma se yi je pe e wa le re si mu ko da ku jere si oke okun so bi gba olaye lati ma le mu loju popo ta lo ta won lo bo ara ku yen awon kan ni boya re na lo tin bo ah mo bi o tin bo ah duro ah ba won soro ah gbo tenu custom ah gbo tenu en to wa ko amo ire si yen ti o ba lo wa ku yen lana ti won tu aye en to ni resi ti atawa ko ni abi eto oraje eni yen ti tan ofun olugba olaye 0818150920 ke ma pe boya mi o fun yin lanfani awon ti won boju yi ti won pin letter awon ti won boju ti won pin onje so ni abi eto oraje eni yen ti tan ofun olugba olaye 0818150920 ke ma pe boya mi o fun yin lanfani awon ti won boju yi ti won pin letter awon ti won boju ti won pin onje so ni ko ma se be so le fun adugbo so le fun abo wa ala gba mi sa se ti da baba je go ba n soro ni ajoju popo lo da baba je da baba sa ohun se a lo le bayi kilo de eso ohun e mo gbe ba sun lati ko yo ma n je tugo ni se re o bo ba tele bo ba so edege ta naira 500 naira a ko se a le ma tu akoda ibi mo fi si
3: Yes, sir.
1: Ah, only ghost.

Ami,

ayin ojú ẹ lọ. Ẹ jẹ́ kí n lo àǹfààní láti kí wọn pé ẹ kú oríire sir, congratulations sir. Bí wọ́n ṣe dé ilá díẹ̀ yẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ẹ̀kẹrìnlá ọkùnrin tó dága jẹ́ ìjùlẹ́kọ̀ọ́ tó gba ìjùlẹ́kọ̀ọ́ 14th State Man of the Year Award Glassmire 2026 ní Sunday yìí. Engineer Abdulhafiz Bolahan Toriola Bina Toriola Permanent Secretary Ministry of Housing. Àwọn tí wá ní ọ̀gá bí ẹlẹ́ tó ń lókìkì tó ń ṣe dáadáa gan tá ń jẹ dodo wọn a ti ń jẹ dodo Engineer Abdulhafiz Bolahan Toriola. Àwọn ni Man of the Year ẹlẹ́ẹ̀kẹrìnlá ẹ̀ Lẹ́kọ̀ọ́ Lagos Man of the Year Alhaji Aminu Abatan PA yín. Àti gbogbo àwa ọmọ yín ọkùnrin àti obìnrin là ń kí yín o. Ó dà ẹni tó bá mọ̀ wọ́n ẹ bá kí wọn pé àwọn kù tọ́jú Mr. Pilot o ẹsí àti ìyá ìsì ọmọ ìyá Lámàlà ní State Council ní Ládòjé Oko Ọba àti ẹsí àti ẹ pè wọ́n kẹ́ni mo kí wọn Mr. Pilot kí wọn o pé kò ní bàjẹ́ fún wọn lágbè. Kò sí àsìkò mọ́ lórí ètò bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àtọ̀dá Adéwálé Balógun Sábánà Àwàlà Sábánà Wálé ọmọ Balógun Alájà Sùkúrú Àmúdúpẹ́ Olúwa Sanni Alájà Dúpẹ́ Ṣáínṣáín. Ọlọ́jọ́ bí ọ̀sẹ̀ ọlọ́jọ́ bí àná tá ṣayẹyẹ mo ń bọ̀ sómólúlé ní onífọlágoro èdè Alhaji Isi Atika Alhaji Sọ̀kú ṣe ti dáná tán ó jẹ́ àárọ̀ àtọ̀sán àtálẹ́ sómólú ní ti jẹ́ fọlágoro mi ní sọ̀bẹ̀ High Society. Alhaji Tàbí Kéde Lọ́mọ Alhaji Muslim Babatunde Badu Finance of the Finance Alhaji Tóṣù Ọ̀gùn níwáyé Obi Oyè Nuga Adé Mako Ogbomusi Alhaji Gọ́mọ̀fà Kẹsà Kẹsìrò Pásọ Sọ́dà Alhaji Hafiz Ọlábọ̀dé Kílọ̀npé Ọ̀túnlá Francis Pàṣọ Fáfàsí GM Lasma Òkí kò ní bàjẹ́ fún yín. Pásọ Sọ́dà Túndé Alhaji Adéọlá Làwà Wọ́ríọ̀ Alhaji Sáyé Jẹ̀kín Akéde mo sì kí yín dáadáa ẹ̀gbọ́n mi kọ́mi lọ́mọ Bọ́lájí Mústàfà Kọ̀mí gbogbo mo kí kò sásìkò mọ́ nítorí ọdún. Alàdà Fẹ́mi Ọdẹ Fẹ́mi Ganiu Fẹ́mi Top Taste gbogbo mo kí Olúwa Ògùn náà kí lólótú ètò Adéolúwa Adéfọlá ní okùn ayé lórúkọ tèmi. Bí bàbá wa bá sọ ń padà jẹjọ́ Aláìlúwà Ọbàrí Júwà Àrèmọ́sọ̀ Lálẹ́ Akérú Kábíyèsí o Aláìlúwà sá o Dọ̀bálẹ̀ mọ́ wa o.

0: dáadáa nínú ọ̀rọ̀ tí wọ́n sọ tó jẹ́ alátìlẹyìn fún alàgbà rotimi amaechi ẹ̀tọ́ pé ó fẹ́ dupò sípò ìdí ààrẹ pẹ̀lú alhaji atiku abubakar ní ẹgbẹ́ òṣèlú adc wọn ni ẹni tó jẹ́ alukoro ẹgbẹ́ òṣèlú adc ní ìpínlẹ̀ rivers yẹn chize eye ó mà sọ nù nígbà tó bá àwọn akòròyìn sọ̀rọ̀ ó ní ṣe bí alàgbà wípé ló sọ ó ní gbogbo àwọn ó ní bó ṣe sọ̀rọ̀ náà nìyẹn wípé gbogbo àwọn tó ń tẹnu àbẹ̀ gúgbà ní ìpínlẹ̀ rivers ìwà àbújá ó ní ṣe pé àwọn náà ni ló ṣàtìlẹyìn fúngbà tó mọ̀ tó fẹ́ dupò sípò ní ìpínlẹ̀ rivers wá di àsìkò tó ti jẹ mínísà tó ṣàtìlẹyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wá bẹ̀rẹ̀ sí lérí léka wípé ẹgbẹ́ òṣèlú mi ò ní rọ́wọ́ pọ́nlá nínú ní ìsìnkú ní ipò ní ìpínlẹ̀ rivers àti olúlu àbújá ó ní ti ẹ̀ bá gbàgbé pé lérí kankan náà ni nígbà tí alàgbà Peter Odili tó jẹ gómìnà gbà tó sì ó ní lẹ́nìí eléyìí nìkan dókítà Peter Odili kò sí nípò ìjọba mọ́ ó ní bó ṣe àti olóyè dókítà Gulọ Jonathan náà nìyẹn tó ní kò sí kódà ipò ọ̀nà ni o Jonathan ló lè ṣe o òun ló ṣe ó nígbà tí Jonathan kúrò bẹ́ẹ̀ ó ní kí ló tún ṣe ó tún bọ́ sọ́dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní wíkẹ́ jẹ́ ẹni tó yẹ pé tó bá ti bá lóun ó ṣe kò ní lè ṣe mọ́ yóò kàn ṣe lérí kò ní mú ìrèlè ṣe ó ní àìmọye nìkan tó ṣe pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ń sọ pé ADC NDC àti ẹgbẹ́ mi kò dá ní ìbò 2027 ní ìpínlẹ̀ rivers àti olúlu àbújá ó ní jẹ́ ká tó yẹ pé ìbò tó yẹ pé gbangba làṣà ta ni tó yẹ pé kò ní fi gbọ́kànbọ̀kan nínú ẹ̀rí wípé gbogbo nǹkan tí yẹsin wíkẹ́ tó sọ omi ìsanwó ni wọ́n máa dànù bí omi ìsanwó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìlérí tó máa ń ṣe káàkiri ó ní ẹgbẹ́ òṣèlú ní gbogbo nípínlẹ̀ rivers ó ná iṣẹ́ takuntakun ó ní ààrẹ Bọ́lá Ahmed tó dẹ̀ ń ṣàtìlọ́wọ́ lọ́ba torí pé wọ́n fún nípò ipò mínísítà ni orí tó bá tí wọ́n tẹ́lẹ̀ bá tuntun ṣàtìlẹ́yìn fẹ́ ló ó ní bọ́ọ̀rọ̀ wíkẹ́ ṣe jẹ́ èmi kọ́ mo sọ ẹni tó jẹ́ alūkkóró ADC ní ìpínlẹ̀ rivers ló sọ látàrí ọ̀rọ̀ tí alàgbà yẹsin wípé pé ẹgbẹ́ òṣèlú mi kò ní rọ́wọ́ pọ́nlá ní ìpínlẹ̀ rivers àdúgbò olúlu àbújá yàtọ̀ sí òṣèlú APC report ló sọ dímọ̀ láàárọ̀ tí.
1: lójú òkè nàìjíríà ti fún un láàárọ̀ láàrin gbogbo òwe ìròyìn ṣùgbọ́n tẹ́ bá sínú òye the guardian balance ìròyìn wọ́n ní ẹ̀kọ́ ó ṣe pàtàkì ẹ̀kọ́ náà ní ìpínlẹ̀ ọ̀la ẹ bá lẹ́kọ̀ọ́ ní kókó kan wò ta ló ń pàṣàmọ̀ ọ̀rọ̀ yìí àwọn ìkọ̀ọ̀kan tọ́rọ̀ wọn ti yẹ̀yàwó fáwọn akẹ́kọ̀ọ́ nàìjíríà nẹ́ẹ̀fọ̀ lọ́jọ́ kó dín mọ́ ọ wọn ní ta bá ní ká mọ wo àlámọ̀rí tọ́rọ̀ wọn ti àwọn akẹ́kọ̀ọ́ nàìjíríà kò sí ẹ tí mọ́ ń dà lò wò fún látàrí àwọn òbí àti alágbàtà tí wọn ò lọ ẹja kansara sí ìjọba àpapọ̀ àṣọ Bọ́lá Ahmed Tinubu lórí ìrètí ìsọdọ tó pa jẹnta ẹ pé wọn tari ẹyàwó fún àwọn akẹkọọ ilẹ wa nàìjíríà wọn ní ọlẹ àwọn wọn ní àwọn akẹkọọ tó ti jẹ àǹfààní ẹgbẹlẹmùkọwó tí lọ bí ọta bílíọnù náírà ó lé pẹsẹpẹsẹ mẹtàdínní àádọrùn 355.87 billion naira ní orílẹ̀ èdè wa nàìjíríà wípé wọn ní àgbègbè tó sì yẹ kí wọn kọ tá mọ̀ sí application wọn lọ bí mílíọ̀nù kan ó lé pẹ̀sẹ̀dínní àádọ́rin wọn ní ta bá ní ká gba gbé sórí wọn wọn ní ẹja kọsá sí ìpapọ̀ ilẹ̀ wa nàìjíríà wípé ìdá mẹ́rìnléní àádọ́ta ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ méjì ìyẹn débi òdúró ẹni tó tó rọ̀ mọ́ ti àjẹmọ́nú ìdá márùndínní àádọ́ta ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ mẹ́ta níjọba àpapọ̀ òkúta rẹ̀ síta àgbàdo gbàbọ̀ òbí àti alágbàtọ̀ wọn fẹ̀mí ìmúrẹ̀ hàn àwọn akẹ́kọ̀ọ́ náà fẹ̀mí ìmúrẹ̀ hàn lórí ẹ̀yàwó fún àwọn akẹ́kọ̀ọ́ ní ẹ̀wà nàìjíríà the guardian nàìjíríà ti mọ ẹ̀yẹn kan láàárọ̀.
0: ó dáa mo sì wà nù ìwé ìròyìn the punch láàárọ̀ ẹgbẹ̀rún ẹ̀rùn tó ń lu ni lójú kan náà ó máa lápẹẹrẹ bàní o látàrí ìgbìyànjú àwọn agbófinró tí wọ́n ṣe àti láti dẹ́kun àwọn afẹ̀míṣòfò tó ń dún mọ̀rùmọ̀rù láwọn kan lópin ọ̀yà náà ìjẹ́jẹ́ mọ̀ pé ní ìpínlẹ̀ kaduna wọ́n máa ti gbé ìgbìmọ̀ kọkalẹ̀ àwọn tó mọ tuntun dòdórí ètò ààbò àti àwọn ẹlẹ́nu lọ́rọ̀ bákan náà agbófinró àti àwọn fìgìláńtẹ́ ní ìpínlẹ̀ láti wọ ọ̀nà àbáyọ láti dẹ́kun àwọn afẹ̀míṣòfò àwọn bandits tó ń dún mọ̀rùmọ̀rù mọ wọn nínú ọ̀rọ̀ tó jáde ní ìpínlẹ̀ kaduna náà láti sọ láàárọ̀ tí ẹni tó jẹ́ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ nígbà tó ń ṣe pàdé papọ̀ pẹ̀lú àwọn ẹni lọ́rọ̀ àti àwọn tó mọ ti fún tọ̀dọ̀ lórí ètò ààbò ó ní tẹ́ ẹ báwo ó ní láàrin oṣù láàrin ìbẹ̀rẹ̀ oṣù ìbọn ọ̀dọ̀ ọdún yìí sí àsìkò tá a wà ó ní àwọn ibi tí wọ́n ti ṣọṣẹ́ ó ló pọ̀ lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan kan náà ni àwọn adigunjalè náà ń ṣiṣẹ́ wọn ó ní nígbà táwọn gbé ìgbésẹ̀ tó nípa gbára lórí àwọn nǹkan tó ń gbé kalẹ̀ àti àwọn ẹ̀ṣọ́ tó ń tari sójú pópó ó ní jẹ́jẹ́ mọ̀ pé ọwọ́ sí pẹ̀lú àwọn tó jẹ́ adigunjalè kan àti àwọn bandits kan tẹ́pọ̀ wọn wà ní àkàbà tí wọ́n ti ń dájọ́ fún wọn ó ní kò wá tán síbẹ̀ ó ní bílíọ̀nù lọ́nà lórí àádọ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n rí gbà lọ́wọ́ kódà wọ́n ní àwọn olé owó òkèlè tó jẹ́ ti ayédèrú wọ́n gbà lọ́wọ́ wọn wọ́n ní kò tán síbẹ̀ o àwọn ìgbésẹ̀ àgbékalẹ̀ àti ẹ̀ṣọ́ tó ń mú jà tó ń tẹ̀ jáde wọ́n náà sọ fún aláàárọ̀ tòun náà ètò ààbò gbọ́dọ̀ péye láti gba àwọn èèyàn lọ́wọ́ àwọn ajínigbé bandits àti àwọn afẹ̀míṣòfò ẹ lọ́kàá nínú ìwé ìròyìn the punch láàárọ̀ tí.
1: lọ́jọ́ kejì guardian láàárọ̀ ìmàálù tó jébù ló mú kí wọ́n na fúlàní pọ̀pọ̀ iléeṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ nàìjíríà wọn làwọn gbàgbà kúkà jẹ́ ká tún lọ sí ìpínlẹ̀ delta pé bá a ṣe ń yàn yọ́ bọ̀ àwọn afurasí mẹ́fọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ la gbọ́ pé wọ́n palẹ̀ wọn mọ́ lánàá òde ògbì olóró wọ́n sì bá a lọ́wọ́ wọn tramadol náà ò gbẹ́yìn wọ́n tún pe egbògi kan wọ́n pè é ní roy in nor amasin ìtọ́rọ̀mọ́ ti gbóná wọn ni a gbà lọ́wọ́ wọn ní ìjọba ìbílẹ̀ ẹ̀ka ní agbègbè tán pé agbọ̀ ẹ̀ka ọ̀sẹ̀ tẹnumọ́yẹ tó yẹ pé àná orílẹ̀ nàìjíríà papọ̀ ìjọba ẹgbẹ́ sọ iléeṣẹ́ àgbà ọlọ́pàá sp bright ìdáàbò ìlọjẹ kojú mọ́ ó ní àwọn tó yẹ pé àjọ iṣẹ́ papọ̀ tó yẹ pé wà ní òpópónà tó ń pè ní alégbò street tí ó jìnnà sí owa road ní agbàlọjọ iṣẹ́ papọ̀ fún àwọn afurasí mẹ́fọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ yìí ni wọ́n sì dáko wọn wọn ní ẹni àkọ́kọ́ ni anna ọmọ ọdún méjìdínlógún wọn dáko bàbá rẹ̀ tamil faith ọmọ ọdún mọ́kànlélógún katiyo abigail ọmọ ọdún

0: mẹ́tàlélógún ihoke yunus ọmọọdún mẹ́ẹ̀ẹ́dínlọ́gbọ̀n wọn ni gbogbo pátápátá lẹ́jọ́ fún ìpalẹ̀ rẹ̀ mọ́ wọn ní àtúntò oṣù mẹ́rin tó ń jẹ́ ọmọọdún mẹ́ẹ̀ẹ́dógún kọ́ ọmọ rẹ kó lè bàa fún ẹni sí pé àwọn ọ̀dọ́ ọ̀jẹ̀ pọ̀ jù nínú rẹ o ipe ìbàwí ọjọ́ kan sọ pé kòmọ̀ òkúnú èdè gádàn nàìjíríà ti wọn kàrà
1: rẹ. bá a bá ń sọ àwọn gómìnà tó ṣiṣẹ́ takuntakun lọ́wọ́ báyìí mo máa gbósùbà sà fún gómìnà ìpínlẹ̀ àpàyúbọ̀ ìyẹn gómìnà umo enu nígbà òṣìṣẹ́ ìmọ̀ ẹni tó jẹ́ ààrẹ nílẹ̀gbìmọ̀ aṣojú ẹni tó gbìmọ̀ aṣojú àgbà ìyẹn sẹ́ńtò godwin akpabio ló máa sọ dímọ̀ lọ́jọ́ àlàmísì nígbà tó ń ṣàpèjúwe gómìnà ìpínlẹ̀ àbọ̀n ó ní tá a bá wò tá a bá sọ pé a tó ṣe takuntakun tó yẹ pé ó gbé ìgbọ̀tún débà ìpínlẹ̀ àpàyíbọ̀n gómìnà láfọwọ́ sókè ó ní mò ń rí gómìnà lára mi èmi náà rí ara mi lára gómìnà sẹ́ni president bó ṣe sọ ìyẹn godwin akpabio ó nítorí pé kí ni pé ṣé tó ti gba ìṣàkóso gómìnà ní ìpínlẹ̀ àpàyíbọ̀n lòún ti rí ìgbọ̀tún ó ní tàǹgbà tó ń jẹ gómìnà ní ìpínlẹ̀ náà ó ní gbogbo ìṣàkóso òun ó sì èso rere ní ìpínlẹ̀ àpàyíbọ̀n ó ní tó wọn débẹ̀ sí lọ́jọ́ gbé gómìnà lọ́wọ́lọ́wọ́ ìyẹn ẹnà ó ní nígbà tó ti débẹ̀ bá táwọn ti bẹ̀rẹ̀ sí fóun ní àwọn àmọ́ rí gbogbo àwọn nǹkan tó ń ṣe lọ pé ìyẹn gidi gangan gómìnà gidi lélẹ́yìí ó tún wọ̀n ó ní nígbà tí wọ́n wá pàdé ní agbègbè kan ní ìpínlẹ̀ àpàyíbọ̀ ó ní kò ṣe pé mò ń sọ níṣẹ́ ìdú ẹ̀ kódà bó sì ń bẹ̀ mò ń sọ iṣẹ́ mò ń gbóríyìn fẹ́ kùtàkùn tó sì torí pé kíni ìgbọ̀ ọ̀tún ìgbòdòmúdò ìjọba tiwantiwa ó ń ká kókó ní ìpínlẹ̀ àpapọ̀ wa rọ gómìnà náà pé má dúró síbẹ̀ túbọ̀ máa tẹ̀síwájú sí ní ìpínlẹ̀ àpapọ̀ gbogbo ìpínlẹ̀ àpapọ̀ bó ṣe ń lọ sókè ó túbọ̀ máa lọ sókè sí gbogbo àwọn tó wà ní ìpínlẹ̀ àpapọ̀ pé ẹ má rẹ̀wẹ̀sì láti ṣàtìlẹ́yìn fún gómìnà torí wọ́n ní igi kọ̀ọ̀kan kò lè dá bó ṣe tẹ́ bá ṣàtìlẹ́yìn fún tẹ́ gbárùkù ti dáadáa tó ṣe yóò lè so èso rere àwọn kọmíṣánná gbogbo náà lọ́wọ́ àǹbí àti àwọn ẹgbẹ́ náà rọ̀ lẹ́ò tó ń tẹ̀ ṣàtìlẹ́yìn fún gómìnà náà tó tún ṣèlérí wípé kò ṣe kò sí gbogbo ibi tí gómìnà bá ń ṣe láti mú ìlọsíwájú dé bá ìpínlẹ̀ àpapọ̀ náà máa ti fún ẹ lọ kà á nínú ìwé ìròyìn the punch láàárọ̀ tèmi.
2: Punch FM 92.9
3: n lè káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn ara tún máa ń yín ọ̀rẹ́ mi wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn ara tún máa ń yín ọ lẹ́yìn ìgbẹ́ kan ara ẹ máa ń kúta ìta yìí ìjáfara lè wù o.
4: ọ̀rẹ́ mi pàjá ń kọ́ iṣan ara fífà so owó àtẹsẹ̀ tó ń kú rírì
3: gbogbogbò ogun téèyàn lè lò kó ròyìn ẹ̀ fẹ́ lómi ìbí ṣe dára tó ní ti capsule yóò mú òpin dé bá ara tó ń ta ni ara tó ń yún ni iṣan ara tó ti rẹ̀ àti pípé arúgbó atakébé pajápajá wà gbígbà nǹkan tó ń buni jẹ tàbí rìn ayé òkúra ojú amọ́lẹ̀ kedere wà á rọrùn sùn ewé àti ìgbòlẹ̀ wà ní wọ́n bíẹ̀nsì capsule jáde àjọ nafdac fọwọ́ sí bíẹ̀nsì capsule wà ní christian pharmacy ìdúmọ̀tà gbogbo pharmacy bolúkẹ́ microsen pharmacy sango fairmont tán chidex ìdúmọ̀tà roma pharmacy ìkòròdú gbogbo pharmacy ramsgate àti juta pharmacy ìṣẹ̀rí roundabout iléeṣẹ́ tèmítayọ tridomedical limited ló ṣe bíẹ̀nsì capsule jáde láti mọ pharmacy tó súnmọ́ yín ẹ pé 01033 69434 bí ìpadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì kàn sí dókítà rẹ o.

0: wà tó jẹ́ wípé ọba ọjọ́ ni ọjọ́ tí ò ṣe fi wé àwọn ọjọ́ kan lásán ọjọ́ kẹrin oṣù kẹsàn-án September 4 ọjọ́ ńlá tàbí ẹni ńlá labá sọ lómi àrílẹ̀ omi ọjọ́ kẹrin oṣù kẹsàn-án September 4 lọ́jọ́ kìíní bàbá wa Kádínà James Ọmọ́làjẹ́ Ọdúnbákú bàbá ètò JPFA member governors advisory council GAC Lagos State tí wọ́n jẹ́ national leader the mandate movement òní ìgan lẹ pé ẹni ọgọ́rin ẹ̀pẹ̀ happy 80th birthday to you sir ọdún bá dun pèrègùn amátú jáde ọdọọdún ni ṣàpọ̀nrúwé ọdọọdún ni pèrègùn wà ọdọọdún ni lansugbó ọdọọdún lẹwà ń wà àmọ́ rírì iṣẹ́ takuntakun yín nínú ìṣàkóso ẹdun all progressive congress APC nípínlẹ̀ èkó àti jákèjádò orílẹ̀-èdè wíyà pàápàá jùlọ nínú ìṣàkóso tó wà lóde lọ́lọ́ báyìí àwòkọ́ṣe yín bàbá ètò fúnra ẹ̀ Kádínà James Ọmọ́làjẹ́ Ọdúnbákú JP MFA ẹ kú ayẹyẹ orí kádùn o ẹ ti ṣọdún èyí ẹ tún ṣe lórílẹ̀ èpẹ̀ nínú ìfọkànbalẹ̀ àti àlàáfíà tó péye ìgbà ọdún kan ni happy 80th birthday to you sir many happy returns ìlú kíni ni gbogbo conference 57 state mandate LGA LCDA coordinators.
1: Wọ́n ní ká tálé wọ́n ní ká gbáta.
2: Wọ́n ní ká gbẹ́ kò lé ká gbọ́ gbọ́ta kó lè wà pa.
3: Falejo kokunrin gbo ko so fobirin komode gbo ko so fa won agbalagba eto gba ibere pada ni pile eko yo si ma waye ni gbogbo ojo satide to ba gbe yosu latasi ko yi lo aarin ago mefa abo si ago mejo abo aro le to gba ni waye aran gbogbo

0: Ẹ̀kọ́ kí wọ́n rí pé wọ́n ń kópa nínú ẹ̀tún dáadáa. Gbogbo wa la ní ojúṣe kíkún gọ́tà iwájú ilé wa. Gbígbá àyíká wa ń gé gbogbo oko tó bá wù láyìíká ilé wa. Bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ rí dájú pé a yọ ìdọ̀tí wa sọ́tọ̀ọ̀tọ̀. A dì wọ́n sínú ọ̀rá, a sì gbọ́dọ̀ máa gbé goro ìdánimọ̀ wa síbi táwọn òṣìṣẹ́ àjọ ọlọ́mà pàṣẹ pé ká máa gbé sí. Àwọn òṣìṣẹ́ ọba yóò máa lọ láti ṣàbẹ̀wò sáwọn ìjọba ìbílẹ̀ àtàwọn agbègbè ìdàgbàsókè lásìkò tí ètò ìgbàlè ìbà lò lọ́wọ́ ní gbogbo ìgbà. Ẹ jẹ́ kó máa yé yín o. Gbogbo wa la gbọ́dọ̀ pa ọ́pẹ́ gidi náà tọ̀kálẹ̀ àrùn àti àìsàn láwùjọ wa. Ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́ ewu. Ìgbéga ìpínlẹ̀ Èkó, ajumọ̀ṣe ni o. Iléeṣẹ́ ètò àyíká ìpínlẹ̀ Èkó kéde.
1: Mo pe kilo fera yen oro ro isebi mo fera ja re oro ro abodoro koke owo re ko won rara o si ma ngbadun re
2: a mo pe
1: won ti pe ifa lako ya o oro ro lo wa fe kin ra bayi
2: oro ro Devon Kings lo ye ko ra oro ro isebe to poju owo o si ko fun eroja sara lo re vitamin A
1: ah ori jo nti mo le yan layo fun emi ati idile mi
2: be ni o o le ra iwon ba ti owo re ba ka ko si mo pe wa gbadun onje aladun to ba fi oro na
1: o to lo so o se won re mi mo ri daju pe mo so fun gbogbo eni oro ro isebe Devon Kings ni oro ro isebe to dara
2: O dara be ore.
1: Devon Kings, ohun aladun, adun to ko ebi ati ara mora. O wa ni gbogbo ile itaja, jake jado, orilede Nigeria.
3: Labbaik Allahumma labbaik.
4: Ajo to jo ajini ipile Eko, fin to gba awon to ni fe lati rinrin ajo. Lo fun 2027 de ti wi pe, ajo to mu to irinajo aji ni orilede Nigeria ti ke owo ti won yo san fun ajo aji todun yi je 7,882,822 naira pere. Be ni owo ti won yo gba form mo fe lo si aji je 20,000 naira pere. Latare eleyi, gbogbo awon to fe lati ba ipile Eko ni irinajo aji, gbodo lo san owo won sawon ile ifun to abanisowo to nbe ni ipile Eko ni pari lo bank draft kon yi Lagos State Muslim Pilgrim Welfare Board tori re kojo di gbedeke ojo 26 osu kesan odun yi ti won ti da sona e ti se kia kia ko to pe o be ba fi ara ita be fe mo si e pe awon number yi 0808-076-6813 tabi 02-317-4373 olukede Abdulhakim ajo magberin akowe igbimo arinajo ajni be ba fi ara ita be fe mo si e pe awon number won yi 0808-076-6813 tabi 0802-317-4373 olukede ogbeni Abdulhakim ajomani akowe igbimo arinajo ajni ipinle Eko.
5: Life no dey stand place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or ache. That's now why millions of people dem trust Panadol Extra. Don't prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol. Make you dey read the label before na use am. If the symptoms no comot after 3 days, I beg go see your doctor or physician.

0: gbogbo etí tó ń gbọ́ mi. Orúkọ tèmi ni Ṣọlá Ẹgbẹ́rungbé láti iléeṣẹ́ Bex Among Communication, iléeṣẹ́ tó ń ta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lóríṣiríṣi. Ẹ jẹ́ fàsìkò yìí kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn oníbàárà wa tó ti bá wa ra àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Oní dúpẹ́ lọ́wọ́ yín, ọwọ́ yín ò ní kọ́ ìsàlẹ̀ àpò. Ẹ ṣe tẹ̀ ń bá wa rajà, ẹ dẹ̀ kú ìfẹ́ wa. Ẹ jẹ́ fi àkókò yìí sọ fún yín pé fóònù kan ti jáde ìsìn, fóònù iṣẹ́ ìjáde ni fún gbogbo àwọn tó ń wá Android phone tó wẹ́ ọ̀pọ̀. To dem ma ṣiṣẹ oriṣiriṣi fóònù yìí a pè ní V45. It's a smartphone that has WhatsApp, Facebook, Opera Mini, TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò sí nǹkan tẹ fẹ́ kí Android phone ní tí ò ní. Ó ní 2GB or 4GB RAM. Ó dẹ̀ ní 32GB and 64GB storage. Ó dẹ̀ wà extendable to like 250 to 120 memory card bẹ́ bá ṣe fẹ́ sí. Ó ní 4,000 mAh battery. Tó túmọ̀ sí pé battery ẹ̀ alálòpẹ́ ni tẹ bá ti ṣáàjì ẹ̀ nígbà tí bá kọ́kọ́ rà. Battery ẹ̀ máa lo bí ọjọ́ méjì sí mẹ́ta after tẹ bá ti ṣáàjì ẹ̀ tán. Ó ní 4G network. Ó ní 5MP front camera and 8MP back camera. Tó túmọ̀ sí pé kámẹ́rà ẹ̀ mọ́lẹ̀ kedere tẹ bá fi ya fọ́tò báyìí ó mọ́lẹ̀ kedere àtiwájú àtẹ̀yìn. Ó ní fingerprint sensor. Ó dẹ̀ ní face unlock. Ó túmọ̀ sí pé ẹ lè mú ìka yín kẹ fi tì í tí ó sẹ́lòmíì tó máa bá yín ṣí àbí kẹ fi ojú yín kẹ fi tì í pa tí ò dẹ̀ sí àfojú yín nìkan ló lè ṣí. It has type C charging point and AI power master for an improvement battery. Ó túmọ̀ sí pé AI power yẹn kọ́ mọ̀ pé AI ni nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Fóònù tí ó bá ti ní AI. In fact, kò ṣe fóònù mọ́. Ó dẹ̀ ní Android version 14 Android version ni. Fóònù yìí wà lóríṣi bíi mẹ́ta. Ẹ lè pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí ẹ bá fẹ́ mọ ẹ̀kúnrẹ́rẹ́ nípa fóònù 090-23-23-49-55-09-23-23-49-55. Kò sí fún àwọn tó fẹ́ ra kó sanwó díẹ̀ díẹ̀ káàṣì ni. Èló ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá à ń san pa yìí? 98,000 naira ni promo price rẹ̀ for now. 98,000 naira. A lè mú wá báyìí níbikíbi tí ẹ bá wà. Ẹ dẹ̀ lè wá sí ìlú Korodu ní ọ́fíìsì wa wà. Láti Kẹ́ni bus stop ní ìlú Korodu. Gbogbo ẹni bá ti bá ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀bùn wà ńlẹ̀ bí iyẹ̀pẹ̀ fún yín. A ní solar panel. Solar panel yẹn ẹ lè fi ṣáàjì fóònù bíi mẹ́ta sí márùn-ún lé ọjọ́ kan. Kò sí ná kò sí pé ẹ retí nepa. Ẹ lè fi ṣáàjì laptop yín ọ̀fẹ́ la máa fún yín solar panel yìí.
1: 98,000 naira ni promo price rẹ for now.
0: Kò sí àǹfààní pé ẹ fẹ́ sanwó díẹ̀ díẹ̀ ẹ máa sanwó tó bá ti mú dọ́dọ̀ yín ni. Ọ̀fẹ́ dẹ̀ la máa mú wá bá yín níbikíbi tí ẹ bá wà ní agbègbè Èkó. Ọ̀fẹ́ la máa mú wá bá yín ẹ ní sanwó mọ́tò. Ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a filẹ̀ yìí ẹ kàn sí wa lórí ẹ̀ àbí kẹ wá sí iléeṣẹ́ Bex Among Communication iléeṣẹ́ tó ń ta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó fini lọ́kàn balẹ̀. Ẹ jẹ́ sáré pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí
1: 090-23-23-49-55-09-0-23-23-49-55.
0: Àbí kẹ pè mí sí 081-65-130-800. 081-65-130-800. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjèèjì ló wà lórí WhatsApp. Ẹ lè pè wá sórí ẹ̀.
1: Ẹni yára ni Ògúngbè Yorùbá ló sọ bẹ́ẹ̀. Ẹ bá rí pé V40 ìyẹn ti kúrò lẹ̀ V45 la tún sọ̀rọ̀ ń pa ẹ̀ báyìí. Ètè wá mú tiẹ̀ kó tó di pé promo price ìyẹn kúrò lẹ̀.
0: Iléeṣẹ́ Bex Among Home of Quality Phone. Gbogbo ẹni bá ti bá ara ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ló máa gba ẹ̀bùn.
1: Tó bá jẹ́ nípa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni Bex Among ló ní ká sọ fún yín pé ìrọ̀rùn ló bá dé.
2: Ṣé ìbọn ní pẹ̀lú ìjọ?
3: Ṣé ilé ìtòlì ẹ̀ ń

0: rí mi ada ẹ̀yẹ́ ẹjẹ́ mà pé gbogbo ẹ̀yin olólùfẹ́ lọ́lọ́kan ọ̀jọ̀ kan ẹjẹ́ kí n fi ìfẹsẹ̀wọnsẹ̀ léè tí wọ́n máa dojúkọra wọn ẹ̀yẹ́ ẹjẹ́ mà pé Ipswich àti Liverpool ní ọjọ́ kẹrin oṣù kẹsàn-án wọ́n máa ná tán lórí pápá ìpínlẹ̀ tòsí Liverpool yóò jẹ́ àlejò lọ́dọ̀ Ipswich nígbàtí Man City wọ́n gba àlejò Coventry ní ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án Man U yóò jẹ́ àlejò ọ̀ràn sí Everton ní ọjọ́ kẹfà oṣù kẹta tá a wáyé Zezi ó ní amúlétagbọ́n làwọn àwọn jẹ́wọ́ ọmọkọ àwọn ìsọmọ àlè ní ọjọ́ kẹfà oṣù kẹsàn-án òun pẹ̀lú Arsenal ní bẹ́ẹ̀ bá di kan abẹ́ẹ̀ bá dáṣà àwọn òfin ìsinmi wọ́n lé furukọ́kọ́ wọ́n ní sẹ́ gbórúkọ àwọn tẹ́lẹ̀ rí Arsenal làwọn o orí ògbadé tẹ́ ń pè wá tẹ́lẹ̀ rí orí ti yí padà o orí ti gbadé báyìí o ṣùgbọ́n Chelsea ń sọ wípé kọ̀ọ̀kan wá o kọ̀ọ̀kan wá bẹ́ẹ̀ lógún ẹrú bẹ́ẹ̀ ní ọgbà ìfòfà kò sí tọ́kàn wá ṣùgbọ́n àwa jẹ́wọ́ fún ọmọ ọkọ àwọn ó ṣe ìkíní kan jàtijàti iná dandan mikel arteta sọ pé àbí Chelsea kọ́ ni ẹ̀ ṣubú dànù the tigres àwọn agbábọ́ọ̀lù lábala ti àwọn obìnrin ọmọ ń sọ̀rọ̀ wọn ni adéògbò wà lórí lọ́wọ́ wa báyìí o lábala tàwọn obìnrin àwọn fifa basketball àwọn tó ń gbá bọ́ọ̀lù alájà ìjáde apẹ̀rẹ̀ àbíkẹlẹ̀ tí ń pè wọ́n ní àwọn ó ṣe ń sakasaka àwọn ó ṣe ń sì balákàsì burúkú ta ni wọ́n lérí sí south korea mọ̀ ni wọ́n ní tí mọ̀ nǹkan kan ìgbà tá a bá yọ sí berlin níbi tí yóò ti wáyé south korea ní gbà wípé kékeré bọ́ọ̀kọ́ ni bàbá fi jọmọ́ lọ ẹ má sọ mí di pàkóró ẹ má pọ̀ sọ mí di pàṣówó kí n má mọ sọ̀rọ̀ láì sọ̀rọ̀ jù èmi nìkan kọ́ ló wà lórí pápá ní àárín èkejì mi wà ní
1: lórí pápá 492.9 eléyìí ọbẹ̀ kó o tó bẹ̀rẹ̀ nǹkan kan lọ́wọ́ mi jẹ́ kí n tún ta àwọn agbábọ́ọ̀lù tí wọ́n kojú ara wọn àti ikọ̀ tí ó kojú ara wọn lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì tá a mọ̀ sí ìdíje premiership jẹ́ kí n tún mú pẹ̀lú àsìkò ohun tó fi yàtọ̀ sí tọ̀dọ̀ tiẹ̀ nìyẹn kí n kọ́ yẹ kí àwọn èèyàn á mọ̀ wípé àkọ́kọ́ rẹ̀ rèé kẹ́ ẹ mọ̀ wípé ìdíje tí ó wáyé ní òpin ọ̀sẹ̀ yìí òun ni ẹlẹ́ẹ̀kẹta nínú 28 March day 3 of 38 ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé nínú ìdíje premiership ti sáà tàwa gẹ́gẹ́ bó ṣe máa ń wáyé ó jẹ́ 38 matches nínú 38 matches ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbá lópin ọ̀sẹ̀ yìí ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní kéde fún wa pé ẹlẹ́ẹ̀kẹta ẹ máa wá bẹ̀rẹ̀ lónìí láago mẹ́jọ alẹ́ láàrin Ipswich Town àti Liverpool tó bá di ọ̀la láago 12 ọ̀sán Newcastle United wọ́n máa gba àlejò Bournemouth ẹ má jẹ́ àgbà pé ọ̀la Saturday bákan náà ní aago 2 ọ̀sán Brentford máa gba àlejò ikọ̀ tá a mọ̀ sí Sunderland tó bá di aago 3 gẹ́gẹ́ ọ̀sán ọ̀la ẹ máa wo ojú amóhùnmáwòrán yín ẹ rí pé ìfọsọ ẹsẹ ṣẹ máa ń rí níbẹ̀ òun ni yóò wáyé láàrin Nottingham Forest àti Tottenham Hotspur Nottingham Forest ni ó sì wà nílé Tottenham Hotspur ni ó mọ bá wọn lálejò Saturday ọ̀la bákan náà Manchester City ní Etihad Stadium lórí pápá wọn wọ́n máa gba àlejò ikọ̀ tí adarí wọn jẹ́ agbábọ́ọ̀lù tó ní ìrírí tó sì lórúkọ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù fún ikọ̀ Chelsea Frank Lampard ni ó darí àwọn ikọ̀ rẹ̀ Coventry lọ bá Man City láì tiẹ̀ tí jẹ́ pé wọ́n ti gba ẹgbàá bí mo sọ fún yín Man City yóò borí Coventry torí wọ́n á fi àgbà hàn wọ́n
0: ẹ
1: wá jẹ́ kí n sọ fún yín pé kò tán síbẹ̀ o tó bá di ọ̀la bákan náà láago mẹ́ta lásìkò kan náà ni Fulham àti Crystal Palace wọ́n jọ wọ̀ yáàjà ọ̀la Saturday láago mẹ́ta bákan náà Brighton àti Leeds United ni wọ́n á jọ wojú ara wọn Hull City àti Aston Villa ní aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ní ọ̀la Saturday ọjọ́ Àbámẹ́ta ẹ máa gbàgbé mo ti sún ọpọ́n yẹn sí ọjọ́ Àìkú ọ̀tún la Sunday ní gerege tá a bá di ilé ìjọsìn àti àṣàlá tuntun àtẹ̀yìntẹ̀ ń lọ lédìbí elé tí ọ̀fẹ́ tó bá di ọwọ́ aago 2 ọ̀sán ni ẹ máa pàdé Everton ní Goodison Park lórí pápá wọn wọ́n á gba àlejò ikọ̀ Manchester United Michael Carrick Bruno Fernandes àti àwọn agbábọ́ọ̀lù tó kù tí wọ́n fakọyọ àbí òfojọ́ kejì ọjà ni ó jẹ́ máa jẹ́ àgbàgbé ní ọjọ́ Àìkú Sunday ìfẹsọ̀ tí àwọn èèyàn máa wò jù nìyẹn wọ́n fẹ́ wọn tó fẹ́ ṣẹlẹ̀ láàrin kọ Arsenal pẹ̀lú Crystal Palace pẹ̀lú Chelsea ẹ má jẹ́ àgbàgbé Arsenal ló máa wà nílé èmi ò wá mọ tí Chelsea fẹ́ ṣe o oògùn tí wọ́n fẹ́ lò ó láti sọ pé àwọn máa ṣe kí ni àwọn àrùn Chelsea wọlé tí ò lè ṣeé ṣe ohun tẹ́ fẹ́ ṣe àrà tẹ́ fẹ́ dá ká máa wà alájà kí mo gbọ́n láwọn àìsí sọ́ọ̀lù ìdàdà balẹ̀ lúlá kí odò àti bàbá wa rí mákọ̀ láti mú ṣe gbogbo pátá mú pè níjà Real Majesty bàbá wa Real Majesty ọba adé ẹ̀mí àjàṣà àwùjọ lónígbògbò up Chelsea ní lóòótọ́ àwọn kábíyèsí èmi ò ṣe tí lọ́jọ́ Sunday o àtòrí pé ẹ̀yìn Arsenal ni máa wà gbogbo èrò gbàmíṣẹ́ ni kon ba mi won Chelsea ni boya bi 10-0
0: ah ah kelo de de
1: bi me wa sodo
0: ah eh seyan
1: ki Chelsea je ya kon jewe ya ah won ti mo fe bu Chelsea lojo
0: so ma pe coaches bi mefa ni Chelsea ti gba to se pe Arsenal si o fi ya je won ele ti won gba last o ni
1: to ma pe oni pa arode o Chelsea le ko ma pe
0: eh ti mo fe bi o o se mo ri o soro kan oni Lionel Messi o ti peyin ti bayi oni sugbon eni ti o bayi tan Lionel Messi ki lo ri soso
1: lori papa bo Nigeria na ro ti eleti o fe bere lo mi o je oro to ni agbara to ba pe eyan ni the chosen one to start the pe ni Mr Football e ma se gbo mi o so ko ni akoni mo gba to dara julo o amọ lara akoni mo gba to lenu oro dada ohun ni o se mori o inu mi si dun ayo mi kun pe o je enikan to je pe ko gbogbo ara gba ti Lionel Messi tori pe won ojo pade ri mo ba si ma jo pade ge bi olutakangbon ni won ma saba pade mo ranti ni igba ti o nja ko mo gba fun iko Real Madrid tabi igba to je ti Chelsea ni igba ti Barcelona ba ma ba won pade Messi yen wa lara won to ma nda lagborun ma nda alamu o ba pere kan e je ki a je ko ye yin eyin olulufe wa Messi o fe ti ge bi agbabolu o fe ti ge bi agbabolu lati ma agbabolu fun orilede ta ti bi iyen Argentina
0: Argentina
1: amo o si gba ball fun Inter Miami ni America ni league agbaje orilede America o je o be ni Messi ko gba ball mo ko faint latari ku baba e o ni o da eh bo ni se ohun ba gba mo orilede baba ohun Argentina ki lo tun fe wa fun won ohun ti gba fi eye fun won ife ya agba iwo ko o ni ki lo tun wa ku to tun mo se pe oro ti mo ri o so koda emi gan na ti mi o fi gba Ronaldo ni goat temi greatest of all times ama won kon be to pe Messi ni won ri bi igba to pe agbabolu tun yoro tijulo ninu akole koda won kon ri bi igba to pe tun joba lori Maradona amo lodo ti wa Ronaldo lo ba gbugba agbabolu
0: ebekun dak ma bi
1: eh un ti ma be fa yori eleti o be ni wi pe pelu e na mo kon sa si Lionel Messi ta ba ni eyan kon jade ni ana o ro ti ti oni kilo n be so oni bolu fun ra e gan ma padanu ko un gbe Messi o ma Messi Messi ani ko lo oja
0: dak kon ko to pelu oja eh avarex
1: buku mi lo je ko
0: buku mi ma binu dak Afarex o se mo re o na tun lu ohun o dunu si bi Atletico Madrid lo ke fi Afarex le fun baka
1: yen ti le Afarex a ma so nipa agbabolu yen tori mi ni paro fun e iko Barcelona won ti koju si atamata si mi Lautaro Martinez o mo le de Argentina le de uno o lo agbabolu ninu iko kan na
0: o ya ju le da kan
1: ja sa ko lo oja
2: Ikoko to ba wa ri be ki eyin ti gbo nipa awon egbogi to njade lati ile ise Temetayo Trade Medical Nigeria Limited ti won se lona igbalode ti ajo Nafdac si fowo si okan lara egbogi be ni BNC capsule ti o kike re nka geye kari aye to gba ni lowo ara to nta ni bi eni fi omi atapara nkan to rin tabi gbori je ka kiri ara pajapaja to mu ni lowo tabi lese bi ati eyin ba di wahala BNC capsule na won da ifunpa to ga pada tabi ka ya ma ni pepe ati airun sun dede yo tun je ki oju mole kedere BNC capsule ni egbogi to yan lelo ti yo tun royin e fe lomi o wa ni awon pharmacy ati chemist ladugo yin
3: ore mi won ni nkan ma nrin ka kiri ara e bi kokoro tabi bi aran ara tun ma yin o leyin we egbe kan ara e ma nputa itai ah ija fara lewu o
4: ore mi paja paja nko iso ara fifa so owo adese to nkuriri kuta itai
3: gogo gogo ogun te yan lelo ko royin e fe lomi ibe se dara to BNC capsule yo mu okin deba ara to nta ni ara to yun ni isan ara to ti re aji pepe arugo atakebe paja paja wa bigba nkan to npuni je tabi rin ka kiri ara yo pora oju amole kedere garo orun sun ewe ati igbole wa ni won fi se BNC capsule jade ato nafda si fowo si ile ise Temetayo Trade Medical Nigeria Limited lo se BNC capsule jade lati mu pharmacy to sumo yin e pe 08103369434 bi ayi pada ko ba si leyin ojo meji kan si dokita re o
5: igbogi mi ni morphine capsule ti mo se muse da mo se muse bi egungun ba san ni tabi ro ni ibadi to nfa ni so ailerin daada tabi orikerike ara to nro ni morphine capsule na o wa ni awon pharmacy ati chemist ladugo yin
4: agbe o fun pa yajo are o lo abiru kiti e ni gan eni ugo wa nde oro mi ori ara re ni o mi mo
3: egbon mi enikan o se yin are ara lo nba yin ja e so bo se nse yin ka gbo
4: egbon o mo so mi isora nfa mi so ori deri ge ara ndu mi ìpàdé tó wí ìparùkọ jẹ tẹmí ìlérin ògbó náà ṣe kejì mọ.
3: Ààrẹ ara ni oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbò ṣe dára tó ni Mustive capsule egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ ẹ sọ nìyẹn o. Ìlọra Mustive capsule kẹ máa ta kébékébé padà. Iléeṣẹ́ Tèmi Tayo Trado Medical Nigeria Limited ló ń ṣe Mustive capsule jáde láti mọ fámásì tó súnmọ́ yín ẹ pé 08103369434. Ẹ̀yin olùgbọ́ mi egbògi gbéra tán haba capsule tó ń jẹ́ kára ọkùnrin kó pọ́n kí dáadáa. Tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára kódà àwọn ìyàwó lé wọ́n máa ń rà á fún ọkọ wọn. Beratrun Herbal Capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.

0: fún ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣòwò ọjọ́ kọ̀ọ̀kan máa ń rí bákan náà. Nọ́mbà, ìṣirò, ìránṣẹ́ owó, gbogbo náírà ló ṣe pàtàkì. Àpò ìfowópamọ́ kan wà tí ń ṣe àdínkù owó tí ń jáde lọ́wọ́ rẹ. Stanbic IBTC ń ṣe àfihàn BizSmart account èyí tó lè bẹ̀rẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún márùn náírà fún BizSmart tàbí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà fún BizSmart Plus. Ìgbádùn ìdúró current account maintenance charges àti enterprise online charges fún àwọn oníbàárà tuntun àti káàdì ọ̀fẹ́ fún àwọn ìṣòwò tí ó yẹ. Kàn sí www.stanbicibtc.com tàbí kí o fi email ránṣẹ́ sí enterprise@stanbicibtc.com tàbí kí o pe 0700 333333 láti bẹ̀rẹ̀ lónìí. Ìgbésẹ̀ àti ìlànà wà.
1: Is it

0: enjoy instant goodness.
1: Ẹjẹ fún mi ní lájigo. Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí àwọn ọmọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, ó ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira gbére ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: talk.
1: Anytime where you want to enjoy your sleep, Bravo Foam go give you what you want. It no dey pain for body. It no dey scratch sake of say them use correct materials do am. Bravo Foam dey last. It no dey quick spoil. And the price no dey tear pocket. Them get them for different types and sizes. Now Evergreen International Services, the market and distributor. Plus including Bravo Pillow, cushions, foot blocks, etc. etc. You feel get them for any of them depot way near you. Or call 080-3517-6882 or 080-347-14141.
2: Bravo Foam for better sleep.
3: Charlatan,
4: máa jẹ́ kí ìbàjẹ́ kó pàdánù àwọn àkókò tó ṣe pàtàkì sí ọ. Lo Charlatan oògùn ibà tó ní Artemether àti Lumefantrine nínú tí àjọ àwọn dókítà ní Nàìjíríà fòun tẹ̀lé. Charlatan wà ní ìwọ̀n lílò tó rọrùn tó bá wíwú ara lóríṣiríṣi mu. Bẹ́ẹ̀ náà ló sì wà ní aládùn cherry fáwọn ọmọdé. Ẹgbẹ́ àwọn dókítà ní Nàìjíríà fòun tẹ̀lé Charlatan oògùn ibà láti lè ṣe Serena Healthcare. Tí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ mẹ́ta, kàn sí dókítà rẹ. Charlatan gba ibà jáde láàrin ọjọ́ mẹ́ta.
5: Revival, revival, revival. People of Otah, please get ready. Deeperlight Bible Church, Ogun West, is holding a five-day crusade in Otah from Wednesday, August 26th to Sunday, August 30, 2026. Third, total transformation through Christ, featuring salvation, healing, deliverance, restoration, and divine blessing. Venue, Anglican Grammar School, Otah, Ogun State. Time, 5 p.m. daily. Ministry, General Overseer, Deeperlight Bible Church Worldwide, Pastor Dr. W.F. Kumuyi, and all the anointed men of God. It will be a life transforming experience. Come and feel the raw power of God. Don't miss it.
4: Má jẹ́ kí ìbàjẹ́ kó pàdánù àwọn àkókò tó ṣe pàtàkì sí ọ. Lo Charlatan oògùn ibà tó ní Artemether àti Lumefantrine nínú tí àjọ àwọn dókítà ní Nàìjíríà fòun tẹ̀lé. Charlatan wà ní ìwọ̀n lílò tó rọrùn tó bá wíwú ara lóríṣiríṣi mu. Bẹ́ẹ̀ náà ló sì wà ní aládùn cherry fáwọn ọmọdé. Ẹgbẹ́ àwọn dókítà ní Nàìjíríà fòun tẹ̀lé Charlatan oògùn ibà láti lè ṣe Serena Healthcare. Tí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ mẹ́ta, kàn sí dókítà rẹ. Charlatan gba ibà jáde láàrin ọjọ́ mẹ́ta.
6: Ìwé, aṣọ ilé-ìwé, owó ìkẹ́kọ̀ọ́. Ẹgbọ́ná, ibùsùn ń kọ̀.
7: Ìyá mi, irú ìbùsùn tí mo sùn sí nílé àti ṣadé ni mo fẹ́ o. Mú kà.
6: Ó tún ná. Owó náà ní jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wí pé ọmọ tó bá sunun àlàáfíà ó di dandan kó pegbe dé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wípé ọrún jẹ́ ọ̀kan nínú tọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Lọ tíbùsùn mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
8: Mocha, adding comfort to life since 1959.

0: gẹ́gẹ́ lago mẹ́wàá lù ẹkú ìyálẹ̀ta ìròyìn ìyálẹ̀ta ló ń dẹ́sẹ̀ tí gbọ́n yín láti lè ṣe bọ́ndẹ́ fẹ́m 92.9 kàti rédíò nàìjíríà ìkàjà nípìnlẹ̀ èkó láti ń ròyìn bilikis ayépọ̀lá ibrahim ní orúkọ tèmi. Ìjọba ìpínlẹ̀ èkó ní àwọn ti parí iṣẹ́ ìwádìí àwọn lórí ẹ̀sùn tí abilékọ ṣòjì ṣe ní orí ẹ̀rọ ayélujára lórí ọmọ rẹ̀ àlímọ̀ ẹni tí ó gba ìtọ́jú ní ilé ìwòsàn randu general hospital alákòóso fún ètò ìlera ìjọ̀gbọ́n akin àbáyọ̀mí sọ pé ẹni ọdún 21 ọ̀hún ni wọ́n gbé wá sílé ìwòsàn ní ọjọ́ 4 oṣù kẹjọ gẹ́gẹ́ bí ẹni tó nílò ìtọ́jú pàjáwìrì tí wọ́n sì ṣe ìtọ́jú rẹ̀ ọ̀jọ̀gbọ́n àbáyọ̀mí ni wọ́n tọ́jú rẹ̀ lọ́fẹ̀ẹ́ lábẹ́ ọ̀kan lára ẹ̀ka ètò ìtọ́jú lábẹ́ ìṣẹ̀lẹ̀ pàjáwìrì èyí tí owó ìtọ́jú rẹ̀ dín díẹ̀ ní 1,000 náírà tí wọ́n sì ní kí ó máa lọ ilé ní ọjọ́ 11 oṣù kẹjọ ó ní àlímọ̀ ni ó wá fún àyẹ̀wò ìtọ́jú àti iṣẹ́ ìwádìí ní ọjọ́ 27 oṣù kẹjọ ó ní ẹ̀ka tó ń rí sí ìgbẹ́gbádùn ní kí wọ́n san 5,000 to 13,000 náírà ní ọjọ́ 28 àti ọjọ́ 31 oṣù kẹjọ tẹ̀lera wọn èyí tó mú owó tí ìjọba fi ṣe ìrànlọ́wọ́ jẹ́ 94,000 náírà lórí ti ẹ̀rọ pos alákòóso sọ pé aláìsàn bèrè fún ìdápadà owó 13,000 náírà tí ó ti san sínú àpò pos ilé ìwòsàn náà lẹ́yìn tí àjọ tí kìí ṣe ti ìjọba ṣèlérí láti san owó náà ṣùgbọ́n wọn kò lè dá owó ọ̀hún padà ní orí tábìlì tí ó ti sanwó ní ilé ìwòsàn lẹ́sẹ̀kẹsẹ̀ ìjọ̀jọ̀gbọ́n àbáyọ̀mí ní eléyìí ṣàfihàn ìrànlọ́wọ́ tí àjọ tó ń rí sí ìlera èkó àti àwọn àjọ tó kù èyí tí ìjọba ìpínlẹ̀ èkó ṣe àgbékalẹ̀ rẹ̀ èyí tí ó fún àwọn ará ìlú láàyè láti láǹfààní sí ètò ìlera ọ̀fẹ́ pẹ̀lú bí wọ́n ṣe ń kojú ìnira nípa owó níná. Àwọn aláṣẹ gbajúgbajà iléeṣẹ́ tó ń ṣàkóso owó ìyẹn opay ti tako ìròyìn tó lu orí ẹ̀rọ ayélujára pa pé àwọn ti kógbá wọlé tàbí ti ṣe àfàró lórí iṣẹ́ wọn lórílẹ̀‐èdè yìí iléeṣẹ́ náà ṣàpèjúwe irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí irọ́ tó jìnà sóòótọ́ ìròyìn tó lè ṣini lọ́nà àti ìwà mímọ̀ọ́mọ̀ tọwọ́ bọ ìgbàgbọ́ tí àwọn oníbàárà wọn ní nínú wọn bí wọ́n ṣe ń pèsè ojútùú sí ìṣàmójútó àpò owó àwọn ará ìlú nàìjíríà láti ọdún mẹ́wàá sẹ́yìn nígbàtí ó ń sọ̀rọ̀ níbi ìpàdé àwọn oníròyìn nílùú èkó ọ̀gá àgbà ẹ̀ka amúṣẹ́ṣe níléeṣẹ́ náà ọ̀gbẹ́ni dọ̀tun adékúnlé ní iléeṣẹ́ opay kò kógbá wọlé lórílẹ̀‐èdè nàìjíríà bí kò ń ṣe pé wọn yóò máa tẹ̀síwájú láti máa ṣàtìlẹ́yìn tó lámìlaka sí àpò ìkówósí àwọn ará ìlú ní jákèjádò orílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni adékúnlé ṣàlàyé pé títari ìròyìn òfegè nípa iléeṣẹ́ náà tún gún àwọn oníkẹ́ṣẹ́ inú láti jígìrì sí ojúṣe tí wọ́n ti mọ àwọn mọ́ lórí ẹ̀rọ ayélujára láti ọ̀dọ̀ gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ iléeṣẹ́ náà àti pàtàkì ṣíṣe àyẹ̀wò gbogbo iṣẹ́ àwọn fínífíní ṣáájú kí àwọn tó máa fọ́n ìròyìn àwọn síta ọ̀gbẹ́ni adékúnlé ní ilé ìfowópamọ́ ilẹ̀ yìí cbn ti tako ìròyìn tí wọ́n gbé jáde nípa iléeṣẹ́ opay lórí ẹ̀rọ ayélujára nínú ọ̀rọ̀ tiẹ̀ olórí ẹ̀ka òfin níléeṣẹ́ opay ọ̀gbẹ́ni akin folabi rokosu ṣàpèjúwe ìròyìn òfegè ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀nà láti mọ̀ọ́mọ̀ ba ìgbàgbọ́ tí àwọn oníbàárà ní sí iléeṣẹ́ náà jẹ́ ni ó ní àwọn alákòóso iléeṣẹ́ opay ti fi ọ̀rọ̀ ọ̀hún tó alámójútó àpò ìṣúná owó àti àwọn agbófinró létí bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn yóò gbé ìgbésẹ̀ lọ́nà òfin láti fi fìyà jẹ ẹni yòówù tí ó bá lọ́wọ́ nínú ìròyìn òfegè ọ̀hún aṣojú iléeṣẹ́ tó ń rí sí fúnni níwèé àṣẹ ọ̀gbẹ́ni níyì tolúwa ló pé ẹni tí ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tó burú jáì ó pè fún ìfọwọ́sowọ́pọ̀ lórí àwọn ènìyàn tí wọ́n ń gbé ìròyìn òfegè ká lórí àwọn iléeṣẹ́ tó fẹsẹ̀ múlẹ̀ lábẹ́ òfin aṣojú kọ̀ròyìn wa adéyẹmí adésọyà jábọ̀ pé àwọn tí ọ̀rọ̀ kàn ní ẹ̀ka tó ń rí sí ìṣúná owó àwọn eléré orí ìtàgé oníròyìn àti àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára lọ péjú pé síbi èsì ọ̀hún iroyin yele ta ko ni ju bayi lo e tun pada wa kegbe alago meje la so fun ri apapo ope lowo frank olohun sola to jo olotu iroyin filikiz aye pola ibrahim ni oruko temi e se be se nteti si wa ni le se monday fm 92.9
1: Edumare lojiri ewa fakuko
2: Edumare lojiri ewa fakuko
1: Oba oke lojiri ewa

0: Bismillah inna shaitani rajim, bismillah irrahmani rahim. Atun ke irabo, sori eto ye towa, Alifridaus, kota awa. Eti le share Alifridaus, aj an umrah services na shi unigo wore. Bele ni she me, imamo me tituwa ni yara adon saa vebe lumi, Abdul Mumin. On la tunji badan FM ni uruko timi, imamo me, eba ansalama si bubo ma Nigeria.
1: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
0: Wa alaikum salamu wa rahmatullahi wa barakatuh.
2: Ala loko ni ati obini, atu kira wa ale, kusika kuwala ajima aturi. Atu kwa lode olong.
0: Alhamdulillah.
2: Ewa nipo ni wama turi ni, adara wama ko. Nítorí ṣàánú ọlọ́run lórí wa àwọn ìrora tó wá níta wà lórí ìjọ àtún wá padà wá lónìí àwa náà látún sọ ẹyin náà lọtún gbọ alhamdulillah
0: alhamdulillah
2: kí gbogbo ní wa mọ̀rọ̀ sọ ìjọ kan ní ó sọ kan tí òun sọ ní wa bẹ́ẹ̀ náà lẹni tó mọ̀rọ̀ gbọ́ ọjọ́ kan ní ó gbọ́ kan tí ò ní padà gbọ́ ní wa pẹ̀rí kí àwa ní dúpẹ́ fún adúpẹ́ fọlọ́run gbogbo condition tó lè fẹ́ ní kọ̀ọ̀kan lọ́wọ́ wa ó tó ní ó kù bẹ́ẹ̀ ni
0: Alhamdulillah rabbil alamin
2: awa tu doctor alikun ke ati de fun asaju wa nbi wa muhammad
0: sallallahu alaihi wa sallam
2: ite olorun ola olorun ola je je tan ko ma ba asaju wa nbi wa muhammad
0: sallallahu alaihi wa sallam
2: ko ma ba ala le ko ma ra wa sahaba ko ma ba gbo ni ba pe ni la na la ti sin ti fi di ajo bi na kiyama
0: amin
2: ba kana ati bu gbe yo bi fe wa te na te gbo wa ni jo mi jo
0: na
2: lori eto alfirdaus kota awa ni ti le se yin ni le shal firdaus hajjul umrah services tan se agbateru e
0: olomo
2: pa tan so en tan bo o nabi woni la dai
0: amen
2: pere bi tan ba bo lati ni jejo
0: na
2: won ni istiqama iduro bebe sugbo mo tolo e fara ti olon ni gbogbo condition ko ba bawa ani lowo ani lowo ari na atun ni na ba kan na arafia nbe ni aboku de ka to kadugo ti olon kan ba lati olon e wa ni duro ti olon tan ko ni si ko ni o ti nsi pe o ba ti gbemi suri ko ni pade suru
0: na
2: in fact ko se ni ti se orun la kere bi ki se ni gbogbo ododo
0: mm
2: o ba ni awon ani bi olon mo ba ko ti koda o pa lo pa adan wo ara ma ta gbo la ta ara omo awon bi olon ni aye olon ni ti won fi ti na ti won sana ni kan to re mo bi o ni ti dagba o ti dogbo ninu won ko lo to ba fi ra re han Amerika, ndo ba ma wa na de olon won ba ti won le fara da ni e ta la la wa ta ni wa ari ma na bi olon to du bu ya isan to lo logun odun odun meta ni lo gun to wa lo ya isan bo se wa sa isan to ina ko ba ko nkan ni o pe lo ni o pe lo ni lo lo won olon ba yi na lo duro ti ti ti lo ya o ni bi bi ti ja yi ni are ari se ki to ti lo gbe ni olon won ba pase mu da gbe pada tẹ́lẹ̀ mo sì ní gbọ́dọ̀ náà mọ̀ wípé òun ò ní òun ò ní kó má padà sọ́dọ̀ ọlọ́run in tún mọ́ta ni pé báwo ni o ṣe padà dọ́dọ̀ ọlọ́run bóun ló ṣe báyé bóun ló ṣe fayé sí èmi wa padà ń lọ bá lọ́dọ̀ ọlọ́run mùsùlùmí ni tó dájú ni wípé a máa rí kùdìẹ̀kùdìẹ̀ nínú àdánwò ó ti sọ ó máa máa dánwò oríṣiríṣi kan láti fi dánwò a máa fi ọ̀rọ̀ jẹjẹ a fi dánwò a fi ń ṣe kẹ́rìsì a fi dánwò a fi kẹ́mínú gùn a fi dánwò a fi kálùbárí kan náà sí ibi owó mọ́ a fi dánwò ọ̀rọ̀ owó wa nísì million la ń gbókò ní value àwọn ọmọ wa pariwo lórí ìjọba wọn bí ọlọ́run ti sàsọ́ọ̀lẹ̀ ládùjọ tó ti pẹ́ èyí tá a máa wá rí tí ọ̀dọ̀ mùsùlùmí ní wípé gbogbo àtàbí ìwà kan mùsùlùmí ọ̀ṣẹ̀ṣọ́ alákọ̀ọ́kọ́ ni ọ̀dọ̀ ìwà kan mùsùlùmí ṣẹṣẹ gbogbo àwọn presidential commission kódà bí bára ẹnìkan tó sọ pé ìwọ ńlá ń bí ọrọ rẹ máa sọ fún pé ìwọ kọ ọlọrun ni torí tí ìwà wú ọlọrun kò ní pípọ tàbí bàtà tó bá bà ọ ó ti máa ń àkọọlẹ pé yóò bà ọ ni alákọọkọ ni nínú àrùn kúta rẹ ti dúró rere bá bára dánwò bá ṣe sọrọ ẹlẹẹkejì òun ni tá a bá dẹṣẹ ká tètè tún bá ká darí kúrò níbi ẹsẹ nígbà tí mí sì kọ ni o ká lórí wù ká kúrò níbi ẹsẹ ká fẹsẹ ẹlẹ nígbà tá a lágbára láti ṣẹ ẹni tó ń ṣe ṣìná ọlọrun ní ṣìná ò dáa àdánwò ní ṣìná fínlẹ lásìkò tó stephen rẹ sì le tó sì lágbára láti ṣe ṣìná ó lówó tó lè fi ṣe ṣìná gbogbo nkéèyàn fi ṣe ṣìná níbẹ lọwọ rẹ wàá bẹrẹ ọlọrun fínlẹ ìyẹn pè ní táwùbàtà nàṣó àti tí wọn bá pé mọkànjá kanjá tí ò sẹkì gbẹmbẹ èyí ṣe ìwọ tó gbẹ wípé ti ṣe ṣìná títí ó láṣe ṣìná àwọn 70 ìwọ náà mọ pé kò ságbára mọ ìwọ ní àwa ní àti tí ó gbá nísì bí wọn bá ṣe fún ọlọrun ọlọrun ò ní ṣe gbà àbí ìwọ tó mu títí wọn fi diagnose ẹ wípé o ti ní diabetics aláfíà rẹ ò gbé àti mutí mọ ìgbà ìlọra ní àwa náà tí ó gbá àmútí mọ bí wọn bá ṣe fún ọlọrun ọlọrun ò ní ṣe gbà wọn tó dá ni pé kéèyàn tí ó bá lásìkò tó sì lágbára láti tí ó bá ìṣẹ káwá forí jọ lọsọdọ ọlọrun gbogbo ohun tí eléyìí à ń pè ní istikharah gbogbo ìgbà tá a bá rí àǹfààní láti ṣe dáadáa ká gbìyànjú ká ṣe alápá ń tètè láti ṣe dáadáa. Àwọn oníṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ ẹ̀ nínú ní àdísí kan tí Muslim bá wá wọn kó ààmà ń tòrè láàyè fọ́sítákì. Àwọn ìbílẹ̀ náà sọ wípé wọ́n gba ọlọ́run ọba gbọ́ ọlọ́run wàá sọ wọn lásán fọ́sítákì ẹni pẹ́sẹ̀ ìyẹn ìrẹ̀ lórí kámi bò kí wákàtí máa mú bọ́ máa lọ́wọ́ ká máa kí dáadáa torí pé n tàn pè ní ìran tó máa jẹ́ kí relationship tó wà láàrin wa tọ́lọ́run máa jẹ́ kó yin sí kò ní jẹ́ kó já. Ẹlẹ́ẹ̀kejì òní kìlá àti alukur'an wọ́n tadàbùrù kéèyàn máa ka alukur'an kó sì máa ronú sí alukur'an ní gbogbo ìgbà àyà ò máa ní ládùbáwá ni àbí òun kò ń pè lórí téèfù máa gbẹ́ ọkọ̀ sí máa ó lè kàtó máa rẹ̀ ní nínú tá à ń pè ní estate commonly ìtọ́jú pé tíka kùránì yìí a máa jẹ́ kí ọkàn ó gbọ́ dáadáa ó ní tọ́rọ a máa jẹ́ kí ènìyàn yẹn lókun ẹ̀wà adálẹ̀ kẹta ìkẹ́sàdùn nínú àdúrà wọn náà ní pé kí a máa ká máa ṣàdúrà dáadáa ká máa ṣàdúrà dáadáa fún ọlọ́run kó fẹsẹ̀ ọlá nílẹ̀ gẹ́gẹ́ bí àdúrà kan tí ó ń ṣe ńlá muhammad kọ́ wa ní àdúrà náà wọn ní yàrá mọ̀kànlélẹ́bà

0: ètò olótún wà ní tàbá ìdílé iṣẹ́ alifidasa àti anara service.
1: Ẹ ṣe púpọ̀ atọ́kù. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ nílé iṣẹ́ alifidasa hajj and umrah services kò sí ní dáa máa ń ṣe bí kì í ṣe ọ̀rọ̀ hajj àti umrah. Àmọ́ nípa visa rí mi, àgbà visa America, visa Canada, hajj àti umrah òun àwọn iṣẹ́ tá a máa ń ṣe tẹ́wọ̀n bá sì ń gbà fún wa. Lọ́wọ́lọ́wọ́ báyìí, hajj àlàfà tó ń bọ̀ wá ti ṣe àlàfà 2027. Ọgbọ ẹni tí ò bá sì gba fọ́ọ̀mù tó sì fẹ́ lọ, mọ́tí tó dúró dé lọ́jú sí wa kò wá gba fọ́ọ̀mù rẹ̀. Torí on the 26th of September, òní deadline registration fún hajj 2027. Ẹ̀rọ náà wọ́n jẹ́ mẹ́rin lókù. Gbogbo ẹni tí ò bá tí ì sanwó ẹ̀ tí ò tí ì register tí ò tí ì forúkọ ìwọ náà tètè wá forúkọ lẹ̀. Wọ́n jẹ́ kó dìgbà tí wọ́n bá wá ń fi àwọn èèyàn kan fún wọn gbá bọ́ọ̀lù tán lé àwọn èèyàn ní jìbìtì torí tó bá ti pátáyé ti tán àwọn ní jìbìtì ó yọjú. Àwọn àwọn nìkan àpẹẹrẹ àwọn afunilówó tó lẹ́sìn àfunilówó ilé iṣẹ́ àlefẹ̀ without hajj and umrah services àwa iṣẹ́ fire brigade approach àwọn àtẹ̀tẹ̀ palẹ̀ mọ́ ó tó tẹ̀síkò ìwọ́n tó bá nà kó sì fẹ́ bá wa lọ yọjú sí wa tó wọn náà gbá fọ́ọ̀mù ẹ kò máa sanwó ẹ díẹ díẹ. Bákan náà umrah December ó ti ṣí báyìí àti close in September. Umrah December fún ọ tó fẹ́ lọ gbogbo ẹni tẹ́ ẹ máa fi ọmọ dé ní sí àsìkò December torí ẹ lọ fi fi àǹfààní ilẹ̀ ẹnìkan ló dẹ́pẹ́ amẹ́ríkà yúróòpù nìkan lẹ́mọ̀ fi ẹ̀ńkọ́rẹ́jì wọn ẹ darí wọn sọ́nà àárẹ̀ ọlọ́run náà ìyàwó tó ṣe dáadáa tó bìnrin ẹ̀yin náà fi ń ra ẹ fi ṣé lóore bọ́lọ̀ bá ní kàǹfààní rẹ̀ wà kó yọ ó ń ṣẹ́ra muhammad ní umrah lórí umrah ìmọ́lẹ̀ lórí ìmọ́lẹ̀ ni téèyàn mọ ṣe umrah lórí umrah téèyàn bá láǹfààní ẹ̀ tá àyẹ yọ ẹ̀ náà wọ̀lẹ̀ hajj mabrur so umrah December o ti ṣe kalẹ̀ o ti fẹ́ bá wa lọ ẹ tètè ní wa forúkọ rẹ̀ ká tètè máa ṣe palẹ̀ mọ́ kó tó ní kó bọ́ ọ lọ́nù. Bákan náà umrah ramadan mẹ́wàá tó gbẹ̀yìn ramadan registration ti ń lọ àwọn ẹni tó ń fọnukọ rẹ̀ wọ́n náà wá fọnukọ tiẹ̀ fún wa ramadan lọ́wọ́ ìmọ̀ra kó ṣe ní ọrùn fún wa kó kà wá nínú àwọn tí ó ní ramadan kó kà wá máa nínú àwọn tí ramadan oṣù bẹ́ẹ̀ tí ó bẹ̀rẹ̀ lójú ẹ̀ tí ó sì parí lójú ẹ̀ kó wá kà máa náà àwọn tí ó ṣe umrah ramadan àwọn ọmọ ti ṣe ní yóò máa wò kò ní fẹ́ mí sẹ̀ kọ́ ọ̀dọ̀ kọ́mẹ́sẹ̀ ṣe ní ọ̀rùn àmà rẹ ti ní abatí kẹrin jimọ̀ tán gbogbo ọjọ́ ọjọ́ ìwọ̀n bẹ́ẹ̀ hajj ni umrah december ni umrah ramadan ni àmà rẹ ti ní pẹ̀lú ògbólọ́ rẹ ọlọ́run. Salamu alaykum wa rahmatulahi wa
0: barakatuh. Níbo ni àwọn ọ́fíìsì yín wà àti nọ́mbà táwọn èèyàn lè pè yín sí.
2: Ẹ ṣe púpọ̀ atọ́kùn iléeṣẹ́ wa tó jẹ́ headquarter òun náà ni number 92 Ìkòròdú Road Fadeyi bus stop nílùú Èkó number 92 Ìkòròdú Road Fadeyi bus stop. Nínú àwọn ibi tí ẹ tún ti lè kàn sí wa òun ni ẹ̀rọ àgbékalẹ̀ tá à ń pè ní landline. Nọ́mbà tí a lè pè wá sí ńbẹ̀ òun náà ni 01 02 9 5 6 3 1 6 lẹ́ẹ̀kan sí 01 02 9 5 6 3 1 6. Ẹ̀rọ alágbèéká tí a mọ̀ sí mobile tẹ́lẹ̀ ti pè wá sí àbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ òun náà ni 08 0 08 0 3 4 3 4 1 0 1 0 5 7 5 7 1 0 lẹ́ẹ̀kan sí 08 0 3 4 3 4 1 0 1 0 5 7 5 7 1 0 àbí lórí ìlànà ilé yìí náà 08 0 2 4 2 4 7 1 7 1 7 6 7 6 0 1 lẹ́ẹ̀kan sí 08 0 2 4 2 4 7 1 7 1 7 6 7 6 0 1 lẹ́ẹ̀kan sí olúléṣẹ́ wa tó wà ní ìlú Ìlọrin lórí nọ́mbà 08 0 3 2 4 7 4 7 9 4 5 1 lẹ́ẹ̀kan sí ìlú Ìlọrin 08 0 3 2 3 2 4 7 4 7 9 4 5 1 ọ́fíìsì wa tó wà ní ìlú Ṣákí ẹkùn sílẹ̀ Adé Ọ̀nà Olápọ̀ lórí ẹ̀rọ 08 0 3 8 3 0 7 8 2 4 lẹ́ẹ̀kan sí nílùú Ṣákí 08 0 3 8 3 0 7 8

0: ẹ̀dá tó bá ní ẹ̀rí ọkàn lé ayé yìí kò ní ṣe láburú fún ọmọlàkejì. Ẹlẹ́rìí ọkàn ìyàwó kò ní ṣe láburú fún ọkọ ẹ̀. Ọkọ tó bá ní ẹ̀rí ọkàn kò ní ṣe láburú fún ìyàwó. Ẹ̀gbọ́n tó bá lẹ́rìí ọkàn kò ní ṣe láburú fún àwọn àbúrò ẹ̀, kódà kí bàbá àti ìyá ti kúrò láyé. Ẹ̀rí ọkàn kó wá wa kó máa jẹ́ wa o, ibikíbi tá a bá wà. Orí ipò orí àga tá a bá wà ká jẹ́ ká ní ẹ̀rí ọkàn. Gbogbo ohun tí wọ́n kó fún ọ lágbájá pé kó o kó fún yàn kó o fún ọ kó o fi ṣe sàárà tàbí kó o fún ọ nílànà bí wọ́n ṣe nífẹ̀ẹ́ nìyẹn sí àbí gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tó bá ti tọ́ sí wọn. Ẹ̀rí ọkàn a máa múni ṣe rere nínú ayé. Ẹ̀dá tí ò bá lẹ́rìí ọkàn búburú ò ní jìnà sí lọ́wọ́ kò sì ní jìnà sí lọ́kàn. Kí Ọlọ́run Ẹlẹ́dùnmarè kó dákun kó fi ọwọ́ tọ́ gbogbo wa lọ́kàn ká lè máa ṣe rere kí ẹ̀rí ọkàn wa kó máa bá ti Ẹlẹ́dùnmarè dọ́gba. Ìwọ ò ṣáwo ò ń bẹjú wo lédì o jẹ lórí ewé o sùn lórí imọ̀. Àwọn ọ̀rẹ́ rẹ tẹ́ ẹ jọ wà tímọ́tímọ́ láti kékeré bó ṣe lè hùn kẹ́ ẹ nífẹ̀ẹ́ ara yín tó tírú ẹni bẹ́ẹ̀ bá ti joyè ó ti wà ní abala míì. Mi ò ní kẹ́ ẹ sá fún wọn o, mi ò sọ pé kẹ́ ẹ sá fún wọn, ṣùgbọ́n àwọn yẹn ti wà láàyè ọ̀tọ̀, wọ́n ti wà láàyè àwọn tí orí ṣàdá. Ọ̀wọ̀ díẹ̀ díẹ̀ òun náà sì ni ara ń fẹ́, díẹ̀ díẹ̀ ni ilé ayé sì máa ń yéèyàn. Nígbà míì excuse me sir, excuse me ma, it's an insult at times. Kéèyàn kàn lọ jókòó síbi tí ò yẹ kó jókòó sí. Àwọn kọ́kàn lè wá pé excuse me, ìyẹn ni pé ibẹ̀ yẹn kì í ṣe ààyè ẹ, má wàá fi ṣe ìbínú torí pé ọ̀tọ̀ la yí ọ̀rẹ́. Nígbà tí ọ̀rẹ́ bá ti di olóyè o gbọ́dọ̀ máa fi ọ̀wọ̀ díẹ̀ díẹ̀ lẹ̀ fún wọn. Àlọ́ ń lọ ara ẹ̀ ó sì ń lọ olóko. Orí ẹ̀tọ́ gbangba dẹkùn náà la wà láàárọ̀ yìí, à ń ṣe ohun gbogbo pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ẹlẹ́dùnmarè. Ìwọ tó gbé ẹ̀tọ́ gbangba dẹkùn láàárọ̀ yìí sọ fáwọn tí ò tí ì gbọ́. Áájú eléèsí orí fọ́nrán nígbà tí a bá ṣe tán ẹ bá pàdé lórí ẹ̀rọ ayélujára. Ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká sì ní ẹ̀rí ọkàn, kódà kó jẹ́ pé bàbá àwọn tí ẹjọ́ ń jẹ ńsìn tí ẹjọ́ ń mú ńsìn ẹjọ́ ń jókòó nígbà yẹn ẹjọ́ ń jẹ ẹjọ́ mu ẹjọ́ ń bu nǹkan sí àtẹlẹwọ́ òsì ẹjọ́ ń fi nǹkan kan dà sọ́hùn tán ti joyè báyìí fi ààyè díẹ̀ lẹ̀ fún wọn. Àwa náà lágbára lọ́wọ́ Ọlọ́run á dé ipò gíga. Ọlọ́run á ka àwa náà yẹ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀rí ọkàn ó ṣe pàtàkì ó ṣe kókó. Gbangba dẹkùn lẹ̀tọ̀ ètò ni gbangba dẹkùn.
1: There is a new recipe to delicious tasty meals.
2: Really?
1: Oh yes, it's Tasty Cubes chicken flavor. It's made from nature's finest ingredients to give every meal that finger-licking taste.
2: Oh yeah?
1: Yes, so Tasty Cubes chicken flavor brings out a fantastic taste in everyday meals.
2: Wow.
1: I love this Tasty Cubes chicken flavor already. It's surely whetting my appetite.
2: Eh?
1: In that case, what are you waiting for? Hurry now and go and buy your own Tasty Cubes chicken flavor to keep that finger-licking taste in your cooking.
2: Yes, now.
1: Tasty Cubes chicken flavor brings out the inviting flavor in your meal. Tasty Cubes chicken flavor comes in different pack sizes, 100 grams, 400 grams, and 600 grams. It is also available in powder form.
3: Supreme Noodles, boom, boom, Supreme Noodles, boom, boom.
4: Synapse Supreme Noodles.

0: Sit-up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Sit-up Supreme Noodles.
3: Lásìkò bá tó tó fẹ́ ra ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tàbí èyí tí í ṣe ti ìdárayá ilé ìtajà Bay Lord Limited wà fún ọ láti yàn láàyò èyíkéyìí fóònù bí Samsung, Infinix, Itel, Oppo, Huawei, Technophones àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ló tún láǹfààní àti ra router MTN 5G pẹ̀lú 4G, router Airtel 5G and 4G pẹ̀lú Wi-Fi lówó tí ò ga ni lára. Educational tab, laptops, Bluetooth speaker, DSTV, GoTV, àwọn gadgets ọlọ́kan òjọ̀kan ilé ìtajà Bell Lord Limited ni wọ́n wà. Ẹni sanwó díẹ̀ díẹ̀. 2 Ijegu Road, Ikotun Roundabout, Ikotun Lagos ni Bell Lord kalẹ̀ sí 08032037218. WhatsApp number 08098043099. Instagram àti Facebook Bell Lord wà ńbẹ̀. A shop online Bell Lord Limited, bringing phone and phone accessory to your doorstep.

0: kò ṣùgbọ́n wọ ìyàlẹ́yọ̀ ìwọ pẹ̀lú orin ìlú òkè yìí ṣá.
1: Orin ìlú òkè lásọ́kọ́ ìyàlẹ́nu ọṣẹ ṣùgbọ́n ló forin sí mi lẹ́nu o. Bó ṣe owó tó ń fọṣọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọṣẹ kan aṣọ bíi 25 torí kì í tètè yòòrò.
0: Ṣé a ṣe lè rí ọṣẹ tó kójú owó lórílẹ̀-èdè yìí ṣá? Èmi náà ti lùgbàdì ọṣẹ o.
1: Ọ̀rọ̀ Tọ́láboyún bá sọ, ó ti kúrò lẹ́nìkan o. Èmi àti ìyá Sáídà ti dá ọṣẹ ṣùgbọ́n mọ̀, kì í ṣèjẹta o. Èyí tá a fi ń fọṣọ fa bọ́ọ̀tọ̀.
0: Ìyàláyọ̀, ó farapamọ́ fún mi púpọ̀ jù. Ibo wá lẹ́dírẹ́sì wọn wà o.
1: 30 Anjori Street, Ìjẹ̀gùn, lábẹ́ ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè Ìkọ̀tún ní ilé-iṣẹ́ Ades Ventures tó ń ṣe ọṣẹ ṣùgbọ́n wà. Telephone 0805-543-8445 0805-543-8445.
0: Tí mo bá ń débẹ̀ ìyàláyọ̀, ń tẹ̀bà síbẹ̀ ni o.
2: A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, orí ètò gbangbádẹkùn náà la wà, a ń ṣeun gbogbo pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Elédùmarè. Kátàrẹ́ káṣá ṣàṣà kájẹ́ṣẹ́ àwọn executive ìlú ìparí òkè ní Ìjẹ̀bú North East ìpínlẹ̀ Ogun. Lábẹ́ alága ìparí òkè Development Association Ẹ̀dà Johnson Adéolúwa Adébánjọ. Pẹ̀lú olórí ìlú wọn tá a bá kọ́kọ́ wọ̀ lólu làkọ́kọ́ kí bàbá wa Baálẹ̀ Engineer Marcus Ọpẹ́olúwa Adébánjọ. Wọ́n ní ká kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá sí ìparí òkè o láti ọba àwọn ṣe ìparí òkè dè. Mo wá ṣe ládùá rí pé lágbára lọ́wọ́ Ọlọ́run tọdún tó ń bọ̀ kò ní bá wa nínú sàré. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ìlú ìparí òkè àti ọ̀nà tó wọ ìparí òkè yóò ti jẹ́ ṣíṣe pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. La fi ń pe alága Ìjẹ̀bú North East ìpè kẹ́ ẹ dákun kẹ́ ẹ jọ̀ọ́. Gbogbo ibi tẹ́ bá tó bá yẹ kẹ́ ẹ kọ lẹ́tà lọ ẹ gba àpúrúfà lórí ọ̀nà tó wọ ìlú ìparí òkè láti àtàn. Bẹ́ẹ̀ bá ń ṣe eléyìí lágbára lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run Elédùmarè á ṣe dáadáa pẹ̀lú yín. Ìpele tó kù lórí ipò tẹ wà yìí, ẹlẹ́dàá ìyá àti ẹlẹ́dàá bàbá yín á gbé yín débẹ̀. Ọ̀nà tó wọ ìparí òkè láti àtàn ẹ bá wọn ṣe kó tó di ọdún tó ń bọ̀ yóò ṣeé ṣe fún wa o. Lágbára lọ́wọ́ Elédùmarè. À ń dúpẹ́ fún Elédùmarè lórí ètò gbangbádẹkùn láàárọ̀ yìí tó sì jẹ́ wípé à ń dúpẹ́ wípé a sùn lánàá. A jí sáyé láàárọ̀ yìí, gbogbo ẹ̀yin tí ẹ wá jáde nílé pátápátá. Ògún òní fi ẹ̀jẹ̀ yín pa títì láró. Ẹ jáde nílé láyọ̀ àtàlàáfíà, ẹ padà sílé láyọ̀ àtàlàáfíà. Ẹ ò ní gba ìpè burúkú, ẹ ò sì ní dé ilé yín kẹ́ ẹ máa wo ilé yín lọ́ọ̀kan kẹ wá kàn dé. Lágbára lọ́wọ́ Ọlọ́run, gbogbo ẹ̀yin tí ẹ jáde nílé láàárọ̀ yìí pátápátá, ayọ̀ àtàlàáfíà lẹ fi padà sílé. Ibi tí ọ̀nà bá ti rorò, ẹ ò ní gbabẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Láfúnmá jíṣẹ́ bàbá wa ọba Adéyẹmí Àjàsá Àwíṣẹ́ Onígbòǹgbò Akújímọ̀ Ẹ̀ní tó sọ wípé tẹ́ ẹ bá ti gbọ́ lóyìnló ẹ lọ kírun ní jẹ́bẹ̀ kẹ́ ẹ wá fi títà àti rírà sílẹ̀. Bàbá Kábíyèsí ọba Adéyẹmí Àjàsá Àwíṣẹ́ Onígbòǹgbò ni wọ́n sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká dé iwájú lọ.
3: Don't let joint pains and arthritis hold you back. Get rid of them with OsteoSpray, the effective pain relief spray. OsteoSpray gives you instant relief from muscle cramps, strain, knee, ankle, elbow, waist, and back pains. OsteoSpray makes your bones stronger and lowers the risk of bone fractures. It comes in cold spray and hot spray. The cold spray provides that cooling effect on the affected area to bring instant relief, while the hot spray gives the heating effect on the pain for effective relief. Just spray it for complete relief from pains. OsteoSpray for instant pain relief. Marketed by Goldmore International Limited. Available in pharmacy stores nationwide. For more inquiries, visit www.goldmoreng.com or call 0703-070-7732.
4: Ohun èlò tuntun kan ti wà fún sísè àwọn oúnjẹ aládùn.
5: Ṣé lóòótọ́?
4: Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavour ni o, tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a sè dàjẹ́ pọ́nú ńlá. Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavour á fún adùn ara máa ń dà sóúnjẹ. Mo ti gba ti Tasty Cube Chicken Flavour lẹ́sẹ̀kẹsẹ̀. Tó bá jẹ bẹ́ẹ̀, má já fara o, sáré lọ ra Tasty Cube Chicken Flavour tiẹ̀ lónìí láti máa jẹ̀gbádùn oúnjẹ àjẹ pọ́nú ńlá. Tasty Cubes Chicken Flavour, òun fún wa lóúnjẹ tó gbádùn. Tasty Cubes Chicken Flavour, ó wà lọ́lọ́gọ́rùn-ún gíráàmù, ọlọ́gọ́rùn-ún mẹ́rin gíráàmù, àti ọlọ́gọ́rùn-ún mẹ́fà gíráàmù, ó tún wà níyẹ̀ fún.
5: New season don't land, though. Spend the kickoff with payday every day. From day one of the season, 1 million naira shared every day plus a smartphone. Stake 5,000 on your account slot. Collect your tickets. Weekend, everything doubles. 2 million and iPhone 17 Pro Max, they wait. Draw every morning, 10 a.m. The season don't start. Your payday don't start.
6: Back yourself on speed.ng and you can use my promo code. Big color.
5: 18 plus. Play responsibly. Terms and conditions apply.
7: Duro na ku tura multivitamin yen. Be lo wara re. Nje o fun omo re ni asara lori to pe pere pere.

0: الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم. ادوكو ني اولون اوبا اوبا جاتي اي اوبا شاتيان وانت سنتي ني ازي كاپادي لاارو جيمو تيني جيمو لو ني جي فوا كودي ني جاتي ني لاغبار اولون اكاپا سوني تورولا ني شي دونج فيمي تو دات ني ني لي كيجا دو كروتي كيلو ما دو ورا لونكي ايجو بي شيوا ني بوبو اجو جيمو nínú agbára láàárọ̀ tèmi fún àwọn ọmọ náà gọ́jà fẹ́ sọ̀rọ̀ ní lórí ìsọ́bí lórí ìgbàgbé àwọn ọmọ ọba dámọ̀ ìsìntà àti ìgbọ́rí wà sí ìlà àti ìgbọ́rí ṣùgbọ́n wọ́n gbàgbé
1: الحمد لله الذي بعث محمدا رسولا ونبيا وأكرمه وفضله على الأنبياء جميعا ورسل وجعله خاتم الأنبياء وإمام المرسلين والصلاة والسلام على شرف المرسلين المبعوث رحمة للعالمين. أدكو فوالا وبا adukọ fún ọlọ́run ọba tí ó gbé ànábì muhammad dé ikú kọ́ máa jẹ́ rahmatan lil alamin, kọ́ máa jẹ́ ìkẹ́ fún gbogbo ayé. Ìkẹ́ ọlọ́run náà ọmọ ọlọ́run ọba kọ́ máa lọ bá ànábì muhammad náà sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá wa kẹ́ àwọn sahaba rẹ̀ àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tí ó tẹ̀lé wọn àtàwọn tí wọn gbé sí rẹ lọwọ bilhaq pẹlú òdodo títí tọlọwọ ọba tí ó fi ka ayé lẹ tí ó fi wáyé rẹ gbogbo pátá ọlọkọba kẹrin gbogbo àwọn àfáà tí wọn yí ọmọ ọlọrun alára sihun sefina adam abdullahi lori àti àwọn tí ń tó ṣiṣẹ náà bẹẹ tí ẹ̀ sì islam tó fi dúró báyìí àwọn tó síwájú wọn àtàwọn tí tó ń tẹ̀lé wọn ọlọ́run ọba kọ́ bá kẹ́ gbogbo wọn gbogbo ẹni tí ń bẹ láyé mú wọn bá kẹ́ ìkà táyé ẹni tí ń bẹ lálìkìyàmọ̀ bá kẹ́ ìkà lìkìyàmọ̀ ọlọ́sẹ̀ yídé lánàá ẹni wà álámì ṣòhódì mọ̀lánà muhammad sallallahu alayhi wa sallam. Lẹ́yìn ìtìsíwájú yìí a tó dúpẹ́ sí lọ́dọ̀ ọlọ́run tó ṣe wá ní mùsùlùmí tó ṣe wá ní ọmọ ẹ̀yìn ànábì muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ sí pé àwọn alẹ́kọ̀ọ́rọ̀ ọmọtín ó fi jáde lè nọ́ọ̀sì ìfọ́bìnrin nàbíyí náà muhammad sallallahu alayhi wa sallam. Àwọn ni ọlọ́run bá pè ní ètò lóore jù nínú òjọ tọ́lọ́run bá ti gbólìdì síwájú tí ó sì lè dẹ́rù ní ìrìndì náà ó ṣàwálẹ̀ àṣàyàn látara ọlá àná muhammad sallallahu alayhi wa sallam torí wọn ní sọdíkúká sọdíkùk ọ̀rẹ́ rẹ ni sọdíkù sọdíkúká sọdíkùk ọ̀rẹ́ rẹ náà ni. Nígbà tí ọlọ́run ọba tó ti gbọ́lá fún àná muhammad tí ò sí ní olùfẹ́ rẹ̀ gbogbo ẹjọ́ bá ń fẹ́ràn àná muhammad náà gbogbo ọ pátá olólùfẹ́ ọlọ́run ni ó máa jẹ́. Ó sọ pé kóńtó ń xẹ́ra ọmọtín ó kọ́ni jẹ́ àti lè nọ́ọ̀s ẹ̀yìn lè ń jẹ́ ìjọ tó dáa ju gbogbo tó ti kọjá lọ nínú àwọn ìjọ tọ́lọ́wọ́ ọba tó gbèrìdì fún ayé kò síbi tí a ti jogún kínní yìí tó kọjá àná muhammad lọ sallallahu alayhi wa sallam. Gbogbo ẹni tó bá ti wá gbà fún ànábì tó tẹ̀lé ànábì ilé ọmọ wà nínú ìjọ tó lóore jù dọ́jà gbé mọ̀ọ́dún ànábì muhammad wa sallallahu alayhi wa sallam tá a sì mọ sí wẹ́rẹ́wẹ́rẹ́ nínú oṣù yìí tá a mọ fún ní tọ́píìkì kọ̀ọ̀kan torí ọlá tí ń bẹ fún àti bá a ṣe rí sí gbogbo àwọn tí wọ́n wá ń ní ètò yìí tí wọ́n jẹ́ kó máa lọ déédé ọlọ́jọ́ náà tí wọ́n náà lọ déédé ó bẹ́ẹ̀ lórí ẹni tí ó kó owó lérí ẹ̀ bílù ti rí ìkọ ọ̀rọ̀ ó sì já láti ọdún yìí ọlọ́run kọ́ bá a ṣe dáadáa fún gbogbo tí ń bá ń jẹ́ ìlera ọlọ́run. gbogbo kúrò lọ́dọ̀ rẹ̀. Gbogbo tí ń bá ń jẹ́ ìdẹ̀kùn ìdẹ́ra ọlọ́run ọba kó máa sàlékún ẹ̀ fún. Bí wọ́n bá fi sọ ẹ̀ sọ, tó bá pẹ́ ń tọ́gbà ká dákọ̀ ó ní á dákọ̀ ẹ̀. Àmọ́ wà á sí ọmọ kọ́ lápò áwùjí àrùn bí i ìnáwó àlímú bíbá ti sòdò. Ọlọ́run ní tẹ́ bá fi orin tẹ́ ẹ sí, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tẹ́ bá fi pamọ́. Àmọ́ ẹ sọ síta, ọlọ́run ọba ló mọ nǹkan tí ń bẹ nínú ẹ̀mí. Ìtẹ́ sì ń bẹ nínú ẹ̀mí òun lọ́rọ̀ ọlọ́run ọba lẹ́ẹ̀ ló fi dájọ́. Ọlọ́run àbíọ́ bá wa kún bí o ṣe kó gbogbo àwọn tí ń bá ń ṣe dáadáa pẹ̀lú tọ́lọ́run ọba tó bá ṣe fún un ọlọ́run bá kún. Gbogbo tí ń bẹ lẹ́gbẹ́ ọlọ́run ọba ṣe fún mi ọlọ́run ọba kó bá ṣe fún. Àti wá fi léyìí náà àti àwọn tí wọ́n bóòtì nílé rédíò ní agbódo tí wọ́n sì ń ṣe lọ pẹ̀lú àmọ́lẹ̀ pẹ̀lú ìmánì ọlọ́run lórí alájà wa adéwárá. Tọ́kùn náà ń bá bọ̀ láti jẹ́ ìtọ́lọ́wò sí jó yege tó bá yege ni àríwó ti dàrú tó ọlọ́run ọba ó fi wáde gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ ọlọ́run ọba kó bá ṣe kóńgé dáadáa fún wọn. Má jẹ́ kọ́kọ́ adá ọkọ̀ ọba adáaba ọlọ́run dákun adọ́ọba ọlọ́run mẹ́jọ sá wọn lẹ́sẹ̀. Ọlá pé tí ìsìláàmù wọ́n ń ṣe ọlọ́run ọba kọ́kẹ́ wọn pẹ̀lú ìsìláàmù. Náà bá a ti máa ṣe péjọ Friday kì í ṣe ọjọ́ jímọ̀ láti máa tara wa jí lórí ọ̀rọ̀ ọlọ́run kájọ máa jíwò rẹ̀ láìjọ máa sọ ọlọ́run sísọ rẹ̀ ọlọ́run náà fi bá wa lẹ́jọ́. Ìta sọ tá a fi kọlu ọlọ́run ọlọ́run dákun ọjà sọ gbogbo ìta máa wọn tó bá dáa náà ọlọ́run ọba kọ́ sẹ̀sán rẹ̀ fún wa. Máa àná Muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́ni tá a fẹ́ gbé ọ̀rọ̀ rẹ̀ yẹ̀wò tá a sì fẹ́ sọ láàrin ara wa pé irú èèyàn wo ló jẹ́. Lẹ́yìn ìgbà tá a bá kọ́kọ́ ṣe introduction rẹ̀ lónìí èyí tábà máa sọ àwọn nǹkan tí ó máa kó kiní lọ́wọ́ tí ó sì máa fi hàn pé bí ẹ ti sọ náà lórí wípé oníṣẹ́ yíbi làálàmì olùrahmọ́tà lè làálàmì ìwọ náà ọba náà ti là á mọ́lẹ̀ wípé òun gbé ọ dìde ọkọ ọmọ jẹ́ rahma ìkẹfùgbù ayé fún gbogbo ayé kìí ṣe fún lágbá nìkan kìí ṣe fún yorùbá nìkan kìí ṣe fún èèyàn nìkan àtàlìjẹ̀nu kódà kìí ṣe fún àwọn dábà nìkan torí ànábì kọ́ abá sì máa lò pẹ̀lú àwọn dábà ọ̀pọ̀ nínú àdíṣe rẹ̀ tí ò ṣe èèyàn káàfin ní ti bẹ̀sẹ̀ lọ́hùn oníyẹ máa jẹ́ ìké fún àwọn dábà náà sallallahu alayhi wa sallam. Ṣé gbogbo ànábì ní ká sọ ni à ń padà máa sọ àgbègbèsí ayé àìwò ṣiṣẹ́. Àkọ́kọ́ ló ń tá a sọ lópin òjíṣẹ́ ọlọ́run ọba ó ní pé ìyẹn fẹ́ ìyẹn kọ̀ kò sẹ́ni tó tó ní gbogbo tọ́lọ́run ọba dá. Eléyìí ìyẹn ò ní ṣiṣẹ́ díẹ̀ ọlọ́run ọba fún rẹ̀ ní sáàyẹ̀ lẹ́sà. Ọlọ́run lọ sí àmọ́ Muhammad lẹ́sà sallallahu alayhi wa sallam tàbí ọba sọ pé kọ́ jẹ́ ìké fún gbogbo ayé. Gbogbo àwọn tó rán wá yóò kù. Ọlọ́run ọba rán wọn èyí tọ́lọ́run náà sì jọ rẹ̀. Kọ́gbé ìtọ́lọ́run ọba ránṣẹ́ díẹ̀ nìkan wá tó já sí pé lòó jìṣẹ́ fún. Lòó jìṣẹ́ ọlọ́run gbogbo ayé pátápátá. Tí a bá fẹ́ ṣe àmọ́ mọ́tòlù ìlmíyà tá a bá fẹ́ ṣe ìfọkàntán ìmọ̀ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ti ṣe kọjá ti ṣe tó já sí pé ó ń ṣe mùsùlùmí. Wọ́n sì wádìí àná Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe wáyé irúṣẹ́ tó ṣe àṣeyọrí ẹ̀ wọ́n sì pè ní àbùkọ́rí ìyà ìyẹn pé ẹni tẹ́lẹ̀ ní ìsíwájú nínú ìwáyé rẹ̀. Wọ́n àná Muhammad sallallahu alayhi wa sallam ìwáyé kan ni tó gbé yàtọ̀ láti padà máa sọ. Lẹ́yìn náà ìgbésí ayé rẹ̀ tó ṣe pátá ó ṣe léyìí tó gbé àárín tó ṣe yìí lọ́dọ̀ ẹnìkan ìgbà lẹ́bíjábẹ́já náà ṣe báyìí ṣe báyìí tí gbogbo wọn máa tẹ̀lé ni. Gbogbo àwọn tó jẹ́ àmọ́dé pátá tọkọjá àtàwọn òjíṣẹ́ gbogbo ẹni wọn tẹ́lẹ̀ bàbá àná Muhammad sallallahu alayhi wa sallam a ní wu tọ̀tá tí wọ́n máa ṣe hùn àti hùn àti hẹ̀ ó ti rí náà nù tó sì wà nínú àkọọ́lẹ̀ wípé ojú ogun wọn lọ. Àná Muhammad sallallahu alayhi wa sallam ó wáyé olú ayé nígbà tó lu ayé tó ṣe tọ́lọ́run ọba tọ́ran bí kò wá sí tán ọ padà sọ́dọ̀ ọlọ́run kì í ṣe pé nìkan kan tó wá mú láyé kọjá pé àwọn ayé náà lọ́fẹ́ wá tún ṣe ó sì fẹ́ wá tún ayé sí. Gbogbo nǹkan pátápátá lọ́wọ́ àtọwọ́bọ̀ sọ́yẹ́ kú nínú ìgbésí ayé kó nínú ṣe é fi jẹ́ fara gbogbo tí ó pè ọ́ wá láyé ó tó wa láti fi ọ̀nà nẹ́bì nìkan ká fi ilé torí pé ádàlẹ̀ àmọ́ọ̀nà gbogbo àmọ́ọ̀nà tọ́lọ̀ fi ra pátápátá náà ló ṣe tó pé bálágà rìsáàlà ó sì mú ntọ́lọ̀ ọba ran orí odógungun yẹ pé ó jẹ́ fún wa àfẹ́mi tí kò bá gbà ẹjọ́ ọba gbà ó kò sọ́wọ́ rẹ̀ yóò mọ ọba rẹ̀ níbi tẹ́ni tí ó gbà tí ń bá bẹ̀gádùn náà ká gbójú kúrò nínú àti àwọn lóde òní àwọn tí wọ́n wá ń sọ ìsọkúsọ tí wọ́n wù kú wù ìsẹ́ni ojú wọn lọ ẹ̀yọ̀ ọmọ sọ kọ́dà ilé ò fẹ́ káwọn ọmọ bá wọn fa ọ̀rọ̀ torí pé wọ́n mọ ti bẹ̀ wọ́n mọ sọ nǹkan tí wọ́n bà wá ní yẹ torí ní tí ó sì nídìí tí ò ní nǹkan kan sọ̀rọ̀ lọ́hùn àléhì wọ̀sánlám nam káwa káti wàá bẹ̀rẹ̀ lórí bíbí ànábì àti wáyé rẹ̀ kò sì wáyé wọ́n sàlẹ̀ láti tọ́hìnà nànábì tí wá gbogbo bá ń tọ ìran rẹ̀ lọ mímọ́ ni gbogbo ẹ tí ìrẹ́bà tí ò dọ́rọ̀ ànábì ádámù àléhì sọ̀làtù wọ̀sánlám sáàníyà sáwọn kìláfáàtì kan tí ń ṣẹlẹ̀ lórí àwọn ọ̀rọ̀ kan yóò kọlàfẹ́ sọ lónìí àti pé fáàtì bù nàásà alákùnbílẹ̀ òkúlìhìn ẹ máa bá ènìyàn sọ̀rọ̀ bí làákàyè wọ́n bá sí mọ́ tẹ bá bá ògbògbò sọ̀rọ̀ tẹ bá sọ̀rọ̀ ọlọ́gbọ́n yóò kàn mọ ẹni yín làágùn lásán ni kò sáǹfààní tí ó rí bẹ́ẹ̀ àbí kọjá sí pé kẹ bá sọ̀rọ̀ bí làákàyè ti lè mọ olè yìí bí làákàyè kálukú ti lè mọ nípa ní muhammed náà là ń sọ yìí là á sì sọ bí ni pé ibi tí àwọn ẹni ọlọ́run ọba tí wọ́n bá dáwà dé wọ́n sọ ọ́ níbi pé ọ̀rọ̀ ilé àìsàn ta gbangba àmọ́ kò yí àwọn míì náà gbogbo wàhálà ti ń ṣẹlẹ̀ ilé fẹ́ ṣẹlẹ̀ ọlọ́run ọba kó bá ká wà lálẹ́ kò sí ẹni tí ó lè sọ pé gbèsè tó wá abdullahi tí ṣe bàbá ànábì sọ̀rọ̀ lọ́hùn àléhùn wọ̀sánlá ọlọ́run ọba ó sì sọ ẹ̀ sọ bíi pé bí ara mọ́kà wọ́n fi ń ṣe sílẹ̀ tó tí wọ́n hùwà kíwà tó tí wọ́n ṣe tí ọba tó kò bá wọn sí torí pé ìmọ̀lẹ̀ ànábì wà lárẹ̀ ìmọ̀lẹ̀ ànábì yìí ló wá jẹ́ kí gbogbo àwọn tó jẹ́ ara mọ́kà lóbìnrin tí wọ́n fẹ́ lọ́kọ wọ́n ń du abdullahi pé àwọn tí wọ́n ń lójú inú wọ́n ń du abdullahi bàbá ànábì wípé kọ́pẹ́ náà làwọn fẹ́ tó wá tò lọ bẹ́ẹ̀ kọ́lọ̀ ọgbà tó wá sa àmì náà wọ́n sàálẹ̀ sàfún wípé olùkọ́ fẹ́ nítorí ìtọ́nà ọba fẹ́ ṣe nam nínú àwọn tó jẹ́ alágbègbè àbáwọn tó jẹ́ olójú mẹ́rin ní mọ́kà wọ́n dà náà tó kọjá àlà tí abdullahi ò rọ̀ wọn tó wá pọ̀ kan àmì náà ó sì kan àmì náà àwọn ará kan tó lọ́wọ́ bá dá bẹ́ fún gbogbo ẹni tó bá já sí pé yóò ní làákàyè tí ó sì fi lè wò ó pé kí ló dé tó fi wá báyìí tí ó sì kọ̀rẹ́ẹ̀tì lè rí bẹ́ẹ̀ wọ́n lọ́mọ tí wọ́n jẹ́ àṣàmú láti kékeré fi létí sí ẹ̀rùn sámúsámú ó lóyún àmì náà ó lóyún aṣíwájú wa àná muhammad sọlọ lọhùn àléhùn ọsánlá bí wọn ti lú ọmọ bẹẹ ni àwọn tí ń ṣẹlẹ lórí owó ó yàtọ fún bí tí ń ṣẹlẹ lórí gbogbo ìjọba lóyún káwa fìfìyẹlẹ ká bá a lọ sí pé báwo wọn ṣe bí ànábì gan wọn bí ànábì ní ọ̀nà tó pé àjíbà díjídàn ìmọ̀ ni kò sẹ́bẹ̀ lóhùn kan kọ́dà àwọn tí wọ́n tó pa àtọ̀ tí wọ́n sì ṣe àlà tí wọ́n sì bá sùn lórí ẹ̀rọ ní pé bẹ́ẹ̀ ni tó ní sọ pé òun lòún gbè bí ànábì sọlọ́lá àléwọ̀sílẹ̀ àwọn tó gbè bí ẹ̀ àwọn èèyàn tó mọ̀ ni gẹ́gẹ́ bí asia mọ́ràtí faraon tó gbọ́dọ̀ wọ́n bá gbọ́ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mariam ó wà nù wọn wọ́n sì gbè bí tán wọ́n sì wú tó wọ́n mú sí kọ́dà wọ́n dábẹ́ fún wọ́n sì gbogbo tí ìyẹn sì tán pátápátá wọ́n bá sọ pé tó o ti táwa ti lè mú ìmọ̀ táwa sì ti tán arọ̀hìn arọ̀hìn wọ́n bá lọ bá padà sí ààyè wọn kí ẹni tó jẹ́ ọmọ ọ̀dọ̀ àná muhammad sọ́lọ́lá àléhùn wọ́sánlá tó ni pé kí a nílò ṣe wàá pè nígbè tó bó ti bí wọn ní ilé ayé kò sẹ́ńtò lóòrù ń lé sọ pé orí abẹ́ ànábì kò sí kódà ó fi dé ní ìyàwó ẹ̀ má ra á ní níwà má ra á tù nílò ìtọ́nà ọba tọ́kẹ tó sì fẹ́ ní ìyídé lọ́sẹ̀ wàá lọ sọ fún fámìlì pé tó gbagbẹjọ bí ma ta lágbóró ti bí ta lọ́gbẹ̀ẹ́ wọ́n rí wádìí ẹ̀ ní wọn àdídí ẹ kó tó ní pé wọ́n padà wádìí tẹ́ ní páwọn ni ta ní tí ẹ rí bẹ́ẹ̀ ó tọ́ obìnrin dọ́mọ bí àmọ́ kò ní da tọ́jú tọ́ ọlọ́run fi òun ṣe kárámà ó fi ṣe mùjísà fún ààrẹ muhammad sọlọ́lọ́ àlẹ́wọ̀sẹ́lẹ̀ ó dàgbà ní ìdàgbà tó mọ́ ìdàgbà dáadáa torí pé lásìkò yẹn àwọn ará mọ́kà mùsùlùmí nàbìlá ń sọ wọ́n ń ṣe ṣíríkù pẹ̀lú ọlọ́run ni wàyẹ̀ fúró nàbìlá wọ́n ń ṣe kúfúrú pẹ̀lú ọlọ́run àfàwọn èèyàn díẹ̀ tọ́já sí pé wọ́n tẹ̀lé ìlànà yẹwúdí àbílẹ̀ sára tí wọ́n gbọ́ bí tíráàfù wọn tẹ́ fi ri pé òye ká sìn náà ní àwọn díẹ̀ yẹn wọ́n ní wọ́n kọ́tù gbọ́dọ̀ lẹ́fà ara wọn ni tọ́já sí pé wọ́n ṣe kí ni wọ́n gbélé ní ẹ̀sẹ̀ àwọn arìnrìn kìtà ó wá ń dàgbà wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ nké ìmọ̀ àríṣẹ́ ìmọ̀ lẹ́yìn tó ṣe pé tí wọ́n padà jẹ́ rí ẹ̀ níta gbangba á padà débẹ̀ wọ́n rí pé ṣé wọ́n ń pọ̀ ní àpọ́n rárá à ń sọ èyí tó ṣẹlẹ̀ ni ká máa wá ń sọ èyí tó ń jẹ́ ìlú níyà àdàbíyà ìṣìmáyà tí ó padà ń ṣẹlẹ̀ sí ànábì bó ṣe lu ayé ẹ mọ̀ pé ìta sọ kọjá yìí bẹ́ẹ̀ náà ló rí sọlọ́láhùn àlẹ́hì wọ̀sánà wọ́n wá ọlọ́run sí bẹ́ẹ̀ ó jìnà sí gbogbo tí àwọn ará wọn kà ń ṣe yìí ó kó nira rẹ̀ la sọ pé ọmọ tí wọ́n bá jẹ́ àṣàmú kékeré ní ìdìsẹ́nu ṣámṣám àlẹ́bíṣẹ́nu ṣámṣám láì jẹ́ pé ó rí ìwé ẹ̀sìn kan torí ó wá òmíyò kọ̀mọ́kọ kọ̀mọ́ká ẹni mi lè máa wò pé bóun lẹni tí ó mọ̀ kọ mọ̀ ká ó sì tọ́ sí tuntun báyìí bẹ́ẹ̀ ni nítorí kó lè jẹ́rìí pẹ́bẹ́ ọlọ́run ọba ló ti wà ní ọlọ́run ọba ò ní ṣiṣẹ́ rẹ̀ sí àìmọ́kọ mọ̀ọ́ká àná muhammad sọlọ́láhùn àlẹ́hì wọ̀sálàm ọlọ́run fi jẹ́rìí pé kùránì ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá bí kùránì sì ti tóun agbárí ẹ̀ lọ́wọ́ yóò kọ̀rẹ́tì ẹ̀ ní kò sẹ́ni tí ó kọ̀rẹ́tì ẹ̀ kọ̀mọ́kọ kọ̀mọ́ká dípò tá a pè ọka ìwé àwọn ọka tíra àwọn yẹ̀wúdí ni àbọ́kàtì nàṣára àbọ́lọ ilé ẹ̀kọ́ kan ni ló fi hu àwọn ìwà tó burú kékeré pé ó jìnà sí gbogbo tára wọn kà ń ṣe tó jẹ ẹgbẹ àbí tí ọ̀dà ó dúró títí tó fi dàgbà pẹ̀lú àmọ́nà rẹ̀ àti síríkù ẹ̀ ìyẹn pé trọ́stí tọ́lọ̀ fún àti òdodo ká sí òdodo òun ló tì í bíbi pé kọ́ padà fẹ́ khadija torí ara mọ́kà àwọn ni wọ́n sọ ní sọ́ọ́dúkọ̀lẹ̀ amín inú òdodo tó sì fọkàtán nípa wípé àwọn ará mọ́kà máa ṣe ìrìn àjò lọ ṣáà ni wọ́n sì fẹ́ tọ́jú nǹkan wọn kó débà wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀ wọn gbọ́ ilé káwọn bá tọ́jú nǹkan sọ́dọ̀ ẹ̀ bàtẹ́ yóò àdá rẹ̀ sí ìgbé fáwọn bó ti rí wọ́n wá ní ẹni tí a pè ní tọ́jú yìí òdodo ni wọ́n kọ́ wò ẹni tó yọrù pé kò sí ìpínlẹ̀ parọ́ òun ni ẹjẹ́ ká tọ́jú ẹ̀ sí lọ́wọ́ wọ́n á lọ tọ́jú nǹkan sọ́dọ̀ ẹ̀ ibi títọ́jú nǹkan sí ọ̀dọ̀ ló ti wá gba oyè àmọ́ tí í ṣe àmọ́ náà wípé ó ní ìfọ̀kàn balẹ̀ ó ní ìfọ̀kàn tó ta bá ti sọ pé báyìí lọ́rọ̀ bẹ́ẹ̀ náà ló sì rí pẹ̀lú àná muhammad sọlọ́lá àlẹ́wọ̀sọ́lá lọ́wọ́ tọ́jú nǹkan yẹn ọ̀dọ̀ àwa lónìí ká mọ̀ sọ wípé owó rẹ ni ọmọ iye owó rẹ ni ọmọ lọ́ọ́ wo nọ́mbà rẹ̀ torí owó ọmọ ló tẹ̀tọ́ wá mọ owó ìgbà tó bá fẹ́ gbà ní bá wa èyí tí wọ́n gbé fún wọn gan-an làná ló gbé fún ẹbí tó ti dé amín nìyẹn ó wá bẹ̀ bẹ́ẹ̀ òun náà wọ́n ṣe di bàbá ti irisala bi to lo jiwa ku ale du ti ran se a pada kan ta mo yi pe o gbe ija nabi wa gbe si waju ngba ta nabi yi bi nabi o wa soro ebi jama ale ati sahab sahabiya en ti o gbe sahabi fa ale muhammad ati aunan aunata allah ko je ji je ni na wo fu wa na si wa na salatu allah to ti je ni ti o do ran lowo bi bi da ayu si je ya wa ko wa je bi ayu ti se ku se mo o ta pe ki a wa ti ka ku lai mu bi ki ya o ko di o ko si o gbe ni ise to lagbara be ka to ni bi ba ga ti hadija wa si ti se je ya wa nabi sallallahu alaihi wasallam ni fi compensate ni fi ja si ni pe awon omo re o ji oga awon omo re o ji oga igara awon omo re ni fatima ewu fatima ya pa ambo apara kan apara ni ewu to jade na fatima ewu awon to ya ile igbesi aye gbogbo awon eleyi o le pe we is kakara so ibere ba le bi ti se bo se bere bi se gba lagbara olorun oba to ba je re dugun a wa se wa wo nu topic ita ba ama gbe ita so yi a ma da na kan kan ba to soro lo olorun ba ko fu ale mi gugu ya pala afi ara subhana rabbika rabbil izzati amma yasifun assalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin
0: aduko wo lo chief nuwa ti mo si ba yan no oro pepe lori eto yi a mo ko ba ba kan si gbe yo ba ga wa so to ba ri be to ja pa di lojo mejo pa pa ro lo aduko ko fo ohun to se n be eto yi pa wa fa na o makan aleya aduko ko lo wo lo to eto yi ati o ba won lowo to si wa ni agbara la ro ti ni la ko ba ni se da da fun ti se o to ni jo ta o tun pa di ni ti e ba ni ibere ko The Greek Kelemon, the Arabic Masala, Paul and Nicole in Shakola.

0: jollof, add tatiti. Kódà, àṣàrò tàbí spaghetti. Ṣé oúnjẹ tó ta wọ́n yọ pẹ̀lú pẹpẹ tẹ́ra?
1: Pẹpẹ tẹ́ra.
2: Ẹ ṣá máa tẹ̀lé.

ilé ìwòsàn náà ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ bákan náà ó ní láti tẹ̀síwájú nínú ìtọ́jú rẹ̀ àti fún iṣẹ́ ìwádìí síwájú sí ẹ̀ka tó ń mójútó ìgbáyégbádùn ní ilé ìwòsàn náà iyun social welfare unit san ₦5,000 ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ tí wọ́n sì tún san ₦13,000 míì ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ bákan náà ó tẹ̀síwájú sí wípé nígbà tó yá ni arábìnrin ọ̀hún béèrè fún ìdápadà ₦13,000 tí ẹ̀ka social welfare unit san lẹ́yìn tí àjọ kan tí kò rọ̀gbọ̀ kúlé jọba tí wọ́n padà san gbogbo owó ilé ìwòsàn arábìnrin náà ó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé irúfẹ́ owó bẹ́ẹ̀ kò ṣe dá padà rárá bó ti wù kó mọ ọ̀jọ̀gbọ́n àbáyọ̀mí fìdí ẹ̀ múlẹ̀ pé ìṣẹ̀lẹ̀ náà ṣàfihàn bí ètò social health protection lára èyí tí ìlera èkó àti hospital social welfare support wà ṣe ń ṣiṣẹ́ láti ṣe ìrànwọ́ fún àwọn tí ò fi bẹ́ẹ̀ rọwọ́ họ rí láwùjọ kí wọ́n lè ní àǹfààní sí ètò ìlera tó péye wàyí o ọ̀jọ̀gbọ́n àbáyọ̀mí ti wá fìdí ẹ̀ múlẹ̀ pé ẹ̀ka tó ń mójútó ọ̀rọ̀ ìlera ní ìpínlẹ̀ èkó ṣe sa gbogbo ipá rẹ̀ bó ti yẹ tí wọ́n sì dáhùn sí ìtọ́jú arábìnrin náà bó ti tọ́ ó ní ohun tí wọ́n ń gbé kiri orí ayélujára pé ilé ìwòsàn ìjọba náà gba owó lọ́wọ́ àwọn bákan náà ni wọn kò ṣe ìtọ́jú rẹ̀ ó ní ìròyìn ẹlẹ́jẹ̀ ni eléyìí tó ní kò rí bẹ́ẹ̀ rárá bó ti wù kó mọ alága ìdàgbàsókè agbègbè ìjọba ìbílẹ̀ ọlọ́rundá lcda ọ̀gbẹ́ni àjọsẹ̀ peter kumayan ti gbé ìgbésẹ̀ láti mú ìdádúró bá àwọn owó kan tí kò bá òfin mu tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn ọlọ́jà àtàwọn oníṣòwò lọ́jà oko afọ́ dúró ọ̀gbẹ́ni kumayan ṣe ìkìlọ̀ fún àwọn olórí ọlọ́jà àtàwọn olórí ẹgbẹ́ àwọn awakọ̀ pé wọn kò gbọdọ̀ lo orúkọ ìjọba ìbílẹ̀ náà láti máa fi gba owó lọ́wọ́ àwọn ará ìlú alága náà sọ̀rọ̀ yìí nígbà tó ṣe àbẹ̀wò àìrò tẹ́lẹ̀ sí ọjà náà lẹ́yìn tí wọ́n ti fi tó létí pé àwọn kan lára àwọn olórí ọjà ọ̀hún àti ẹgbẹ́ àwọn awakọ̀ ń gba ₦20,000 àti ₦100,000 iyun ₦20,100 lọ́wọ́ àwọn oníṣòwò tí wọ́n sì ń sọ wípé owó orí tí ìjọba ìpínlẹ̀ èkó ní kí wọ́n máa san ni bákan náà ni wọ́n fi tó alága náà létí wípé níṣe làwọn ènìyàn ọ̀hún tún béèrè lọ́wọ́ àwọn oníṣòwò pé wọn yóò kí wọ́n máa múra sílẹ̀ láti san owó míì tó ń lọ bí ₦15,000 lọ́dọọdún fún oníṣòwò kọ̀ọ̀kan tó ní ọjà ní inú ọjà náà tí wọ́n sì ní àṣẹ náà wá láti ọ̀dọ̀ ìjọba ìbílẹ̀ ọlọ́rundá ọ̀gbẹ́ni kumayan ti wá fìdí ẹ̀ múlẹ̀ fún àwọn oníṣòwò àtàwọn ọlọ́jà ọ̀hún pé ìjọba rẹ̀ kò fọwọ́ sí èyíkéyìí nínú àwọn owó náà tí wọ́n ń gbà lọ́wọ́ wọn bákan náà ló ní gbígba owó orí lórúkọ àjọ lagos state internal revenue service kò sí lábẹ́ àṣẹ lcda tàbí ìjọba ìbílẹ̀ kankan bó ti wù kó mọ bẹ́ẹ̀ ni ìgbésẹ̀ náà kò bá òfin mu ó gbà wọ́n níyànjú láti má san owó kankan tí wọn kò bá ti rí àrídájú rẹ̀ fún ẹnikẹ́ni bákan náà ló fi kún wípé ìṣàkóso rẹ̀ kò ní tẹ̀tì láti máa dáhùn sí ìbéèrè àwọn aráàlú fún ìrọ̀rùn kó wa wọn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti ṣe ìkìlọ̀ fún àwọn òbí olùkọ́ àwọn olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ aládàáni àwọn olórí ilé ẹ̀kọ́ ìjọba àwọn alámòjútó ìdánwò àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kópa nínú mọ̀kárúrú inú ìdánwò pé èyíkéyìí tí ọwọ́ bá tẹ̀ nínú wọn yóò fi mú kàtà òfin pẹ̀lú bí òun ṣe ń sa gbogbo ipá rẹ̀ láti rí dájú wípé ìgbóríyìn wà fún ìdánwò ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà mínísítà fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ dókítà túnjẹ aláúsá ló fi ìkìlọ̀ yìí síta nílùú àbújá níbi ìpàdé kan eléyìí tó ṣe pẹ̀lú ẹgbẹ́ àwọn olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ aládàáni àtàwọn alẹ́nulọ́rọ̀ míì lágbọn ètò ẹ̀kọ́ dókítà aláúsá fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn àkókò tí mọ̀kárúrú ìdánwò wọ́pọ̀ lágbọn ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí ti kọjá torí kò ní sí àyè fún irú rẹ̀ mọ́ bó ti wù kó mọ
o fi die mule si waju si pe erongba ati igbese lati fidi eto eko to ye koro mule je afojusun isakoso are Bola Ahmed Tinubu lati mu atunse ba eka eto eko gbogbo oni lati koju ija si mokaruru inu idanwo awon akeko nikan o le da se tori awon agbagba ti won faaye gba mokaruru ati ase ma se inu idanwo gan o je ko rorun lati gbogun ti o wa ro awon obi awon oluko awon oludasile ile eko ati awon toro kan lagbon eto eko mi lati sagbekale aye ati agbegbe nibi ti ojulowo eto eko ti n fi ese mule daada awon alase ile ifowopamo ori ayelujara to gbajugbaja ni fintech organization lorileede nigeria to po tumo si ope ti ni iroyin to nja kiri ori ayelujara pe ile ise na fe je titipa ti o si ni sise mo lorileede nigeria je iroyin eleje ti ko si si oto kankan nu e rara bo ti wu ko mo ile ise ohun sapejuwe iroyin na gege bi eyi ti ko fese mule to si si awon eniyan lokan eyi to ni awon kan ni won wa ni die lati ko eyin awon onibara ati ile ise na sira won ohun ti ile ise ohun si wa oni lati bi odun mewa seyin ni ile ise na ti wa to si nse anfani ti okere fun awon onibara re nigba to nsoro ni bi ipade awon niroyin ni ipinle Eko oga agba ni eka bi nkan se nlo ni ile ise na ogbeni dotun adekunle fidi e mule pe ise ope ko ni pakaso rara lorileede nigeria bo ti wo mo be ni ko si ohun to jo wi pe yo wa ni titipa oni awon tunbo ma sise lati ma pese ona bayo to munadoko fun awon onibara lori iwole ati jade owo won o fidi e mule pe ile ifowopamo agba lorileede yi na ti ni ko si otito kankan ninu iroyin na to nja ran kaakiri ninu oro ti e oga agba leka ofin fun ile ise ope ogbeni akinfolabi rokosu sapejuwe iroyin eleje na gege bi erongba awon kan lati ta epo si ala ile ise ohun ati lati fi enu sata igbagbo tawon onibara ti ni ninu won o wa fidi e mule wipe ise ti nlo labenu lati ri daju wipe awon to wa ni diro yen eleje na jeyan won su ninu oro re lafikun asoju egbe kan ti won pe ni association of license payment ogbeni niyi toluwa lope sapejuwe irufe iroyin na gege bi eyi to ku die ka to si ni oye ki ifowosowopo wa lati fi opin si iroyin ofege lawujo wa asoju ko iroyin wa adeyemi Adesanya to wa nibi ipade na fi die mule pe akaimoye awon ikan ati awon shanku mi lagbon eka eto inawo awon osere ori itage awon oniroyin ati awon ikan lori ayelujara ni won peju pese sibi ipade na iroyin agbaye le ngbo lati ile ise bond 92.9 fm an pada bo

0: Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn àtúntò tó ń lọ lábẹ́ àgbékalẹ̀ ìrètí ìsọdọ̀tún jẹ́ àfojúsùn ìṣàkóso rẹ̀ láti ṣàgbékalẹ̀ ètò ọrọ̀ ajé tó gbòòrò láti fún àwọn ẹ̀ka ìjọba lágbára àti láti fi orílẹ̀-èdè Nàìjíríà sí ipò tí yóò ti máa takàngbọ̀n pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ lágbàáyé. Ààrẹ sọ̀rọ̀ yìí níbi àjọ̀dún ọgọ́rùn-ún ọdún tí wọ́n dá ilé-iṣẹ́ Daily Times sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni wọ́n ṣíṣọ lójú ìwé ìtàn orílẹ̀-èdè yìí kan tí wọ́n pè ní The Nigerian Grand Book. Ààrẹ Tinubu, ẹni tí akọ̀wé ìjọba àpapọ̀ Senator George Akume ṣojú fún, ó ní yóò rọrùn báyìí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti kọ́ àwọn ẹ̀kọ́ tó yè kooro látinú ìtàn wọn lọ́lọ́kùnjọ̀kan àti láti fi kojú ìjà sí ìṣòro eléyìí tí wọ́n ń kojú lónìí fún ọjọ́ iwájú eléyìí tó dára. Nínú ọ̀rọ̀ rẹ̀, ẹni tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì fún akọ̀wé ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ ìròyìn Yọ̀mí Odunuga ṣàpèjúwe bí ìtàn ṣe pàtàkì tó fún ìdàgbàsókè orílẹ̀-èdè. Ààrẹ wá fìdí ẹ̀ múlẹ̀ pé àfojúsùn ètò ìrètí ìsọdọ̀tún rẹ̀ ni láti ṣàgbékalẹ̀ ọrọ̀ ajé tó ń sílẹ̀kùn àǹfààní lóríṣiríṣi fún ìpèsè ohun amáyédẹrùn lọ́lọ́kùnjọ̀kan. Ẹ̀mí àti ìlú Gúmẹ́ nípínlẹ̀ Jigawa Dókítà Ahmad Muhammad Sanni nìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti wàjà lẹ́ni ọdún 84 years lẹ́yìn tó ti lo ọdún 55 lórí àlééfà. Akọ̀wé ìjọba ìpínlẹ̀ Jigawa Mallam Bala Ibrahim ní ìròyìn náà bá àwọn lẹ́jà fú tó sì dunni jọjọ. Mallam Ibrahim ṣàpèjúwe ọba àlàyé ọ̀hún gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere láwùjọ tí orúkọ rẹ̀ ò lè parẹ́ tá a bá ń sọ̀rọ̀ nípa ìdàgbàsókè ìlú Gúmẹ́ lápapọ̀, tó sì ní láéláé ń làwọn yóò máa ṣe ìrántí rẹ̀ fún ìwà ìrẹ̀lẹ̀ rẹ̀ àti ìdàgbàsókè àwọn ènìyàn rẹ̀ tó jẹ́ lógún. Ó wá gbà á ládùúrà wípé kí Ọlọ́run ọba àlá tẹ ọba àlàyé náà sí àjọ́nà Fidaus, tó sì ní bí ètò ìsìnkú yóò bá ṣe lọ wọn yóò fi tó gbogbo ìlú náà létí. Nílẹ̀ òkèèrè, wọ́n ti dóòlà ẹ̀mí àwọn méjì nínú horo kan ní orílẹ̀-èdè Nepal láti bí ọ̀sẹ̀ kan tí wọ́n ti wà ní àhámọ́ síbẹ̀ lẹ́yìn ìkún omi líle tó ṣẹlẹ̀ ní ààlà Nepal àti Tibet tó gbẹ̀mí 1,300 èèyàn. Àwọn ọkùnrin méjì ọ̀hún nìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ṣèṣe lọ́wọ́ àti ẹsẹ̀ tí wọ́n sì ti fi ọkọ̀ òfurufú gbé wọn lọ sí ilé ìwòsàn kan tó wà ní Kathmandu tó jẹ́ olú ìlú orílẹ̀-èdè náà. Síwájú sí, ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn bíi 39 ni wọ́n ṣì wà ní àhámọ́ ní ahoro náà. Síbẹ̀ bákan náà ni wọ́n ní àwọn bíi 100 ni wọ́n ṣì ń wá tí wọ́n ti di àwátì báyìí ṣùgbọ́n tí wọn ò tí ì rí wọn. Ìṣẹ̀lẹ̀ náà tó bẹ̀rẹ̀ lọ́jọ́rùú ọ̀sẹ̀ tó kọjá, ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ó jẹ́ àbájáde ìwólulẹ̀ yìnyín ńlá kan èyí tó fà á tí omi òkúta àti àpáta fi ń sán pẹ̀lú àgbàrá omi púpọ̀, eléyìí tó ń wo ilé tó sì ń ṣọṣẹ́ lọ́pọ̀lọpọ̀. Èyí ni òpin ìròyìn àgbáyé fún tọ̀sán yìí. Ká tó lọ, ẹ gbọ́ àwọn kókó inú ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìjọba ìpínlẹ̀ Èkó ń wá ìrànwọ́ láti orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì fún ilé-iṣẹ́ ìdókòwò lágbo ohun àmúṣagbára ìpínlẹ̀ náà. Ìjọba àpapọ̀ ti ṣe ìkìlọ̀ fún àwọn òbí, olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ lórí ṣíṣe àṣemáṣe nínú ìdánwò. Ẹ̀mí àti ìlú Gúmẹ́ Dókítà Ahmad Muhammad Sanni dolóògbé lẹ́ni ọdún 84. Nílẹ̀ òkèèrè, àmúwá fún yín pé ènìyàn méjì ni wọ́n dóòlà ẹ̀mí wọn nínú horo kan ní Nepal lẹ́yìn tí ìkún omi ti gbẹ̀mí ènìyàn tí ò dín ní 1,000 níye. Ẹ̀yin ara wa, pẹ̀lú bí ètò òdìbò ṣe ń súnmọ́, ẹ jẹ́ ká yàgò fún àwọn ọ̀rọ̀ àlùfàṣá tó lè da omi àlàáfíà àwùjọ wa rú, ká sì mọ̀ pé ètò òdìbò kìí ṣe ogun o. Frank Ọlọ́runníṣọlá àti Olúwaṣèyí Ayọ̀ Mákindé ni olóòtú ìròyìn. Àdúrà mọ́mi Balógun ló kọ̀ ọ̀run. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń tẹ́tí gbọ́ wa.
1: Èdèmàrè lọ́dírí ẹwà àfákù kọ o.

Thank you.

0: nínú àbá wọn ṣe kò ń gẹ̀rẹ̀ adúpẹ́lú fún ọlọ́run ọba tó fún wa ṣe láti àárọ̀ tàti bẹ̀rẹ̀ títí di sáà yìí káìdé ọmọlúàbí yóò máa tẹnubẹ kò nígbà táwọn máa gbéjoko fún àwọn káìdé ìgbò táwọn náà máa tẹ̀ síwájú aago mẹ́rin àbọ̀ lẹ́tọ̀ọ́ ní àǹfààní láti pàlẹ́ wa ní adélébárí ọ̀tún adúpẹ́lọ́wọ́ gbogbo àwọn tó ti bá wa ṣètò lọ́lọ́kan òjọ̀ kan lónìí àti wá kí gbogbo àwọn mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lẹ́ẹ̀kan sí pé a máa kú jimo tito ní o a ṣe ọ̀pẹ lórúkọ lórúkọ gbogbo àwọn lọ́gàálọ́gà lórúkọ gíwá iléeṣẹ́ wa alàgbà gbẹ̀ngà fatilé gbogbo àwọn ọ̀gá wa pátá ní ẹ̀ka ìjẹ ìmọ̀lúàbí náà lákẹ́ lórúkọ Balkis Ibrahim náà ni àjọṣiṣẹ́ lẹ́nu Bukumi Ilésanmi Jacob lórúkọ tèmi o a kú ìsinmi òpin ọ̀sẹ̀ ẹ̀mí púpọ̀ náà láṣe a nọ́ríkà ti wà níbí láti máa tẹ̀ síwájú òǹdé èwo
1: kedu o
0: ìyá ọmọ náà ni ó dá a tún fi lè pàdé ẹ̀ṣẹ̀ òun o.

92.9 Bond FM Igirigindo.

0: Bolt FM 92.9.
1: Bẹ́ẹ̀ni ẹbẹ̀rẹ̀ kẹjújọ́ àdínní ẹ̀dákun ẹbẹ̀rẹ̀ jò nítorí pé kí ni tá a ṣe ń jò yẹn a fi yin ọlọ́run lógo ni a fi sọ fọlọ́run pé ọlọ́run ó ṣe o tá a wà lálàáfíà tẹ́mi wo tẹ́ ẹ̀ tí ìbọ́ bó tẹ̀ yẹ pé jíjẹ mímu wa kò fi bẹ́ẹ̀ lọ náà ṣùgbọ́n ẹ̀mí sì wà ń bẹ̀ tẹ́mi bá sì wà nǹkan ìrètí ń bẹ̀ akíyí káàbọ̀ sí iléeṣẹ́ Bond FM 92.9 pẹ̀lú orin yẹn eré tá a fi tún jẹ́ kákan wa kó túbọ̀ balẹ̀ pé yóò dáa ó kàn ń rí báyìí ni kò ní bá báyìí kú lágbára ọ̀dọ́ kò sì ní lọ títí pẹ́ tó báyìí kíní àgbò tó ń mì ní gbàgbàgbà kò tẹ̀ ní já ó kàn máa mi tó bá tún já tún dúró pẹ̀ bá a ṣe ń dojúkọ yìí tó ń dojúkọ wà tá a bá ti fi ọlọ́run dẹ̀ tá a ń bẹ́ tá a sì ń ṣe ẹ̀tọ́ tó yẹ ká a ṣe ọlọ́run yóò jẹ́ kí gbogbo ẹ̀rọ̀ fún wa ẹ kásán ẹkú dédé àsìkò yìí níléeṣẹ́ Bond FM 92.9 ibi náà láti ń kìyìn lónìí ọjọ́ jímọ̀ ọjọ́ kẹrin oṣù kẹsàn-án ọdún 2026 adúpẹ́ fọlọ́run ó tún ti mú akaso mẹ́rin tó kù nú ọdún 2026 òun náà láti wọ̀ yìí àwa dúpẹ́ fọlọ́run pé mú wa rí àwa bẹ́ẹ̀ pípọ́ ti mú wa rí ìbẹ̀rẹ̀ jẹ́ ká rópin ẹ̀ o bá a ti bá rópin ẹ̀ náà pẹ̀lú àlàáfíà ẹ̀mí gúngún àti ara líle ta ọdún tó tún máa tẹ̀lé àti tó máa pọ̀lọ́pọ̀lọpọ̀ kọ́ ló ń jẹ́ ká bá wa ṣọdún náà nínú ìnira o lágbára àláwùrà bí akéyí káàbọ̀ lẹ́ẹ̀kan sí lónìí nísìnyí lẹ́bùkágó mẹ́rin àbọ̀ bá ti bẹ̀rẹ̀ báyìí ẹ̀ka èdè àwọn ọmọ olúwàbí náà ló máa ń gorí afẹ́fẹ́ lẹ́yìn táwọn aláùsá babadundaye àti gali tí wọ́n ti parí iṣẹ́ tiwọn àwọn ti parí ẹ̀dẹ́bì kan ní full stop ni wọ́n ti dé bus stop iṣẹ́ wọn lónìí àwa náà ti wọnú mọ́tò báyìí aago mẹ́jọ àwa sì máa gbé yín rìn káàkiri àwa gbé yín lọ sápò sí everywhere àwa gbé yín dé tí wọ́n adago mẹ́jọ àwa náà páàkì mọ́tò bus stop tá a ti parí iṣẹ́ tiwa nu àjọ wa bọ́ọ̀lẹ̀ àwọn tó tún máa gba iṣẹ́ wọ́n tún tẹ̀ síwájú ọmọ pé ìdùnnú ti yín òun náà nílé iṣẹ́ Bond FM la ṣe wà nítorí pé ìfẹ́ ló sọ wá pọ̀ Fauzia Salako sọ ní lórúkọ tèmi èmi kọ́kọ́ mọ̀ wá bí torí pé wọ́n ní pé èèyàn kan igi kan lè dágbo ṣe mí gan lè dá ṣe òun ní pé tẹ méjì méjì náà láàrùn rí ẹyọ ẹ bọ́ mi ẹnìkejì mi tó wà ń bí ọgbọ̀n yẹn kan mọ̀ fẹ́ wà ń bí.
2: Orúkọ mi orí tókè adédìjì ló fi ẹkúrọ lé ẹ ṣe tẹ̀tẹ̀ fi sí ẹmọ àbáwá ká lọ.
1: Ẹ ṣeun wọn ni ẹmọ àbáwá kan wọn àgbàlá ẹnu àgbàlá fi sọrọ ẹmọ àbáwá ká lọ. Ní báyìí a lọ sórí ẹ̀rọ bá ti kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kí aago márùn-ún lò a lọ sórí ètò àlìdáyà ti ìjọ Al-Mu'minat Muslim Women Organization of Nigeria náà ni aago márùn-ún a lọ sórí ètò Baitul Mumin ti NBA àti Bond FM yẹn Muslim Community tí wọ́n ṣe àgbátẹrù ètò ọ̀hún aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ nìyẹn máa lọ aago márùn-ún àbọ̀ sí aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àwọn orin àti polówó ọjà tẹ́ ẹ ti sanwó láàmú wa ṣe sí ìgbé bá ku aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lálọ́ sórí ètò gbá bọ́ọ̀lù sáwọ̀n tẹ́ ẹ ti lọ pàdé legit tó sì máa sọ fún yín bá ló ṣe ń lọ lórí pápá aago mẹ́fà sí aago mẹ́fà àbọ̀ gbádé àràfá ẹmọ adé tá a máa ń gbà ọ́n ẹ̀yin tá ẹ ti ń gbọ́ ẹ ti mọ bó ti máa ń lọ hàn ẹ̀yin tá ẹ ti gbọ́ bẹ́ẹ̀ ṣe máa gbọ́ lẹ́nu ẹ̀wọ́n nǹkan fìdílé àkọ́tún ètò náà yóò tún wá sí ètí ìgbọ́ ẹ̀yin tá a ti pàdé àwọn atọ́kùn ètò ọ̀hún tó wá di aago mẹ́fà àbọ̀ sí aago márùn-ún kùṣẹ́ aago méje kùṣẹ́ ju márùn-ún a lọ sórí ètò jàmù iyatu suwadai ọ̀rọ̀ ọlọ́run náà lọ tún bá wa ń sọ sọ níbẹ̀ tó bá di aago méje kùṣẹ́ ju márùn-ún a lọ sínú mọ́ṣáláṣí láti lọ gbọ́ irun pípè fún irun maghrib aago méje yàrá ìròyìn wa làwọ̀ lọ tá a ti lọ mú ìròyìn wá sí ètí ìgbọ̀ yín tí aago méje bá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún a lọ sórí ètò wákàtí ọgbọ́n lẹ́yìn yẹn a bá di aago méje àbọ̀ aago méje àbọ̀ àjọ ẹ̀sán náà ló sì wá sí ètí ìgbọ̀ yín láti aago méje mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí aago mẹ́jọ atọ́rin àti ìpolówó ọjà tẹ́ ẹ ti sanwó ẹ̀ òun náà láti máa mú wá sí ètí ìgbọ̀ yín orí tọ́kẹ́ ọmọdé nìjì ó wà ń bí tó máa tẹ̀ ẹ́ bó ti máa tẹ̀ wájú yóò máa yẹsẹ̀ ló máa kìí bò ló máa ṣe kúrò ẹ̀yin náà yóò gba ẹ gbádùn ẹ̀dọ́ba léyìn rírọ̀lẹ́ tòní ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí fún wa ní báyìí a lọ sórí ètò tí ọ̀pọ̀ sùkàn orí tọ́kẹ́ ọ̀yà

0: أجلن الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم. بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم في العالمين إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. وكيل يوم اليوم ملوكو أسن بيبتي Atabawa. Ni tesiwaji akole wa ti abere. Akole ti yenuba wepe the heart of saying no. Boundaries, burnout and blessings among missing women. Kono ni atufo tesiwaji. Ki ewe so rara. Kofi unko ti peje unko kayifi. Ano, pi asuma so yana wepe a nishoki yi peleko. Kono ni unko ti yafeso. Kala zape rara a nisho unko ti before I abodo so. Ugly, I better say, Thank you very much. Cardo, cardo, and side, tell me, come on, big ghost. can go straight to the point. So the one may go ahead and continue to stand without really knowing that over explain, because no person in your life person is a complete sentence. So all the other to explain everything from the material being gone from you. I want to be able to meet my only dream that I hope to take care of you stand there. No, we are going to be able to meet the barakah in time. We might need enough time, quality time, full Quran, article Quran, that's a king. Láti mójútó family àti láti ṣe iṣẹ́ níbi iṣẹ́ èyí tó jẹ́ ojúṣe ti ẹ̀gangan láti fún ní quality time kó ṣe kó lè ṣe dáadáa tí ó ń jẹ́ pé kò máa ṣe anyhow a ṣe dáadáa mójútó. For instance, ọmọ ìyá tó jẹ́ teacher ní school òun ló máa kọ́ àwọn ọmọ ọmọdé àwọn 100 nígbà tó bá kọ́ wọn tán á máa kì í ṣe tó kọ́ wọn á fún wọn ní assignment. A tún mọ̀ along the line bí tó ti ń kọ́ wọn níṣẹ́ á máa ní. Láti zi àwọn ọmọ tó yẹ pé late comers ní àwọn àmì tètè dé. Àwọn tó yẹ pé nígbà tí wọ́n bá ń kọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ lára máa ṣe dé nínú class. Wọ́n á máa disturb àwọn tó kù. Àwọn ọmọ tó yẹ pé they are nearly bankrupt. Àwọn yẹ pé aṣọ tó ń yọ̀ nǹkan àwọn máa yẹ̀ sí. Aṣọ tó ń yọ̀. Aṣọ tí òwe kan lè wá change the style for me. Kó àwọn change colour àmọ́ bó ṣe yẹ kó rán aṣọ ni wọ́n modify it to their own taste. Àbí ìwà wọn àṣà ìjọba tí wọ́n jẹ́ mùsùlùmí kò tí ẹ̀ tí wọ́n ń ṣe mùsùlùmí nìkan ẹ̀rọ ọ̀gbìn mùsùlùmí tó jẹ́ títí àtọ́nà láti rẹjọ gbogbo ọmọ tó wà nínú kíláàsì ló gbọ́dọ̀ fojú sí lára ó gbọ́dọ̀ create time láti lè fi mójú tó gba ọmọ tí à ń sọ torí pé teaching goes beyond academic lawyers náà ara láti impact sí orí àwọn ọmọ tí à ń kọ́ tòtórí ẹ̀ ó gbọ́dọ̀ create time láti ṣe àwọn nǹkan yìí kó kọ́ wọn kó mójú tó wọn academic wọn lọ́ra kò ṣe tó ń lè ṣe kó fi ẹkú lọ fáwọn òbí wọn gbogbo ìwọn lórí kò ṣe. Ó bá wá jẹ́ pé tí òun bá ti wá ṣe gbogbo àwọn ohun tó kírètì tí à ń gbogbo àwọn ohun ni pé nǹkan tó pọ̀ lọ kó sí ọ̀dọ̀ kó lọ́wọ́ pé tíṣà míì tó yẹ pé trans ni kò ní wá sí skul dédé kò ń kó àwọn ọmọ bó ṣe kó kọ́ àwọn ọmọ. Kí ọ̀gá pírísípà kó wá máa pé ọmọ ìyá pé Mrs. Lágbájá ṣe rí sísà yín ṣe rí bọ́dà yín pé ọ̀kan àwọn ọmọ òkú ọ̀ máa kì í ṣe òun ìjọba ń bá wọn ṣe ṣàmọ́ pé ìyẹn tuntun di kí ọmọ ìyá wa ti tẹ́lú pé ọ̀gá ẹ̀ ló pè kó wá fìtì jù kárùn kó gba ṣe òun ṣe mọ́ra tó bá tiẹ̀ ti ń ṣe tẹ́lẹ̀ tó bá dé séji pé èyí ò gbóná èyí tó dà jù náà pé kó jẹ́ kí ọ̀gá náà àmọ́ nítorí pé wọ́n jóbi ní mùsùlùmí kó wá ní òde pé àti ń gbọ́ ọ̀gá pè mí kí ni wọ́n gba Mr. Lágbájá Mrs. Lágbájá ìmọ̀ràn ṣe ń ṣe wọn so that time tí ó yẹ ká submit report àti ẹ ká submit mark ọmọdé scores wọn kò ní kọjá kí wá gbà mọ́ra glass ó ti lé èmi fún ara mi gan látara ìjíṣe tèmi gangan tí mo ṣe fún àwọn ọmọ tí mò ń kán tèrè mi tí mo bá lè tún wá gbà ní ìmúra ó lè àfẹ́ẹ̀tì inú ilé mi ó lè àfẹ́ẹ̀tì ìbádà mi kí wá fìtì ju kárùn kí n gbà mo ṣe jẹ́ pé àgbọ́dọ̀ lóun out of saying no nígbà tí ilẹ̀ ká sọ náà. Ẹlẹ́ẹ̀kejì nǹkan tí a máa ta máa tún gbẹ̀yìn látara pé àwọn náà láti sọ náà nígbà tó yẹ ká sọ náà náà ni bẹ́tà ìbáadà bẹ́tà wọṣì tá a bá ń ṣàdúrà tá a bá ń kírun kò wá máa wà ń bẹ́ alápọ̀kànpọ̀ nítorí pé àwọn nǹkan tó yẹ ká ṣe tó jẹ́ ojúṣe wa ti ṣe. Ìmọ̀ tá a bá gba ti ilé tá a gba tọ̀hún tá a gba ti ilé tá a gba gbogbo tí iṣẹ́ wa pọ̀ lọ́wọ́ wa ibi tá a ti ń kírun gan láti ara ní ọjọ́ náà bára tá kí n tó ká pa ọkàn pọ̀ látara gbogbo nǹkan tá a gbé ara lórí tá a lè sọ pé àmì ò lè ṣiṣẹ́ òun o àdìs pàṣẹ táwọn ìwé lára máa rìn lórí ìran kò ní jẹ́ ká lè pọkàn pọ̀ bọ̀ kí wá ti sọ pé a ti ní láti máa sọ nǹkan báyìí máa ní pé ọkàn náà papọ̀ àmì máa ro oríṣiríṣi àwọn iṣẹ́ mi ta fẹ́ ṣe lórí òun. Ẹni ẹlẹ́ẹ̀kẹta ó máa jẹ́ ká ní early relationship àwọn wọn yóò fún social life wa náà àwọn wọn yóò fún human revolution àwọn wọn yóò fún nílò nínú ilé àwọn ọmọ gánlẹ̀ ju wá ń lẹ̀ níbi iṣẹ́ wa àwọn socialize ní àdúgbò wa ọ̀rọ̀ àrùn wa kò ṣe pé ká bá ti lọ látọ̀rọ̀ ìpínlẹ̀ ìyàwó ní ilé bá yìí ó kéde àwọn ọjọ́ kàjùkan tó tọ́jú wa. Nítorí pé bá a ṣe ń ṣe níbi iṣẹ́ wa, bàbá tí ń délé àwọn tó pọ̀ sí, kò sí sinmi, kò sí àwọn ọmọgùn ní bẹ́ẹ̀dùn wa, ọ̀rẹ́ bẹ́ẹ̀dùn wa, tí wọ́n bá ti dé, tí wọ́n bá ti dé, wọ́n tún bẹ̀rẹ̀ iṣẹ́ ni, àfi ìgbà tán tó wà níbi iṣẹ́, ibi iṣẹ́ wọn iṣẹ́ ni, inú ilé wọn iṣẹ́ ni, kò sí ìgbà kankan tí wọ́n ń rí tí ò ń ṣiṣẹ́, àwọn ojú wọn lò ọkọ̀ ọgùn ní bẹ́ẹ̀dùn wa, àti wípé àwa ni àwa máa ṣe gbogbo ẹ̀. Ìsọ̀rọ̀ sọ pé ká má ṣe dáadáa, ìfà nǹkan tí ìsọ̀rọ̀ sọ ni pé gbogbo dáadáa tó wà wà ní káfí bí ìrìn òru. Àwọn tó bá ti ń jí wípé ìmọ̀ ṣe dáadáa ìwé mi wá lára, ó ti wá àfẹ́ẹ̀tì yóò ti wá ètò dájú náà pé ká learn to say no politely. Tá a bá ṣe tèmi, a máa ṣètọ́lá. Kò ní pé àwa ń ṣiṣẹ́ dáadáa mọ́. Àkọlé ṣe nígbà tí wọ́n wá bá wa yìn nítorí pé wọ́n wá ti kú ọmọ láti rest. Mo tún bá dìgbà ní a máa ṣe nítorí pé mo ṣùgbọ́n ìgbésí ayé mi ṣùgbọ́n òun náà ni pé kó máa ṣe dáadáa títí máa fi wọ́n sàárẹ̀. Kọ̀ọ̀rẹ́ káwọn èèyàn dàmọ́ ní ẹni dáadáa ni ọlọ́run. Èyí tí a kàn ń sọ wípé láti di pé iṣẹ́ ọ̀run ti wọ̀ wá ká tètè jẹ́ kí àwọn èèyàn mọ̀ ká má fèsì ju kárùn-ún. Ẹ̀ka ìwé mọ̀ pé lẹ́yìn tí wọ́n ṣe ó ti ní àfẹ́ẹ̀tì rí ẹjẹ́ kì í sinmi. Ká wọ́n pẹ̀sẹ̀ǹt ara gba ẹ̀yìn mọ̀láìkà fáwọn èèyàn. Káwọ́ká èèyàn mọ̀ pé èèyàn ní wọ́n lè dé ìrìn ní wá tí ó dẹ̀ ní mínútì. Àwọn nǹkan tí ó lè ṣe tí ó ṣe kọ̀m̀pútà tó wọ́pẹ́ ní máa ṣe nǹkan ọgbọ́n gbogbo tí èmi sí ni. Àdúgbò ti di wípé a ń ṣe àwọn nǹkan yìí. Àmì sọ pé ní òpin ayé pé àwọn èèyàn take am for granted. Lójú wa wá kí wọ́n pé a ṣe wọn báwọn ṣe nǹkan yẹn lẹ́yìn wa wọ́n máa sọ̀rọ̀ ọmọ ní ọ̀rọ̀ ẹ̀dẹ̀. Ó ń pín lọ báyìí ó sì máa ṣe ìwọ̀n ní ọ̀rọ̀ yìí títí wọ́n ti máa sọ̀rọ̀ wọn lẹ́yìn. Àwọn bẹ̀rẹ̀ ń ṣe pé kọ́ lè rí ẹbí ẹni lẹ́yìn tí ó lè ṣiṣẹ́ pé wọ́n sì ní ìtúsẹ́ ni wọ́n máa gbọ́dọ̀ ṣe ìwọ̀n. Àwọn ènìyàn wọn máa sọ. Àìjẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn take wa for granted. Àwọn àjọ ìlú dìde nílò máa ń sì ládàá kọ̀ọ̀kan fún wa pé àti ẹ̀ṣẹ̀ àwọn nǹkan tá a ṣe yìí. Torí àwọn àní ṣe bí ògóńgó àní ṣe bí ṣe ká ṣe àjọ ìlú dìde náà. Ó ti wọn tún wọn àfẹ́ẹ̀tì ẹ̀ ti wa. Àgbẹ̀ náà ń gba kọba ilé tí a tún ṣe ìwé òkúta lọ́wọ́ wa. Kó jẹ́ kí ó wájú bí a ṣe sọ lọ tó bá kù díẹ̀ káàtó ní ọmọ ìgbàkọ́sà fún ilé fún yín. Àwa tí a sá àti àwa tí a gbọ́. Asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.
1: Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ó lè pé àmì wá sórí 08037118099 tàbí communication officer 08098455333. Ẹ sì lè fi ìrànlọ́wọ́ yín ránṣẹ́ sí àpò ìfowópamọ́sí yìí kí ètò yìí lè máa tẹ̀síwájú. Bank Providence Bank Account Name Alimont Radio Fund Account Number 9628115000. Alhamdulilayi obi àárín lẹ́mí. A dúpẹ́ lọ́wọ́ olùdánilẹ́kọ̀ọ́ wa Tòní. A sì tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ wa. Ẹ ṣe tí ẹ̀ ń tẹ́tí sí wa. A lérò pé orí ẹ̀kọ́ kan tàbí kejì kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ Tòní. Ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run ọba. Kí ọlọ́run ọba kí ó má kọ àtúnlé wa. Àmì títí di ìgbà náà onímọ̀ ọmọ ìyá yín Sanwo-Ati Usman Ayo Adeyemo tí ó ń kí ni pé assalamu alaykum wa rahmatulahi wa barakatuh.
2: Fẹ̀tífì kéde pàtàkì yìí iléeṣẹ́ The Big Phone ló mú àǹfààní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fóònù kààrà ọ̀tọ̀ wá fún gbogbo ènìyàn tó nílò smartphone tó kún fún àwọn àkóónú pàtàkì special features bí WhatsApp, Facebook, àwọn application ìkànsíra ẹni ọlọ́kanòjọ̀kan. Ẹ̀ka agbára bátìrì fóònù yìí jẹ́ alálòpẹ́ display tó ṣojúlọ́yìn ọ̀fẹ́ sì ni wọ́n mú wá fún yín free delivery fast and reliable. Bá bá ń bá rí rẹ̀ wá ní ti promo tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ra fóònù yìí ní ẹ̀dínwó 95,000 naira kó o sì tún gba ìní power bank ọ̀fẹ́ tó lè chaji ẹ̀ka agbára fóònù yìí ní ìlọ́po mẹ́ta 3 times charges. Àǹfààní yìí ò ní pẹ́ kásẹ̀ ńlẹ̀. Ẹ tètè kàn sí iléeṣẹ́ The Big Four Agric Bus Stop Ìkòròdú ìpínlẹ̀ Èkó lábẹ́ aláṣẹ àtolùdarí Prince Adéfọlájú Samuel. Hello, book for your phone now 08059714390. Lẹ́ẹ̀kan sí 08059714390 àti 08141648401. Lẹ́ẹ̀kan sí 08141648401. The Big Four. Nọ̀rẹ́ mẹ̀kúnù tó ń ta fóònù pẹ̀lú free power bank promo.

الرحيم حمد لله حمد لله حمد لله رب العالمين ارجو فون ساتي راماني اولون تي اوني كان واي كاراي وا تبا واي تا وولو تاني اوپلو با لجو واكا بو عبد الله شيخ امير كوردينا جلا محمد جمعه كلما سلبا شيخ ني سن فون اكيرا واكا بو سيريتو بيت المسلم ìdílé ìyàwó mùsùlùmí níbi tí a ti máa ń kọ́ ọgbọ́n kún ọgbọ́n máa ń kọ́ ìmọ̀ kún ìmọ̀ máa ń wá àlékún mímọ̀ sí lórí ẹ̀sìn wa eléyìí tí a gbé dá nínú ẹ̀sìn islam tí í ṣe din al-aq ẹ̀sìn òdodo eléyìí tí ó máa ń sọ fún wa kí ló lọ́wọ́ bá wí kí ni ànábọ̀ muhammad sallallahu alaihi wasallam kí ló fi sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ìlànà lórí tí àwọn stars wa náà máa ń wà ní ìkàlẹ̀ ti e o ma lanfani ati pe wole e ma bere nkan ti o ba ye yin to ninu esin to si ma yarana fun yin pelu alquran kari ati sunna nabi muhammad sallallahu alaihi wasallam lenu gba wa fa wa ni won wa lori irin kolo musle ba fi sho ati abu won kolo ba fi sho eni ko kan won ama sheki aku abu abdallah won dara ko mo wa lori ero ibara eni soro gege bi ise won kolo ko se ni orun ko si je ki network náà kò jágiri lórúkọ olóòtú ètò yìí sister balkis aipola ibrahim olóòtú àgbà náà ni alhaji morufa edeji olúyege àgbà olóòtú yányán the executive producer alágbádá ńlá ọbáwá gbẹ̀ngà fatili abdul kudus àwọn ni wọ́n jẹ́ àgbà olóòtú tí àwọn fìlà àwọn láti bá gbọ́ àfún ti ìrọ̀lẹ́ ti lórúkọ sísá fàudí àsàlàkọ́ sani ajé àkọ̀dí ìjà orí tó kẹ́ bí inú adéníjì abdul hasan salahudi ní orúkọ tí èmi ń jẹ́ inṣàlá lé ní àwọn láǹfààní àti gbọ́ khutba ṣùgbọ́n ọba wa imam abdulrazak tí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn brothers wa nínú gbàgbọ́ndẹ fẹ̀mí bí àwọn náà ni ọlọ́run ló sábàbí láti fún wa ní oúnjẹ ní lọ́sàn yìí wọ́n dẹ̀ sọ pàtàkì àsàlátù fún ànábọ̀ muhammad sallallahu alaihi wasallam pé ọlọ́run ọba fúnra rẹ̀ náà ni ó sọ wípé ẹjọ́dájú òun ọlọ́run ọba òun máa ń ṣe àsàlátù fún ànábọ̀ muhammad sallallahu alaihi wasallam tí ó sì pa gbogbo àwa ọba ènìyàn náà láṣẹ pé ká dìde pé àwa náà àwọn àwòkọ́ṣe wọ́n sọ pàtàkì ànábì muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ẹ̀dá tọ́lọ́hun dá sí orílẹ̀ tí ó jẹ́ ìkẹ́ tó jẹ́ ìgẹ̀ fún àwùjọ ọmọ ènìyàn fún ilé nǹkan àgbọ́dọ̀ máa tọrọ ìkẹ́ àgbọ́dọ̀ máa tọrọ ìgẹ̀ fún lóòrèkóòrè kódà wọn gbogbo àti a bá ti ń ṣàdúà tá ń bẹ lọ́hùn náà ni kí a máa tọrọ ìkẹ́ fún ànábì muhammad sallallahu alaihi wasallam kọlọba ṣe àlékún dáadáa fún bọ́dà wa abdulrazak kí ọlọ́ba wa dúpẹ́ fún àdúgbò àwọn jamaa mùsùlùmí national broadcast academy àti bond fm netros 9 central mosque muslim community eléyìí tí ó kalẹ̀ sí 1A adékúlẹ́fàájì ìwé gra ìkẹjà látàrí àwọn iṣẹ́ pìtìpìtì tó ń lọ lọ́wọ́ fẹ́yìn tó fẹ́ máa darapọ̀ mọ́ àwọn bá kí jimá ní gbogbo ọjọ́mẹjọ ẹṣẹ́ pé àwọn àtúntò àti àwọn àtòkọ́ olólùgbò àwọn buildings wa àwọn structures wa àwọn aláṣẹ wọn ti ṣe àyípadà bíi tí mọ́ṣáláṣí wà tẹ́bá ti ń bọ̀ apá àlàáfíà lè máa ń yà sí tẹ́lẹ̀ ẹ̀tọ́ rárá rí temporary mosque yẹn lápá ọ̀tún fọ́yìn tí wọ́n máa ń darapọ̀ mọ́ wa ní number 1A adékúlẹ́fàájì ìwé gra kọ́lọ́mọ́sẹ̀lẹ́bà àṣẹlẹ́kún dáadáa fún gbogbo àwọn tí wọ́n jẹ́ aláṣẹ rírí nàìjíríà lápapọ̀ látòrí director general tó fi lórí àwọn tí wọ́n jẹ́ aláṣẹ wa ní ìpínlẹ̀ èkó lagos operation ni ó mba ni ó ọlọ́run ọba ṣe àlékún dáadáa wọn ọlọ́la haúlọ̀ wọn làkúwátá ìlà bíláì aliyul azeem aláwọ̀mọ̀ àmì inṣàlọ́ 07063161916 ni ẹ̀ ó fi máa pè wọlé tẹ́wọ́sì máa fi béèrè àwọn béèrè gẹ́gẹ́ bí ṣe 07063161916 sọ pé ìmọ̀lúlà rẹ̀ nígbà ti ṣe sọ ọgbọ́n ògbé ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí lè ní ẹ̀ bá wọ́n orí social media táwọn mi bá dá ọ̀rọ̀ mí ilẹ̀
ẹrin o wa payin payin ti ti ti ti ti ti ti ti ti pe ah ah ailagbo yi se nda wo yala awa ti ara o muslimi mi na ti won tin ko sinu igbekun awon oro won yi to nlo kaaki lori social media bi apere anka so pe oruko ta o muslimi yen je awon oruko yen won o ni ituma kankan enikan nigba to won wa ni bi kan to lo se saudi won ni Mr. kokoro won ni je be e yo se ma je kokoro eyan kan ni Mustafa hospital lo nje be e yo se ma je hospital mo are ni re re pe ri aigbede adanwo kan ni ka mo pe yan ni china o ma bi pe se ile kun ogbe won ni o si ni abi ti mojuari a ma pe la pe ja to ade china won mo pe oluwa china oruko yen o ni tumo leti abi o ni tumo leti e ngo ba ko ni Mr. Udi so ko itumo re yo je akun re ngo ba ko ni wasu olugba yo igba aye bo lo ngba alwasa oba olugba yi koloko mo sala igba yi dunu aye rorun koloko ko gba fun gbogbo wa so esin wa yi esin mimo ni awon lopolo pipe eyan si ni won ma nse esin Islam 07063161916 07063161916 ti e ba gbo kankan lori awon social media esun ma won imam adugbo yin ki won fi alquran ki won fi sunna ki won fi tu fun yin lekun rere opolopo elu bi nkan to pere la fa ogo gbagbo yi esin ere lu nkan so pe fa lo imam lo tele tele sugbon ni isin oro ti wa yi o daada gba toro okuku yi o na tele ti oro yi o da bi oro pastor kan to se analysis ni a se ma tu bibeli o ni eni ti o wa asu lori ti o we mimo to gbe dani o to daju ni pe n tenu e baba o na ni yo ma so bi oro mimo o se ri niyan oro mimo se ri niyan ti mimo ba ko die yo tu e ni waju to ba tu e n le nbi kan yo de e ni bomi ibi ta fi nilo tafsir ta fi nilo alaye awon ti won ki ti won ka tara fi ko kan to yi won 07063161916 07063161916 oju opo ti e ma ko se je lo soro sister to ki ka tun gbo soro to ka fi e die se ba se tesu waju

0: cal pa mondo ma si no
1: no no no 07063161916 na ni ojo ko ti ina lanfa lati wole kekere o ti ba yori to ninu esin 07063161916 na ni ojo ko bi salamu alaikum wa alaikum salam kini bere yin Naam, jazakumullahu khaira, jazakumullahu khaira.
0: Naam, naam, alhamdulillahi wa salatu.
1: Assalamu alaikum. Eje sare me yoko imo, assalamu alaikum. Assalamu alaikum. Kwa ejo. Gẹ́gẹ́ bí àlàyé ẹ̀yìn ló ti rí pé wọ́n ti kì í sọ ọjọ́ mọ́ wọ́n ní yorùbá àdàgbà ó lè pa fún rẹ̀ sàmú àlékún. Àmì sàmú àlékún. Náà. Náà. Náà náà náà.
0: Na
1: o ya eri ti o ni penija ti o lafada ti lo jumat
0: cherry ko si tutu la be oro mo ta be ka to ni penija oju wa ba nabi muhammad sallallahu alaihi wasallam ipe o mutu o ni penija ju ko se to ba fun o lo si mashala si lati lo kion arebo wa ni e to ba ti se wa ma kion le na ina ba du pando arebo wa ko pada ke e pe wa pada wa de ti wa pada arebo se ngba ti won pe ro yen so gba ti won pe ro Oni mo gbọ́, mo parí ẹ̀ tó máa mọ́lẹ̀, àdábì ti pín ọjọ́ kọ́ wá gbogbo ọ̀nà tí wàá gbà lọ mọ́ṣáláṣí. Torí pé ìrún fún ọkùnrin o, ọ̀rọ̀ ẹ̀yàn ni. Ìtumọ̀ ẹ̀ ní tẹ́lá àká ṣàlàyé ni pé tí ó bá jẹ́ pé ìpèníjà yẹn, wọ́n sì lè wá ọ̀nà lọ́gbọ́n sí kí wọ́n lọ ju lọ sí mọ́ṣáláṣí lọ́kí jùmọ̀. Tí ṣe bẹ́ẹ̀ kan lọ́sẹ̀ náà pẹ̀. Ká bá mí sí lọ́sẹ̀ yìí, ọ̀sẹ̀ tó ń bọ̀ kò ṣú ọ̀fẹ́ ní ẹ̀kọ́ máa dọ̀sẹ̀ tó ń bọ̀. Tùkọ́ gbìyànjú kọ́ lọ. Bó ṣe pé kọ́tọ̀ bá fún láǹfààní kán gbé Uber ni àbí kán gbé ọ̀kadà ni àbí kán gbé kankan ni kókò tí wọ́n lọ kókò ọ̀padà ni kán gbìyànjú kí wọ́n lọ. Títí ò bá wá sí àǹfààní kankan rárá kò sówó kò sí kíní kankan. Ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ wọ́n á kí Zuri nílé ni. Wọ́n ò ní fi máikrófóònù spíkà mọ́ṣáláṣí díjímọ̀ o. Tó bá jẹ́ pé wọn ò gbọ́hùn ìmọ̀ọ́mù wọn ò gbà pé máikrófóònù làdáni nìkan ni wọ́n gbọ́. Torí tí iná bá lọ irun ti bàjẹ́ nìyẹn. Sọ àmọ́ tó wáyé pé wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí ni tí wọ́n lè gbọ́ tí làdáni bá ń ṣe ikọ̀ ọmọ tán gbóhùn sókè ni wọ́n lè darapọ̀ mọ́ wọn nílé láti kírun. Tó bá wá jìnnà wọ́n gbìyànjú kan wá àwọn tó máa mú wọn lọ. Lásìkò tá a wáyé kò sábà lè lọ títí mọ́. Ẹ bá ràn kan tẹjọ́ lọ lọ́sẹ̀ tó kọjá ẹ sọ pé ẹ dàpọ̀ ìmọ́mù ẹ̀ẹ́dẹ́bàrẹ̀ tó bá ràn mí lọ́wọ́ ìmọ́mù lè máa ṣojúṣe ìmọ́mù nìyẹn kí wọ́n yí àyẹ̀kọ́ ní mọ́ṣáláṣí ẹ lọ́ba àwọn lágbájá wá kán wá kí òun jọ mọ́ wọ́n bá sì kíkan kan padà sí mọ́ṣáláṣí gbogbo tọ́nà wọn bá bẹ̀rẹ̀ lọ́wọ́ mọ́mù yẹn kí sọ̀rọ̀ ká kan máa ṣe wáàsí àbí bàbá gbowó nìkan ni kó máa ṣàdúrà.
1: Naam ìrìn àjò irun ìrìn àjò ọjọ́ bẹ̀rẹ̀ ló ń fa láǹfààní.
0: Májì ẹ̀mí tó wà lórí ìrìn àjò pé tá a bá ń lọ sí ìrìn àjò báyìí àti a máa kí wọn àwọn tá a mọ̀ sí Ṣọlátù Ahlul Azhar á fún aláwìjàre pé wọ́n á fi lórí bàjá méjì á sórí ẹ̀kọ́rìṣà méjì méjì lọ́gbọ̀n mẹ́ta sórí ẹ̀ẹ́dúgbò méjì. Tí wọ́n bá wá kú wọn lé tí wọ́n ń lọ mo fẹ́ lọ bí báyìí o ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ìṣẹ́ àmọ́jọ́ tí màá lò gbogbo ìgbà tí wọ́n wà níbẹ̀ yẹn wọ́n á máa kí wọn rìnrìn àjò ni gbogbo tí wọ́n wà bẹ̀. Àmọ́ tí wọ́n bá ti mọ̀ pé mo fẹ́ lọ ṣe nǹkan fún ọjọ́ mẹ́wàá lẹ́yìn ọjọ́ kẹrin tán bá ti kíṣà ọjọ́ kẹrin tán láti ọjọ́ karùn-ún wọ́n ti kúrò láàrin ìrìn àjò torí pé wọ́n mọ ọjọ́ táwọn fẹ́ lò níbẹ̀. Tó bá ṣe pé ibi tí wọ́n á lọ mọ̀lẹ́bí wọn kan ló wà níbẹ̀ bóyá ìyàwó wà ní ìlú mi ìyàwó kan wà ní ìlú mi gbogbo àti abájú wà ní ìlú méjèèjì onílé ní ẹni kí wọn rìn
1: àjò. Jazakumullah khaira. Jazakumullah khaira. Jazakumullah khaira. Ẹ láǹfààní àti pé wọ́n lẹ́yìn ìgbà tó bá kú lórí ètò lórí 002848373508

0: Punt FM. Let's do it for nine.
1: Tí mo bá bi púpọ̀ mùsùlùmí òdodo léèrè pé kí ló túmọ̀ láti pe ara ẹni ní mùsùlùmí òdodo kí ni òpó márùn-ún ṣe lámùdúrólé lórí ó ṣeéṣe kó jẹ́ pé èsì tí púpọ̀ máa fún mi ní ṣèbí ká ti gbé ní àlàáfíà ni ká sì sùn tẹ́lẹ̀ àwọn òpó márùn-ún ẹ̀sìn ìsìláàmù tó sọ pé kẹ́lí mo tún ṣáadá sùn láìlá ìlọ́lá ká máa kírun ká sì márùn-ún wà déédéé ká máa yan zaka ká gbàwẹ̀ ramadan ká sì sùn ní ìrìnàjò lọ sílẹ̀ mímọ́ yẹn hajj ṣùgbọ́n ṣe rí àlàáfíà yẹn gan òpó márùn-ún tí ẹ dárúkọ yẹn gan ló ṣokùnfà ìdí tí imam travels and tours ṣe ṣonígbọ̀wọ́ ètò kan tí a pè ní gbadé àràfá lórí bond 92.9 FM ní gbogbo ọjọ́ ẹ̀sì tí í ṣe Friday ni ètò náà yóò máa wáyé bẹ̀rẹ̀ ní déédéé aago mẹ́fà sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ níbi tí Dr. Adétòkùnbọ̀ Abdulsalam yóò ti máa là wá lọ́yẹ̀ lórí bí ìsìláàmù ṣe jẹ́ ẹ̀sìn àlàáfíà àti ohun tí ó pọ̀ máa rán ẹ̀sìn ìsìláàmù dúró lé lórí. Láti dá sí ètò lásìkò sí ètò bá ń lọ lọ́wọ́ ẹ pẹ̀ sórí 0706-316-1916 gbadé àràfá
2: Assalamu alaikum. Wọ́n ní borí bá ti dá gbogbo ara ní sunwọ̀n láti wá ṣe hajj ìfọ̀kànbalẹ̀. Imam Travels and Tours Limited ní kẹ́ ẹ bá rìnrìn àjò pàápàá jùlọ bá ṣe múra sílẹ̀ fún hajj tí ń bọ̀ lọ́nà yìí tó fi mọ́ múra àti gbàdégbà tó gbogbo ti bẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń kóni ṣe hajj. Ọ̀pọ̀ àwọn alálàájì tó ti bá wọn lọ ló lè ròyìn ṣé tó ń jẹ Nàìjíríà lẹ́ẹ̀mejì tó dọ́sọ̀ lójúmọ́ tó fi mọ́ síyàrá ọ̀fẹ́ pẹ̀lú ilé tí ò jìnà sí haram ní Makka àti Madina ọ̀fẹ́ lẹ́gbàá Zamzam water tó fi mọ́ aṣọ ram ọ̀fẹ́ wá sí àti gbàdégbà àti ètò ìlera ọ̀fẹ́ ẹ̀kọ́ sí wa lónìí lọ́fíìsì wa tó wà lábújá ní suite A50 H&A Plaza Olúṣẹ́gun Ọbásanjọ́ way near exclusive Serene Hotel Wuye district Abuja ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708-778-6486 ọ́fíìsì wa nípínlẹ̀ Èkó wà ní shop A107 first floor ọgbà multipurpose complex ọgbà Lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lẹ́kọ̀ 0708-778-6486 Nìbàdàn a wà ní number 144 Temidire bus stop Bẹ̀rẹ̀ Òjé road Ìbàdàn 0816736-3270 ẹ̀lẹ́bá wa dọ́rẹ̀ pọ̀ lórí Facebook TikTok àti Instagram pẹ̀lú Imam Travels and Tours Nigeria Limited hajj tí ń bọ̀ yìí àlọ́re àbọ̀ ayọ̀ ni the evening live.
3: Salaamu alaikum wa rahmatullahi wa barakatuh.
4: Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh.
3: Ẹ kú àbọ̀ sí orí ètò wa tá ń pè ní gbadé àràfá láti
4: Imam Travels and Tours Nigeria Limited.
3: Àwọn ni wọ́n ṣe olúgbọ̀wọ́ ètò yìí tí a mú wá fún yín ní ọjọ́ jímọ̀
4: ní aago mẹ́fà sí aago mẹ́fà bọ̀.
3: Ní èní tẹ bá rántí àìbá sọ nípa kí náà pè ládé kí náà fà ní adé abára sọ wọn pa kí náà ń pè ní.
4: Tẹlibíyà
3: labaikala
4: sharika laka labaik.
3: Àwọn abèrè lọ́wọ́ ara wa pé èyí jọmọ́ wa o kí ni túmọ̀ labaika. Àwọn aláìní tẹ bèrè lọ́wọ́ yìí tẹ bá dáhùn a máa fún ní ẹ̀bùn. Mo dẹ̀rọ pé ẹ̀yin tẹ dáhùn béèrè wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ́rọ̀ a fún wa lẹ́bùn.
4: A pe àwọn tí wọ́n dáhùn ìbéèrè wa ní ọ̀sẹ̀ tó kọjá ṣùgbọ́n èèyàn kan ṣoṣo ni ó gbé ìpè. A fẹ́ kí wọ́n kàn sí wa Brother Lukman Lawa láti Èjìgbò lórí 0904769536 tí wọ́n bá ń gbọ́ wa kí wọ́n kàn sí wa ní ilé iṣẹ́ wa. Bákan náà nọ́mbà yìí 0901740698 àti àwọn méjì yẹn náà ló kù tó yẹ pé à ń retí kí wọ́n kàn sí wa láti gba ẹ̀bùn tí a ní fún wọn.
3: Lọ́sẹ̀ yìí ìtàfẹ́ bára sọ lórí lọ́sẹ̀ yìí òun náà ni à ń pè ní Sàfá àti Mọ́rúwà. A wá wò pé Sàfá àti Mọ́rúwà kí ni ipa tí Sàfá àti Mọ́rúwà ṣe kó nípa bá a ṣe lè rí obìnrin tó jẹ́ pé ó jẹ́ single mother àti ìyá táwọn single mother ń go through. Eléyìí ni ohun ta fẹ́ gbé wò lénìí. Tẹ bá wọlé obìnrin alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ jẹ́ single mother láyé yìí òun náà ni ìyá wa
4: Ajara.
3: So àwọn fẹ́ wò pé ipa wo ni tí single mother kó báwọn la ṣe lè gbégbèsè ayé wa àwọn tá a jẹ́ single mother lénìí. Nítorí pé a láti gbégbèsè ayé jíjẹ tó dáa ni ètò tí a mú wá lénìí orúkọ tèmi ni Dr. Adétòkùnbọ̀ Abdulsalam.
4: Orúkọ tí tèmi ni Imam Rutọ́dọ̀ Abiola láti ilé iṣẹ́ Imam Travels and Tours Nigeria Limited.
3: Gẹ́gẹ́ bá yín bá wa sọ lọ, Ajara o je arabirin kan ti o je yawo
4: anabi wa ibrahim alayhi salatu wassalam
3: o ti wa jo ngbe gugu ala moto yen a mo pe yawo keji lo je si ibrahim
4: alayhi salatu wassalam
3: mo to wa bi mo o bi anabi wa
4: ismail
3: mo to wa bi mo yi o wa wala wa sele olomo wa ni iwo ibrahim o gbe yawo e ku nle o
4: pelu omo
3: pelu omo kuku o ba gbe yawo ku nle o gbe olomo kuku amo awon ami ko la fe kari nbe ibo to gbe lo kini hajar abi rowo oko e kini wa sele si ismail kila se to lo ba pa ibrahim
4: alayhi salatu
3: alayhi wasallam pe iwo ismail iwo ibrahim o lo se nkan bayi lo fi omo eru bo ngba to so fun iyawo e ku lo fo me eru bo kini omo e kini omo e wa so fun baba e ati pe ipa won ni iya yi wa ko ni pe ze aye omode yi ye pe a fe so awon eto yi ko ba le ye wa pe awa ta n go through single motherhood leni ko kin sa koko ba o se le gbigbe sa aye wa to ma fi reflect ta fi ni diya ta fi ma fi joro ta ma fi lal baraka ta ma fi chache yige ta ma fi chache yori
4: ba ko na ti a se ni ko eyin omo si baba tori pe ajara ko ko eyin ismail si anabi wa ibrahim alayhi salatu wassalam lo fi je wi pe nigba ti olorun ba pa lase to so fun omo e pe ohun ri ni oju ran o wa be lo e pe fanzur ma zataro so fun mi te nkan ti lo ri si alati mo ni mo lai anabi wa ismail alayhi salatu wassalam o anda lohun pe ifal motu marun se ohun ti a pa lase se ohun ti olorun ba pa lase koro le meji ko bi ko hun sa lo o tumo si pe iya e o ba nu e je si baba e pe a baba e o fi wale si bi bayi o fi awa nikan sile sugbon o gba fun olorun ba lati ara anabi wa ibrahim alayhi salatu wassalam o fi je pe ori pa won pare die ni yi bako na nigba ti olorun ba anza wajala to nsoro nipa mi gbe ile nipa mimo ile wa ti a mo si kaaba
3: kaaba gbagbe awon to se orugbowo eto yi awon na imam travels and tours nigeria limited ta ba fe contact wa lara won service ta ni generally ohun na ni
4: a ni eto to je pe a mo si ima fun ni lo ounje nigeria ima fun ni ni ounje ile wa ni e meji lojumo bakan na itoju awon agbalagba
3: ale awon to je pe o je
4: ta pe ni eya eya ara pe ni ja
3: be ni be ni
4: awon ti a mo si pwd
3: to ba ni alugbo o lawon to ni pe ni ja lara e ko won wa awon tin ati wa lori eto yi for the past 25 years ani ba se ma se ani ba se ma gbe kale alawon eto ta se to pe imam travels ta ba ni awon ta re pe ni o perfect ni pa ka ku yo lo si ko wi soro enu a sese ja wole a sese bere ati nse ti pe imam travel and tours awon ni o je ogungo I mean
4: ogbonogbo
3: ogbonogbo
4: ni o lo ka ki a ku yo ni lo si
3: arafa lo si hajj
4: a ma se eto umura to je wi pe e le ma so die die e le ma so wo yin die die to do do pe wo ma pe te ba ti gba form wa ni ele ti a mo si online e kon fill the form wa e ba wa soro ti owo yin ba ti pe pelu ogun olorun ba a ko yin lo bakan na a ba yin se ise yin a je ise ase pe a je itewo gba lodo olorun ba bakan na a ni da yin da gbogbo ima lo ima bo ele ti a mo si eto irin do ikori do si ni le mimo moto tu je pe oloye tu je pe a ma gbe yin lo gbe yin bo tu ma fi bo si rorun
3: gbe yin ba da so lo lilo ro iya la wa ta mo si hajara bo si je ko lo koko je single mother to ko da moto to se wahala lori omo amon tu le gbagbo ti ni pelu olorun ba nitori pe koko eyin baba koko eyin omo e si baba e koko eyin omo e si baba e olorun wa fun lal baraka olorun wa fun lase yege olorun wa fun lase yori ke ba ye so fun awon lo imam travel and tours awon address wa ni nigeria o wa nigeria ani ni okokun ani america ani ni canada ato awon offices wa nigeria awon yi
4: bakan na ti e ba fe kan si wa ele kan si wa lori awon ero ibanisoro ile ti a fe pe yi 080 0033332223
3: 1304 04 bakan
4: na e tun le pe lori ero banisoro eleyi 080 023 23 08 08 42 42 96 96. Bako no ni any awon ti won ba fe pe wa ni United States of America e le pe si ori +97 +97 29 29 17 17 20 20 ẹni tí wọ́n jẹ́ representative wa níbẹ̀ náà ni Alhaji Oyinade Ọ̀ṣun.
3: Àwọn Alhaji Oyinade Ọ̀ṣun, àwọn ló jẹ́ olùdarí ètò Imam Travels and Tours. Àwọn ni tẹ́ bá pè wọ́n, àwọn náà máa gbé kọ̀ nígbà lately. Ó wà ní
4: United States of America. Bákan náà ní Canada, bákan náà ẹ lè pè sí orí +70.
3: Ẹlẹ̀ pẹ̀lú +70 97 97 71 71 08 08 16 16.
4: Alhaji wa Afsad Seko ni wọ́n á gbé ìpè yín wá dẹ̀ dáyín lóhùn.
3: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bá yín bára wọn sọ lọ, ṣe rí ọ̀rọ̀ àpẹẹrẹ ta fẹ́ kọ́lé ní nípa Safaa Timoruwa, ìtàn ńlá tó wà ń bẹ̀ nípa báwo la ṣe lè kọ́ lára àwọn ẹ̀kọ́ ńlá tí ànábì wa Ibrahim
4: alayhi salam
3: ajara anabi wa Ismail kila won eko ta fe ka ta fe ko be ati kini wahala ti ajara se laarin Safa ati Maruwa to wa di itan leni to wa di ola leni to wa di awon ko to pe abi to odo na lodo Olorun ba ta ba wo awon igbesi aye yi ta ba wo awon nkan ta awon arakunrin awon iro meteta ta so yi Ibrahim Ismail ati ajara ta ba wo nkan to se baba omo ati ya ba ta ba wo nkan to se ta ba wo filometo to surround won e ri pe Olorun ni awon ami ko leleyi ta fi le keko ta fi le wo pe ta ba oje single mother ni o won go through pains o yo wa bajo en ni o yo won fun lounje ni o yo won fun ile to ma gbe ni o yo won fun loro ni o support en ni iwo to Olorun be persistent consistent ma ye ma gbo ọ̀nà àlà fún ẹ wà á ṣàṣeyẹ wà á ṣàṣeyẹ ẹ wo ohun tí ajára rí láàrin Safa àti Maruwa tó wá di ọlá tó wá di iyì tó wá di ògo fún ajára lẹ́ni tó wá di pé gbogbo àwọn awo tábẹ́rẹ́ sí mẹ́kà.
4: Tí a bá lọ wo inú Quran 2:158 nínú Súrátù Bákórà níbi tí Ọlọ́run bá ti sọ̀rọ̀ fún wa pé iná Safa wà lè Maruwa tàbí ṣe àìrí láì dájúdájú Safa tí a ń sọ yìí àti Maruwa tí a ń sọ yìí nínú àwọn àmì kò wá ṣe àmì ńláńlá. A rí pé ajára nígbà tí gbogbo èyí tí wọ́n gbé dání ní omi ní oúnjẹ tí ó tán ó wá ń lọ ó ń bọ̀ láti Safa sí Maruwa kó tó di pé Ọlọ́run ó ń pe Ọlọ́run ba lẹ́ni tó nígbàgbọ́ pé Ọlọ́run ba kò ní fi àwọn sílẹ̀. Kò sí omi mọ́ tó wá mu tó wá fún ọmọ ẹ àti ara yí pé Ọlọ́run bá fún ọ lómi yìí náà ló jẹ́ pé àwọn tó wá ń kọjá lọ tó jẹ́ arìnrìn àjọ wà wọ pé ẹyẹ ń fò lókè dájúdájú omi tẹ́yẹ bá ti ń fò dájúdájú omi wà ń bẹ̀ àwọn náà wá bẹ̀rẹ̀ sí wá ló wá di wípé gbogbo wa náà ló wá di pé a fẹ́ lọ sí mẹ́ka lẹ́nu.
3: kájẹ wá wò káwọ wúrú ìyà tó jẹ ajára tóbi ń jìyà tóbi ń sáré káàkiri ẹyin tẹ jẹ single mother lẹni tó kọmọ tó jẹ kẹtó sanwó school kẹtó sanwó ilé gbogbo ẹ ló ń jẹ nígbàgbọ pé ọlọ́run bá lè ṣe fún yín ọlọ́run bá tó ṣe fún ajára ó lè ṣe fẹ́yìn náà ẹ túmọ̀ ọlọ́run ẹ dìmọ̀ ọlọ́run ẹ má lùsì ìgbàgbọ́ fún pẹ̀lú ọlọ́run bá
4: ẹ má sọ ìrètí nù
3: ẹ fi
4: ìgbàgbọ́ yín rọ̀ mọ́
3: ọlọ́run bá ká bá gbàgbé àwọn tó ṣe olùgbàwọ́ ètò yìí àwọn náà ni Mom Travels and Tours Nigeria Limited.
4: Pẹ̀lú ògo Ọlọ́run bá nínú àwọn nǹkan tí a ti sọ fún wa yìí a ti sọ nípa kíni súrà wo ni Ọlọ́run bá ti sọ̀rọ̀ Safa àti Maruwa irú àyà wo ni a ti dá ẹrúpọ̀ ilé pẹ̀lú ògo Ọlọ́run bá
3: tí a bá ti ṣí. Ẹ ti máa rán wọn létí again. Àwọn àyà wo ni
4: Okay, Quran 2 Quran Surah Al-Baqarah verse 158.
3: Quran 2 verse
4: 158.
3: Ìbẹ̀lẹ̀ náà bá ti sọ ní Korean.
4: Bákan náà a ti dárúkọ fún yín àwọn olùgbọ̀wọ́ ètò yìí eléyìí tó jẹ́ Imam Travels and Tours Nigeria Limited.
3: Imam bá tún ká tí wọ́n náà wọlé sí again. Okay. Nọ́mbà wọlé lè pè sí. Okay. Afẹ́kẹ́ iná kẹmọ nọ́mbà yìí dáadáa.
4: Tí ẹ bá fẹ́ kàn sí wa.
3: Ní Nàìjíríà nọ́mbà tẹ̀lé pèsè kíákíá.
4: Ẹ lè pèsè orí
3: 080 033 33 22 23 13 04.
4: Bákan náà 080 023 23 08 08 42 42 96 96. pẹlú ọgọlọrun ba ti a ba ti ṣi ẹrọ ibanisọrọ nọmba ti ẹ ma pè sí láti lè dáhùn ìbéèrè wa náà ni 0706 316 1916
3: so ẹ tọ́ fẹ́ pè wá ẹ pè wá direct ẹ̀bùn tí wọ́n lẹ̀ rẹpẹtẹ agbé wá ni bákan náà a tún máa sẹ́ndì owó sí richard card ẹ tún fi pè wá.
4: Bákan náà a ní Quran ní ilé agbára lénìí tí a máa fún yín a ní Quran tó jẹ́ pé òyìnbó ni àtijọ́ jẹ́ pé lárúbáwá àti òyìnbó rùwárì kò ń ṣe ti ilẹ̀ yìí o eléyìí àti òkè òkun láti gbé wá.
3: Tábà gbàgbé àwọn tó ṣe olùgbọ̀wọ́ ètò yìí gbadé àràfá àwọn náà ni Imam Travels Nigeria Limited. So ìjà ṣe ṣe gbogbo ètò yìí ẹ jọ nítorí ọlọ́run abẹ́kẹ́ recommend wa.
4: Kẹ fọ́fà wẹ̀yàn kọ́ wá sí kẹ́ ẹ̀ lọ́wọ́
3: wá kí a mú ilé ẹ̀jọ́ àjà tí ó múra kẹ́ ẹ̀jẹ̀ ẹ̀jọ́ wá wò

0: ada gerombong kok apa aja orang tuh siapa gua makan mas orang tuh siapa gua Muhammad deh alaikum salam kau apa nih gua Muhammad rumah gua batu tuh gua abang batu abang batu apa yang terjadi abang Sheikh Muhammad Mustafa Adeni Abdul Qadir Allah wa asya alaikum salam alaikum jafuwa
1: amin
0: baba siya tu tawanda de Allah wa asya wa
1: amin
0: baba fa kwa alaik bia wun jono long eh na tolo tine lukun jiwa kushu baba di lo wa duwe ta jang lo ta jang bo ta jang jisya lo ka ti tuna ti lo Allah wa asya wa
1: amin
0: baba wa fa da Sheikh Adam Abdullah Al-Amin Allah wa asya wa na baba la jya baba wa wala jya Kau apa? Jadi jangan ikut orang muka. Salukun salukun jemua.
1: Amin.
0: Ubu musuba kata Allah Taala. Bismillah keluar Allah. Bapa apa? Bermudirul merkaz.
1: Allah
0: Taala. Bapa Nabi Sheikh Muhammad Habibullah Adam Abdullah Al-Amin.
1: Allah
0: Taala. Allah maha barannya. Salah.
1: Amin.
0: Ubu mata orang follow jangan albarca.
1: Amin.
0: Nukia muara yang kal barca nanti beri.
1: Amin.
0: Kalau mana madu kau follow beri awak cuma na. Allah kubasuh bapa. Bapa gua lah Allah kubasuh bapa.
1: Amin.
0: Bapa saya kami yakin jadi Allah kubasuh bapa.
1: Amin.
0: Bapa lau ni Allah kubasuh bapa.
1: Amin.
0: Allah Nabi Muhammad. Enjang tu boleh tu ya dalam kalau kau hidup mu, kalau kau juga berapa, kalau kau berapa, atau atau Allah kalau mau tak jadi satu na, Allah abdallah mali mali, dunia bakal Allah bahas semua, Allah Allah Allah kuwata, Allah mibi asyku, enti mibi anak Muhammad, Allah Allah, apa ni jaga ni pasti dia na jalan tu jalan, tu bi سورة الفيل يا لم ترى كيف فعل ربك يا صحاب الفيل أنا عارف أنا وش أنا ما من لا يملا ما كفدو من واتاوي ما مع سليبيت ما كل كأو نفس سليبيت أنا أنت إن بعد شنك كفون بيجي بيا من يعملي دارا يا بين كان كان جاب سليبيت ما أنا بيجي ما تبغى تني في دارك مين يشيل لا لا لا أنا أفيني ما هني ama si wa sento no ba won si wa
1: Allah
0: wali bo bo gbagba ko la won ti anabi muhammad
1: sallallahu
0: alaihi wasallam isani ki o tun mo ojo lati na fere ti eyan ko si nto buru nbe eni ti yan won ti nbo bo ba la anabi muhammad
1: sallallahu alaihi
0: wasallam bo bo to ba ka itu du to ni bi tan wa anabi muhammad
1: sallallahu
0: alaihi wasallam ya mo ko won ba lo gba anabi muhammad kale eni ore ni oga re ni ọkọrẹ ni fáwọn ìyàwó ẹ ẹmẹrẹ ni nílùú kó tó jẹ ànábì ni wọn ti ń ka ṣe àtọ̀bá eléyìí máa lóòótọ́ ìtàwé kọ́kọ́ fi mọ́ ní ẹgbẹ́ àmúhìn ẹni tó yàn fọkàntán ẹ sọ fún mi tá ló ṣe fọkàntán mọ́ra ẹ kò sí ẹni tẹgbẹ́ sọ mọ́ra ẹ bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ó ti ń gbàgbà ẹ ìgbà tó máa ṣe kú sí ẹ tó máa ṣe tó bẹ́ẹ̀ ṣe lò mọ́ ẹni tó ń bá sọ pé o kò fọkàn balẹ̀ sí inú ọ̀dà ti ẹ tẹ́lẹ̀ àmọ́ ní wa muhammad tí wọ́n bá mú funfun lọ́wọ́ kò ní pa ọ̀sán gbà ibi tí wọ́n fi sí lọ́wọ́ di dúdú funfun náà ni ó da padà fún tọ́ wọ́n bá mú dúdú lọ lọ́wọ́ kò ní ilé ológun lójú òfúnfún ó sì máa da padà fún tọ́ rẹ̀ kó tó di àgbẹ̀bí ọlọ́ ọlọ́run ti fún àwọn ọ̀wá rí àwọn ọ̀wá tó yàn fi báyìí ṣe lọ́ba tó ní ló ti fi kẹ ó ṣe ládarí ìlú ó ṣe ládarí ilé ó ṣe ń bàbá rí ó ṣe ní ìyẹn rí ọ̀rẹ́ ẹ̀ lẹ́yìn tí ìyàwó kọ́kọ́ gbà fún òun gbà tó tí ìkìláde lọ́nà wọn mọ̀ láìka sí lẹ́yìn tọ́rẹ́ ìyàwó ẹ̀ tó sáré lọ́lé tí ìyàwó gbà fún ẹni tó tún gbà fún ṣe kéjì òun náà lọ̀rẹ́ òun ṣe ìmọ̀ abúwákẹ́ nínú tó sì ń kọ́kọ́ láti rí èèyàn tí ó fi hàn ṣe ẹ̀sìn lọ̀rẹ́ wa gbogbo aláṣọmọ ṣe ọlọ́gbọ́n wọ́n ti gbé wà sí lágbájá wọlé wọ̀dọ̀ ìyẹn méjèèjì òwe àdéta wà sọ pé àmì kò máa ń ṣèyàn rè bó bá sọ́wọ́ ẹ̀lọ́dà nílàkàì wọ́n á ti wá gbé ṣe ìgbélé ìlú ní lágbájá ìgbẹ̀dẹ̀ mẹ́mọ̀ mọ́ kò ní kóòtù ní wọ́n jọ ń pa àwọn ọjọ́ ń wọṣọ kan náà lọ́jọ́ ń ṣe gbà ní ṣé òun mọ̀ pé òun mọ̀ fún òun gbàtọ̀rẹ́ gbogbo ẹ pátápátá lọlọrun ọba ti fún ànábì wa muhammad gbogbo ọrọ yìí táwọn afáwa ti kéwù tipẹ́tipẹ́ lọ́dún tó tipẹ́tipẹ́ tó bá kà á tó bá àmì ìdílé àmọ́ ìwé ní gbogbo tó fi yìí làwọn àgbàlagbà làwọn àgbà pé ìròyìn náà mọ
1: ọpọ
0: ọdún tẹmí kan lè sọ ìròyìn mohamma ọpọ ọdún tẹmí kan lè sọ ìgbà kásọ di ìwẹfà wọn tó ń fẹ mohamma tọrọ ha. Wọ́n fi wo gbogbo ẹ̀ lọ́tún lóṣù wọn ó jẹ́ jẹ́ kàn pàlú ẹ̀ náà lẹ́nu kan lọ́dà wa Yorùbá àfúnṣọ́gbà ìròyìn ẹ̀ pọ̀ gan-an. Ìròyìn ẹ̀ pọ̀ nínú ìròyìn ìròyìn ìgbà tó ń jà ó wà mẹ́. Ẹ̀mí kò ní mú nǹkan kan ìjà tó ti lọ ìjà tẹ ẹ̀ mọ̀ yìí ẹ̀wọ́n ló jà. Ọmọ àwọn bí Adamu wọ́n kì í náà gbogbo ẹ̀ tó bá torí ìyàwó ni wọ́n ti dá bẹ̀rẹ̀ ibi tó bá kù sínú ẹ̀ ní kálukú ọmọ wa. Ìjà tó ṣe pé ó tó ń jà ó ń sá. Ó sá from one state to another state. Tí o ṣe ní kékeré mọ́tò tó bá rìn tó mọ́tò gba mọ́tò gbà ló dé ń sìn tó bá máa rìn láti fún 5 hours. Bí kí èèyàn sáko lẹ́kọ̀ọ́ kó gbàgbó já lọ. Wọ́n fún àwọn ọba náà láti já. Ó yẹ máa da kọjú sí wọn. Ó yá ìwọ náà bá wọn jà. Wọ́n pa yín ó lè ní ẹ̀ pa wọ́n. Táwọn ọ̀gá bàbá wa tún sìn. Wọ́n wá yọ ibi ẹ̀mọ́ bá ti ń gbé fídíò lórí íńtánẹ́ẹ̀tì káàkiri. Ibi tí wọ́n ti ń bá wọn jà kọ́ pé ẹ̀yin náà lọ bá wọn jà padà. Ibi tó ti pa owó kò ibi tó ti pa kọ́ pé ẹ̀yin náà má kàá gbé ẹ pa wọ́n. Ní ọmọ àwọn mú. Ní gbogbo ní orí ilẹ̀ kan máa ṣàlàyé fáwọn lásìkò. Torí kò gbé káwọn kan gbé nílé ń sìn. Lọ́ọ̀ ń takọ̀ àrẹ Muhammad. Àwọn àbúrò ipa ọmọ ma fi ṣe torí ẹ̀dọ́ muhammad.
1: sọ̀rọ̀ báyìí ọ̀tọ̀lá.
0: Àdìsí kan ẹ paánú lẹ́nu ìmọ̀mù òòlù. Ṣé ikú pa ara mi yẹn dídé pé eléyìí èdè ẹni ìmọ̀mù wa. Ọ̀rọ̀ yẹn ti máa ń pẹ́ nǹkan mi sọ. Báwo ni gbogbo àwọn nǹkan mi tó ṣe wípé lẹ́nu kálukú ló ń sọ pé àwọn nǹkan kan wà tó ṣe wípé bẹ̀rẹ̀ ìfù gbolẹ̀ àlẹ́ ìpanà bí lè gbà gbogbo táwọn ti sọ pátápátá. gbogbo àwọn tó ń kọ́ wà ní western world kankan tẹ́lẹ̀ mi bá máa lóun bá ẹ̀ sábàá yìí tó máa rí tó máa ní tó rí kò ṣe pé wọ́n ń gbà mọ̀ ń gbà pẹ̀lú làákàyè ni. gbogbo àsìkò yìí ọ̀rọ̀ àmì mọ̀ọ́mọ̀ ni ìwé mi là máa fẹ́ bí alẹ́ àmọ́ ọ̀rọ̀ bí sọlẹ́ alẹ́ mohammed pọ̀tẹ́ yìí ni fàdà sí sọ́tí yìí mohammed sin.
1: Sọlẹ́
0: alá mọ̀ọ́mà
1: sọlẹ́ alá mọ̀ọ́mà
0: alá mọ̀ọ́mà yàrá bí
1: sọlẹ́ alá mọ̀ọ́mà
0: ọ̀tẹ̀ yìí di fàdà sí
1: sọlẹ́ yìí mọ̀ọ́mà
0: ọ̀dẹ̀ ọ̀nà bí yíyá áfíríkà pàgùdì ní máa ń sàmì fọ́tì ló ń wà fàkàrí wà só ó dẹ́bí ń
1: lọ.
0: Àwọn àṣàrò máa ń yọjú níyàwó bí táwọn àdòdì pàálà ọ̀fà ìdí lè nà bí i Muhammad. Màdì òun kà á sá àrídé kan máa yé lè sọ ìlú àti aláàbùnmọ̀ yà ọ̀ bí e.
1: Sọlẹ̀ àdá Muhammad.
0: مدعون على الإسراء لم يكد حقه شهي الإمامي يعلم الله صدقه وعن سوى المختار لم يفعقه تبلج إسماء الحقائق فوقه وطاهم على أفواء مسك بالله ولا هم يا ربي
1: صل على محمد سيدي سعداتي نبي محمد نبي على كل الأهم مقدم وفيه كتاب وهو أسمى وأكرم
0: صلى الله عليه وسلم
1: وزوج هو والنبي نازم على ليلة الإسراء والناس نوم
0: Allah fa ba ba كان الخلق بموت بعيد فما النجم إلا راكب أم يبعيد فأما من استعصى فناب من صائد بباطهم قد ولفت باتباعي من جمهور الله الآية الصلاة ما يا ربي وكان رسول الله لا يتشعص سباتهم قد ولفت باتباعي سباتهم قد ولفت باتباعي وجب رسول الله لا
1: يتشعص
0: اللهم يا ربي
1: صل على محمد وشهد سادات نبيه محمد حرى كل مجد وجلالته وجاء بآيات بعد كل قولته فمن جاك في فوائد دلالته أبن حكي تقو بعد ألف دلالته
0: اللهم يا ربي
1: صل على محمد
0: على أحمد من ربي صلواته لقد أدمت في خلقه بركاته لقد بارت شمس الدهى معجزاته مرائنه لا تكدي وإباته فآياته شعب وعن ملؤه صوب نراه ويا ربي سيدي سعداتي ادعو بماله ادعو بماله ادعو بماله ادعو بماله
1: اسأل
0: والوكم
1: ادعو
0: بماله
1: Amen.
2: Islam lagbada imata musulmi kidi mami tarku
0: in tí o kan kò bá dàsí ẹwọ́ gbogbo ọ̀rọ̀ má dàsí ó lè gbé ọlọ́run má dàsí wọ́n lè fún elépo tó ní bọ́m̀bẹ̀ kò kẹ́ ẹ̀ kò kẹ́ ẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ sí anábẹ́ òfin ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ Tọ́jú àìtẹ́lẹ̀ lónìí, inú ilé ìdíkọ́ lọ́wọ́ gbọ́ta pa pèrè ní ẹ̀ tí ó lè lè kó àwọn àgbọ̀ sórí kìíní ẹ̀. Ẹgbẹ́ ẹbí tó ti wà lárẹ̀ pé àwọn owó ọ̀mù sí àgbọ̀ tútù akọ̀ tó bẹ̀rẹ̀ sí ní tútù kútù máa ṣe pé fún àwọn èèyàn kí wọ́n máa bú ọba kí lọ́ba ṣe fún un. Ẹ kò rí ìyàn gbúná, àwọn kò wá fún iṣẹ́ ẹni gángan pèlú àtìkọ́ tó ga náà ní ọmọ ara àti tó bá gbọ́ mọ àdé mo pàdé ọba ọba wa lójú gbèsè ń fún yí ẹ máa ládàá mọ láàárọ̀ ọ̀tọ̀ mo pàdé wọn níjọ sunday wọ́n ṣe ń jẹ báyìí nínú ọba dùn mo bẹ̀rẹ̀ mo bá ó ń náwó máa fún òkè ọba yẹn wọ́n fà nígbà tí wọ́n fọ́ pàdé bàrà kan sọ ọba náà lè ní àfáàní mú ọba ọpàá náà bá ìtú ni wọn lù òfò orí jùlù lè ṣe ọlọ́mọdé ọmọ àpàrà sí ọba dáadáa inú wọn tún ara wọn bí ọmọ mi dáadáa ọmọ aláwùn ìyẹn náà ọjọ ìjókòó báyìí làwọn náà ń kí ìrẹlẹ gbogbo níláàbí bá ń kí gbogbo bá ń kí níbi àti àtàwà bẹẹ náà làwọn ń bá wa ṣe pè wá ẹlẹmí àmírí nǹkan kan kọ àmẹ́bí tọ́lọ̀ wọn sí wa ọlọ́run sọ gbọ́n náà kàánù pé láńtà àléhùn ìṣòṣọ́ àmọ́ máa lọ sáwọn èèyàn nǹkan àwọn fún ẹ ni kí wọ́n sọ fún gbogbo ayé ìwà rẹ lórí ìwà lórí ọ̀rọ̀ ọlọ́run ọgbà ó rè lọ́wọ́ ju ọlọ́run ìpè kọ́ lórí tó bí sí pẹ̀lú yìí olóyè ti gbàgbé nígbàdàn ó ní gbogbo tó bá ń bú ọba ó ní àlejò pa ó tọ̀ ó ní torí pé ọlọ́run kúrò ló tó fún gíga gbogbo kẹfẹ́fẹ́ mahama múra nípa dání ó bá kí ó pàdé kẹfẹ́ yìí lọ́nà ní wọn bá lẹ́yìn rẹ̀ ó dé mọ̀dí náà ìṣubú ní kọ́kọ́ ló bá ń bẹ̀ wọ́n jọ ṣàgírímẹ̀ntì ó ní tó bá tó ká máa gbé bàlá sí ara ẹ má gba ọ̀tá láyò ní wa lóyè o ní ẹ má sílẹ̀ fún fọ́ta wá bá wa o ọlọ́ta ń bi ta ti ń bọ̀ ká tó sáwájú o àmọ́ gbogbo ìlú láti dominate kanti wọn ti bí mùsùlùmí nígbà yìí tẹ wá gbára àgbì òun lẹ lẹbi tó bá ń sọ ọdún islam ara ní islam wọn lè gbá gbé lọ́wọ́ bá tán ara gbé ẹ̀kọ́ lẹ́gbẹ́ lọ́wọ́ náà gbà tán wọn gbà tán balẹ̀ máa fún wọn gbà tán àdéhùn wa rèé o ọ̀tá ń lé wa o mẹ́jọ gbára ń yọlé wa bá wa o wájú àdéhùn làná ti ń tọ̀ ara ti rà kù lẹ́yìn kí kálukú máa lọ́wọ́ ẹ̀ a ti pọ̀ kí n lọ ìlú yẹ kúkú ni lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ wá ń ṣe àtọ̀pọ̀lọpọ̀ ilé bàbá ilé ilé ìyá ilé ni ọmọlọmọ ń gbọ́n bẹ̀ méjèèjì náà ló máa téèmù pé ọmọbìnrin ọlọ́mọ àti àlékún tí àlékún jọba àmọ́ àmọ́ àwa náà lágbára lọ́jọ́ sunday yìí àwa jàmọ́ iyọ̀ tó sún àdá àánú àmọ́ àti mọ́lí ìgbà bíi tiwa náà ni board of conference Ọlọ́run Muhammad Bàláyà Ilọ́lá Muhammad Rasulillah ẹgbẹ́ ìṣòro ìgbàlódé tó yí ọlọ́mọba àṣàlékún dáadáa fún wa ṣàlékún àmọ́ ọ̀fun àtàwọn àtàwọn gbogbo tó ń bọ̀ ní mọ́nà àbúrú sẹ́ni kankan lọ iṣẹ́ ìṣọ́ àkómọ́ adá fún àjẹmíjọ́ alájọ́ ara ọlọ́run ṣe fún wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin alhamdulillahi rabbil alamin.

0: ìpèsè ọ̀nà maghreb ní ẹtẹ́tí sí yẹn mùsùlùmí lákùnrin lóbìnrin ẹ jẹ́ kí a tara ṣàṣà dìde nílẹ̀ lọ sí mọ́ṣáláṣí darapọ̀ mọ́jọ̀mọ́ láti kí ọ̀nà maghreb náà ìrùn jọ̀mọ́ ní kíkí lọ́lá ju ìrùn àdákí lọ ó sì dára kí a kí ní àsìkò rẹ̀ kí ọlọ́run gbà ní ìjọsìn fún wa àmì ẹ̀rọ ọlọ́run ọba tó fi ìpèsè ìrùn náà sọrí àwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n ti papòdà kí ọlọ́run san ní ẹ̀san rere àlékún árísìkí àti àlùbáríkà lórí iṣẹ́ rẹ̀ láàdá tí ń bẹ nínú ìpèsè ìrùn náà kí ọlọ́run fi ṣe okùnfà àlékún àforíjì ìkẹ́ àti ìyọnu rẹ̀ fún àwọn òbí méjèèjì náà kí ọlọ́run sì fi wọ́n sí àlùjọ́nà firdaus lálìkìyámọ̀ aláhùnmọ̀ àmì wàjẹsáhùn bí mọ̀ sọ bàrùn jannatan wà ríró.
1: Allahumma ajirna min annar. Allahumma ajirna min khizyi annar. Allahumma ajirna min kulli amalin yuqarribuna ila annar. اللهم

0: 92.9 ifesowapo bo se ngbo yen o de ni ni problem
1: sami now Bont FM 92.9

0: Blunt FM 92.9. Ifesuwapo kari aye.
1: Bẹ́ẹ̀ni ilé-iṣẹ́ Bond FM 92.9 ìfẹsùwapọ̀ kárí ayé bí aago méje àbọ̀ ṣe ń lò tó tẹ̀ tí ń kọjá ìṣẹ́jú wíníwíní ẹ̀ka lọ sórí ètò tí ọpọ́n súnkàn ìyẹn ètò àjọ ẹ̀sán ọlọ́run ìjà kẹsàn-án rẹ o àbọ̀dúnú.
2: Bí ìgbàgbọ́ rẹ tilẹ̀ kéré bí woro mọ́sádì, ìwọ yóò pàṣẹ fún àwọn òkè pé kí wọ́n ṣìdùn wọn níbẹ̀ jiyàn. Ó ti pẹ́ tó ti ń gbàwẹ̀ gbàdúrà. Síbẹ̀, ogun ayé rẹ ya odò adágún tó bá kú díẹ̀ a sì fà díẹ̀. Bóun sì darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹni àmì òróró Ọlọ́run nínú ìjọ The God Grace and Power Ministry 11 Agbomeji Street, Off Bakare Street, Alapẹ̀rẹ̀ Ketu, Ìpínlẹ̀ Èkó. Ìwọ náà gbéra lẹ́ni kó wá pàdé Jésù Olùgbàlà tí ọba kò ṣe ohun tí bẹ́ẹ̀ ṣe gbogbo ogun ayé rẹ.
3: We worship you once again for today.
4: I am the Lord of the Lord.
3: The man that you for making today to come.
4: I am the Lord of the Lord. The
3: share of bless.
4: I am the Lord
3: of the sharing the hearing from the living God.
4: I am the Lord of the Lord.
3: You are breaking the bread of life.
4: I am the Lord of the
3: Lord. You are the
5: for call.

0: bí ma ṣe ń kàyé fìgbà tàbí fún ikọ̀ liverpool sínú àwọn ilé kan pé alexander isaac náà lójú sínú àwọn tó fi di 1-0 ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ta ló ṣe bẹ́ẹ̀ ta ló tari bọ́ọ̀lù sí isaac náà tún ní liverpool ló ṣe ìrànlọ́wọ́ àkọ́kọ́ bá sì wò dáadáa wọ́n tagbá bọ́ọ̀lù tán díẹ̀ náà ló kùn sínú ikọ̀ míì ẹlẹ́ẹ̀kejì náà gapo ló tún ṣe àsíṣì lẹ́ẹ̀kejì fún alexander isaac ẹni kó yàtọ̀ yàrá àrá isaac ojú bọ́ọ̀lù méjì sínú àwọn gọ̀rí gapo náà ṣe ìrànlọ́wọ́ méjì àsíṣì méjì fún isaac ọkọ̀ ìṣẹ́jú mẹ́fà ni ẹlẹ́ẹ̀kejì ìṣẹ́jú mẹ́sàn-án ni 2-0 láàrin liverpool àti ipswich town báyìí makalista ti gba yellow card bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí live and direct mo ń sọ fún ipswich lọ pápá ẹjẹ́ ń dẹ́ka kúrò ọjà iléeṣẹ́ tó ṣe nígbà ètò ìbí health media ká tún máa padà bọ̀ ká máa ṣí ojú òpó lẹ̀ fún ìbéèrè àti ìdáhùn lọ́kọ̀ọ̀kan èjèèjì máyì kó ń bẹ̀ o bond 909 náà láṣùwà.
1: Oró wa o. Ẹ jẹ́ fún mi níláàjì ìgò. Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, oró power oil ni mò ń rà. Pàápàá jùlọ wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90ml power oil tuntun 300 naira péré ni owó rẹ̀ ò sì fani lápò ìyá.

ìjábọ̀ padà sórí ètò sport pepper brazil ṣe bọ́ọ̀lù fẹ́rẹ́ lọ́sùn wà náà 2.9 pẹ̀lú ọmọ yìí mr legi yìí ti ní ní báyìí ẹ̀yà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ o 070-6316-1916 gbogbo olùfẹ́ eré bọ́ọ̀lù lápapọ̀ lọ́kùnrin lóbìnrin lọmọdé lágbà tí báwọn bó ṣe ń lọ tẹ fẹ́ dáhùn sí ìbéèrè tẹ́tí fẹ́ jẹ ẹ̀bùn lọ́pọ̀ yanturu ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹni kẹ́ẹ̀kọ́ sí 070-6316-1916 ẹ tún pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ ń ṣe bákan wà yìí 070-6316-1916 náà lẹ́ fi lè dá sí àì ìbéèrè láṣálẹ̀ tòní lórí ètò sport papa brazil.

0: Oriri asori ndelara like mo arambara ni tata ileke onboko jokwe tu belu apoti obo to mo kolo media concept o kanilu ele yi omo
1: won pe irin isapo kan ni ile simbo igbomi
2: omo paratata
3: oro kan ni ms samuel adedoyin ba gbogbo awon eyan ni moro wo pe ada ki ele ma fi owo si eto omo kwara atata arida lati ba won soro abi lati gbo abi lati taja yin olorun olodumare a fun yin se e ma so wa se jere won omo kwara atata gbogbo eyan e je ka gbe won ni ero soke owo na le ma gbo ke si oluwa gbe yin ga le kan si oroko mi ni prince samuel adedoyin
2: omo kwara tata
4: eni eje ni wa
5: bẹ́ẹ̀ ni o ọmọ kwara tata ẹni yìí ẹni ẹ̀yẹ ni wá bàbá wa friend samuel adédoyin náà nìyẹn mfr bàbá olóríire kọlọ́run kó túbọ̀ jẹ́ kí ẹ̀mí bàbá ogun kálàáfíà ara tó nara já kọlọ́run kó túbọ̀ bá wa ṣe fún ọ bíbí abi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ọba náà wa ni akọlọ ó mọ̀ dàbí bó ti ó ti fẹ́ máa rẹ ara mọ́lẹ̀ àbí ti bá ó ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ní ó kéré ju ètò bíi mẹ́rin márùn-ún nílẹ̀ ilẹ̀ ìsàjú ìlẹ̀ nígbẹ́ta àwọn pé àmà lálejò fún wíìkì òun ni kò ó dàbí pé ọ̀pọ̀ owó ẹjú oníbọ̀ kò rẹra náà ó kà jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn ìṣesí ọmọ ènìyàn ó máa ń fẹ́ bí ìrẹ̀wẹ̀sì ọkàn ẹ sọ̀rọ̀ pé ẹlẹ́rara náà ni gbogbo wa nígbà tí a bá po ètò yìí papọ̀ tá a bá wò pé in the next 4-5 weeks agbègbè tá a fẹ́ lọ nílé yìí tó bá wá dágbègbè yẹn àwọn èèyàn tó yẹ kó wá báyìí ń sọ̀rọ̀ tó gbé wá ń yí yín báyìí tí wọ́n yí yín báyìí tí wọ́n yí yín báyìí yóò wá máa káàyàn lára a sì fẹ́ kó dàbí ẹni pé agbègbè kan ni ètò wọn ń fẹ́vọ̀ kò fẹ́vọ̀ agbègbè kan àwọn ẹ̀yà kan ló mú kò máwọn kan àwọn ẹ̀sìn kan ló mú kò máwọn kan wọn rántí gbà tá a sọ pé ó mọ̀ yẹ ká gbé àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tó mọ̀ jọmọ kwara náà kámọ̀ gbé ọwọ́ bàbá mi alájọba jíde àkànbí ọlábànjí wọn bá fún mi ní nọmba ẹnìkan wọn láwọn ní olórí --- philip dikal nígbà wàá pè wọn wọn wò pé ẹni tó pè ní olórí --- pé ọ̀nà rè láti túnṣe àfihàn àṣà àti ìṣe agbègbè yẹn gbàgbà ẹwò tó wá múnú mi dòjú sí àsìkò tí a bá yẹ fi wá ṣakọ sí àsìkò yẹn náà ni bàbá wa prince samuel adédoyin gbàgàdàgbàgàdà ní wáṣílẹ̀kùn ọ́fíìsì wọn lẹ̀ fún wa àsìkò yẹn bàbá wa matthew jọláyẹmí gbàgàdàgbàgàdà ní wáṣílẹ̀kùn ọ́fíìsì wọn lẹ̀ fún wa àtàwọn

0: kanka kanka kanka kanka mìíràn so ìyẹn náà lásán kì í jẹ́ kí ohun tó jẹ́ ìrẹ̀wẹ̀sì ọkàn kó máa bá yẹn ìyẹn máa ń ṣèyàn lákin nígbà tó bá bojú wẹ̀yìn lórí àwọn bàbá wa Alhaji Rasheed Opeyemi tó bojú wẹ̀yìn torí àwọn bàbá wa Komorodin Babatunde Yaya Banuso ti ìlú Sanmara tó bojú wẹ̀yìn torí àwọn olórí ọ̀dọ́ ẹgbẹ́ onípákó lára àwọn Sanmari Ọlọ́lá ìpínlẹ̀ Kwara. Alàgbà Ali Ibrahim gbàdúà tó bojú wẹ̀yìn torí Alhaji Lukman Gàrù Alhaji Lukman Gàrù tó bojú wẹ̀yìn torí Alhaji Lukman Shitu Zangalo tó bojú wẹ̀yìn torí àwọn Alhaji Ahmed Saro Alága Amato torí Kamrate ọ̀rẹ́ mi dáadáa Kamaliddin O Aila Deputy Chairman NATO ní ìpínlẹ̀ ti Èkó tó bojú ẹ̀ táráwọ̀ yẹn bẹ́ẹ̀ àwọn àti tájìdé sàn ni àwọn odidi olóyè ìlú yóò wò pé kí nìyàn tó fẹ́ kọ́lọ́hún kò ṣe fò àṣejù lọ́lọ́hún kò fẹ́ adúpẹ́ púpọ̀ ẹ̀ tí a ti dúró ti wà láti bi ọdún méjì torí ọjọ́ Sunday lètò yóò pé ọdún méjì gérégé tó gorí afẹ́fẹ́ ìdí nìyẹn tá a fi máa ṣàmì ọdún méjì yẹn lọ́jọ́ tètè gbogbo ẹni tí ẹ ti dúró ti wà àìrójú àìráàyè ọlọ́run ò ní gbé bá yín gbogbo ohun tẹ́ ẹ ní ní dúkìá kò ní parẹ́ lójú ẹ̀mí tí bá tún pàyìndà tán kò tún ní parẹ́ lágbára ọlọ́run Olódùmarè ẹ ní sọnù tọmọtọmọ ibi àkókò bá dájà rẹ̀ sí lọmọ ẹranko tó kù tí bá nà ẹ gbogbo ohun tí ẹ bá gbé kalẹ̀ lówó ọmọ aráyé wọn mọ̀ bá yín nájà àti ní ní àná pé ní àná jèrè ni tewétagbà ni wọn sọ pé ó ń péjú wòlíì ní tẹrútọmọ ní bá wọn pé wa lágẹmọ àwọn àgbàlagbà yorùbá ni wọn sọ bẹẹ àtọmọdé àtàgbàlagbà tí wọn ń bẹ lóde ilẹ yìí ni wọn máa fòrè máa fi tayín lọrẹ ọwọ Alhaji Rasheed ọpọ ẹmí enterprises nigeria limited ọba Komorodin Babatunde Yaya Banuso ti ìlú Sanmara ọlárẹwájú yín kò ní dọlárẹ yìí honorable Sọ́ọ̀lì Ọláwálé Jimo ẹni mọ àpàdà sí burúkú lágbára ọlọ́run Olódùmarè lẹ́ẹ̀kan sí Alhaji Lukman Gàrù Alhaji Gàrù tẹ nigeria limited ọkọ csp maria Gàrù ẹ mọ àwọn ṣe o iwájú tọpọ ẹbí tí ń rí sí iwájú náà ni ẹ mọ lọ àwọn tí ìsọmọ kwara náà nǹkan bí olùlàfẹ kàmí yín adigun lè yẹ gán tí ẹ mú yẹn bí àpì lọtọ láwọn ẹni rí tó lọ fi tí wà lóto lucy wà Alhaji Ilẹ̀tì Káyọ̀dé Adélọ́dún chief wọn chief Abdulẹ̀tì Káyọ̀dé Adélọ́dún ní òkè o bàbá wa Bọ́lá Ògúnyẹlé chairman NATO Southwest Zone Alhaji Káyọ̀dé Odùnnáwọ̀ alága NATO ní ìpínlẹ̀ ti Èkó ni lóyún la fẹ́ kà alàgbà sam olùṣẹ̀san olúbọ́dún léwùlà ẹ sá kù náwó láti jọ túnṣe tó kọjá lọ́ọ̀kọ́ nìyẹn kù náwó gbogbo ìlóye acdc ẹkọ àlejò lọ́tún lọ́sì bá a kíyà wa ìyàwó àbẹ̀kẹ́ alhaji kazeem nìyẹn tí wọ́n kú oríire ti matron owó ewé oyè tá a jalé wọn lórí ní ìlóye acdc lọ́jọ́ títí congratulations ma ìyàwó àbẹ̀kẹ́ lágbára ọlọ́run Olódùmarè a rí i pé bàbá ẹ̀dá Babayomi god bless you joseph patron nìyẹn lóye acdc ojú òní tì í lágbára ọlọ́run Olódùmarè ẹ̀ máa ṣe gbogbo ẹ̀ńtẹ́ ń dúró tó wà tẹ́ ń fẹ́ràn wa gbogbo ohun tí ọlọ́run ṣe láṣọ ara yín kò ní fàyà ẹ̀ ní sunkúngbẹ̀ ayé yín lágbára ọlọ́run Olódùmarè ayé ọdún méjìlá ń ṣe lórí ètò òkú tèmi a ṣí ojú òpó lé àwọn èèyàn pé àwọn ká tó ṣe ojú òpó lẹ̀ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ àwọn tá a ti ń babọ̀ láti ọdún méjì ọdún blessing àlùkù náà ni kò jẹ́ kó gbò mohammed mama ọba anu asalaudin god bless you ajá alhaji mọ̀rúfà ẹ̀dẹ́gbẹ̀ ní ojú ẹ̀kọ́ inú àmì ń kọ́ ìyẹn bẹ́ẹ̀ ń lọrin olúwa kẹ́mi salaudin sufuai moshood afolabi kọ́sìn fàfọ́mi lékè badru mutiu abdallah abdul was ẹ̀yin salaudin ọmọ tó mọ kọ́lọ̀ yín náà ní gbórúgbọ́n aburúkú kí ẹ̀yà àkàlàgbà bí gẹ̀gẹ̀ lọ́rùn orí tó pàṣẹ àìsàn gẹ̀gẹ̀ tí mi lọ́rọ̀ àkàlàgbà kì í tààrùn fún orí tó ní ló ṣe fẹ́ yókù ẹ̀dá kí wà láyé kó má labùkù tiẹ̀ lára pọ̀ ni wọ́n ti màlúù àìtó nǹkan tó rẹ̀ nírà báyìí náà ni wọ́n pè ní tẹ̀sí kíríkà tó mọ̀ àti mọ̀ tó dá mi lójú ni pé àgbò wáyà ẹ̀ ni wò àgùntàn yìí wáyà ẹ̀ àìyọ̀rọ̀ ran ko won ki waye ailoje awo ni ba won waye sere lagbara olohun ni mare eje ka lo si odo alejo wa leni eya oju pe won ni ja o idi ta fi won celebrate odun meji niyan o ka fi le fi shaame pe eni ame lagbara so de to mo kwara tata o ti tojo titi ni eje ndoki lo na ngba ba wa di ka wa ma te si wa ni to e ku kale
1: Salaam alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salaam wa barakatuh. Ki gbogbo wa ye ando wa nle ni ko ni
2: Wonderful
1: 92.9. U ko temi ni Azaki Mas'ud Hamza Eya Nabihi. Ama ajibile ide ya temi bi ifelo du ko gbogbo.
2: Wa ka gbo wa ka gbo won. Then it ended up my colorful presenter who could be on Facebook with me. My journey to here, yeah, would do to food in jar. I must see that you're going to be on jail in Japan before to pull it, as she worry or not to jail. I want you to call with the LSS, but then I didn't see you to call with the LSS.
1: You want to be seen at all. The other local government. Inside the tank, any rubble. Now, only with Molo. Molo, I tell you, school for the blind and partially sighted children. To a me, Sue Lily, who is a comedy by you. At the end of the sea, Federal Science and Technical College, Yaba, FFTC, Yaba. You know, you couldn't know, you know, but I can have another sea. You carry kitty, so not love, it's value.
2: But I don't know why. Yes, sir. I don't know why you're
1: a legend.
2: So, Lara, when you are from the United, I'm a part of my lady. I'm all right, you're from the United, I'm already wrong. So why do I get for
1: you
2: know?
1: I want to know. Most good down to I like a lamb. I'm going to go to the house. that's 2021. Who? That's Kine
2: Pakabo. So, you know, I ti se gidi me kan ba oru kan gbe yin be akabi se olo yan tun lagbara ko ejo sa ti mo gbe bi awon oro ibi lori fun awon ti won tin kopa ninu idagba soke ilu ajigbele idera yen ti mo gbe bi amara fun awon ti won su seyin ti won ba ri se kankan
1: deye anabi muhammad sallallahu alaihi wasallam oni so this is only you are being a boy who should so that I
2: of it is when you move
1: and you need to go to the other
2: Allah, la hawla wa la quwwata illa billah al-'aliyyil 'azhim.

أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم. بسم الله ذي الشان عظيم السلطان شديد البرهان قوي الأركان ما شاء الله كان. أعوذ بالله من كل شيطان إنس وجان. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي سيدنا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد، إخوة الإيمان، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. هذا أكفر لهم وضع أتوب بلهم وقومهم يكسبوا الحمد لله. أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله رب العالمين. الله باتي إمي أتي دكتور في مدة سكوي. إمي إمي باتي جاي بي أمور دي بابو أو بابا أتي بوي. بوي دا بابا بابا كي أبى فاي يعني. نبي ربي كني كولوري. سبحان الله دا أمي أكلوك إنتي وسي كاتن. تجاي بين دا تونا باريره. تو سجي ام بي فوا من سوره الرعد اب سوره ابراهيم وصي بي وان تعدوا نعمه الله لا تحصوها وفي باري ايه نيجا تو تي كا وسخر لكم كذا وكذا وكذا وكذا وكذا وكذا نيجا تو وا في باري ايه ان وان تعدوا نعمه الله لا تحصوها bale ma se ni jure olohun oba eni le kata sugbo to ti be nko innal insana la zalumun kaffar sugbo lo awon omo eda eyan won je olu fi gbadu re olohun oba mele eni ti o je alabosi a olohun dakun ma se wa ni alabosi o ma se wa ni olu fi gbadu re olohun oba mele o ta ba ni ka ma wo yi pe ona wo ni o pe gba to si wa ona to po repete ni Allahu ba aliki ola ti aba wo lo ninu alquran ta ba wo bo o so awon suwaru manu kakale to ye pe ope lo fisikini ope lo fi bere re ata ta wa wo lo ninu quran na sa atara tun wo bo na atun pa awon sura manu mi na o ton fi gbolu ope na pari re yẹn fẹ́ ní àsopọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run wa tó sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ àwọn yorùbá ń gbà mí ìjọba ń dúpẹ́ wọn á ní kí ni ẹjẹ́ adúpẹ́ mẹ́wàá ká fi rọ́bì alálàmíràn sí kọkàn láàrẹ̀ táwọn ọba wọnú quran á rí pé kí ni àwọn súrà márùn kan tí àwa náà lè dárúkọ báyìí ọlọ́run fi ọpẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ní tó sì jẹ́ ọpẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ á rí pé ntọ́gba ọpẹ́ náà ni alhamdulillah rabbil alamin. إني الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون. إجي الحمد لله الذي أنزل الكتاب على عبده ولم يجعل له عوجا قيما. إتا تبالا سنة سورة سبعين قبل فاتر أبنبنا فرقان. الحمد لله الذي أنزل الفرقان على عبده. نعم بين منك سورة إسراء لا إسرائيل. الحمد لله فاطر السماوات والأرض سماني. نعم الحمد لله فاطر السماوات والأرض
àwọn sura márùn yẹ ọpẹ ọlọrun bá fi bẹrẹ rẹ nígbàkejì náà lára tún lọ wọ àwọn sura márùn míì náà ọlọrun tí kíni ọlọrun tún fi ọpẹ parí rẹ náà ẹ nínú kùránù yẹn náà ní kíni òun náà ni ó wà tábà wọ àwọn gbogbo nǹkan yìí nǹkan ààyè ọpẹ nítorí èèyàn ṣe tí wọn sọ pé lóòótọ owó èèyàn gba ọpẹ òun náà ní kíni ọlọrun fi kíni ló fi sọrọ níbẹ ọlọrun bá fi mọ́sà gbọpẹ wa o mọ́sà gba iyin wa o lẹ́yìn náà ṣe ìkí àtọ́lá fún ọmọ muhammad sallallahu alayhi wa sallam ẹni tọ́lá bá ti parí ìkí àti ọlà fún látọ̀dọ̀ ẹ̀ tó tún wá fẹ́ kí mi àti iná ká tara rẹ̀ sóríire wọn ni ayọ alẹ́dínà àmọ́ sọlù alayhi wa sallim wa taslima ìkí ọlọ́wọ́ bá àti ọlá rẹ̀ àti orí àjẹjẹ tó tà ń pè ní ìbùkún àlùbáríkà fún ọmọ bánábì náà àti àwọn ará ilé àti àwọn sọ̀hábà rẹ̀ àti pé níwájú dáadáa kọ́ sí ànábì náà títí ọjọ́ gbìndé àkìyámọ̀ ọlọ́run kó ka èmi àti iná kun ara wọn ètí à ń ṣe iná kó fi sínú iṣẹ́ tí èkìní ò tí ó yọnu sí lẹ́yìn náà akẹ́ra wa pé àláfíà ọlọ́run ọba àti ìkẹ́ rẹ̀ àti ìrọ̀jẹ̀ ìtàn rẹ̀ kó máa bá wa pé assalamu alaykum wa rahmatulahi wa barakatuh. A tún káàbọ̀ sínú ìpàgọ́ tuntun tàbí ipò bíríkoto tuntun fún ètí a ti ń pè bíríkoto tẹ́lẹ̀ pẹ̀lú àwọn àáfáà wa àgbà nínú ìmọ̀ ẹ̀sìn islam tí wọ́n ń dá wa ní ẹ̀kọ́ èyí tá a tó fẹ́ máa wí pẹ̀lú èyí tí wọ́n ti wí fún ayé náà ọlọ́run dá òun kó ṣe ní ààyè àtẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba ọláàánú ọlọ́run ọba ibi tí a ti máa yẹra wa wò òun náà ni ohun tá à ń pè ní al-ahadithu an-nabawiyya tàbí asunnatu an-nabawiyya méjèèjì yìí nǹkan kan náà ni lọ́dọ̀ àwọn àlùfáà ẹ̀sìn nǹkan kan náà ni wọ́n lè wí lọ pẹ̀lú gbogbo àwọn ìbáratù tó yàtọ̀ síra wọn àwọn gbólóhùn tàbí àwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ tó yẹ pé ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n kí ni o nínú ìtumọ̀ tá a bá fa bọ̀ ibì kan náà ni ó máa kí ni o ni ó máa padà já sí. Súnà níbi wa muhammad yìí sallallahu alayhi wa sallam ọlọ́run ọba àlékè ọlá tó sọ wípé iná náà na zalna zikra wa iná lahu lahafidun pé àwọn ọlọ́run ọba la sọ ìrántí kalẹ̀ tí sí alukur'an fún ìyá nabi sallam àwa náà láàbẹ̀ máa kíyèsí ọlọ́run ọba mú lórí rẹ̀ fẹ́ pẹ̀lú kíkíyèsí tíra náà láti ìgbà tí àsọ̀kalẹ̀ rẹ ti pé fún ọ̀nàbùwà muhammad sallallahu alayhi wa sallam èyí tó pé tá a bá ní ká máa ka ọjọ́ tó ti lọ lórí rẹ̀ ná ọjọ́ ayé ní èyí tí ó hàn sáwà àtìgbà tọ́lọ́run ti kí ni tọ́lọ́run ti sọ kó tó di pé ṣe tán tí àsọ̀kalẹ̀ fànàbí òun lọ́ mọ tàríkù rẹ̀ ṣùgbọ́n àsìkò tó sọ̀kalẹ̀ fànàbùwà muhammad sallam léè tàríkà àárẹ̀ ọgọ́rùn-ún ọdún lọ́nà mẹ́rìnlá ó ti pé a tún ti wá wọnú ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀ẹ́dógún báyìí tá a wà ní kíni o tá a wà ní 35 rẹ̀ báyìí gbogbo náà la lè jọ fi owó ọ̀rọ̀ yìí tí wọ́n sọ pé èèyàn kan jẹ́ orítọ̀ tàbí jẹ́ ọwà genius ẹni tó jẹ́ oní ọlọ́pọ̀lọ́ àlìjànú ọwọ́ á ṣe ìwé kan gẹ́gẹ́ bí ọ̀tọ̀ láti dẹ́kéèdì kan sí ìsìn kábòmí tó ti ń bí tó ti kéré bẹ́yẹ dẹ́kéèdì kan tí sọdún mẹ́wàá káwá pé wọn ò rí nǹkan kan tún ṣe tàbí pé wọn ò rí nǹkan kan ẹ̀díìtì náà wọn ó dẹ̀ tún wà náà wípé òun náà tún ń gbà pé ó sì ń tún bá gbogbo rẹ mu wọn ò sì ní ìmọ̀ tárí bí kọ̀fẹ́ẹ̀sí ẹni wá gan ṣe kéré mọ yíyíyíyí èyí táwa náà lò nígbà táwa primary school kò tún wúlò mọ ní ìsìn wọ́n tún ti sè náà àwọn àwọn odi ọdún jọ àbí fagbúwa nkankan gbogbo àwọn olóyẹ̀kọ́ bàgbà mú mọ́ nínú àsìkò tá a ṣe jọ ń wà náà ṣìkìndì náà ni a ṣe nínú àṣù wà náà ni àwọn tí a tá a jọ jẹ́ mọ àṣìrún àwọn ni wọ́n ṣe wí yẹn ẹ wá wo ìwé tí ọgọ́rùn-ún ọdún lọ́nà mẹ́rin láti lọ lé lórí ẹ̀ wájọ́ pé ó ń bá nàá mu ó ń bò nínú
ẹ̀lànà gan-an sálùkì á mú fídíò ní ọmọ abámu ọlọ́mọdún rẹ̀ sí abẹ́ òmùsẹ́ ọmọdún rẹ̀ sí lórí alukur'an gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wà ní sunnah nabuwa muhammad sallallahu alaihi wasallam èyí tó yẹ pé òun náà ló gbà yánà mujmal alukur'an nǹkan tó wá dogmatic nínú alukur'an sunnah ló kí ni òun ló ṣe àlàyé rẹ̀ fún wa nǹkan tó wá tó general nínú alukur'an sunnah ló sọ wípé kí ni o eléyìí tó kí ni o tó ti tàxis rẹ̀ nǹkan tó wá ní mutlaku nínú alukur'an sunnah ó sì kí ni o ó dé ọkọ̀ yáda rẹ̀ sunnah yìí wá rè é òun ló wá jẹ́ wípé anabiwa muhammad sallallahu alaihi wasallam ẹni tọ́lá ọba fi hàn ó wá ń tẹpẹ yẹmọ fún wa pé aleikum bi sunnati aleikum bi sunnati ẹ bọ̀wọ̀ yín o ẹ gbá súnà èmi anabiwa muhammad sallam ẹ gbá mọ́ dáadáa o ní kò báyìí láti pé yóò kú nínú àdéfitọ́ gbajúmọ̀ táà náà máa ń kó ti inú àrùbáyínà nàwáwíyà àdéfiwalẹ̀ àrùbáyìn nínú sáàríyà sàbí pàtàkì ni tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú kíkẹ́ ni o anabiwa muhammad sallam ó ṣe wàásù fún wa ní wàásù tí ẹ̀mí gbọ́n jìnnìjìnnì nípa rẹ̀ tómi tí ojú da omi jẹ́ débi pé aláfuwá pé káàna ha mo ẹjọ́ tó mo wá jẹ ọjọ́ farewell sermon ọjọ́ wàásù dàgbére wa nábi fáwọ́ sínú ọ̀rọ̀ sàtọ́tẹ́lẹ̀ fún wa a lè pẹ́ ọ̀pẹ́ kọ́yà a lè pẹ́ ọ̀yà kó sì kí ni pẹ́ sàtọ́tẹ́lẹ̀ fún wa wàásù yìí pé o ṣẹ̀ṣẹ̀ máa ṣe wàásù fún wa àǹfààsì anabiwa muhammad sallallahu alaihi wasallam wa sàtọ́tẹ́lẹ̀ fún wa nínú àsọtẹ́lẹ̀ rẹ̀ wa ni kí ni o ni pé fàyínnáhu mọ̀ ìyá ìṣmínkùn pàṣẹyàrá tìlẹ̀ fàǹkẹ́sì rọ̀ lọ́wọ́ parí ẹnìkan pẹ́lá nínú yín o yóò rí àwọn onírànràn mẹ́rẹ̀ẹ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ èyí tẹ́ pé ọmọ yapa tí ó sì máa tako ọpọlọ ṣùgbọ́n wulẹ̀ rí kó ṣẹlẹ̀ tó náà tẹ́ ẹ̀ bá ti fẹ́ sọnù fàáléekùn bẹ sunnati ẹ dìrọ̀ mọ́ kí ni o ẹ dìrọ̀ mọ́ sunnah ibn anabiwa muhammad rasulallah wa sunnati al-khulafa ar-rashidin àti sunnah àwọn tí wọ́n jẹ́ ẹni tí ó rólé dáadáa nígbà tí ń bà tún sí mọ́ àwọn tí wọ́n rólé dáadáa ẹ dìrọ̀ mọ́ ìlànà tí wọ́n náà tí wọ́n jẹ́ olùfinimọ̀nà al-mahdiyin ar-rashidin al-mahdiyin àwọn tó mọ̀nà tí wọ́n tún fi hàn mọ̀nà gbogbo àwọn ìrìnàṣẹ́ kìnìún láti mọ tàfọ́ sí ìlú àwọn tí ànábì tọ́ka sí yìí nínú àgbà wọn ni èkìtàdé obì ládáyé ní mìmbáàdì ẹsìn kí ni o ẹ fi ṣe yín ẹ fi kọ́ sí àwọn èèyàn méjì àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn méjì mìmbáàdì lẹ́yìn mi àwọn náà ni kí ni o abubakar wa umar bí ọlọ́run ṣe ṣe kí ni o gbóyè sí sunnah nabi muhammad sallam òun náà ni eléyìí gbogbo tí ọlọ́run wá fi ṣe àkíyèsí tó ṣe fún sunu tó ṣe fún qur'an al-karim irú ẹ̀ náà ọlọ́run wá gbọ̀mínà rẹ̀ ọlọ́run garanti ẹ̀ lórí kíni o lórí sunnah anabiwa muhammad òun jẹ́ pé abra tarikh láti gba ìwáṣẹ̀ tábá ní káwo kíni o káwo tarikhu islam lọ á rí pé kíni o báwọn kan bá ti ń lọ nínú àwọn tí wọ́n jẹ́ èèyàn yìí nínú àti tí wọ́n mójútó sunnah anabiwa muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni àwọn mẹ́tò máa délé wọn bẹ́ẹ̀ làwọn mẹ́tò máa délé wọn bẹ́ẹ̀ làwọn mẹ́tò máa délé wọn lásìkò tí àwọn èèyàn bá fẹ́ rí pé kíni o tí wọ́n bá fẹ́ rí pé ilẹ̀ ti fẹ́ pò gbèríko tó ó ti fẹ́ di nǹkan míì wọ́n náà sì kíni o wípé kò lè bàjẹ́ tán kò lè tán mọ́ ọgbọ́n oṣù kọ́mọ́kùnrin tá a fi pa ọmọ lára ń bẹ̀ ó sì kíni o yóò tún yan àwọn míì náà tí wọ́n tún máa protect sunnah anabiwa muhammad tí wọ́n sì máa ṣe ìmọ̀ràn tó bá ìdọ́ tí wọ́n máa ṣàkíyèsí ìjẹ́ ẹlẹgẹ́ rẹ̀ bí ẹyin ṣe jẹ́ ẹlẹgẹ́ yẹn bẹ́ẹ̀ ló ń ṣe máa kí ni oríṣi máa ń ṣe àwọn tí wọ́n tún máa kí ni o tí wọ́n tún máa ṣàkíyèsí ìjẹ́ ẹlẹgẹ́ sunnah anabiwa muhammad sallallahu alaihi wasallam sunnah tí à ń fẹ́ tún máa tún ṣàlàyé rẹ̀ fún ara wa yìí díẹ̀díẹ̀ yìí tàbí tá a fẹ́ máa rárá wa létí rẹ̀ yìí torí kò sí ìta àti ìgbọ́ síwájú sunnah yìí o ní àwọn ẹni ìṣáájú òun náà ni wọ́n bá bára
ti won fi je ni ti kini o ti won fi je ni ti ito gbagbe san ti won se pale suna yi o na ni won babara ti won fi di eni te je pe olorun babara ti won na dalika wa man yu'azzim sha'air allah fa innaha min taqwa al qulub woni belo ri en ti ba tin sapan le nti olorun ba kini o nti olorun ba pan le na awon ami esin ile ye fa innaha ina sapan le ruwe min taqwa al qulub ara apere pe ipayo olorun sin belo kan kini o payo olorun ba n belo kan onitohun ara ni lawon ni pa orogun suna yi ati hadith kini relationship laarin mejeji tabi kini asopo laarin mejeji le mo so si waju ara pe al hadith lodo opolopo ni awon afa esin papa julo awon ulama ul fan fan ilm al hadith won ba yi pe al hadith ati sunna kalimatani mutaradifatan awon gbolo meji to pe wa synonymous won tun ara won ni al hadith woni ni je sunna sunna woni ni je kini woni je hadith iban kiwa ni definition bo ni won se gbe kale ni tan pe ni hadith tabi nkan tan pe ni sunna ninu opolopo oro ti awon afa so eyi to je mu la khasu re to je summary ta le pe ni koko inu iwe iroyin nbe o ni pe ma udifa ila rasulillahi sallallahu alaihi wasallam nta so ta ba safiti re sọdọ n sí ọlọrun ọba sallallahu alaihi wasallam tàbí n ta ṣe ta ṣàfitì ẹ sọdọ n sí ọlọrun ọba wípé kí ni o ànábì lè ṣe báyìí ànábì jẹntì máa ṣe báyìí tàbí n ta ṣàfitì ẹ sọdọ n sí ọlọrun ọba ní nǹkan tí kò sọ tí ò ṣe ṣùgbọn tí wọn ṣe ní ìṣejú rẹ tí ò kọndẹmù ẹ tàbí tí ẹnìkan sọ lọrọ ń ṣejú ẹ tí ò sọ pé kí ló tó fi sọ lẹyìn bí o tó fi sọ báyìí gbogbo orí nǹkan bẹ́ẹ̀ yẹn òun náà ni wọ́n ń pè ní kíni o òun náà ni wọ́n ń pè ní sunna òun náà ni wọ́n ń pè ní hadith ní sókè ọ̀rọ̀ àwọn kẹlímọ́ọ̀tù míì tún wà tàbí àwọn àlùfáàdù míì àwọn gbólóhùn míì náà tó jẹ́ pé tó ń sílà ó tó ń tọ́ka sí tàbí ó tó ń ṣe déédéé gbólóhùn yìí náà ṣùgbọ́n ní límìtì tiẹ̀ ó mú oró ní ọláàlà wọ́n lè sọ pé al-khabar kí wọ́n tún máa rẹ̀ sí hadith wọ́n lè sọ pé al-asar kí wọ́n tún máa rẹ̀ sí hadith ṣùgbọ́n lọ́dọ̀ àwọn afáà tí wọ́n jẹ́ al-fan náà na hadith wọ́n jẹ́ pé yíwáyé pé khabaru tàbí nabau tàbí asar ó tán níbòmíì ta lè lò fún ṣùgbọ́n èyí tọ́jọ́ pé kò sí tọ́jọ́ pé dàrẹ́tì ọ̀rọ̀ ni táà sọ pé kí ni ànábì ló ní òun náà ní ká pè ní kí ni o al-hadith tàbí kí ni o tàbí asunna wọn náà láàkì nínú tàárífù táàsọ pé kí ni o táàsọ pé ànábì ló kí ni o òun náà ni ó ṣe èyí òwú àkárikáwé nínú méjèèjì a pè ní hadith ni o a pè ní sunna ni o kí ni pàtàkì rẹ lọ́dọ̀ àwọn àfẹ́sìn makanatuha au makanatu sunnati fil qur'ani al-karim awwalan ipo wo ni sunna wa ninu al-qur'an ipo wo ni sunna wa ninu al-qur'an bakana ipo wo ni sunna wa ninu hadith anabi wa muhammad sallallahu alaihi wasallam yayina ipo wo ni awon afesin nínú sahárati wa tabi'in ipò wo ni wọn gbé sí àti pé báwo ni wọn ṣe bá sunna anabi wa muhammad sallallahu alaihi wasallam báwo ni wọn ṣe bá lò àti àwọn tabi'in tó tẹ̀lé wọn wa atba'u tabi'in wa taba'u al-atba' àtàwọn tí wọn tẹ̀lé àwọn tabi'in àtàwọn tí wọn tẹ̀lé àwọn náà ipò wo ni wọn gbé sunna yìí sí ọlọ́run ọba àlùkò ọlá nínú al-qur'an al-karim ọjọ́ pé yíwa tabalọ́wọ́ al-qur'an ọ̀pọ̀ rẹpẹtẹ nínú rẹ̀ ṣùgbọ́n tí
abali menu ba nibe won to ka si awon opolopo re tutu kini to se ku leyin Quran suratu an-najm aya keta ati aya ile kerin oni ona yantiku ani hawa in huwa illa wahyun yuha sinen point isi lambi aye yen anabi ke atoro na ba to je source to je masdaru fu mishkatu an-nuraniya ama gbonu oro to je gold awon gbonu oro to ku fun yale ti nje latodo re anabi ma yantiku ani hawa anabi soro ife enu pe n to ti inu re wa pe n ti mo fe ko sele ri pa pe no so fun yan anabi so olorun ba re lo si kini re lo si tazkiya fun be olorun in huwa illa wahyun yuha bi o si wi pe n ti so jade inu n ta fi mesi o na ni lo je kini so pe kini o lo je mo so pe a je pe suna tana bi to si kini o ti fi tun alquran gan is part of revelation ara wa yu olorun oba na ni sugbon nu afi ma ti emi bo fi yato si eti jibril alayhi salatu wassalam kun wa fi sal quran lo fi yato si na aya mi to to clarify re dada ni suratu an-nahl quran chapter 16 verse 44 Allahu ba alayka lani وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون ولن نداجو داجو با أسو يناتي كاليفون ريا نبي صلى الله عليه وسلم لتبين للناس كل ما سلاي فعليا ما نزل إليهم نتاسو كاليفون إذن aje ko n tolo ba fi n feed anabi ti fi n se alaye ye ara wahayu ni ona ara mi se olorun ba ona ni ona ki se to damu alatodo ara re nipa pe eni ta ba pe ni iye oso ona ni ma na oso ju elomii lo bi o pe kini o olorun ba feed anabi wa muhammadu sallam ni awon ikima eyi ti o fi ma salaye kini o ti o fi ma salaye alquran hikima náà wá rí nínú kíni o nínú ara revelation náà ni wọ́n fi sọ́nà sọ́tù lahazab nígbà tí ń bá wọn ìyàwó ànàbí wípé wọ́fukúrúnà náà yóò ti láàfẹ́ ibò yóò ti kúnná mẹ́n àyà ti láàyè wà hikima ọ̀sẹ̀ hikima yẹn oní ẹni súnà hikima yẹn oní ẹni hadith èyí táwọn bíbí ń sàlàyé kíni o ti fi ń sàlàyé tanzilul kitab asọ́kalẹ̀ alquran ọlọ́run wà láàlàhùn yàtàfàkàrún àti pé ọdájú pa kí wọ́n lè bá jẹ́ tí ó rúrí sí ń tà sọ̀kalẹ̀ fún tí a ń gbọ́ àlàyé rẹ̀ látẹnu wọ anábìwà muhammad sallallahu alaihi wasallam bákan náà ọlọ́run bá àlékè ọlọ́run sọ ní fún sọ́tù hashir ayé ẹlẹ́ẹ̀keje ọlọ́run bá ní wọ́n máa àtàkùn rọ̀ṣọ́lù fàkùgbóhó wọ́n máa nàhákùn ánhù fàǹtáhó واتقوا الله ان الله شديد العقاب الله باني ان كتانا بي وا انتوجي سبا موا فني تبا فني بويا نو ايتاي تي هسي ايتو فني باي تو جو في سوا تينز ايغا تابي ان تبا مو دي وا باي نينو اوان الهدى والبينات ايغا ايغا بكينا ايغا بمنا ناني ايغا بكينا ايمالي لا تو دو الله باني ايغا kẹ́ẹ̀sì sí sẹ́tọ̀ wà máa ní ọ̀rọ̀ àkùn àánhù ètò bá a sọ fún ipò ẹ̀mọ́ sí tó sí lọ́wọ́ rẹ̀ fàǹtàhù ẹ̀sìn wọn bẹ̀ àyà yìí indirectly ó ń tọ́ka sí pé kíni ọlọ́run bá acknowledge sunna nabi muhammad sallallahu alaihi wasallam wípé ìsìn tá a lè differentiate ẹ̀ tá a lè separate ẹ̀ kúrò lára kíni o kúrò lára quran a sì ń bọ́ wà bí wọ́n wá ń sọ ẹ̀rí lọ́dọ̀ àwọn ulama usalaf wọ́n ni wàtàkùlọ̀ ẹ̀pá yẹn olóhùn ọba o torí pẹ̀lú tí ẹni tí yóò gbà yí pé quran àti sunna nabi muhammad sallallahu alaihi wasallam wọ́n jọ ń rìn ni kọ̀rìnà ni
la yaftariqan ya awon alabarin ni ti mo le yara won ni Quran ati Sunna o je pe galiban ara fe so pe nkan yi o o fe se mule kini dalilu mashru'iyya re kini airinu je mi nsu kini toka si ije ofin sharia re ije ofin Olorun ba re won so pe dalilu mashru'iyya ti alkitabu wa Sunna ha ije eri lori ijo fi iju yi ninu esin ijo eri re ni pe kini o oro Olorun ba ati Sunna Nabi Muhammad sallam to je pe kini o mejeji yen o la ma ri lai le lori la ma bara le lati fi se eri oro to je mo pe kini o esin Islam wa ogun wa to pe Nabi Muhammad sallam lo so fun pe mo lo ti n ba lo tan nte e fi le sonu leyin mi oni pe kini o oni kitaballahi wa sunnati eno fo ya ori pe awaye oku osi ba o le ka pe to a lo jabo fo Olorun ba so tin ba ti lo tan eno fo ya nti o tun na je ito na fun yin te e fi le sonu o nbe nle ma ma fi le oni oni kitaballahi wa sunnati oni ti Olorun ba to fi ran mi ati Sunna hikima temi naa fi sikini otun mo fi analyze e ti mo fi salaye e fun yin mejeji yen to wa pe si n seku lori bi mo se se fun yin nigba ti mo n be ni kini o ti mo n be laye lantade lo baade o le si sona kankan o le si iyegere ese kankan o le si foya kankan fun yin. Ninu aya to tun jeri wipe anise Sunna Nabi Muhammad sallallahu alaihi wasallam

ba ke sikin o ke firi fi olorun ba yen sikin o ke firi achieve ni bi pe ke gba nti mo so fun yin ni awon hidaya imana ti mo mu wa ni bi pe ke si won bi nkan ti mo han lowo re pe kini o e ma se te ba ti se be yuhibbukum allah olorun ba na won ni fe si yin wa yaghfir lakum dhunubakum ni safuriji kini o yo safuriji ese re fun yin bakana ina awon aya olorun ba leke ola o so fun wa ni suratu an-nisa chapter 65 olorun ba ni fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara bainahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadaita wa yusallimu taslima olorun ni fala o ri be se ro wọ́n ò bíkà ó bá rí ànábì mo fi búra ẹsẹ́ wọ́n ní ìdarí ọmọ yányẹ onípòlómọ́dó bó ṣe orí gbìdìgì yẹn bó ṣe orí gbìdìgì yẹn ṣe tí a bá jẹ yẹn mọ́ yẹn lórí sí òtí pààyàn ó ti pààyàn ẹ̀tọ́ wa ní ẹlọ́dí ogun mọ́ kíyàn kí la fẹ́ ṣe afẹ́ pàfẹ́fẹ́ ni ẹsẹ́ ọlọ́run afẹ́ pé kò lè parọ́ la láàyò mìíràn wọn ò tí ì gbàgbọ́ hatta yuhakkimuka fima shajara bainahum ti won fi gba oni adajo ti won fi gba owo anabi ni pe kini o odore ni finance wa fima shajara bainahum ninu ti ba won se kini o ti ba n tapo gan ti fa itapo gan tabi ti fa fakaja tabi ti fa gbon mi si omi oto tabi ti fa fi ogan fi agan laarin ara won ni o ti igbagbo ti wọn fi gbà pé kí ni o ntáwọn ṣe fanfà sí lórí yẹn ìwọ lọgbọdọ jẹ sọyìnbó alkọọni fọsìl ìwọ lọgbọdọ jẹ tí ó ní fáínáàsì ìlẹnà lórí rẹ pé ntọ́ bá ti sọ náà ní kí ni o ńlábẹ́gẹ́ lórí ẹ òun bẹ́ẹ̀ ń ṣe ẹlẹ́kẹ̀ẹ́dẹ kò gbọdọ jẹ gbígbà tẹ́lẹ́kẹ̀ẹ́dẹ tàbí gbígbà ojú ayé ẹ̀fẹ́ fúnmalẹ̀ ayájídó fi ànfóṣe him hárọjà mímọ àkọ́dọ̀ ìta kò tún gbọdọ kú nínú wọn mọ́ o ti gbọ́ ẹjọ́ ọ̀tún ọgbẹ́jọ́ òsì ọgbẹ́ tabala kìíní ọgbẹ́ tabala kejì o dẹ̀ sọ pé ìdájọ́ ọlọ́run rèé o kò tún gbọ́dọ̀ kú nínú ọmọ pé ó tún kùbí dáhùn tó ń kúrò lẹ́yìn ìgbà tó ṣe kíni tó ti sọ̀rọ̀ ẹ̀sẹ̀ wàyí sẹ́lẹ̀mù tàṣílẹ̀mù wọ́n sọ̀rọ̀ ń dá pátápátá tó tọ́ kò sí appeal court kankan mọ́ nítaná bí sikíni tó ti dá iná ní kíni o náà ní ìdájọ́ aya yẹn náà tabanikawo ó ń hé ilé suna nabi muhammad sallam ó ń pàtàkì rẹ ó ń gbé sípò kí ni o ipò tí ó ga o náà ni bákan náà mẹta rékejì ẹ ètí a máa sọ lábala àwọn àyà tó tún pọ rẹpẹtẹ ń tọka sí pé ànísúnyẹsẹ ó nípò tó ga nínú quran ní suratu nur onílẹ̀-ìwà ní ọwọ́ ìparí ọlọ́run fàlíyàhàdàrí ìlàdínà yóò kọ́lé fún àwọn amúrìhì wọn tún ṣe bá wọn fitna tún àwọn ṣe bá wọn adábùn alim kí wọn lọ sọ àwọn fàlíyàhàdàrí kí wọn lọ sọ àwọn àwọn wọn ni ìlàdínà yóò kọ́lé fún àwọn amúrìhì àwọn tí wọn ń japa sí àṣẹ ọlọ́run ọba èyí tí wà nábì sìkìnnì tó ń gífù àṣẹ ọlọ́run ọba tí òun fi ń pa wọn láti kíni o láti àlàyé látọ̀dọ̀ rẹ àwọn tí wọn fẹ́ mọ ya pa sí kí wọn lọ sọ́ra wọn o à ń tún ṣe bá wọn fitina tún kí wọn mọ bá rí fitina mùsíbà kó wọn ọlọ́ọ̀bá kó wọn mọ bá da wàhálà sí alágbádá ìyẹn láyé ń bíbà yìí àwọn yóò ṣe bá wọn adábùn alim tàbí ní ọjọ́ àlìkìyàmà kí wọn náà jẹ ìyà tí máa tààyàn kí tó máa ròyàn tẹ́ǹpì ní kí ni o tẹ́ǹpì ní ìyá ẹlẹ́ta ìlérò ẹ̀rọ̀ṣẹ́ ọlọ́run ọba àlekè ọlá ó pàtàkì sunnah nabi wa muhammad sallallahu alayhi wa sallam bá a ti ṣàlàyé rẹ̀ yẹn sunnah nabi wa muhammad yìí ara ìjẹ́ pàtàkì ẹ̀ ò ní pé a ti mẹ́nu bá síwájú tára pé nǹkan yìí lábala rẹ̀ sìn bí o ló ṣe jẹ́ nǹkan tó di òfin fún wa kí lè rí ẹ̀ nínú tíra náà láti mẹ́rin rẹ̀ àwọn àfáà tó wáyé alimọ́sídọ́rò fáání ta tó ti lè sikini ta tó ti lè sànfàní wípé nǹkan ìjẹ́ òfin náà ṣẹ̀rí àsìlámù tá a sàfitì ẹ̀ sí pé ó tún jẹ́rìí fún wa onírìnkìn.

sunna awo si ọlọrun ọba alayhi salatu wasalam kiki atẹlẹlẹ ọkọ ọmọ ọba tó bá wá rí bẹẹ ìyẹn ló fa kí anabi wa muhammad sallam kó náà wá pa kíyèsí kó pe àkíyèsí wa dáadáa wípé tọ nínú àdéhùn tí abu rafi' mọ́lá rasulullah sallam tó gbà wá paul ó sọ wípé kọ́lá rasulullah sallam òjísé ọlọ́run ọba ó sì kí ni ó ṣàlàyé ọ̀rọ̀ fún wa la ulfiyanna ahadakum muttaki'an ala ariqatihi ya'tihi amrun mimma amartu bihi aw nahaytu anhu fayaqul la adri ma wajadna fi kitabillahi ittaba'na rabbi kuki an lo osikini o so pe kakoyo ma wa boso kagbeje kanako dala nínú àdé tí àbúrọ́fẹ́ ti se mọ́lá rasulullah sallam ọmọ ọdún sí ọlọ́ni àbúrọ́fẹ́ yìí àdé fi àrínú àbúdáwúdá àdé ìfọ́rọ́kọ́ 4605 wọ́n ní kí ní ọ̀nà àdé fi wà gbogbo àwọn tí wọ́n sì gbà láàrin jálẹ̀ ó fi court wọ́n sì gbára lé lẹ́ǹtẹ̀yàn gba ọ̀rọ̀ lọ́wọ́ wọn anábì ní lá òfìyànà àhádàkùn kẹ́nìkan náà yín kọ́mọ́jẹ̀ kí n bá òun mọ̀tákì ala àríkàtì yẹn tí ó sì kí ni ohun tí ó rọ̀ gbọ̀kú tí ó kẹ̀tẹ̀ ìfẹ̀sórí àga ọlá rẹ̀ tí yorùbá ń pè ní sàgbẹ̀dọba tàbí kí ni o tàbí orí tìmùtìmù oúnjẹ odó bẹ́ẹ̀dì ńgbọ́ ọjà tóyún tán kọ́ wá tàkàkà sórí kí ni o kó tàkàkà sórí bẹ́ẹ̀dì ẹ̀ kó rọ̀ gbọ̀kú ó wá ní sọ wípé nígbà tó bá rí àṣẹ kan tó wá látọ̀dọ̀ mi ń ṣe ọlọ́run ọba tàbórí nǹkan kan tèmi ànábì sọ pé ẹ má ṣe lé ìmọ̀ ẹ̀sìn oúnjẹ ẹ má ṣe mọ́ kọ́ wá máa sọ lẹ́nu ara rẹ̀ pé kí ni o lá àdìrí mi ò mọ lẹ́yìn tèmi o mi ò mọ yẹn o máa wà jáde náà fi kìtàbí láì ìtàbà náà o nta bá bá nu tí ọlọ́run ọba nìkan òun làwà fẹ́ lò ntarabanu tí ọlọ́run ọba nìkan tí ọlọ́run ọba nìkan ti ń sin quran ó nìkan ní wọn bá wa sọ mọ́fìlì yẹn bá wa sọ̀rọ̀ láàrin yìí àwọn bí wàá ní kíni o nípaarí àdéhùn yẹn wà ìnàmà haramu rasulullah sallam kàmá haramu allah ànábì ní nǹkan tí òun bá se léèwọ̀ fún wa pé ká má se gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ntọ́lọ́run bá se léèwọ̀ náà bá a se lè sọ pé ọlọ́run ló se léèwọ̀ bẹ́ẹ̀ náà ní ti kíni o bẹ́ẹ̀ni tó náà gbọ́dọ̀ sí ni ló gbọ́dọ̀ sí rí wọ́n wá pé alimọ́sídárò fáání sunna anabi muhammad sallam tàbí àdéhùn ọjọ́ mọ́sídárò fáání sọ́ọ̀sì kejì tá a ti lè mú ẹ̀ rí fún ntọ́jọ́ sẹ̀ríà ọlọ́ọ̀bá ní ẹ̀sìn wa wọ́n kà pé ní mọ́sídárò fáání nínú àìsí pé quran láwọn àìsíyàtò kan láwọn abalábi kan súnmọ́ ò sí kí ni kò lè bá fẹ̀gbẹ́ kẹ́gbẹ́ pé lọ́jọ́ náà tómi ní abala wípé kí ni o quran al-karim lọ́hùlùhù wa ma'anahu látọ̀dọ̀ ọlọ́ọ̀bá ló ti wá àti gbólóhùn rẹ̀ àti túmọ̀ rẹ̀ ọ̀dọ́ ọlọ́run ló ti wá lábala wípé kí ni o yòtá abọ́rù bìtì làwátì kíkà al-quran àfi ń sí kí ni o àfi ń gbẹ́sìn fọlọ́ ọba ni a kàtà tí àtàlára fẹ́ ka nta kàlẹ́ súrà náà nù quran láti kí ni o látùn mọ́ àlekà àdéhùn lábala àwọn àìsíyàtò yẹn ó sì kí ni o náà ni quran láti lè pé mọ́sítárò awal ṣùgbọ́n mọ́sítárò fáání tó pé káwá sọ pé a fẹ́ lò a fẹ́ sọ pé n ti quran òwe n ti súnmọ̀ òwe láti ṣiṣẹ́ tọ́ nkankan náà kí ni o nkankan náà jẹ́ ni wọ́n a gbọ́dọ̀ japa láàrin quran àti súnà káfíń pé kí ni o a ní lo eléyẹn yòówó ìnáwó náà gbọ́dọ̀ sábà mọ́kìlọ̀ láàrin yìí yòówó ìlúkìlọ̀ fún láàrin yìí inú agbára mi tó kílárí fún ẹ̀rọ dáadáa jù báyìí lọ tíṣàbí alimẹkadáni dínà máa di kárì tí ó gbà wá ó ní ìrísí ọlọ́run kí afẹ́rẹ́ ọmọba ọ sọ wípé àlà ìlú òtí tó quran wà mẹ́sìláhù máa hù ẹ tẹ́tí gbọ́ o wọ́n ti fún mi ní alquran wọ́n dẹ̀ tún fún mi ní irú ẹ̀ náà pẹ̀lú ẹ̀ wọ́n fún mi ní alquran wọ́n tún fún mi ní kí ni irú ẹ̀ náà pẹ̀lú ẹ̀ àwọn ìṣèkọrọ jùlọ ṣàbàánà àlà àríkàtì yìí yakúlù àlékún bẹ hàgàl quran pàmò wàjẹ tó fi mi ní halalì fa hìlò
وما وجدتم فيه من حراما فحرموه ألا وإنما حرم رسول الله صلى الله عليه وسلم كما حرمه الله أنبني جعل بايلوكو كاري أكون كاتيو ديدي شبعان توتي جي كمادية أولون توتي يو kọmadie en je kon kọmadie ki yan ma o ka bo nje nle ko si kini ko si je ko gbọn di nu kọmadie nu gbogbo anu la nje kọmadie olohun olohun ba leke ola o so fun anu satul waqia un afara'aytum ma tahrusun e fun mi niro na nkan te nro ko mandi harfu antum tazra'unahu am nanu zari'un sei leye ele jo din kan to se mu ta wa pe kini awa je ara ma fi pompo ama fo soya inu oko mi si wo lo hube omo n to ki bole olo ma se nkan ti bi pe kini yo se ri bi pe o eyo ni ri pe ba en le bata kan gba n to ki bole ninu su la pere ni sin yo ti jera to ko to ba lo wu o eyan ti won ba isu ni kini gbogbo o ti jara to ti di epe nu kini o to ti di epe nu ede o to di bolo wa mo mu ti jade pe nto ki bole ko run jo fun o anu lo si kini o lo n jo jade fun o isu to ki bole ti o ju bayi lo olo jo yo pe ko jara ki o nu si mo ko jara si ni ede le iba na na sa na yo ti e wa bo fun o se komade lo wa nja be nto mo dire nitori na anaba n kilo fun ọkùnrin kan ẹnì kan ní ọ sọra kọmọjẹ pé ní ọwọ àjọkùnrin kan náà nígbà tí ó bá ṣẹlẹ̀ sí kọmọjẹ pé òní ọjẹ nìkan náà ṣàbọ̀hánà àwọn ààrẹ kátìrì tí ó ti jẹ kọmọdé ọlọ́run ọba tí ó ti jẹ yó tí ó wà máa sọ kójakójá tí ó máa sọ kótókótó lẹ́nu tí ó máa sọ pé ní o àlékún bí hádà ìkùránù kùránù ẹ̀ nìkan náà ní sáńgìlétí ó nìkan ní ẹgbẹ́ náà فما وجدتم فيه من حلال انت بابا انت جاء لالي اولو با فاحلو ونا ني اجا بالالي ني ني ما سي وما وجدتم فيه من حرام انت بابا انت ان انت لو با سي ليو فحرموه ونا ني كاين نو با بي ني او ني اجا بو وني كما تتي باو الا اتتي بو مي او كما جي او جي ني كما جي ني او وانما حرم رسول الله كما حرم الله انتي اون انا ني باسي كيني او تون باسي ليو ايغا بو و نا ني ني لاتين سين لو اتي تي لاي لاي تي او باسي سين كان تي او تين باري تي او ما بيني كيني او ناسي هو نسو انو سو و انا بي ايغا تون تي اون باسي ليو بو ما سي دين تو لو باسي كيني او تو سي ليو نا ني تو بي تي كيني او انتي halko eto ti ta fe ma se yi nipa suna agro ko ma so pataki re fun wa siwaju tori pa ti ri ri awon tana bi nkilo re yi ati ri won laye se bayi ati ri won iyan na to ka si pe anabi muhammad sallam o soro min mishkati nubuwa inu male ijanabi olorun ti nsoro o se wa ti ba ti so le ati wa ara won ti nso gbolo yen na pe e fi suna le wa so pe e je lo sun e fi sun le o wa lai ti yin kun se jade banye ati re to kun se jade ban ko e ti e fi sun le nti e mo do mo ba so mo ba so fun la rin yi e lo mi anu so ko fu ba wa ko wa ko nti sun wo lori kini e mo so sun e se ile afi to e se lere la yakhlu min ash-shirk ko le yo wo be le won so fo pe e je ati sun to nkan onu e mo se kini o ẹ̀mọ́ sọ̀rọ̀ súnmọ́ ẹjá fẹsẹ̀ lítọ̀ ọ sì mọ̀ pé ẹsẹ̀ lítọ̀ ọ sọyẹ náírà bẹ̀sì náà ti kọ́chọ̀ tí yorùbá kò lè yọ bọ́ọ̀lẹ̀ kankan náà kòkó wọ́n lọ sí tí wọ́n fẹ́ ń pè ní kìnnìkan fẹ́ ń pè lẹ́sẹ̀ ilé tó aṣọ ilé yìí ká lè ba àmọ́ pàtàkì kíni o nkí ẹ̀ka tá a fẹ́ máa ṣàlàyé ẹ̀ fúnra wọn tá a fẹ́ máa fi ṣe ìrántí fún ara wa ọlọ́run ọba àlekẹ́ ọlọ́pàtàkì ẹ̀ àwọn ànábì muhammad sallam tọ́jú ní nǹkan gan oní pàtàkì ẹ̀ àwọn ìwàyàtò tó wá ti ń túmọ̀ sí nǹkan kan náà nírú àwọn tá a sọ yìí ọ̀pọ̀ rẹpẹtẹ nínú sunna nabi muhammad sallallahu alaihi wasallam alákọ̀ọ́ ayé ká tún gbójú wo àkọ́wálù sálàfẹ́ adìyẹ ọmọ
ọ̀rọ̀ àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn nínú àwọn tí àlèhùnmọ́ sí ọlọ́run ọba àwọn tí ń sọ ọlọ́run kí ni tó fílẹ̀ gẹ́gẹ́ bí àlèhùnmọ́ rẹ̀ àwọn ẹni bí ẹni látòrí àwọn sàádé àwọn èèyàn bí èèyàn nínú àwọn kí ni ó mú àwọn tàbí ọ̀nà tó tẹ̀lé wọn àti àwọn tó tún tẹ̀lé wọn pẹ̀lú dáadáa bàbá tí wọn ká tán ọmọ ọ̀rọ̀ tiwọn náà á tún rí ni tó tún jẹ́ góòlù ọ̀rọ̀ tó yẹ pé òun náà kọ́ ó ń pàtàkì kí ni ó ń pàtàkì súnà yíyí fún àwọn àkàlẹ́ ìgbà mọ̀ pé n ta jókòó tí a nù gbogbo ìgbà tó bá ti jẹ́ pé ayé ń lọ bí ṣe ń lọ yíyí irú ìjókòó yíyí ó wà lára àwọn nǹkan tó lọ́wọ́ bámọ̀ kí ni tí ó fi máa síjú àánú wọlé ayé pé gbogbo ṣe ń bàjẹ́ tó náà atọ́nà àti àtúnṣe kí ni ó ti tó ń kójọ lórí ètò náà lórí pé wọ́n tún fẹ́ gbàgbọ́ yẹ pé kí ló ń sọ kí ni ànábì ń sọ lórí kí ni o lórí yíṣù kan nínú àlámọ́rí ẹ̀sìn kí ló jẹ́ pé kí ni o àwọn èèyàn yìí náà àwọn náà sọ ọ̀rọ̀ tiwọn náà tó ń pàtàkì súnà nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam nínú rẹ̀ àtàwà al-hasan al-basri ètò gbajúmọ̀ nínú àwọn tàbí ọ̀hún náà òun náà ni wọ́n wà òun lọ́gbàdé fìyí wa ní imran ibn hussein rabi allah ta'ala anhu nínú sàbẹ̀ ni òun wà tiẹ̀ ó wà ní jókòó-njọ́ kan pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ẹ̀mẹ̀wá rẹ̀ imran ibn hussein sàbẹ̀ ni òun tiẹ̀ ẹni tó gbọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ rẹ̀ ni kí ni o al-hasan al-basri al-hasan ibn abil hasan yasar al-basri ní àwọn tábì tí ó gbajúmọ̀ ni pàápàá jùlọ ní agbo ìmọ̀ tafsir àti ìmọ̀ hadithi bàbá wa hasan al-basri nínú àwọn tí wọ́n gbọ́ wájú làwọn náà wà àwọn náà wà ń jókòó imran ibn hussein lọ́jọ́ kan tó jẹ́ sàbí ó ní kí wá sàwọn nìkan àtàwọn ẹni wá imran ibn hussein náà jọ wà pẹ̀lú ẹ̀ńjọ́ náà lọ́wọ́ fàkọ́nà ọ̀rọ̀jù lómi náà kọ́ arákùnrin kan ní àwọn ẹ̀mẹ̀wà ní àwọn èèyàn tó wà níjókòó pẹ̀lú sàbí náà ló wà ń sọ pé láàtú hadé fóònà ilẹ̀ abẹ́lẹ̀ quran ẹ má fi nǹkan kan bá wa sọ̀rọ̀ láàrin ju quran lọ o bí wàtọ́ bẹ́ sọ wípé quran nìkan la ṣe kíni òun la rí bọ̀ márùn-ún lórí tọ́lọ́ ní òun ṣe kíni o tọ́lọ́ lóhùn kíyèsí àwọn ibi ti kó o ẹ má gba àfihàn kankan ẹ ẹ̀sẹ̀ tó tún tábàlẹ̀ ti sọ bẹ́ẹ̀ náà nìsín òun náà ti ní juzor ó ti ní gbòǹgbò láti kíni láti ìgbà tó ti pẹ́ wá tẹ bá sì ń wo ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ nìsín tí ń jẹ́ kẹ́límọ́tìl kófò tẹ bá ní kẹ́ ẹ pèsè ẹ lọ bẹ́ẹ̀rẹ̀ tó ti sọ bẹ́ẹ̀ ní ṣáájú kò jẹ́ pé àlùkófò mílíọ̀ tó ń wá àhìdà bí àwọn ìlọ̀rí kí wọ́n yà lọ́nà rẹpẹtẹ ọlọ́run síbi wípé ìjẹ́ mẹ́ta náà sìn ọmọ ogun ọlọ́run ni ẹni tó sì ní òkúta ni kí ni òkúta ọlọ́run tó òun náà ọmọ ogun ọlọ́run ni ọ̀tọ̀ ni tó bọ́ sí pé ní ẹni tó ní gidi ọlọ́run tó òun náà ọmọ ogun ọlọ́run ni ọ̀tọ̀ níbi tó wá sí ni so àìkófóró mẹ́lá tó ń wá àhìdà bó ti jẹ́ nìyẹn arákùnrin kan aṣọ ní àwọn èèyàn tí wọ́n jókòó yípo imran ibn hussein rabi allah anhu lọ́jọ́ náà ẹ̀yìn bára sọ nǹkan kan jóná quran lọ àfẹ ẹgbẹ́ nǹkan mẹ́ta bá ti yàtọ̀ sí àfẹ́wà imran ibn hussein ọba ni arákùnrin tó sọ̀rọ̀ ó gbọ̀n súnmọ́ ní ó sì sì kìíní ó sọmọ ó wọ́n sọ fún wọn pé àìta lọ́wọ́ kíńtà àǹtà wà sọ́ọ́bùkà ilẹ̀ quran àkọ́ńtà tajìrì fún sọ́látà zọ́rì arba'an wa sọ́látà àṣírí arba'an wa magrib thalathan tọ́kọ̀rọ̀ òfìsì náà nìyẹn ní ha pé wàhálà náà láfẹ́ fi bọ́ sọ̀rọ̀ o nítorí náà fi bọ́ sọ̀rọ̀ náà kí náà láfẹ́ fi bọ́ sọ̀rọ̀ o ṣùgbọ́n sọ fún mi yẹn tá a bá dá ọ dá kúrò àánú ètò ní kaná sọ gàkà náà jùlọ yẹ tá a bá dá ìwọ àtàwọn ẹmẹ̀wà rẹ tá a bá dá yín dá kúrò àánú ẹmẹ̀ wà káàkiri ń bẹ sínú kúrò àánú yìí fún mi rò pé ọba ìran àìláńbẹ̀ lọ́pàá mẹ́rin tó bá sára yíyẹ sínú quran báwọn ọ̀pá mẹ́rin ní kíni o nìran àìlá o ọba àwọn àlàsàrì ń bẹ arba'an lọ́pàá mẹ́rin tó bá sára kíkíni o bẹ́ẹ̀ sì kiri o wà nọ́gíríbà sàlàsàn ọba àwọn nọ́gíríbì ń bẹ èyí tá a mọ̀ra tá a fẹ́ kíláì pẹ́ yìí sọ́ọ̀bà ń bẹ̀ pẹ́pà mẹ́ta ni
kakara office na tayi neme ha pe o ka meje akoko soke nje lo ni banu qurani be ye e ba jabo mo lowo wa buhita alladhi jahad lo ba jabo na tin sataku suna olorun oba suna nabi muhammad sallam o jabo mo lowo o le bale ko ba mo te fi danna tun pa pe ko ku le bale to abule ba kura ole ba analysis yoro kiki ole ba nu qurani ole ba wa aqimu ssalata wa atu zakat na lo ba so bule la se ki ta lo wa sa ye fun anabi muhammad sallam aila asikori talosala ye fun wa anabi muhammad sallam alasari asikori talosala ye fun wa anabi muhammad sallam maghrib isha subu gbogbo ba se ki comprehensive analysis yere talosi fun wa anabi muhammad sallam ona ni kini won lo se fun wa won turu o ta nu a fiwo oro mewa won le kan si nigba to ti gba yin pe e ti tandem oro na lo aw aita le ta fi la ukita anta wa ashabu kal alquran iwa ta ta je so wo ro ru kaja kaja kiri ti en ba da yin da qurani ti en ba da yin da qurani pe o no e ma wa ka akun ta tajru tawaf bil bayt sab'an ha nigba to lo wa li tawaf bil bayt al atiq yana na kino na aise haji tabi be mo e po yi ile olorun oba e kino e sare po yi ile olorun oba se tawafu yi nje lo ba nbe pe kino wali atawafu bi beti la tek saban se won so pe e meje lo po ye wa ni so be fun fun bele ba maka na wa so wa tawafu bi safa wal marwa ta pe to ba ti se tawafu ta o tuku safa ati marwa o ka nle si safa o ka ku shaitul awwal to pada si marwa o ka kun o ka kun a shaitul thani ele keji mo ti ren to ka kini o to ka alu atabo safa ti marwa to ka le okari to wa sa le mirin la e mirin la marathon pe iko kan la se gan o to ni kini o to mirin o wa sa ni mirin la nti e ke si ma wo ke si se en to ko sabe to ke sa ko lo re ke sa ko lo ke se keji sugbon ni pa ri pe wo mo si nkan kan won ti mo gege bi muzha gege bi tourism pe si ya ha kan ma lulo le le le lu mi mo bo mo ati aji awa wa lo si bo re ni hotel to desi ikanu awon to gbajumo ni sugbon ni da ko re ke won ba mo wa kaakire olu bunu o fonu rada awa lo se bewure ni kini o ni hotel to de an pe ah si ro yin n pa ta fi wa ni tan keko ni madina awa lo se bewure wan ah wo ni o yin mo mi ki lo se fa ni ase e meje la ma ka le yin ni emi ama ka bo yin ni ole keji ni anu atabo le meka pa yo kan anu ni ai ma ka re n ti fi na se yan no ìfẹ́ ọ̀kọ́ láàrẹ olóògbà ní tí máa ti máa lọ sí máa bọ̀ bó ṣe kàṣàfà àti náà wà náà ọwọ́ ààrẹ ẹ̀hán tí wọ́n ti jẹ́ tí ó mọ̀ tí ó jẹ́ aláìmọ̀ kan tí ó sì sáàṣìpò ń fẹ́ mọ̀ ìdààmú tí ó mọ̀ kan náà nìyẹn wọ́n lọ́jọ́ àdáàmú o. wọ́n sọ fún pé sọ́ọ̀bà nínú kíni o bá nù kúrò níbẹ̀ pé ṣàfà àti náà wà kíni o so ban de bebi olohun o le ba be o ah lan gba na wa ni kini o afa wa imran ibn husayn sa de papa ki o wa je re oro lara re eh wa qawm eyin eyan kuhu anna ita ban so fun pa na bi so enu mo pe ka gbe nu wa so mo o enu mo pe ka gbe nu wa so mo o illa tafalu tẹ ẹ bá fi lè sin tá à ń sọ fún yín pọ́wọ́ ànábì mi ti kí ni ọlọ́sọ lóye pé súnmọ́ ànábì ni látàdé lónà pàápàá ẹ̀ sì kí ni o ẹ̀ sọnù o which means pé kí ni o súnmọ́ ànábì wa muhammad sallam ẹ̀ má jẹ́ ká máa fojú lónà rẹ̀ ó pàtàkì púpọ̀ jù lọ́wọ́dìbí tá a ti bẹ̀rẹ̀ láti bí ọlọ́run tí ó rán bí iṣẹ́ tó náà hẹ́ẹ̀lì pé kí ni o ìlànà rẹ̀ a gbọ́dọ̀ tẹ̀lé ni láti fi ṣẹ̀sìn ànábì náà sọ gbogbo akàwọn tó tún kí ni àwọn tó ń lò gbèsè ayé lẹyìn rẹ náà tí wọn táwọn sàábé wọn náà tó ń sọ yíyí
suna ni gwa muhammad salam e ma je ka fojure na re o e je ka pataki re ka si gba pe kini o ka gba pe sisi ni o je pelu alkitab ati ma pe kini o taye kan de na ni alkitabu wa sunna ana to pa po na ni bi taye kan de se yara won ti ba pa si ko le oko ko ti taye lo ye oko ti e ti kan de lo ye oko ti e eni kan gboro fun amejeji abele kan le fun amejeji bi eni kan le fun amejeji ni o fi olorun ba aha so ti e ba se leye era kun sunna nabi muhammad sallam ni to pata ki popo ni e ta ba ti se e ti agba pe to olorun ko fi wa lorun o bo kan wa ti kini o kan kan o pe ko ri be ni ko sa wole ni nkan kan eni mi ati e ma so gan ba ko ti e mo bo won si wu to ni o le so pe ah anabi gan ti wa nbe laye ni yo ti modern ese awon nkan kan o se e gbe lo gbe lo ye wata sabuna wa yinan wa huwa inda allah azim bele nte ma ku be ke no tema ta na ku be o ka fu e lori ahani to ye pe ni osun e se le do olorun ba n to la gba to si ana bi gan nbe laye ni yo ti modern ese awon nkan kan yo ti ma pe ke no o ti ka da do olorun ni ye o ti pe olorun le ke no olorun so pe ke no olorun ba le ke ola to ti jeri anabi muhammad sallam يقولون اليوم أكملت لكم دينكم واسمنت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا طبعا تجاري يقولون أبلغ رسالة أسا سي دي بونغو يقولون يوادني سيواني كنو أني طبعا بلاي يوتي مدانيس يوانكا يوتي يقولون أتو تسي سدراكم كمي أتو تسي اللباء ما لما ريمي تو يقولون لجو أيانا دي أجوني ولادي بي يقولون لجو على فوق ojo alafo tin ba yan ka kiri laye isin ni ye je pe won ma so ro suna won si wo ba tan ogun an fi pe bo ba ti e ti se ani o sa gba pe nti an so yi bo je pe ate isi re pelu kinu pelu ninu ninu masdaru to fe se mele ni ati mu wa ti e sa gbele ho ti e sa won ada hu inu awon mukodimo wa na to fe menu ba le na nbe yato sa won ada hu oro yẹtọ fún ilẹ̀ mọ́ ànábì ni àwọn alágbẹ̀dẹ ní ajókù tí a ń rọ ní ṣe kí ni o kí a sọ pé ànábì lọ sọ yàtọ̀ sáwọn ilé yẹn n tó bá ti lálàáfíà dọ́dọ̀ ń sí ọlọ́ọ̀ba alẹ́ ṣàlàtú ọ̀sálàm àgbọ̀dọ̀ máa ń ṣe kí ni o àgbọ̀dọ̀ máa ń wò kú ìsì káàbà tí ì ṣe ká sígbà pé kí ni o àwọn ìdákù fi kí ni ìwà wa náà lọ́rùn o fi kí ni ìwà wa lọ́rùn o ìmáàmù málìkì ìmáàmù dárùn hijra rahimahullahu ta'ala wọn lọ sọ gbólóhùn kan ó ní mọ́ńdọ́nà أن في الإسلام بدعة حسنة فقد قال بلسان حاله أو بلسان حاله أن محمد صلى الله عليه وسلم خان الرسالة أن يبطن روكي إن الإسلام هي بدعة كان بتنجي بدعة حسنة يوتو بدعة قويس لسيس بدعة كان بتنجي بدعة حسنة يوتو على سلينا على انتاتو بلادا لريني يوتو انسوين داريتلي nílé ìsànà halẹ̀ bóòtí ẹ̀pùrù náà sí ẹ̀ jáde indirectly n tó ń sọ ní pé kí ni o ti gbàgbọ́n ní bíkí àtọ̀lọ́ máa ń bá ọdọ owó bọ àwọn nǹkan kan tí ó ṣàlàyé ìfàyè kó tó kú nìyẹn pé kí ni ọjà ń bá àmánà ọlọ́run sì kí ni o ẹ̀rọ ọlọ́run sì yàtọ̀ sí tiẹ̀ ẹ̀rọ ọlọ́run ní pé kí ni o bálọ́gà rìsáàlà ó sì kí ni ojú sí ọlọ́run adé gbọ́ngọ́ inú àwọn tàbílìn òun náà ni bàbá yìí náà bàbá dáadáa ni kọ́lọ́kọ́lá ni yọmọ sí wọn. àwọn arákùnrin kan kọ́lọ́ lè mọ̀tọ́rọ̀ fi ibùdó abdullahi ibn shakir ọ sọ gbólóhùn kan fún àfàwà mọ̀tọ́rọ̀ fi ibùdó abdullahi ìpínlẹ̀ àti àdìsẹ́wọ̀nà ilẹ̀ abínà fi quran tó símílà pẹ̀lú orí bá ti sọ lóyún pé ẹ náà fi nǹkan kan bára sọ̀rọ̀ ju ti ń bẹ́ẹ̀ náà quran lọ́wọ́

0: ẹmọ kalẹ gbogbo olólùfẹ́ tó wà ìtòyín àdìtú ti lè sọ bond fm 92.9 tá a fi kalẹ̀ sí ojúlé kìíní tó ní ha lẹ́gbẹ̀ẹ́ òpópónà adékólé fàjùyì lágbo lè jọ̀bọ́ nígbòmò kingdom níbi tá a wà yìí o tá a ti ń wúwo àwọn ètò wa tégbòtégbò tẹkàntẹkàn ọ̀gbọ́dọ̀ kọjá lójúde ọba kó mọ́ kí ọba o baálé lórí ilé baálẹ̀ ló ládùúgbò ọba lónìlú ọba ba lórí gbogbo ni nísàkóso ọba adéyẹmí olúwaṣẹ́gun olúwatóyìn àjàsà ọlásìdẹ̀wà ọ̀sẹ̀ tó ní gbogbo káfàtà ẹ̀bá ni kí àwọn olórí láàfin olórí adébínpé olóòkọ mi àjàsà bákan náà ni àgbọ̀dọ̀ gbàgbé olórí ìyá àbejì àjàsà àkíwọn lọ́pọ̀lọpọ̀ olórí esther àjàsà àkíwọn lọ́pọ̀lọpọ̀ ẹkùnṣẹ́ bí o àrùn mẹ́ta tí kìí dọbẹ̀ nù bá ṣètò ní ẹsẹsẹ lálẹ́ nìyẹn aago mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́tàlá life and direct ni bájúlọ́lá alákàṣẹ ọmọ ẹ̀wà aráre jimọ̀ kò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ sáré máa rúfù wa òye kò gbọdọ̀ kú kò gbọdọ̀ sáré o máa rúfù wa òye kò gbọdọ̀ kú kò gbọdọ̀ sáré o máa rúfù wa o ẹni kejì mi kẹ́hìndé akéjìmí ọ̀pọ̀ sísìn tọrọ ọmọ tí ìgbéyàwó tiẹ̀ náà gbòde kan ni o torípàdé bí náà bá ṣẹlẹ̀ lágbolẹ́ ọmọ kágun sẹ́nìkan jẹ nìkan lọ gbogbo ẹbí emmanuel igè ti ìjọba àbílẹ̀ mova àtẹ̀bí olóògbé ọ̀gbẹ́ni isaac akéjìmí ti gbàròdò local government ní èkìtì nìyẹn àti ẹbí olóyè tọkọtaya ẹkú palẹ̀mọ́ ìgbéyàwó láàrin ọmọ yìí ìgèjídé jẹ́nyó àti akéjìmí adékẹ́mi kẹ́hìndé ní agbọ́dọ̀ ọlọ́ọ̀bà oṣù kẹwàá náà láàṣẹ ọjọ́ kẹrìnlógún ìyẹn christian ministry of reconciliation grace and true church kilometer 14 ibadan lagos expressway punch bus stop ní ìpínlẹ̀ ogun aago méjì ìrọ̀lẹ́ níbo ètò náà ní ó bẹ̀rẹ̀ jíjẹ mímu náà yóò sì tẹ̀lé mẹsẹ̀ ní ká máa kí kẹ́hìndé akéjìmí adékẹ́mi tọ́jú ọ̀kan àwọn àtàjọ ń tukọ̀ ètò wa ètò yá àdìtú láàjọ ọ̀hábàládé akọ́ṣílẹ̀ àjọ mẹ́ta ní ká máa kí ọ gbogbo àpátápátá náà jànkẹ́ pé ọlọ́run ọba jẹ́ kí ọjọ́ kò ní agbára ọlọ́run ọba torí pé epo ń bẹ wá ń bẹ o epo ń bẹ ọwá ń bẹ o àyàwá ò já o oye àyàwá ò já láti bí ìbejì epo ń bẹ ẹwà ń bẹ o ìdòwú lóge ló ń tukọ̀ ètò yóò ti máa yẹ yín tá a bá mú táwọ̀ kànde ó pu ìdòwú ẹja máa kí àwọn ìbejì náà gbogbo náà wọnú ara wọn ni ayẹyẹ ọdún kan orí kádún yẹn táwọ̀ ọpẹ́ olúwa ọmọjọlówó fáyéhùn àti kẹ́hìndé ọmọjọlówó fáyéhùn òjò sunday náà jẹ́ pé yọ wáyò ní ọmọjọlówó pavilion ní ìgàdò ọjọ́ kò ní ìgàdò newtown tọkọtaya dr joseph ọládípò ọmọjọlówó ìdùnnú náà ló ń jẹ àgbà ọmọ ọmọ ẹni ìrèjẹ náà ni o akin lọpọlọpọ tẹjẹ àrè èyí máyédẹrọ tìlú gàdò akilẹ tìlú gàdò akilẹ tìlú àgòdò ìwẹ náà wọnú ara wọn náà ni ọjọ́ kò ní agbára ọlọ́rọ̀ ba wọn lọ gba ikọ̀ àwòtá kókó omi sétí aṣọ ọmọ akákò má yẹ pẹ́lẹ̀ ẹnì akákùnrin ti dédé bí ilẹ̀ gbé pinnu wọ́n sì náà fàgbà fẹ́nìkan ni ò jẹ́ káyé ó rójú àwọn méjèèjì ló ń jà fágbà láàrin wọn ẹgbọ́ta làgbà náà méjèèjì irúgbọ̀n lọ́kọ́kọ́ lérí tó yẹ pé ó ń lè ka fún ìpò ìpèjú wípé òun ìṣẹ́gbẹ́ rẹ̀ ìpò ìpèjú náà tó wá dá padà ipò ìṣẹ́gbẹ́ irúgbọ̀n ẹgbọ́ láàrin ìpè ìpèjú àti irúgbọ̀n tá a làgbà nínú àwọn méjèèjì 0706316191 69 ojú òpó àdìtú lẹ́tọ̀ọ̀tọ̀ náà ní àdìtú oro ba ta koko bo bi gbono ba da po mo tutun awon la ba yo fun ni o ta lagba nuna awon mejeji laarin ipinpeju ati irungban tabi ka gboju opo 08169139668 na ni bi opo ko si bi ta gba wole e te pe na won ara wa ni hello assalamu alaikum wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh amaku ko ko se ijo be ran bi to je popo de kan tori pe muhammadu leni to lorun ra o sheik alaanu fu gbogbo agbaye o gbogbo igba to du ma ba ti wa awaye adi wa wa o ko ile ko ran wa sheik aba ilaye ni baba wa la ipin eja 0216913968 na ni joko ta lagba na mejeji irungban ati ipinpeju ta legbon ta labo na mejeji tabi ka bo joko 0706316111 so lupe laipe laji na imo koja lo sodo lese baboke wo ilegbogi debedegbe blessing aluko lo de owo button mu to ju soke to ju sisale lagba oro ba ote kon se ote de ame o engineer bayon ni ana wa pelu mi lale to ni hello e ma ka le oruko yin
1: ka le o
0: ye le jani
1: pelan
0: eja tutu abe eja gbigbe
1: eja
0: ni bi ni eja di
1: tomato
0: so mo loro ah ala ko bluko ba de ko si nkan ta
1: ikolowo
0: ni lagba
1: to
0: ri odi mo wa ni ipo lagba bi
1: ko
0: ya ko ni
1: won
0: le po gan ah lo esu iketa ta la ta so iketa ta
1: iketa
0: ta o ti ah ida lo wa boke wa ya iga oro oye wa ja dodo wa boke la ma gba pe ni abenu 0706316191169 ni joko yele ja lo ko ba mi side to a sheik gafura na ba mi side to yele ja to tele mo gba pe la be oya blessed luko ta lagba nuna mejeji aye bi e lale ti toni momo ni ipinpeju won bi wa wa ni bi won ba ti bi en lo je pe won bi won wi pe oju irun gan lo sori be do se ya ja do do ba ko ke ona bo
2: ari ke ri ke emi lo de to roju koko bayi
3: oju na siri se mo ti ma bo je
2: ah emi ni mo se
3: anybody e bo se ni furu koko bi eni bi o le so kidi le ka to wo busu yo ro pe ni se kidi lo nko la se de re lan beke o ke te o ni ti to sade da di ona ti o ti kari wonu bi epolo to fenu kan yo
2: ah ai sa tarun yo ma se nkan emi wa ni si se bayi ololufe mi
3: se emi ni ma se so fun pe ke lo moju to ara yin bada ta o fa ga ma kari o to we gbogi baba o ke ho
2: ke lo win iwo na soro soke salaye bo se se fun baba o ke o ko ma rayo to gonja le re fologo je ope yin to nro gorogo ara tita je ara tita ara yuyu ti ba to ma bo lesi omo eniyan ko sun o te do ma se lo seresere tabi to po la poju isara to nguni so baba oke o lele gboje atura lori ikeyi aisa tabi arun to fe danu gule baba oke o kale si
4: shop 10A oye kola shopping complex ladojuko deeper life church jakonde gate egbe road isolo ipinle eko epe 08094471143 08094471143
2: baba oke o elegbogi debede ebe
5: eku dede woyi ni gbogbo ibi ti owoja ile ise radio te tin gbo wa ide yoruba ni igba to to gba bayi ohun lo nso ba gbomi koko to nto koko ohun lo nje bale lodo ta ba ri ogbon tarigi to mo nipa ewe ise ti ewe nse egbo ati ojegi ise to nse ati mo yi pe oni to ni won pe ni ogbon tarigi onisegun bile e ma wo pe mo npa asamo kini di asamo mi mo tun ti ni alejo pataki gege bi ise wa baba e ba mi ki ara ile kesi daruko yin
6: e seun atokun oruko temi ni taufik ajiboro eni ti gbogbo aye mo si baba oke o o na lo nki wa pe ni alaafi olohun oba ko ni fi gbogbo asile
5: eja se ami witi witi baboke o a ma tun ri yin
6: ese un atokun be na la bi ni bo se je pe bile ba tin su be na ni le mo o na lo fa te fi tun ri baboke o la ko ton nipa ilera ara wa ntori pe mo pe nipa ilera eda o je baboke o logun pupo ese ma baboke o lori pe baboke o kin se amolumola o lori nkan yo kan soso o na ni sara
5: gege bi ibere ti a ma nbi ni gbogbo igba kini awon nko to ma nfa ipe ni ja isara
6: ese un atokun la kayin o ni daru
5: ase
6: nipa ipe ni ja to ma fa isan inu ara akoko nbe o ni pe teyan ba ni arun tan pe ni arun gbajumori tan pe ni atosi a ma sakoba fun isan inu ara elekeji o ni kene to nba obirin sere lasiko to nse alada re lowo a ma sakoba fun isan inu ara elekeeta o ni ka ma seyo bi e meji bi e meta kile to mo abi ka yo ti wa ko ti e ma jade daada ku ma jade sere sere a ma sakoba fun isan inu ara o nta sabapade re latara ile igbonse gbogbo awon nkan wonyi a ma sakoba fun isan inu ara ti ko ni jekeje ori bi lo daada to ba ji ti ko ba isan ara o ni se daada mo gbogbo awon eyan si mo pe aboke o mo nkan meji ju isan ara ni kan na lo lori aisha ishara yi to ba ti wonu ara a ma fa ile se dede fun omokunrin tan pe ni idakole iwo omokunrin to wura e daada to je pe laarin seju kan si meji ara re o ti wale abi iwo to je pe o ti e nile ba obirin re sere le meji bi e meta kile to mo abi iwo to ti e je pe ni ara ti o ti e ni gbera daada depo pe o le se ojuse re mo ni to ba ti nipa inija nipa isan ara ti ma fa idakole fun omokunrin didele ma bo wa baba boke o ni shop number 10A Oyekola Plaza opposite Deeper Life Church ni Jakande Isolo Road ibe ni baba boke o wa bayi ero banisoro to le pe baba boke o zi 08094471143 lekan zi 08094471143 08022613442 08022613442 omo odun melo ni wo o ti ju omo 40 years lo o ti ju omo 50 years lo o ti ju omo 70 years lo to je pe laarin seju kan si meji o ti da to wa ile mo ni to ba wa baba boke o iwo gan o mo ipe ni olohun be leyin baba boke o awo mo nkan meji o ju isan ara ti ma fa idakole fun omokunrin ti ki je ki omokunrin le soju si e dede lodo aya re lori isan ara ti baba boke o nsoro nipa yi nkan to ti sele se mi gan fun ra mi ri ni ti mo si lori sirisi ogun lori nkan yi ti nkan yi o lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo se toju arun idakole ifun mi oun lo fi je si pe ni gbogbo eyan to nwa sodo baba oke o lori idakole ti mo so omokunrin dole awon na gba pe olohun be leyin baba oke o pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe to ba dodo baba oke o ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Isolo Road ibe ni baba oke o baba yi pelu ase lodo olohun ti enu ni sori si ero banisoro baba oke o 08094471143 lekan zi 08094471143 abi 08022613442 08022613442
5: nle ti gbo yen se mo wi pe yoruba bo won ni iriri lagba ohun ti o ba ti se ni ri ki awosan a o le so pe bayi ni won se se iwosan re nle ti gbo lenu baba oke oyi ohun to ti se won fun ra won ri ni ki olodun to lo eyan fun won eni to olodun wa lo fun won yi o tun wa je ki baba oke o na tun lo wa imo kun imo lati mo nipa itoju aisan isan ara baba oke o nipa aisan onibeta to mo nbara won rin ojura arabeku ati dakole kini iyato to wa laarin meteta
6: e seun atokun idakole na tin ba obirin re sire to je pe ni yo le se ndede bo si ye ko si sugbon ko ni lagbara lati se elekeji ara beku ara odide laarin seju kan si meji ara ti wale ojo ranti te ara odide keyan fe ba obirin re sere yo da igba to ranti nkankan ara re o ba wale ti o ba ti ri be ndele ko ma bo wa kan si baboke o lase lodo olohun lagbara lodo olohun to ba dodo baboke o ogba polo nbe lodo wa olohun si ba wa se
5: baboke o ka ma te si waju yato si pe nkan lomokunrin aisan ise ara yi se o ni bi to tin ko ipalara ba obirin atokunrin lapapo
6: e seun atokun be ni gbogbo alamo ipe ni san ni waya ninu ara nigbati eje o ba ti ri bi lo bo si ye ko mo lo to ninu isanu ara yo bere ma mu awon ipenija kokan wa akoko ninu ipenija o sese ko je se kwarin laarin seju kan si meji ka bere si mo mi elele elomi yo ma rin gege bi eni ti bata fe boyo ninu ezere karin ka ma terin elomi yo da bi gba to te igo mole ni tori pe atele se o mo kan gorogoro elomi paja paja lowo paja la paja lese elomi owo o mo gbon be ni gbogbo aro bere si mo gbon elomi nbe nko mo rin kakiri nu ara titi eni abi kinu ara bere si tayan elomi nbe o ti eni le rorun sun dede kori mo fu elomi elomi ese re yo bere si wu ni ka te bayi abe kelomi o ti eni ri gbon ese si dede dada eyin yo mo fa elomi so ise ese ko mo fa elomi so isa pa ko mo fa yan so awon nkan yi ipenija isan inu ara ti eje ori bi wole to ninu awon ise ni awon yi lo nsa ko ba fun awon ise yi pelu ogo lodo olohun to ba dodo baboke o iwo gan o gba pe ni olohun be leyin baboke o itori baboke o mo nkan meji ju isan ara yi ti ma so omokunrin di ole ti ko ni je ki omokunrin lo soju se dede abi to ma so ara di ole ti ko ni je keyan rin dede dada ti ko ni je keyan le gbese dede kisale nu ma kanyan kayin ma fayan opa yi ko ma ro ni gorogo eruku ko bere si ro elomi elomi nbe to ja si gbadun pe paja paja owo paja paja ese kaya ma lu pipi kelomi ma ro run sun dede kori ma bere si fo ni gorogo koju eyan ma su elomi nbe go ma rin kakiri nu ara eni abi ki nkan ma so kulukulu abi kara bere si tayan to ba ti ni ipenija yi pelu agbara lodo olohun pelu ase tolohun ti mo fi nsoro yi to ba dodo baboke o iwo na o gba pe olohun be leyin baboke o baboke o ti wa wa ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni isolo road ibe ni baboke wa ero bani soro mi 08094471143 lekan si 08094471143 abi 08022613444

0: lọ́wọ́ lọ́wọ́ nílé báyìí bọ́ ṣe ń gbọ́ yín, wọ́n á ti máa gbìyànjú àti pé ojú òpó yín. Ṣùgbọ́n ká tó máa ká sètò yìí ńlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan náà máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gùn, ẹ wá fún ajẹ́gùn. Ṣùgbọ́n mo rí i pé ẹ̀yin máa ń fi nǹkan kan kún ajẹ́gùn tọ̀dọ̀ tín, pé ajẹ́gùn àdáyébá. Ṣé ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gùn lásán àti ajẹ́gùn àdáyébá ni, àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gùn tọ̀dọ̀ tín?
1: Atọ́kùn, ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára púpọ̀ ni ẹ máa tọpin pẹ púpọ̀. Ajẹ́gùn àdáyébá tí mo ń sọ yẹn pẹ, bàbá tó bí bàbá bàbá mi ló ni ajẹ́gùn yìí, nítorí pé ọdẹ ni wọ́n. Ọdẹ ni wọ́n, àná ni ajẹ́gùn àdáyébá yìí, nípa ìmọ̀ lọ sóko ọdẹ ibẹ̀ náà ti bá pàdé. Nígbà tí wọ́n wá bá pàdé, wọ́n ti sàtọ́ tẹ́lẹ̀ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ, ọkùnrin ni kẹ gbélé lọ́wọ́. O ni wọn fi wa pepe babo ke o aditu to nbe ninu ajegun adayeba ti wa to fi yato to fi je pe ni ajegun adayeba o ni wọn pe nu
0: kabiyesi elegumare
1: to fi jasi pe ni mo ti na gbara mo ti na gboro mo ti lo wa mo ti leyin to ba dodo babo ke o awon na ma ri pe olohun be lodo babo ke o toro olohun ba wa se
0: a dupe fun olorun pe o n ba yin lowo si be se n ta bayi te n to olohun je ko di eran ni dimo yin lowo e ka to ma lo e ba wa pe address office yin le kan si kede so oju opo e wa farabalẹ pe tori awon elomi ti won tete ri nkan mu
1: baboke o ti wa ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Isolo Road ibe ni baboke o wa ero ibani soro ti ele pe baboke o si 08094471143 lekan si 08094471143 abi 08022613442 08022613442 a si ni ero igbalode yi ta ma fi se awose o fun awon eyan ti won no ma foju ri gbogbo n to nsele ninu ara o si ma ri awon ipenija to ba ba isan kokan pelu ase lodo Olorun oba to mu ti wa to mu ko nbe mo nigba go ti enu ni soro se baboke o ti wa wa ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Isolo ibe ni baboke o wa
0: o n le ti gbo yen gbogbo eniyan gbera fuya ko koja si shop number 10A to ba tin bo lati isolo bayi bi eni pe o nlo si ikotun to ba ti de Jakande Gate bi shop meji si meta o ti ri Oyekola Plaza ni waju church nla kan Deeper Life Church to wa nbe iwo sha ti wo be bere shop number 10A ibe ni baboke o kale si ero ba ni soro won lekan si 00 94 47 11 43 o tun le pe 08022613442 àìsàn kò ní fi àgọ ara wa ṣe bùgbé o ìwọ náà ṣe ìgbésẹ wọn a máa retí rẹ nílé iṣẹ baboke o ó dìgbà kan náà.
2: kí ló
3: àríkẹ́ríkẹ́ èmi ló dé tó rojú kókó báyìí.
4: ojú lọ ṣùrí ṣé mo ti máa bọ jẹ.
3: Èmi ni mo ṣe.
4: ẹni bá rí ẹ bó ṣe ilé furukọkọ bí ẹni pé o lè so kìdí lẹ ká tó wọ̀gùn sùn. yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lásìdè eré lánàá. bẹ́ẹ̀kẹ́ òkè tẹ̀yẹ ò ní ti tọ́sàdé dájú ọ̀nà tí o ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan yọ.
3: àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o èmi wà ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
4: ṣé èmi ni màá ṣàlàyé
3: ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ mara yóò tó gun jalẹ́ rẹ fúlógún jẹ ọ̀pẹ́ ẹ̀yìn tó ń roni gorogo ara títa jẹ ara títa ara yúnyún kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ kẹ́dọ̀ máa ṣẹlọ sérésére tàbí kó pọ̀ lápọ̀jù ìṣara tó ń buni so bàbá òkè o lélégbòógi atura lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀ bàbá òkè o kalẹ̀ sí
2: shop 10A Oyekola Shopping Complex ládojúkọ Deeper Life Church Jakande Gate Egbero
3: Isolo Ìpínlẹ̀ Èkó ẹ pé 08094471143 08094471143 bàbá òkè o elégbòógi dẹbẹdẹ ẹbẹ.
5: káàmọ́ gbàgbé o ọ̀rọ̀ tá ń bá bọ̀ tẹ́lẹ̀ kí a má gbàgbé ọ̀rọ̀ tá ń bá bọ̀ tẹ́lẹ̀ o ara yín gbọ́mọ dẹ́fẹ̀ ó kárí ayé ni o. arákùnrin náà pè yẹ àwọn tó yẹ kó ti pè nígbà tí ìpolówó rọ lọ́tún ló sì yẹn tó jẹ́ bí sísítà fún mọ̀mọ́ wa Adenike Salisu àná tó pè láti ọ̀fin ilé àná tó ní ìpínpẹ̀jú ni àgbà pé kò sí fàtú gbogbo ẹ̀ náà wọnú ara wọn ni ẹ jẹ́ kí n gbélé náà mo bọ̀.
6: alábòrin márùn tó sàlàyé ọ̀nà tí kí ni kó ìwọ ọmọ nílẹ̀ Yorùbá.

0: tomoda, nipati agbe to adua kale, lori e yike ye isoro to nja biji, airi oko tabi ayafe, tise bi eri jeje riri, tabai romo bi, aison tabi arun, agbara adura lukuran, ni won fi jagun segun, pelu otito onu, ibi ti ma pa wa ni ma gbe owa, ma je ko de ruba e, pe gbogbo isoro re wa ba Olorun ala, ni agbara Olorun iwo lo yo de da ope, keke yoju si baba ori ofe spiritual center, ti nbe ni number 9 Onoyebu street, Olowo la bus stop, along Lasu Isteri Road, Isusi Eko, Igodo Lagos. Ẹgbẹ́ wọn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. 081-28-71-8630. Lẹ́ẹ̀kan sí 081-28-71-8630. Tàbí 080-34-96-2522. 080-34-96-2522. Bàbá orí ọ̀fẹ́ Spiritual Center. Lóní kò dé gbogbo ìṣòro rẹ̀ wá bá Ọlọ́run ọba àlá. Àlá.
1: Ọ̀túnba Bẹ́wàjì Adékúnlé lorúkọ tèmi. Ẹ̀yin tẹ bá ṣẹ̀ṣẹ̀ ń yí síbẹ̀ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ lẹ́tọ̀ láti kàn ní Bond FM. Ẹ̀ka lẹ́lẹ̀ kan sí. Ìrírí ayé kò lè tini títí kó ti nípa ọgbọ́n ní fi ń kọ́ni. Àwa tá à ń fọmọ sọ́dọ̀ tọmọ wa ń gbé lọ́dọ̀ èèyàn. Òsín tó burú ń bẹ̀ kọ́mọ lè tún ká ẹ̀kọ́ kún ẹ̀kọ́ kó lè gba ìmọ̀ kún ìmọ̀. Pàápàá jùlọ èèyàn míì wà tó jẹ́ pé ó ní agbára láti tọmọ rẹ̀ o. Ìṣe pé owó tí ó fi tọ́ ni ò sí ó kìí ṣe tó ń jẹ tí ó jẹ ni ò sí. Ṣùgbọ́n pé kọ́mọ tún lè ní ìrírí àti ìmọ̀ sí pé kó lọ gbé ta kó lọ gbé lọ́dọ̀ èèyàn. Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Ẹ mọ̀ wípé Ọ̀túnba Bẹ́wàjì mi ò kàn ní dédé wá sórí àtẹ̀gùn báyìí láì ní nǹkan pàtàkì láti bá yín sọ. Tí ẹ̀kọ́ wà ń bẹ̀ tájọ fi ṣòdiwọ̀n ayé ara wa. Àtijọ́ Tálẹ́ ti dáyé náà lẹ̀dá ti ń gbìyànjú. Ṣùgbọ́n ìgbìyànjú jura wọn lọ, ǹjẹ́ fi tó yà sí yẹn ló yẹ kó yà sí, ṣébi tó lọ ló yẹ kó lọ. Ẹlòmíì ó fi agolo gbé ogun lọ bò mí ìgbà tí ó bá kúrò ńbẹ̀ báyìí garawa ni ó fi gbé kúrò. Ẹlòmíì ó fi garawa gbógun lọ síbì kan tí ó sunkún lọ bẹ̀ ìgbà tí ó bá kúrò ńbẹ̀ gorodóòmù ni ó fi gbé kúrò. Ẹgbẹ́ ojú kan lẹlòmíì fi sunkún wọ yàrá míì ìgbà tí ó bá sun jáde báyìí gbogbo ojú ni ó fi sun gbogbo ara ni ó kún. Ayé ò ní pa wa lẹ́kún o. Lórí ọmọ, lórí ọkọ, lórí aya, ayé ò ní pa wa lẹ́kún ìbànújẹ́. Ẹ gbọ́, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi bá bàbá orí ọ̀fẹ́ sọ̀rọ̀. Ẹ fẹ́ bèrè nǹkan kan, ẹ fẹ́ wádìí nǹkan kan, ẹ fẹ́ ṣàyẹ̀wò lójú dá àyẹ̀wò tí ò ní ní báyóbáyó nínú. Ẹ máa lọ sí nọmba 9 Honorable Street ní Olówó Lá Bus Stop, Along Lasu Ìṣẹ́rí Road, Ìṣútì Ẹ̀gàn Ìgàndò nílùú Èkó. Àwọn tó mọ̀ bàbá yìí tí wọ́n ti mọ̀ wọ́n tí wọ́n ti lọ sọ́dọ̀ wọn dá wọn mọ̀ kò lè jẹ́ tuntun létí wọn. Ọdún 2026 ló tún ti ń parí lọ yìí September tá a wọ̀ ń jẹ́ lò ń jẹ tàbí jẹrin tó ń kọ́ ló tún ti dórí mẹ́rin báyìí. Ó ń tán lọ náà nìyẹn ò ń gbà tó bá yá oṣù bàbà mẹ́rẹ̀ẹ̀rin yóò parí látún sọ pé Happy New Year. Kí lo fẹ́ fi odidi oṣù méjìlá ọdún 2026 ṣe? Kí lo fẹ́ nawọ́ síbẹ̀ pé o gbé ṣe ní dáadáa níbẹ̀? Jo ní nǹkan nípa mọ́ jọ o lè náwó sí nǹkan kan tó ṣe jọ o ní achievement ń bẹ̀ rárá. 081-28-71-8630 081-28-71-8630 tàbí 080-34-96-2522. Bàbá orí ọ̀fẹ́ ni wọ́n gbé e, àfa orí ọ̀fẹ́ ni wọ́n gbé o. Orúkọ ló ń rò wọ́n, orí ọ̀fẹ́ làwọn náà rí gbà. Gbogbo ẹni tó sì fẹ́ rórí ọ̀fẹ́ gbà tó ti rórí ọ̀fẹ́ gbà tó sì ò fẹ́ kọ́ dáwọ́ dúró, wọn ò fọ̀dọ̀ bàbá ìṣeré. Ó dá jẹ́ kí n kúkú dókè lọ́hùn kí ẹ lè gbọ́ nọ́mbà yẹn dáadáa. Ẹ kó mọ́ dàbí vaipin, ẹ gbọ́ fúnra yín.
0: Bàbá orí ọ̀fẹ́ Spiritual Center, orúkọ roni nítòótọ́ mo gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tí ó ń jà bí meji aire oko tabi aya fe sise bi eri jeje riri tabi iro mo bi aisan tabi arun agbara adura alquran ni won fi jagun segun pelu otito nu ibi ti ma pa wa ni ma gba o wa ba je ko de ru ba e le gbogbo osoro re wa ba olohun ala ni agbara olohun iwo na yo gbegba ope keke yoju si baba ori of spiritual center ti nbe ni number 9 honorable street olowo labo stop along lasu Isteri Road Isu ti Eko Ikodo Lagos epe won sori ero balisa won yin 08128718630 lenko si

0: pátá.
1: Lórí kò dé gbogbo ìṣòro rẹ wá bá Ọlọ́run.
0: Ọba àlá.
2: Ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn o. Ẹ jẹ́ kí n sọ fún wa pé tí pírẹsẹ́ńtà kan bá bọ́ sórí afẹ́fẹ́ sórí rédíò tó ń polówó fún yín, ẹ kọ́kọ́ wò ó kí ni rírí ẹ̀, ọjọ́ wo ló dé? Torí pé ẹni tó bá lórúkọ rẹ kò ní foríkì tí ò dá kó fi bà jẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi bá bàbá orí ọ̀fẹ́ spiritual center sọ̀rọ̀, ẹ̀yin tẹ́ gbọ́ kiní ìpolówó yẹn tẹ́ rí nọ́mbà yẹn mú ọya 08128718630 08128718630 tàbí 08034962522 08034962522 ọ̀dọ̀ bàbá orí ọ̀fẹ́ spiritual center lẹ́jàsí. Èrí ayé àgbọ́sọgbọ́n fún talẹ́ yìí. Ìràwọ̀ ọdún méje, ògo ọdún méje. Kò sí tó burú kéèyàn ó fi ọmọ sọ́dọ̀ èèyàn pé lọ gbé ọ̀gbọ̀ lágbájá báyìí. Oríṣiríṣi nǹkan ló lè fa kéèyàn ó fi ọmọ sọ́dọ̀ èèyàn pé bóyá lọmọ gbé níbi báyìí. Ó lè jẹ́ nítorí education, ẹ̀kọ́. Ó lè jẹ́ nítorí relocation, pé èèyàn kú láti ibì kan sílù kan. Ohun tó ṣẹlẹ̀ ṣùgbọ́n kọ́lọ́wọ́n bá kó má jẹ́ ká tẹ́ni tì ká ẹ̀bọ̀. Kọ́lọ́wọ́n kó ṣàánú wa ká mọ́ bá ìka gbé, ká mọ́ bá ìka tán. Ní 2018 ló pé ọdún méjìlá tí Habib Lai ti wà lọ́dọ̀ àbúrò bàbá ẹ̀. Bẹ́ẹ̀ ni 2006 ni wọ́n ní kó mọ lọ sọ́dọ̀ àbúrò bàbá ẹ̀ lórílé, kò lọ gbé bẹ̀. Ó ti wà ní secondary school, ó wà ní junior class, ló ti wà lọ́dọ̀ àbúrò bàbá ẹ̀ lórílé. Ó gbé bẹ̀, ó wà ń bẹ̀. Wọ́n tó bíi mẹ́ta tí wọn kì í ṣọmọ ẹniyẹn tó jẹ́ pé ṣe ni wọ́n ń gbé lọ́dọ̀ ẹ̀, tí wọ́n jẹ́ ọmọ arábátan. Ńgbà tó wá pé ọdún méjìlá tó ti wà ń bẹ̀ ní 2018 láti 2006, kí ni tó ṣẹlẹ̀? Tí Habib Lai pé ọmọ ọdún méjìlélógún, kí ni tó ṣẹlẹ̀? Ẹ̀jẹ̀ adókè lọ.
3: Ilé ayé tó tó ẹrù bá ní lọ. Ayé ló kú kó má ṣe gbé wa lọ.
1: Bẹ́ẹ̀ni, bàbá orí ọ̀fẹ́ spiritual center, orúkọ roni nítòótọ́ mo gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tó ń jà bí ìjì. Àìrí ọkọ tàbí ayafẹ́, ṣiṣẹ́ bí ẹni jẹ̀jẹ̀ rírí, tàbá ìrọmọ bí àìsàn tàbí àrùn. Agbára àdúrà Al-Quran ni wọ́n fi ń jagun ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú. Ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà. Bájẹ́ kọ́dẹ́ rúbà ẹ́ gbé gbogbo ìṣòro rẹ wá bá Ọlọ́run àlá. Ní agbára Ọlọ́run, ìwọ náà yóò gbégbá ọgbẹ́ ẹ̀. Tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center tí ń bẹ ní number 9 Honorable Street, Olówó Lab Bus Stop, Along Lasu, Ìsẹ̀rí Road, Iṣu sí Ẹ̀gàn, Ìgọdọ̀ Lagos. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08128718630 lẹ́ẹ̀kan sí 08128718630 tàbí 08034962522 08034962522. Bàbá orí ọ̀fẹ́ spiritual center lórí kò dé gbogbo ìṣòro rẹ wá bá Ọlọ́run. Ọba àlá.
2: Torí pé ẹni tó bá lórúkọ rẹ kò ní foríkì tí ò dá kó fi bà jẹ́. ni soro te le fi ba baba ori ofe spiritual center soro eyi te gbo kini ipolowo yen te ri number yen mu oya 08128718630 08128718630 tabi 08034962522 08034962522 odo baba ore ofe spiritual center le jasi oro mo yi o debe odo aburo baba re yi o ngbe be ngba ti o pe omodun mejele logun kini kan sele eri ilana ati irin ajo telomi rin ninu aye lati je ki gbese aye re o dan lati je ki o yo laujo ki won o pe lolowo ki won o pe leyan pataki ti won ba so pe isare o lo legbin orisirisi egbin lo wa o ti won ba so pe isale oro o legbin egbin yan o jora won o eyan le mo sise ko je pe lenu ise te ba ri nibi to tin gbe kanga tabi te ri nibi to tin sise ni site pe la so ti o wa lorun re bi o se ri to ba de party to denu all obi ti won tin se nawo tabi to njo ni waju elere tabi te kan nita nibi to tin se faaji e wo wi pe te ba de ri o nigba to sise ninu ise re te ba ri e le so e le mo pe eyan iru eyan bayi ni o e le mo polowo ni o e le mo pe ru moto to lore e le mo pe ru le to ngbere iyan na la le pe ni pe isare oro legbin o wa be ti won ba tun wa so pe isale oro legbin ohun te lo mi fi n te atirise re ndi ni won fi n so be jeje mo pe omo yi abibulai gba to di 2018 ninu osu kerin april kini kan sele ni ile aburo baba e kini n to sele o ni pe sadede laburo baba re yi pe lale lojo na pe lawon meta ti won jo ngbe lodo eni o wa pe abib pe wa ba mi ninu ile sisilekun ti abib o silekun to wonu iyara lo ba daddy na ni aburo baba re daddy na ni pe wole ti o silekun iworiwo lo ba baba yi lo barakunrin ya ati yawo e o fe sa pada oni won gboro sa pada o ya wole palekunde won ti lekun leyin oni ko bo so re o ya bo so re pelu ijaya omode kunrin bo so eni ni ko ma ba yawo lasio po loju ko si ma wo bayi

0: Oruko roni ni toto mo gba nipa ki a gbe eto adura kale lori eyike ye isoro to nja biji airi oko tabi aya fe sise bi eri jeje riri taba iromo bi aisan tabi arun agbara adura alquran ni won fi jagun segun pelu otito nu ibi ti ma pa wa ni ma gba wa ba je ko deru ba e gbogbo isoro re wa ba olohun ala bi agbara olohun iwo lo yo gbegbe ope keke yoju si baba ori ofe spiritual center ti nbe ni number 9 honorable street olowo la bus stop along lasu Isteri Road, Isusi Egon, Ikodo Lagos. Epe won sori ero balisto yin 08128718630. Lekan si 08128718630. Tabi 08034962522. 08034962522. Baba ori ofe spiritual center. Loni ko de gbogbo soro re wa ba Olorun oba ala ala.
1: Ẹmọ Nàìjíríà èyí ló ṣe bó ṣe bẹ̀rẹ̀ bó ṣe wọ̀ ọ́ nìyẹn o tí wọ́n sì ti kó ìpayà ìbẹ̀rù sí lọ́kàn pé kò gbọdọ̀ bá ẹ̀dá alàyè kankan sọ látìgbà náà bí ti ń ṣe nìyẹn o tí àáfàá tí bàbúrò bàbá rẹ̀ bá ti lọ yá ọyá náà nìyẹn o àṣírí yẹn bẹ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta àtọ̀lọ́hun ó lágbára o láti 2018 títí wọ 2021 odidi ọdún mẹ́ta ló fi ń lọ bẹ́ẹ̀ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta Nígbà tó di 2022 àbúrò bàbá rẹ̀ yìí àti ìyàwó wọn lọ ṣèlọ́wọ́ kan wọ́n ń bọ̀ láti lọ́rin wọ́n ti dé Ìbàdàn ìgbà tí wọ́n dé onígàárí accident kan ṣẹlẹ̀ ńbẹ̀ lọ́dún 2022 tó mú ẹ̀mí ọkọ àti ìyàwó ìlọ ìyẹn nínú oṣù kẹwàá ọdún 2022 October ìdí nìyẹn o tí Habib láì fi padà sọ́dọ̀ bàbá rẹ̀ ìgbà tó di 2023

0: ti ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ kan ní ọ̀nà bíṣì lọ́hùn ní ọ̀nà bá bíṣì lọ́hùn ó ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ kan ń bẹ̀ ibẹ̀ ló wà tó ti pàdé arábìnrin kan tí wọ́n jọ kọlù síra wọn bẹ̀ wọ́n jọ wà lójú ọ̀nà bẹ́ẹ̀ nígbà tó dínú oṣù kẹta ọdún 2024 wọ́n ṣe mọ̀ mí kí n mọ̀ ọ́ nígbà tó dínú oṣù kẹfà ọdún 2024 ọmọjọ́ ìgbéyàwó ní káìwọ̀n wọ́n ṣe yẹn ní inú oṣù kẹwàá 2024 ẹ̀wọ̀n nàìjíríà ẹ̀ ń fọkàn babọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ń gé kúrú torí àkókò ètò ṣe kókó jù ńbẹ tájọ fi kẹkọọ tẹdà ò fi gbọdọ dúró tẹdà ò fi gbọdọ dákẹ pàápàá jùlọ lórí ọmọ kéèyàn ó gbé ìgbésẹ àwọn nǹkan kan wà tó bí ò bá múra ọmọ ò ní sọrọ ọmọ ò ní jẹwọ àṣegbà tí incident tó ṣẹlẹ̀ yẹn tó ti ṣẹlẹ̀ tí àbúrò bàbá rẹ̀ àti ìyàwó ti ṣaláìsí ló ń fúnra rẹ̀ tí ń rí àwọn àpẹẹrẹ kan tí ò sì bá ẹnì kankan sọ wọ́n ṣèyàwó yẹn gbà tí wọ́n ṣèyàwó yẹn ò ń jọ ń gbé ẹjọ́ kí ni tó tún kù ju pé kí wọn ó lọ bá wọn yayọ ọmọ lọ ìyẹn ni wọn wà lẹnu ẹ tí wọn wà lẹnu ẹ títí títí tó fi di 2025 ohun tó ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀díẹ̀ tó ń ṣiṣẹ́ nígbà tó dínú oṣù keje july 2025 kò ṣiṣẹ́ mọ́ ìyàwó mu mara ìyàwó abibulayi mu mara kò tètè sọ̀rọ̀ síta tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ àbí ẹ̀ẹ́dẹ̀ mu ọtí ìtaàbá ní bóyá òun ló pọ̀ jù lára ẹ kí wá ló lè fà á eléyìí ni wọ́n ṣe títí títí tó fi dínú oṣù kọkànlá 2025 nígbà tó dínú oṣù january mọ̀mọ́ ìyàwó ìyá ìyàwó pé ọmọ ẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ kí ló dé ó yẹ kí ló dé gan ó yẹ ká ti mọ rí pé o ti fẹ́ bí àbí bó o ní kí ló ṣẹlẹ̀ ìyàwó sọ fún ìyá ẹ̀ pé ọkọ òun ò mọ lè ṣe dáadáa mọ́ bí ti tẹ́lẹ̀ kò tiẹ̀ lè ṣe mọ́ rárá ni o kí ló wí kí ló sọ mọ́ ìmìyẹn ní sòrò ó ń ṣe dáadáa tẹ́lẹ̀ àmọ́ kò lè ṣe dáadáa mọ́ ni ìgbésẹ̀ ò lẹ ti wá gbéṣẹ́ ti lọ sí hospital àwọn wò náà ni pé kí ló lè fà á láti inú oṣù kìíní yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí káàkiri títí títí wọnú oṣù karùn-ún àsìkò léyà tí wọ́n lọ lé ọdún pé a lọ kí àwọn grandma lọ kí àwọn grandpa wọ́n pè wọ́n wọnú yàrá lọ inú oṣù karùn-ún yẹn ni arákùnrin tó jẹ́wọ́ pé nǹkan báyìí wáyé láàrin òun àtìyàwó àbúrò bàbá òun àti àbúrò bàbá òun irú kí leléyìí àtìgbà náà ni wọ́n ti kó sí ìdí nìyẹn tí wọ́n fi láǹfààní láti jáde síta tẹ́yìn fi láǹfààní láti gbọ́ lórí ètò yìí lálẹ́ yìí láti june báyìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí káàkiri àṣírí tó tú síta yìí ni wọ́n wá dojú àdúrà ni wọ́n dojú àájò kan lárípò lágbára díẹ̀ ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ yìí tẹ́ bá fẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ má fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi síta ọjọ́ ti lọ mo lè ní kẹ́ ẹ wá bá mi lọ́fíìsì kẹ́ ẹ wá gbọ́ bí mo ṣe fọ̀rọ̀ wá arákùnrin yìí lẹ́nu wò àti ìyàwó ẹ̀ wọ́n wà lẹ́nu ìtọ́jú báyìí ṣùgbọ́n a dúpẹ́ pé ọlọ́run ọba ti ń gbàkóso ìyàtọ̀ ti ń wà ẹ gbọ́ ìyàtọ̀ ti wà a nílé sọ́jú báyìí lọ lórí afẹ́fẹ́ ṣùgbọ́n ẹ̀kọ́ tó wà ńbẹ̀ ẹ jẹ́ ká mọ̀ wòrà wa ràn o kò ní jù báyìí lọ lórí ètò yìí fún tèmi lálẹ́ yìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi rí mi bá sọ̀rọ̀ ẹ jẹ́ fún yín 070-522-42522 ọdún eléyìí ti ń parí lọ o ẹ mọ̀ jẹ́ àwòrán 070-522-42522 títí dìgbà míì ìtàtún láǹfààní àti àtijọ́ pàdé ara wa lórí atẹ́gùn mo kí wa pé ẹ kú kalẹ̀ òun rẹ̀ lásùn.
1: Orúkọ roni nítòótọ́ mo gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tó ń jà méjì àìrí ọkọ tàbí ayafẹ́ ṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ rírí tàbá ìrọmọbí àìsàn tàbí àrùn agbára àdúrà alukuran ni wọ́n fi ń jagun ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà má jẹ́ kọ́dẹ́ rúbà ẹ́ gbé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run àlá ní agbára ọlọ́run ìwọ náà yóò gbégbá ọpẹ́ ẹ̀ tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center tí ń bẹ ní number 9 Honorable Street olówó Labo stop along Lasu Isẹ́rí road iṣu ti ẹ̀kan Igodo Lagos ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081-28-71-8630 lẹ́ẹ̀kan sí 081-28-71-8630 tàbí 080-34-96-2522 080-34-96-2522

bọ́tí wa ni ẹlẹ́sẹ̀ ẹbí ìfẹsẹ̀wọ́pọ̀ bọ́nẹ́fẹ́mìlá wa tá n dábẹ̀lú tó ń rọ bí òwe múlọ wa àwọn èyí àdíkọlẹ̀ fájú ìwé ní gra onígbòǹgbò ìkẹjàlá wa tá n dábẹ̀lú tó ń rọ bí òwe ìjọba ní agbọ́rọ̀ ọlọ́run tó wá jẹ́ mẹ́jọ ká tún pàdé ara wa ní rabajé gan mu dábẹ́ àbá ni ṣùgbọ́n ọba mẹ́òkè òun wọlé àṣẹ sákú ọ̀rẹ́ rìn yóò tú alára láṣẹ nílùú rẹ kò síkò tó ń tọ́ aráyé lọ́rùn náà tó lọ́tútù tó mú ọ̀rọ̀ rìn pọ̀ ọ̀yá yìí lágbára tó bá tó ní kéye jù tó rọ̀ lọ́jọ́ ti pọ̀ jù ẹ̀kọ́ àwọn ọjà ẹgbẹ́ òrùn tó ní ọ̀rọ̀ yìí ti mú jù ń ṣe ló ń tàyàn fẹ́ ló ń yàn lásọ ọlọ́run kò sòro ọ̀pẹ̀lọwọ́ ẹlẹ́rìmọ́ rẹ bẹ́sẹ̀ àlùkò bẹ́sẹ̀ olóbùnmi àlùkò ọmọlúléṣà olé ọmọlúléṣà ayé ẹgbẹ́ ti ní èsì ọmọ fi ọ̀gẹ̀dẹ̀ jẹ lálẹ́ léṣà pé ẹyẹ lé jẹ ẹ bá tíra ní tájú táyà wà yìí yóò pa pásàsí lára o mo ti wà nìyẹn ẹyọ ọ̀pẹ yẹ gbọdọ̀ jẹ plantain lọ́tà wà yìí o mo ti wà nìyẹn ọláwọ yìí ọlájì ẹ̀rọ kòtẹ̀mí àìlọ́gùn fàájì dàdí wọ kí ló mọ̀ èdè bàbá ilẹ̀ ìbàdàn mẹ́sàgọ́ lọ́lẹ́jọ́ lé ọmọ jọ̀rọ̀ sùn ọmọ jù yóò fi kára ẹ̀fọ́rí mi ọ̀tàgé ọlọ́mọrò níbi tí ọ̀sẹ̀ méjì tẹ̀dú ẹgbọ̀n jagun lábọ̀ lọ́wọ́ oṣù tó ń sún àbúrò oṣù ń sún bó ti ń kẹrù ló ń kẹrù bó ti ń kẹrù ló ń kẹrù ológun jẹjẹjẹjẹjẹjẹjẹ ó ní ọmọ orí ẹ̀ tó ń kó lẹ́rú ká má rí ẹ bá ń gbọ́mọ òkè làǹtì làǹtì ń bọ̀.

0: pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní kúfọ̀ ládìde. Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀, orúkún, èjìká, ìbàdí àti ẹ̀yìn, kíká kú àbí ríro. Gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀lẹ́ ẹ̀mẹrún ẹ̀mẹfà kílẹ̀ ò tó mọ́ léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jáfara o. Wá ti rìn tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. Ìwà rìn ká máa mí gúlegúle. Bẹ́ẹ̀ bí ìtàtijọ́ egbò náà ń dà bí ti gbà ni. Abẹ́rẹ́ gbèmí 08062 72 95 75. Ìsàn ara ló ń gbé ẹ̀dá dúró. Náà sì ni ọkùnrin fi ń jọ́kùnrin o. Gba ìsàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta ilá ààyè. Má sì jẹ́ kí apá tẹ ẹsẹ̀ kan rẹ di ọ̀tá rẹ o. Ọ̀rọ̀ àrùn ni kì í jẹ́ kí ìsàn ó gbàdọ̀. Ewé àtẹ̀gbò sì lọ́kọ́ wọn. Abẹ́rẹ́ gbèmí sì mọ̀ dájúdájú. 08062 72 95 75.
1: Iléeṣẹ́ bàbá Ewégbèmí wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2.
0: 08062 72 95 75. Lápẹ̀rẹ̀ rẹ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ pátápátá.
2: Ẹ kú ilé ìlàkàrà lé o. Mo ní ẹ̀rì wọ́n là á kérò ọ̀nà kábíyèsí láti ọba Ládúláàfin. Mo ní àlejò kan ní agbára, òdú ni wọ́n, èèyàn ńlá ni wọ́n. Wọ́n ń bẹ pẹ̀lú mi ní agbára ń bí. Ṣùgbọ́n ó tó di pé mo gbọ́ ọ̀rọ̀ orí ètò. Orúkọ tèmi ni Olúmìde Ọlálérè. Bẹ́ẹ̀ pèmí ní Olúmáìtì, omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni.
3: Lẹ́ni ìta ń jẹ́ ìjù mi. Lẹ́mi yọ eyẹ ìta àti gbọ́dọ̀ abárí èyí tí mo tún gbèdé.
2: Bàbá Ewégbèmí, bàbá ń sọ̀rọ̀ oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ dáadáa. Ó mọ̀ nípa ewé àti egbò ká fi ṣọmọ ara ilóore. Ó jẹ́ pé tí àwọn tó ní ẹ̀sọ̀ kan sí mí tó bá fi lè pè wọ́n àbí wọ́n pọ̀ sí wọn ní ilé iṣẹ́ wọn kó tọ̀hún máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ṣùgbọ́n ẹnu oníkànnà ti ń gbọ́pọ̀ wọ́n, ẹnu ọlọ́fọ̀nà ti ń gbọmọ̀tá. Bàbá Ewégbèmí, kò bá mi gbà.
1: Ẹ gbà.
2: Ẹ kí ara lẹ́sà.
1: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé. Ọlọ́run kò ní gbà láfíà lára wa. Orúkọ èmi tẹ́ ń gbọ́ ìní gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ewégbèmí tí mo wá láti ìpínlẹ̀ Ọ̀sun.
2: Ọdún kẹlò ń rèé tí ẹ ti mọ̀ nípa ewé àti egbò ká máa lo ohun kan ṣègùn ìbílẹ̀.
1: Bàbá, tá a bá ní fi kún 25 years ní rè
2: ọdún
1: 25 ní ìdíṣẹ́ ewé àti egbò.
2: Bàbá Ewégbèmí, ẹ máa ń sọ fún mi pé àwọn èèyàn sì mọ̀ yín. Bóyá ẹ ti wá yí padà àbí ṣì wà bẹ́ẹ̀ náà nípa iṣan ara. Pé à ń tọ́jú iṣan ara ni ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa. Ẹ bá yé ẹ tún kọ ẹ tún lo òkè òkun ẹ tún lọ gba ẹ̀kọ́ sí i. Ṣé bẹ́ẹ̀ náà sì ní sà.
1: Ẹ ṣe atọ́kùn mi ò tí ì yí padà mi ì sì ní yí padà láéláé torí tí mo mọ̀ ń pa ẹ̀ tó sì dá mi lójú. Òun náà ni ká ṣe ìtọ́jú iṣan ara yálà ọkùnrin ni àbóbìnrin.
2: Nípa iṣan ara yìí sà, kí ló ń fà á gan-an náà? Ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀.
1: Ẹ ṣe atọ́kùn. Ohun tó lè mú àdínkù bá agbára tí iṣan fi ń ṣiṣẹ́ lára ó poríṣiríṣi. Ṣùgbọ́n ẹ jẹ́ ká mẹ́nu ba díẹ̀ ń bẹ̀. Àkọ́kọ́ ni téèyàn bá ti ní ìtọ̀ ṣúgà. Bẹ́ẹ̀ ni. Ẹ̀kejì téèyàn bá ti ní òkú àtọ̀sí. Ẹ̀kẹta téèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ tó ti pẹ́. Ẹ tó tún fara pẹ́ ni fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sanra. Ó ṣeé ṣe kí wọ́n nípèníjà nípa àìsàn ara.
2: Àwọn tó bá ní ipò bóyá.
1: Bẹ́ẹ̀ ni bóyá wọ́n sanra.
2: Ṣé ọkùnrin nìkan ni ó ní iṣan ara yìí ni àbí ó ṣe bẹ́ẹ̀ fọlóbìnrin náà?
1: Bí ìsanra ṣe ń dọkùnrin láàmú bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàmú.
2: Bàbá Ewégbèmí, ẹ bá mi tu fẹ́lẹ́fẹ́lẹ́, kí à ń pè ní iṣan ara gansa?
1: Ẹ ṣe atọ́kùn. Iṣan ara dàbí òpó tó gbé ilé dúró ni. Tí òpó yóò bá ti dúró dáadáa, ilé ò ní dúró dáadáa. Gbogbo ara tí iṣan ò bá ti dúró dáadáa ń bẹ̀, atọ́kùn, ara náà ò ní àlàáfíà.
2: Àwọn tó bá wá ní ìpèníjà yìí lórí iṣan ara yìí, báwo lè yàn ti lè mọ̀ pé mo mà ti ní kùdìẹ̀kudiẹ lẹ́gọ̀ ara?
1: Ẹ ṣe atọ́kùn. Ìwọ tí ò ń gbọ́ mi nílé yálà àgbàlagbà ni ẹni àbí ọmọ kékeré tó jẹ́ pé tó o bá ti jí láàárọ̀ gbogbo ara bẹ̀rẹ̀ sí ní ro ẹ. Ìwọ tó jẹ́ pé ọwọ́ rẹ ń kú tàìtàì, ẹsẹ̀ rẹ ń kú tàìtàì.
2: Ọwọ́ máa gbọ́n báyìí.
1: Bẹ́ẹ̀ ni. Àbí ìwọ tó jẹ́ pé tó o bá ti rin òpó náà kan sí kejì á ti máa rẹ̀ wá ti máa mí gúlegúle. Àbí ìwọ tó jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ó dogun fún ẹ. Ẹlòmíì tó bá ní kó o bẹ̀rẹ̀ báyìí ẹ̀yìn yẹn máa bú so ni. Ẹlòmíì á ní ìbàdí ń bù ń so. Ẹlòmíì á ní ẹ̀wá àdí méjèèjì báyìí ń ro òun.
2: Bàbá Ewégbèmí, ṣé àwọn tó bá rìn tó ń fọwọ́ mú bàrá àdí báyìí tó ń bẹ̀rẹ̀ àbí tó ń rìn tó ẹgbẹ́ ń ta gbèégbèégbèé, ṣé ká tún ní pé iṣan ara ló ń sún tọ̀?
1: Ẹ ṣe àtọ́kùn. Ìsan ara wọn ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn.
2: Tó bá ti wá rí báyìí sà pé wọ́n ti ń kẹ́fì àwọn nǹkan báyìí ní àgọ́ ara, kí ni kí wọ́n ṣe?
1: Ìwọ tó o bá ti ń rírò àwọn àpẹẹrẹ tí a dárúkọ yìí, má fi ìgbàlà rẹ dọ́là. Yọjú sí Bàbá Ewégbèmí kajo soro. Ti e ba ti koko de ile se ti wa. Le yi ti e ba ti gba kadi 1,000. Awa si aye wofun. Lona ti gba lode. Ati ti e bile. Ta fi ma kine nse yi gan. Igba woni kine yi ti bere. Ibo lo de du. Kato ma ogun. Ta wa fi si wo sa funi.
2: Chubo mi yungba da nan sofu ni pe. Ofele nse aye wo.
1: Beni. Ofe la ye wo. Ama te ba ti di. E gba kadi 1,000.
2: Yono ti poju. Bàbá ẹgbẹ́ rẹ̀ nítorí pé ẹgbẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní àti ibi tí olùlé ṣe ní wọ̀sán. Àwọn kan máa ń sábà sọ wípé àwọn òun ní oru sùn owó máa lágó. Ẹlòmíà máa ní ara máa ń ro òun òun ò lè sùn sí gbogbo eléyìí náà ní í ṣe pẹ̀lú iṣan ara.
1: Bẹ́ẹ̀ni, ó ní í ṣe pẹ̀lú iṣan ara. Ṣùgbọ́n ètò tún fara pẹ́ kinní kan wà tán bàbá máa ń pè ní ọfà. Ṣẹ̀dí ọfà kan wà tá ń pè ní ọfà sàkàtú. Tí ọfà yìí bá wọlé sí yàn lára, á bẹ̀rẹ̀ sí ní ba omi ara. Iṣan ara, ẹ̀jẹ̀ ara, egungun ara jẹ́ ni. So tí ọfà yìí bá ti wá pẹ́ lára, ó ṣeéṣe kí ara máa ta ni, kí nǹkan máa sọ kúlúkúlú káàkiri ara ẹni. Àbí àwọn kan wà wọ́n láwọn ti lọ sí gbá, àwọn ti lọ sáwo, àwọn ti lọ sí kòkò bàbá àṣàṣùn. Ó ṣeéṣe kó mọ̀ jẹ́ san ara ni, kó dé ọfà ara. Ọlọ́run ò ní fẹ́ àìsàn tí ò gbógun, kò ní fi dẹ̀ wa mọ́lẹ̀. Kò sí ti ń ṣe ní atọ́kùn tí ò ní wòsàn. Orí ni kó gbé wa pàdé aláwo rè. Àmọ́ téèyàn bá dé ọ̀dọ̀ bàbá ewé gbè mí pẹ̀lú ògo ọlọ́run ọba tó dá ewé àti egbò yóò rí wòsàn. Àwa kì í ṣe ọlọ́run o ṣùgbọ́n àfitọ́lọ́run síwájú ọlọ́run dẹ̀ ń fún wa sí.
0: Ohun pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pélépélé kó bá kúrò lọ́wọ́ fòníkúfọ̀ ládìde. Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀, orúkún, èjìká, ìbàdí àti ẹ̀yìn. Kíkà kú àbí ríro. Gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀lé ẹ̀mẹrún ẹ̀mẹfà kí lè tó mọ́. Ó léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jáfara o. Wọ́n ti rin tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. Ó máa rìn ká máa mí gúle gúle. Ó ń bẹ bí ìtàtijọ́ ìgbò náà ń dà bí ti gbà ni. Abẹ́rẹ́ gbè mí. 08062 72 9575. Ìṣàn ara ló ń gbé ẹ̀dá dúró. Nọ́ọ̀sì ni ọkùnrin fi ń jọ́kùnrin o. Gba ìṣàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta ilá ààyè. Má sì jẹ́ kí apá tẹ ẹsẹ̀ kan rẹ bí ọ̀tá rẹ o. Àrùn ni kì í jẹ́ kí ìṣàn ó gbádùn. Ewé àtẹ̀gbò sì lọ́kọ́ wọn. Abẹ́rẹ́ gbè mí sì mọ́ dájúdájú.
1: Iléeṣẹ́ bàbá ewé gbè mí wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀. Níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2.
0: 08062 72 9575. Lápẹ́ rẹ̀ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
2: Ẹ̀ǹdà bó ṣe ti dára pọ̀ mọ́ wa, òun náà lè ń gbọ́ bàbá ewégbèmí láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ni wọ́n mọ̀ nípa òwú àti egbò dáadáa. Bàbá ewégbèmí, ṣé ká ní pé iṣan ara yìí òun gọ́gọ́gọ́ ló gbìyànjú ni?
1: Ẹ̀sìn iṣan ara gangan là ń pè ní ìdọ́mẹnìyàn. Òun ló gbé ara wa dúró. Tí iṣan yìí bá ti ní àkùdé, ara ò ní dúró bó ṣe yẹ kó dúró. Ẹ rẹ̀ lómìn tó bá bẹ̀rẹ̀ báyìí, ẹ̀yin adún ta. Iṣan ara ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn. Tó bá ti di pé ẹ̀jẹ̀ oríbi lọ bó ṣe yẹ kó lọ, omi oríbi lọ bó ṣe yẹ kó lọ lórí iṣan, ẹnìyẹn ò ní pè ní dà. Ìwọ́ lọmọkùnrin tó ń gbọ́ mi nílé tó jẹ́ pé àti ṣe ojúṣe rẹ nínú ilé, ó dogun fún ọ. Iṣan ara rẹ ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé n tá ń pè ní ọlọ́mọkùnrin gan, iṣan ló gbé dúró. Ṣé wá rí atọ́kùn? Àwọn nǹkan kan míì wà tó lè ṣe àkóbá fún iṣan ara. Ìwọ́ lọmọkùnrin tó bá ti ní àìsàn ìbálòpọ̀ lọ́jọ́ tó ti pẹ́, nítorí bàbá wa ń pè ní òkú àtọ̀sí, ó ṣeéṣe kó ṣe àkóbá fún ọlọ́mọkùnrin náà. Tó bá ti pẹ́ lára yóò ti kó ba iṣan. Kò wá ní jẹ́ kí iṣan yìí ní agbára àti gbé n tá ń pè ní nǹkan ọlọmọkùnrin dúró.
2: Àwọn ọlọmọkùnrin ló jẹ́ pé nǹkan ọmọkùnrin wọn kéré ju ọjọ́ orí wọn lọ́kọ̀.
1: Iṣan kan wà níbi nǹkan ọlọmọkùnrin tó jẹ́ pé orí ẹ̀ ni ẹ̀jẹ̀ ń gbà kọjá. Tẹ́jọ́ ò bá ti lọ bó ṣe yẹ kó lọ. Bí ọmọkùnrin yẹn bá ti ń dàgbà sókè, nǹkan ọmọkùnrin ó máa máa sókè ni. Eléyìí ni bàbá wa ń pè ní àsókè. Bàbá, àyẹ̀wò fínífíní wà. A ti ní àwọn ẹ̀rọ ìgbàlódé tá fi ṣe àyẹ̀wò. Ká mọ ibi tí àìsàn lúgọ sí lágọ̀ọ́ ara. Bá a ṣe ní ti ìgbàlódé, bẹ́ẹ̀ náà la ní ti ìbílẹ̀ tán bàbá wa ń lù láyé jọun. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbèmí rè 08062 72 9575. Ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08062 72 9575. Iléeṣẹ́ bàbá ewégbèmí wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀. Níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2. Iléeṣẹ́ bàbá ewégbèmí wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀. Níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ Nikitu. Ero ibani soro baba ewe gbe mire. Le kasi 080-6272-9575.
2: Baba wegbe mi asiwa pelu o ni de agbara lori isun ara olomokunrin la si so tori pe opolopo awon olomoke to wa n tansin won fe omokunrin ori o le se dede lodo won o so fun mo ekan mo ni awon to mo pa daada ti won fi se yin ran re won si wa lati ipinle osun yen ni osun state baba wegbe mi kini nkan mi ti o tun le se akuba fun le se dede omokunrin
1: ese atokun iwo to ngbo mi nile eleyi ikomo laarin an baba mi ti won gbo mi nile okunrin to ba ti ni ifo sugar ko ni le se daada iwo okunrin to ngbo mi nile to nto bi eme tan bi eme rin ile to mo
2: sera
1: yo se akoba lati se oju si re pelu olorun fe re ninu ile akoko niyan en ti ba ti nto le meji le meta ki le to mo o ti nto alaafia ara danu ba se nto yi ni san ara mama da se sile awon mi ti won ba ji laaro atokun ese won awu de ba fowo ji bayi a ji lonu aisa kan niye abi eyin iya mi te ngbo mi nile ati baba mi to je pe odo ori lo fa isan ara ti yin ati ni awon egbogi to da fun agbalagba
2: be
1: ni ba ti larugbo nile
2: odo ori na ni se pelu isan ara
1: be ni odo ori ni se pelu isan ara tori baba se ndagba si be na ni ara o se ma da se sile si ṣugbọn ati ni awọn egbogi to da fun ipeni dabai eyin te ngbo mi nile mo support lo gba o ti lo awo o ti lo koko baba sasun aisa ni bo mi mo ra ki n pa loruko to nje to mi si ta ki n fi e sile gbogbo wa la mo bilu siri atokun nile se baba ewegbe mi a fi ara niyan te ba ti koko dodo wa anfaje koko je ni pe e koko je anfani etunwo
2: discount wa ti se ayawo ofe fun wa
1: ni lana ti baba wa ati ti
2: baba egbe mi musele kan mi ni ah ki ira ti o lo mo ni o mo npa daada o na ti n gbo n pe ni won ko mo ra de asegun se ti ma ti gele se yin e n so fun ni bayi n fo gbo ya pe gbogbo to se olagbara
1: atokun pelu ogun olohun te ba ti dile se wa e ni kaba ma pa se wa ile se baba ewegbe mi wa ni ketu bus stop ladoju ko biriji elese nibi ti won ti n wo moto alapere ni ketu ile se baba ewegbe mi wa ni ketu bus stop ladoju ko biriji elese nibi ti won ti n wo moto alapere ni ketu
2: e ma n fara balẹ pe ero ibanisoro yin
1: ero ibanisoro baba ewegbe mi re o 080-6272-9575 e gbo lekan si 080-6272-9575
2: o di Olumide Olalere ni oruko temi re pe ni Olumide omi eko eko ni ese
0: o pataki to ye fun omo ede eniyan ni ki alaafia re pe pere pere ko ba kuro lowo ko ni kufo ladide agbara wa kale lowo isoro ese oruko ejika ibadi ati eyin ti daku abiriro gbogbo on to ba le ma mu ni pole merun e mefa kile o to mo lewu die a o si gbono foju se wa lodo ololufe japara o ba ti rin tage tage bi eni fe subu pa ni ka ma ni gule gule be bi tatijo egbo na nda bi ti dani abe wegbe mi 080-6272-9575 isara lo n gbe eda duro na si ni okunrin fi n jokunrin o gba isan owo kiku ese kuku taita ilaaye lati je ki epa tese kan re bi ota re o aro ni ki je ki isan o gbade wi atego si loko won se ewegbe mi si mo dajudaju
1: ile ise baba ewegbe mi wa ni ketu bus stop ladoju ko biriji elese nibi ti won ti n wo moto alapere ni ketu
0: 080-6272-9575 lafiya re se pataki fun wo ati gbogbo ẹbi re patapata
4: tested and trusted ni ke si awo se ti se asawo an to lon fe ran ni pa ji si pa isan yen olon fun se oni iye okunrin na ni pe aro kutu kutu lagu marun abo ti efa oni ki e ko okunrin ko ta sia oni olo fe so pe yes be le okunrin se o si le be e ko si le se abere pe mi ti ke tu bust off an oju ko bridge elestate lati wo moto alapere yun ni ketu mo ti wa ni ero ban soro won 0806 0806 272 9575 0806 272 9575

Bẹ́ẹ̀ni lágbára Ọlọ́run, Ọlọ́run a ṣe gbogbo wa ní ọlọ́pẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó ti bá wa di wákàtí yìí. A kì í kọ ohun iṣẹ́ àtàárọ̀ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo yìí tẹ́ ti fi òní ìṣe Ọlọ́run a fi èrè sí. Ilé-iṣẹ́ Bond FM 92.9 náà ni ẹ ti gbọ́ ètò wa ètò yín lágbo fàájì òun ni ẹ ṣẹ̀ gbọ́ tán yẹn. Ẹ dẹ̀ tún ti gbọ́ gbogbo àwọn ètò wa ní ọlọ́kọ̀ òjọ̀kan títí di wákàtí tó bá tún ti wá di aago mẹ́rin nígbà tójú bá mọ lágbára Ọlọ́run. Ẹ̀kẹ́ jẹ́ kí àtújọ pàdé ààbò Ọlọ́run ìdùnnú àti orí ọ̀fẹ́ kò ní fi yín àti gbogbo wa sílẹ̀. Ní orúkọ àwọn bàbá wa látòkè wá bàbá wa pátápátá ní gbogbo Nàìjíríà ní gbogbo rédíò Nàìjíríà nílé lóko nírin àjò níbikíbi tẹ bá ṣáà ti gbọ́ pé rédíò Nàìjíríà wà a ní bàbá kan bàbá wa Dr. Aláàjì Muhammed Bulama ní orúkọ wọn a kí yín pé ẹ ṣe bí ẹ ṣe ń tẹ́tí sí wa. A tún kí yín ní orúkọ màmá wa ní gbogbo Èkó yìí Metro ní Bond FM ni àti Radio 1 tí ẹ bá ti ń gbọ́ gbogbo ẹ̀ Lẹ́kọ̀ọ́ rédíò Nàìjíríà ní Lẹ́kọ̀ọ́ màmá kan náà la ní màmá wa ọmọbabìnrin Adenike Adegoke àti ní gbogbo gbogbo Bond FM àní bàbá wa náà ní bíbá yìí bàbá wa ọ̀gbẹ́ni Gbẹ̀ngà Fàtílé ní orúkọ gbogbo wọn bí ẹ ṣe gbọ́ yẹn náà ni à ń kí yín pé ẹ ṣe gan ni bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. A tún mú ní orúkọ gbogbo àwọn lọ́gàá lọ́gàá wa tí ẹ gbọ́ orúkọ wọn a tún fi kí yín púpọ̀ ẹ ṣe gan ni bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ilé-iṣẹ́ Bond FM 92.9 lágbára lọ́wọ́ Ọlọ́run ire ìdùnnú orí ọ̀fẹ́ ààbò Ọlọ́run á dájú lórí yín á dẹ̀ dájú lórí gbogbo wa lápapọ̀. Bá a ṣe wá ń kógbá láti lọ fi orílẹ̀ ṣùkà báyìí á ní pé tí bá ṣe fẹ́ sùn ẹ̀jọ̀ ẹran ti tilẹ̀kùn yín ẹ ti wíńdò yín ẹ ti géètì yín ni tó bá jẹ́ géètì yín ẹni tẹ máa tì bó bá dẹ̀ jẹ́ pé àwọn ilẹ̀kùn ọlọ́pọ́n tán wá ń gbé gbòrógbòrò sẹ́yìn ẹ̀yẹn náà ni ẹ ti dáadáa. Àwọn padlọ́ọ̀kì ńlá ńlá gbogbo ẹ̀ gbogbo nǹkan tẹ bá ṣàmọ̀ pé máa fi tilẹ̀kùn ẹ jẹ́ ká tì í ẹ má jẹ́ ká sọ pé Èkó ti lójú Èkó ti ráyè Èkó sèfò ó sèfò gan ni kò dẹ̀ ní jẹ́ ẹ jẹ́ kí a fi ilẹ̀kúnlẹ̀ ká fi wíńdò lẹ̀ torí ooru mú ẹ má ṣe bẹ́ẹ̀ toru bá mú ẹ lọ́wọ́ nǹkan kékeré kẹ fi fẹ́ra tó bá fi máa di ooru òtútù aṣọ kalẹ̀ ẹ sùn ní ayọ̀ àti ní àlàáfíà ẹ dẹ̀ jíjí òdòdó ibi tó bá yẹ kẹ tanná sí ẹ jẹ́ ká tanná síbẹ̀ ibi tó bá yẹ kẹ ti paná ẹ jẹ́ ká paná ọbẹ̀ ààbò Ọlọ́run á jọ dájú lórí gbogbo wa à ń kí yín ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa. Àtẹ̀mí àti gbogbo àwọn tí a ti jọ ṣiṣẹ́ láti àná láti orí ẹnjìnìá Báyọ̀nlé àti ní ibi ẹ̀rọ alátagbà wa àti àwọn tí wọ́n wà níbi ẹ̀rọ amúnáwá wa ẹnjìnìá Nọ́fì Alájọbí àti ẹnjìnìá Yusuf àti Adáì Yusuf àti gbogbo àwọn tí wọ́n wà ní ibi ìloro wa láti orí ọ̀gbẹ́ni Taiwo títí tó fi kan gbogbo àwọn yòókù wọn àti ọ̀gbẹ́ni Àyìnlá àti ọ̀gbẹ́ni Isaac gbogbo wọn pátápátá ní òde níwájú náà àti nínú Lẹ́ńbí gbogbo wọn pátá tí wọ́n wà nílòro wa ní orúkọ náà a kí yín pé ẹ ṣe bẹ́ ẹ ṣe ń tẹ́tí sí wa. Ọ̀gbẹ́ni Ṣínà Olúbọdú tá a jọ wà ń bínà títí dàárọ̀ lánàá títí tẹ máa fi gbọ́ kókó olúwe ìròyìn àjọ wà ń bínà ni àti arábìnrin Adéfẹ́mi Òjíkùtù ní orúkọ gbogbo wọn náà ni à ń kí yín púpọ̀ ẹ ṣe gan ni bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Àánú Ọlọ́run ààbò Ọlọ́run ìdùnnú àti orí ọ̀fẹ́ rẹ̀ kò ní fi yín sílẹ̀ kò dẹ̀ ní fi gbogbo wa sílẹ̀ lápapọ̀. A gbàgbé àwọn alájà wa ní orúkọ àwọn alájà wa náà à ń kí yín púpọ̀ ẹ ṣe gan ni bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Ìdùnnú àti ayọ̀ Ọlọ́run kò ní fi yín sílẹ̀ o. Àwa àtẹ̀yìn àjọ sun oorun ayọ̀ àjọ jíjí òdòdó ọ̀kọ̀ọ̀kan lájọ jí o lágbára lọ́wọ́ Ọlọ́run. Blessing àlòkù lórúkọ títẹ̀mí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa náà ni mo ti ń kí yín pé ká sùn láyọ̀.